Oh.

Bueno.

Blanco, Blanco.

But you are the way I am, Pumwa. You got your drum, right?

Somebody just bask in the melody. You are ready. Here I am.

your mind, everybody, begin to give God some praise.

Jesus. I will boast in you, Jesus. I will brag with you, Jesus.

0: olufẹ rẹ oni faye sile oloju ori rogun abisinwi jade ni pagbada ko ogun ninu odun yi sami o yo ma dun ni koni kan omo to jise jiya le lori koni pare loju re ilu ibaje ko ni dun lori awon omo wa yiji laye yi re ma yi ka awon omo wa o anu yi ka awon omo wa leni oba to so rere fe ni rere yo fo rere ti olorun leni o samu atati ne awale koni wale de le re o ayo ni ke okun fo mo re samu 35 oba ti so on to wu lati orun yo fo rere ti olorun yesaru ji ko seyin olodumare aye re ma dide tama tama aro gate dara dara dide nu bibe laye re ma dide omo jaru bo loruko ye wa bo lowo ogun jija ogun brother 38 years leti odo be seda se ogun aye re ma se leni oni so je odun meji la fo fire ninu bibe li wa fo fire tama tama iya gara lo je ka meni to be ni oni subu loju eleni ni yesu olo awa engineer yi soke
1: mo wa dupe lowo olorun pe baba labi amo nitori pipa ti mo gba shop
2: ta lo gba shop fun yin alaanu
1: bẹẹni sa gbogbo to pari shop yen two something sa nkan kan mi sa ku fun kini sa bawo mo se fe ri
2: oja o gbọ pe ko soja be
1: bẹẹni sa so eniyan na lo tun wa pada kowo fun mi ti mo fi bere shop mi 400,000 naira sa
3: hallelujah
2: 400,000 ti shop
3: like life this is something yes sir
2: so to si e
1: ara sa
3: alaanu ti o to si o ko so ni lo ti e
2: salaanu ru e wa laye yi
3: o wa sa gbogbo to mi sa
2: sama kuri kan wa nigeria to le sore be
3: o wa popo
2: lai se pastor o wa
1: ko to si mi rara sa owo le ni go ti di o okan ra lati lori phone mi nigba ti mo ma wo ri phone mi o tun di owo le
2: Kori diu.
1: Rara sa.
2: Kori to si e.
1: Rara sa. Ma ni wa pe mi pe awon fe ki landlord o ma respect mi.
2: Hey.
3: O ma respect mi.
2: Yeah. Iya do ta je ka ye ma respect e. O wole were.
0: Si aro ilori oke la pe ni si majemu. Eyi to ni se pelu agogo ayo. A sa go igbala la fi nde omo si esi mo. Agbo gbala 20 na ni ki ma gbebo lori oke yen laaro yi gbogbo abiyamo lode leto lati lu gbogbo eleyo kokan won ni ba se lu agogo ayo yo lu ninu ile wa o agogo emularada yo lu ninu ile wa agogo igbega yo lu ninu ile wa agogo ebuku yo lu ninu ile wa agogo tutu yanra yanra yo lu ninu ile wa gbogbo awon to ba le pe ma ba mi pe won lori ago bayi wi pe woli tin lo si ori oke ni ifo bọ́ọ̀lẹ̀ ní bọ̀sùbọ̀sọ̀ tó wà ní ìfọ̀ ní ògùnṣe ní bọ́ọ̀sọ̀ fi ẹsọ fún ọlọ́kadà kágbé lọ sí ṣọ́ọ̀ṣì àmọ́ fákẹ́yẹ aago mẹ́sàn-án ni òwò àríre gbà màmá sáré gbọ́ eléyìí nǹkan mẹ́ta ló máa ń jẹ́ kí n gba aládùúà níyànjú wípé kó dá ọrẹ ìkíní ni wípé bíbélì wípé owó ni kẹ̀kẹ́ ìrere sọ́ọ̀mọ̀ wípé láìsí àwọn ọrẹ yìí ìrere yìí ò lè lọ bá a ṣe fẹ́ sọ́ọ̀mọ̀ wípé ọrẹ táwọn kan dá ló jẹ́ kó rí mi gbọ́ láàárọ̀ yìí ìkẹjì ni wípé ọrẹ a máa ti àdúrà lẹ́yìn nítorí ọlọ́run máa ń wo ìgbìyànjú ẹ̀dá nínú àdúrà bó ṣe múra sí nínú àdúrà àti bí ò ṣe rọrùn tó tún ń dá ọrẹ ìkẹta ni wípé ọrẹ dídá dàbí irúgbìn ni tó bá ti gbì wọṣẹ́ àlọ́dúró de ọjọ́ ìkórè òun ló máa jẹ́ kí gbogbo ọmọ ọlọ́run dá ọrẹ láàárọ̀ ìní orí afẹ́fẹ́ tòní mo fẹ́ kò ṣe bí ọlọ́run má ṣe bùkún ọ tó ìbá kéré ìbá pọ̀ ìwọ ṣe kó o máa retí èsì rẹ̀ ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní mọ bọ́jọ mọ́.
5: 89.3 FM, your preferred wholesome radio.
6: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ̀bẹ gérégé lago mẹ́fà ìdájí lò.
5: The news on Wells Radio 89.3 FM.
8: Hello, good morning. Here's the headline news on Wells Radio 89.3 FM, your preferred wholesome radio. We're reaching you live from Wells Broadcasting House along Alafia Avenue, Audio Lake State, Ibadan. I am Toby Obuaje. President Bola Tinubu appoints Abel Ennington as the new head of civil service of the Federation, effective August 27, 2026. President Bola Tinubu instructs that recovered funds from the Economic and Financial Crimes Commission, EFCC, be diverted to the Nigerian Education Loan Fund, NEL Fund, to sustain its growing funding obligations. Oyo State Governor, Engineer Shigi Makinde, declares today, August 20th, 2026, a walk-free day in commemoration of Isheshe Day, a day dedicated by the state government to celebrating the rich cultural and traditional heritage of the Yoruba people. Governor Ademola Adeleke of Osun State receives a certificate of return following his victory in the August 15, 2026 governorship election. Director General of the National Youth Service Corps, NYSC, Brigadier General Olakunle Olusheye Nafiu, urges Corps members to exercise caution in the use of social media ahead of the 2027 general elections. United States President Donald Trump halts the planned rollout of punishing new tariffs on Canadian goods, as both sides indicated they were close to broader trade agreement after weeks of talks. That's the headline news. Join us at 6:30 a.m. on Perspective Unlimited. Also call or WhatsApp Wealth Radio Newsroom on 091-6893-2000 for any eyewitness account. I am Toby Owoaje. Thank you for listening and God bless you.
9: Efile Emayikuro, Wells Radio 89.3 FM, Nibe Gongon Lewa.
10: Juma, wọ́n yìí ni àkókò ìròyìn tó súyọ láàárọ̀ tò ní láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbómàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàrin Avenue, Oriole Estate, Ibadan. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìyànsípò Ebele ní ìtàn. Ẹgẹ́ bí olórí òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tuntun lẹ tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ 27 oṣù kẹjọ ọdún 2026. Ààrẹ Bọ́lá Tinubu ti pa láṣẹ pípé àwọn owó lẹ tí wọ́n rí kó lápasẹ̀ àjọ tó rí sí ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ ìyàn EFCC. Ìwé kan darí gbogbo rẹ̀ sínú ètò ẹ̀yáwó kàwé tó jẹ́ NEL Fund láti lè mú ìdàgbàsókè dé bá ètò náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti kéde òní ti ṣe 20 oṣù kẹjọ ọdún 2026 gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ láti lè sàmì àyájọ́ ìṣẹ̀ṣe. Ọjọ́ lè tán ti ṣe bẹ́ẹ̀ yàsọ́tọ̀ láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ yìí láti lè mọ́ ṣe àjọyọ̀ iyì àti ẹwà àṣà àwọn ọmọ Yorùbá. Gómìnà Adémọlá Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó ti láǹfààní àti tẹ́wọ́gba ìwé ẹ̀rí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n dìbò yàn lẹ́yìn tó jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Ẹni tí ṣe adarí àgbà fún àjọ àgùnbánirọ̀ NYSC lórílẹ̀-èdè yìí, Brigadier General Ọlákúnlé Olúṣeyẹ Nọ́fíù, ó ti pàrọwà sí àwọn agùnbánirọ̀ lórílẹ̀-èdè yìí láti fẹ̀sọ̀ ṣe nínú ìhùwàsí wọn lójú òpó ayélujára ṣáájú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ló ti dáwọ́kọ́ nínú èròǹgbà rẹ̀ láti ṣe àgbéjáde ìlànà ìjìyà owó orí tuntun fún àwọn ọjà lẹ́yìn tó jẹ́ ti ilẹ̀ Canada. Gẹ́gẹ́ bí igun méjèèjì ti ṣe ṣàfihàn rẹ̀ wípé wọ́n ti súnmọ́ àwọn gbèdéke àdéhùn káràkátà láàrin ìsọ̀rọ̀pọ̀ ọ̀sẹ̀ mélòó. Èyí ló pé kókó ìròyìn tó súyọ láàárọ̀ tòní ẹ pàdé wa láago mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn agbómàgbẹ̀. àyè wà láti kàn sí ara ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmítọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín. Àmín.
11: Wàyé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàngá àgbẹ̀mágbẹ̀.

0: Ben yo, ke ama kirawa ipe akujuma ma. Nubu bita fe, kani West Radio 89.3 FM to fe de futa roto ni. A jirebi, nubu bita ti lanfani, lati ma agbawaw. Ini, le iti she ugunjo, ushuke jo, odo 2026. Ujuma wo, ujuma eyi, ujuma eye, ujuma eshe logo, ujuma ni oje fwa, la she ono. Ibanuja okere oto bio, ni inja tiwa. A ni ro ngbe sonu bi o se bi omo o abo olo o daju lori wa gugu bi abade gugu bi abate le ni ile re ni o je o labo ole le dumare e kabo sori akotun eto agbeyewo royin agbe magbe ikanni West Radio 89.3 FM ikanni kan ga agbe magbe tokun fo mi ogbon imo ati oye ti akale si okupuna laarin avenue oluyole estate nile ti Ibadan lati lanfani lati ma kiyin ku ojumo laaro ojo toni e ti mo ba se ma se lori eto agbeyewo royin agbo magbe awon royin to ni se pelu royin ojojumo le wa la ma lanfani lati gbeyewo ta mo mu awon kokoko le eto di koko royin loju awon iwe royin on ta mo gun gugu eye beyebe si yin leti laaro yi to de je pe ibi ti awon oro na ni ba ti fe dabi pe won ni lo iyanana alaye lami eto na won mo lanfani lati ma ba wa tan mole si bi awon iroyin on la ro ni awon iroyin iwe iroyin ta jo lanfani ati wa de toni iwe iroyin the guardian o be nbi iwe iroyin daily trust na amo jomo bakan na iwe iroyin vanguard lanfani ati wa de toni iwe iroyin nigerian tribune na to jade loni o wa lowo wa o iwe iroyin the punch na in be lapa bi ti amo gbo gbo eye beyebe la ro ni ore yin ololufe yin olale kan san ni won be pelu wa e ba ki omo nigeria ku ojumo
1: e ku ojumo atokun e ku ojumo eyan rale ore yin gege boga wa se to o ga boga wa so ololufe yin olale kan san ni lo nki yin la ara yin
0: e seun e ge be ti gbohun ore yin ololufe yin ogbeni olale kan san ni in le mi temi tope olawole omo baba chaplain mc nudus nki yin na wi pe e ku ojumo e je kin mu lati oju iwe royin punch to jade laaro toni e be ti mo pe ikele akobure to je pe koni raun obe bo ti le wo kere mo ni ta gbangba iwe royin ele to duro bi akole gbagadagbagada nbe ino ni se pelu eto edibo 2027 to je pe won mo ni ilana enowo wi pe gbedeke ibi te enowo dere lori ipolongo ibo ti a mo si campaign spending limit fun awon ti o dije fun ipo are ati ipo gomina lo je pe won ti lanfani lati fi si bilionu lona 500 o le mokanle laadorin 571 billion naira lo je pe ibe ni won ti n salaye oro bi pe Tinubu Atiku Obi Makinde ni lo je pe pelu awon to je bi 15 mi ni to n dije fun ipo are lo je pe won fun lanfani o lati n se be na owo le to bilionu o di die iyen pe bi o di bi mewa nigba fun eto ipolongo ibo 190 billion naira ina ni pe won fun lanfani o lati na lori ipolongo ibo bákan náà ìní àlàyé tún tẹ̀wájú wípé ilé tó jẹ́ pé ókè o a fẹ́ ṣe bẹ́ẹ̀ a fẹ́ dáwó pé èmi náà mo fẹ́ sọ̀pọ́ọ̀tì individual donation wọ́n ní pé ìwé òfin o wọ́n mọ̀ síbẹ̀ wọ́n mọ̀ gbélé ìbọn fẹ́ yọmí lẹ́yìn ni o wípé ilé tí ó jẹ́ bí gbèdéke ìnáwó pé ó dá mo fẹ́ sọ̀pọ́ọ̀tì mo fẹ́ donate nígbẹ́ kí ìyìn o kó bọ́ jẹ́ bí 500 million naira ni INEC ṣàlàyé wípé gbogbo àwọn ilé tó ní ṣe pẹ̀lú pé ànáwó lórí ìpolongo ìbò gbogbo ẹ̀ pátápátá ìnà àwọn ò mọ́nítọ̀ táwọn ò bójútó làlàyé tó ń tẹ̀wájú wípé àwọn olùdíje fún ipò gómìnà ní orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé wọ́n tó bíi 77 ló jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí àwọn yìí owó tí ó jẹ́ bí gbèdéke spending limit lórí ìpolongo ìbò tiwọn ìyẹn yóò jẹ́ bí 300 billion naira ó lé mọ́kànlé ni 180 billion naira nde won pe ni gbedeke inawo le ti o je ti ipolongo ebo fun awon oludije sipo gomina gbogbo e gbogbo yin lo wa ni oju ewe keji iwe iroyin punch to jade laaro toni ni oju iwe iroyin nibe na ni a tun ti lanfani lati ma ri iroyin eleyi o to je pe ohun na tun jade ni oju ewe keji and the minister for aje inu bere si salaye oro bi pe se ri owo iranwo ori epo to je pe won ti yo nibi ogbon osu seyin bayi e lo je pe ijoba papo o ti se be o ti na owo to je pe o to bi 30 trillion naira o tun le pese pese mefa o 30.6 trillion naira to de je pe won ti lanfani lati ni si ajeseku afipamo iyen trillionu lona 15 o le pese pese mejo 15.8 trillion naira inani won ti lanfani lati safe o to de je pe alaye tun lo ninu re ipe ile to je owo osise to kere julo ipe afikun o ti deba o ati awon nkan mi ati awon nkan mi gbogbo egbogbo na o wa ni ojo ewe keje iwe iroyin punch to bode na roni ni ojo ewe keje iwe iroyin punch won ti lanfani lati ti ri eleyi ka o to je pe ini are bola tinubu ti gbe igbese ipe gbogbo awon owo le ti ajo to ngogun ti sise owo ilu kumo kumo to lanfani lati ri kojo nipasẹ awon owo le tan se kumo kumo ati awon owo ajemonu mi to je pe awon eyan won o ti lanfani ati igba ti won o ya be ipe kan dari gbogbo e o sinu eto eyawo kawe orile ede Nigeria le ti amo si nine fund e bayin ni oju ewe keje iwe iroyin punch to bode laaro ni ni ojo ewe keje ona ni mo ti ri iroyin eleyi le to je pe o salaye bi pe are tinubu ti pase bi pe kan bere si nlo imo ijina forensic lati se ayewo sinu eleyi to ni se pelu ile ise to ni pe o fe genu o e bayun na ni ojo ewe keje iwe iroyin punch to bode laaro ni Adeleke lori eto idibo ipinle Osun na ni pe o ti gba iwe eri gege bi eni to dibo yan ninu eto idibo yan gege bi eni to jawe olubori o to je pe o de se be salaye oro to se afihan owo kan o le to je pe bi owo iranwo le to 500 million naira 500 million naira fun awon ti won fara gba abi ti won padanu eni won ninu awon nkan to ni se pelu eto idibo na niyan wa ni oju ewe kejo iwe iroyin punch to bode laaro ni bakana ni oju iwe iroyin oju iwe kẹrin ati ikarun iwe iroyin punch ileti ri ele to ni se pelu arakunrin kan ni ipele Ondo to je pe owo sikun awon agbofiro o mo te o latari pe kini nje lo dana sun omo re o bi pe o mo nto le mo ni o e bayun na ni oju iwe iroyin punch to bode laaro ni eya ki mu iwe iroyin Nigerian Tribune to lanfani ati jade laaro ni le to je pe le to do bi akole gadagbagadagba nbe ni nbe ni oju ewe ketala iwe iroyin Nigerian Tribune ibe ni won ti soro lori ele to ni se pelu ibuwolu owo le ti awon ajo to ngbogun ti sise owo kumo kumo EFCC tan ba ri gba iwe ki won ko sori ti eyawo kawe awon akeko ni oju ewe kefa iwe iroyin Nigerian Tribune ni mo ti wo eleyi to je pe awon ti se alagbata ina mo n de biro gbogbo awon owo to ni se pelu isowo sise ipelu ati bebe lo lori gege bi owo gas idana bo se se be bo se gbowo lori o e bayun ni oju ewe kefa miro yin Nigerian Tribune le to bo de laaro toni are Tinubu ini ireti wa wipe yo ba awon adare lagbaye yo ba won soro ninu ipade apero le to je ti UN to je ti gbogbogbo ni ojo 23 osu kesan e bayun ni oje we karun iwe iroyin Nigerian Tribune le to bode laaro toni ni oje we katala ni mo tun pada si ti are ti lanfani lati se eyan sipo enitan gege be ti o je olori awon ile ise to je ti osise ijoba apapo bakana ini awon to je osise feyinti nile ise ologun to mo se ife o na nilu Abuja o to je pe won bere fun atuto lori ile to ni se pelu owo ajemonu owo osu won o e bayun ni oju ewe kejo ìwé ìròyìn Nigerian Tribune tó bóde láàárọ̀ tòní ní orí ilé tó ní ṣe pẹ̀lú ìṣekúpani ní Plateau ìlú jẹ́ pé iléeṣẹ́ ológun wọ́n ti kó àwọn ẹ̀ṣọ́ lè tó jẹ́ pé wọ́n dúró wámúwámú wọ́n ti kó wọn lọ sí Mangu láti lè ṣe bẹ́ẹ̀ láti fi kélé òfin mú àwọn tó bá lọ́wọ́ àbí tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún báyìí náà ní ojú ìwé ìròyìn Nigerian Tribune ní ojú ewé 16 ìwé ìròyìn ọ̀hún ibẹ̀ lójú kúkà ó ní ojú ìwé ìròyìn ní ojú ewé kẹta iná ló ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìyànbọ́ ìfìbọn sọ̀rọ̀ lèyí tó wáyé nílùú Òṣogbo tó jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní àwọn ti ń tanná wádìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ ṣe ìfìdímúlẹ̀ ọkùnrin kan lèyí tó jẹ́ ẹni 60 jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adélékè tó ṣe àbẹ̀wò sí Àtàọ́jà tìlú Òṣogbo retí àjọ INEC dẹ̀ láǹfààní láti fún ní ìwé ẹ̀rí gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ètò ìdìbò àti igbákejì rẹ̀ báyìí ní ojú ewé kẹta ìwé ìròyìn Nigerian Tribune lèyí tó bóde láàárọ̀ tòní ní ojú ìwé ìròyìn Daily Trust lèyí tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àìṣekúpani ní Sokoto ni ó wà níbí o tó jẹ́ pé àwọn agbébọn ni wọ́n ní wọ́n ṣekú pa ènìyàn méje tọ́dẹ̀ síbẹ̀ tí wọ́n jí ènìyàn 17 kó ní Sokoto tó jẹ́ náà ó wà ní ojú ìwé kẹfà ìwé ìròyìn Daily Post tó bóde láàárọ̀ tòní ní ojú ìwé ìròyìn náà ni Wike ló ti ń pàṣẹ fún àwọn tó ń ta ọkọ̀ pé kí wọ́n kò ní àwọn páàkì àti ibi tó dàbí àwọn ọgbà gádìọ̀n ìyẹn náà ó wà ní ojú ìwé 17 ìwé ìròyìn Daily Post tó bóde láàárọ̀ tòní àwọn ìròyìn wọ́n pọ̀ láàárọ̀ tòní ọkọ̀ kéjèèjì lámọ̀ láǹfààní láti ṣe láàárọ̀ òní o ẹni bá jí kó bá wá jí ẹni tó sùn wípé àgbéyẹ̀wò ìròyìn agbóhùnbàgbẹ́ ti gbéra sọ ìyẹn ní ìkànnì West Radio 89.3 FM ọgbẹ́ni ọlálẹ́kan sọ ni ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí.
1: Ẹ kú ojúmọ́ atọ́kùn lẹ́ẹ̀kan sí.
0: Ẹ ṣeun. Ẹyẹ ká mú láti orílẹ̀ tó ní ṣe pẹ̀lú owó tó ní àti láǹfààní láti ṣe ìfò gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nípasẹ̀ owó ìrànwọ́ orí epo àti ọ̀nà lẹ́yìn tí ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ tó fi ń pín owó ọ̀hún àti àǹfààní rẹ̀ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ẹ ṣeun atọ́kùn. Bá ṣe ń bẹ̀rẹ̀ tó tó ní kí olú ọlọ́jọ́ ẹni kó darapọ̀ mọ́ wa.
0: Àmì o.
1: Kó máa bá wa lọ.
0: Àmì.
1: Gbogbo ọ̀rọ̀ tí alákòóso fún ètò ọ̀rọ̀ ajé gbogbo ọ̀rọ̀ tó sọ lánàá yẹn pẹ̀lú ògo ọlọ́run kò sí tó bá mi lé nínú gbogbo ọ̀rọ̀ yẹn torí ìsọkúsọ ló fẹ́ pọ̀ jù nínú ọ̀rọ̀ ọ̀hún. Kákọ́kọ́ mu látòrí iye tí ó sọ wípé àwọn ti rí kó pamọ́ lórí ọ̀rọ̀ ìrànwọ́ orí epo tí wọ́n yọ kúrò ó ní 15 trillion.
0: Ojú bẹ̀.
1: Tààràtààrà. Kì í ṣe bí ọ̀rọ̀ ẹnu tèmi lásán mo fi sọ pé ó jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba tó ń rí sí ìpawówọlé ní ẹ̀ka ti owó orí National Revenue Service ìyẹn Zakios Adedeji ó ní wípé ká dúpẹ́ lọ́wọ́ ààrẹ pé ká gbé sàdáńkátà àti òṣùbà tó ríra bàǹdẹ̀ fún ààrẹ pé tí bàá ṣe ààrẹ ni pé 53 trillion bàbá máa ná lórí ìrànwọ́ orí epo. Òun ló mọ̀ nǹkan tó rí òkan ìmí ṣùgbọ́n ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ìjọba ni òun lọ́dẹ̀ sí pé 53 trillion àbá máa ná lórí ọ̀rọ̀ ó ṣe owó ìrànwọ́ kò ṣe owó ìrànwọ́ ṣùgbọ́n ìgbà tí táìwò ìdílé fẹ́ mu lánàá 15 trillion ló sọ bíló ti 15 trillion tiẹ̀ ó tún wá sọ síwájú ó ní pé kẹwàá máa wò ó gan-an pé nínú 15 trillion yẹn pé kì í ṣe nínú 15 trillion lọ sápò ìjọba o pé 5 trillion ló wá sápò ìjọba àpapọ̀ ń bẹ̀ pé èyí tó kù ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ ni. Ìbéèrè tí mo kọ́kọ́ fẹ́ béèrè ni pé ṣé nítorí 5 trillion ni ìjọba ṣe da àwọn Nàìjíríà sínú ìlà ìlò gbélé tori gbogbo ala mo ko si ani ani be bi ijo ton ti so subsidies gan ijo ni fokobale ti gan no bi saye amo Nigeria ka ma wa mo lori nkan to ni awon fi owo se oni ba fo igbe eto ogbin laruge ara nkan to ka se leni yen ejo nturi olohun ki ijoba yi to de ebeta naira lara kungo ga ewa kan 600 naira ti to ba da tan mo da patapata on ta ni 900 ile to mo la ro e bayi e mo so eloyewu e wa le ni ebeun lona meta 3000 o le ni ilopo meta e ka bo suri eto eko fasiti Ibadan be yen awon ti won ko nipa ise isegun oyinbo ogoji ebeun ni won san tele bayi o gbenu le irinwo lona ebeun ilopo mewa ka bo suri eto owo osise ti won ni pe awon san pe ara nkan ti oyoko owo lo niyen alakoko ni pe pelu nkan ti egbe awon osise bo se ba awon na ni kudie kudie won to po rekereke o tori ai jokan jokan won o wa lara nkan ti ijoba yi se ngbebe se lai ti ebi keta lai na ni nkan to fe sele won so fun won ijoba apapo se afikun owo osise bo se kan ti se won ko fi toro sori e ni àwọn tí ó gbà tó 70 wọ́n sun lórí 70 tẹ́bá tí ó máa yọ tax deduction gbogbo ẹ̀gán ó tún padà sẹ́yìn rẹ́kẹ̀rẹ́kẹ́ ó padà sẹ́yìn rẹ́kẹ̀rẹ́kẹ́ ó ṣùgbọ́n àwọn tó ń gbà tó 70 lọ́tẹ̀tẹ̀lẹ̀ wọ́n tẹ̀nà gé sálárì àwọn kan ni ìjọba ẹ̀sẹ̀gbẹ̀rọ ni òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ọlẹ́rí tó ń dán lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ẹ̀tẹ̀lẹ̀ tábá ráwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àwọn hàn lára bí federal work kàlélẹ̀ ṣùgbọ́n ní ìsìn yìí báyìí wọ́n ní state worker gan ti ń gbádùn ju àwọn lọ kò sí àní-àní ń bẹ́ ẹ ká fi wéjàwọ̀ ti ṣe àpẹẹrẹ gbogbo ìpínlẹ̀ ló ti sọ tán àwọn méjì ni ọ̀sán ti wọ́n tán federal government fúnra rẹ̀ àti fct tí wike wà kò bá wa lójijì àti wike lè ṣe ni ó kéré nu iṣẹ́ nínú márùn-ún ó sẹyọ kan ní nǹkan bí oṣù méjì sẹ́yìn nǹkan tó kó ti táyà láti 2023 nínú oṣù méjì ìsẹ́yìn inú ọdún lẹ́sẹ̀sẹ̀ san oṣù kan nínú oṣù márùn-ún ìjọba àpapọ̀ fúnra rẹ̀ ó san mẹ́ta ẹgẹdẹ̀rẹ̀ gan kó tó san gan ẹ̀mí fẹ́ẹ̀ bọ́ kó tó san méjì tó kù ìgbà táwọn nǹkan tó dùn kò kọ́ máa yọ oògùn lé ìyanṣẹ́lódì ló tó rọ̀ san ìgbò olóyè wá tẹ̀lé
0: lọ́rọ̀ kan ṣá owó àwọn òyà sí
1: ẹ wá jẹ́ ká wá sọ tí kókó ọ̀rọ̀ kankan wá kí ẹ tó yọ subsidy tórótóró níjọba ń yá lórí gbèsè ẹyọ subsidy tán ìjọba ti yá ẹ̀ẹ́dẹ́gbẹ̀mílẹ̀ owó láàrin ọdún mẹ́ta tó bẹ̀rẹ̀ ìṣèjọba yìí owó tí wọ́n yá ó ju owó tí nàìjíríà yá ní ọdún márùndínlọ́gọ́ta 55 years tí nàìjíríà fi bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ lórí ọ̀rọ̀ epo rọ̀bì mo sọ tẹ́tẹ̀lẹ̀ nínú ìgbà táwọn ṣe ti fínrin fìtín àwọn ìjọba tó kù tó fi lórí ìjọba buhari tán bá ta epo tó jẹ́ $100 $47 náà fi pa àbí $46 $460 ní dọ́là gbà yẹn $100 náà yẹn $46,000 ẹgbẹ̀rún mi tó nílẹ̀ tó mọ́lé ní ìwáyé epo $100 yẹn pẹ̀lú ọ̀rọ̀ tí alákòóso fún ètò ìṣúná sọ lánàá ọ̀rọ̀ tí ẹnì kí ṣe ọ̀rọ̀ tèmi o oníbàárà kan tí ibi tó gbà lọ pàwọn san gbèsè tó pàwọn náà ló yá o ó láwọn ìjọba tó lọ tẹ́tẹ́lẹ́ pé wọ́n fi $460 san $1 gbèsè nísìnyí pé wọ́n fi $1,410 a fi san $1 gbèsè pẹ̀lú bẹ́ẹ̀ ṣe náírà báṣubàṣu náà ọ̀rọ̀ mi ò yé ẹ wá gbèsè bẹ́ẹ̀ iye tí wọ́n pa láti orí owó epo tí buhari bá pa $100 lórí epo mú iye lọ́lẹ̀ kan $46,000 ló já sí táwọn lè bá pa $100 lórí epo ó já sí $141,000 ìyẹn nígbà owó ti yá àmúra lápò ìjọba ní ẹ̀ka náírà síbẹ̀ náà kò sí ẹ̀ka tá a rí lórí rírí ló ṣe sí ìrísí ìbò lówó yá sí wọn tí ìṣàlẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé iye tí wọ́n ní pé àwọn ti rọ́ pamọ́ yẹn ó ju iye tí wọ́n sọ lọ o kere si ye ti iye ti o ninu iwe temi o iye to wa nle gangan ju iye ti won je wo lo ninu nkan ti won ti wa so gan ko ti e ti wa soro nbe eh nkan se meji seyin o ni pe era nkan ta fi se ni bi neo fund iyan owo awon to kawe to won yawo kawe ko si ani ani be lati 2024 EFCC lo gbogbo kata neo fund owo to ma gba lo awon yawo yawo kan kan ba yan ona fi se ta re gan tu ba so ton ya ya ya ya la be be ko ku wonu ba e se eh nkan ti ko sele ri o nsele Nigeria bayi te ba gbere lowo ijoba le ni bayi abi awon ti won gbaruku ti ijoba yi le ni bayi pe ki gan le fe so fun awon Nigeria pe ti fi odun to n lo si merin se ani se ri neo fund ni neo fund yi sa ni sa bi ekun ase kini kan je neo fund to je pe ngangan le gbesu waju gege bi ke tin se yi e ti wa fi yi wa bayi pe ko kan yin lara ni bi ke tin wa mu owo lu to je owo awon mo lu lati gbe bukata e yala eni pe owo to ma gba lo awon mo yau yau EFCC proceeds ni ki won fi ma se eto neo fund owo to je pe ninu owo temi owo epe ni ala koko to le tan ba gbe lowo ku le sadura fun won owo be le ni ka mo fi ma ka iwe ala koko ni yan elenkeji eni russia si ni ile ise kan boyo olojo lo de ni o ta won mi o de mo pe oni russia si bi kan abi boya fun di kan abi omiran sa won sa gba dividend yen ire to ye ko wa latori shares yen ijoba ni kan gbese le be la se tan pa lana ti are pa lana be uro be ma tan ti top pin yen won lo si bi 252 billion naira are bo la tinubu ni be ki ijoba gbese le kan daru be yen sori neo fund owo olowo en to lowo ba de lo la nko mo fe gbe won oro to anu kini ipo alakoko owo ti EFCC gba yen o ju agbara are lo be ka ko ide pase pe enan lori bye bye bye bye oro to ko wa nbe ni pe ti EFCC ba gbe o le ni te ma sile jelo la nko pe ohun lo lowo a de ti ru re kereke te be EFCC a gbese le nkan to wa lo sile ejo ti le ja ni pe ohun EFCC ona te ni yi gba ri owo yi ona to to ni e da nkan agbara fun e ti na yen sori neo fund bo ni ti se mo pada alakoko ni yen elenkeji ki supreme court ile ejo to ga ju kan ko ti e wa so wi pe owo yi o owo baranda ni e gbe si kawo ijoba are o ni eto labe ofin lati kun e so wi bo se ma na owo yen re awon asoju wa nile asofin labuja o ma lati buwolu kan fun nkan to gbe ni legislative approval bo se wa na constitution yen are o nani mejeji pẹlú nǹkan tí wọn ní ààrẹ ṣe lánàá ìyẹn ni ẹgbẹ kan lórí ti EFCC lórí ti unclaimed dividends ìyẹn níbi èrè ìpín ìdókòwò iléeṣẹ táwọn èèyàn rà tí wọn ti lọgbà tí ààrẹ nìkan gbèsè lè kan máa fi gbọ bùkátà tẹ́ǹ tó lówó bá dé lọ́la ńkọ o ṣe ẹ̀ níbi gbé àwọn tó ti fẹ́ ṣe exam pé ó yá àti fowó ẹ̀ sanwó ó yá fẹ̀ṣẹ̀ lọ́wọ́ ara owó ti ẹ̀ sanra ẹ̀ báwo kí ẹ fẹ́ ṣe lórí ẹ̀ tí ẹ àbá tó nǹkan mọ́ ṣe ń tò kò yẹ láìrí mọ́ ṣe ń rí nǹkan tí mi máa fi ká ọ̀rọ̀ yìí lẹ́nu pé pẹ̀lú nǹkan tí wọ́n ní ààrẹ ṣe o pé ààrẹ fúnra rẹ̀ gan ti ẹ̀ náà ní kò bí kẹta láti sọ pé láti àsùnwọ̀n ìjọba ogun fẹ́ owó gbọ́ bùkátà neo fund tó jẹ́ pé owó tẹ bá rí gbà lọ́wọ́ àwọn yáwúyáwú owó olówó tí wọ́n tí lọ gbà nínú ṣíàsì wọn oníkẹ́fẹ́ ó túmọ̀ sí bá ààrẹ gan ò ní gbẹ̀kẹ̀lé nínú neo fund nìyẹn torí tó bá nígbẹkẹlé inú ẹ ni ó máa pe amọ owó láti àsùnwọn ìjọba nígbà tá àrẹ ló ń gbé lagos calabar tó gbé nínú ìwé tèmi ó fi ran rẹ lọwọ ó fi ran rẹ lọwọ ni ikọ atlantic ló ti bẹrẹ ojú ikọ atlantic gbé bá tiẹ̀ sọ pé ààrẹ wà lára àwọn tó ní ìmọ̀lẹ̀ ààrẹ táàrẹ fẹnu ààrẹ sọ pé ìmọ̀lẹ̀ òun ni gilbert chagori ìmọ̀lẹ̀ òun pampam iléeṣẹ́ ibi tó kọ sílẹ̀ pé káyọ̀ máa wá gbé nǹkan kan bẹ́yẹn tó lágbára gidi lẹ́kọ̀ọ́ tó gbé plot kan bẹ́ẹ̀ lé 2 billion naira ikọ̀ atlantic ibẹ̀ náà ti lọ mú lagos calabar ara lo be 1 trillion si le be lo fe ko lo fi woju le na o wa di kan to ma se anfani fun awon ilu eni wo te ba ri logba lowo awon omo ka to wo kuro lori mo fe pada sori ti tawo oyedele
0: e ba ngba pe oro atiku to na so na
1: e se tawo oyedele ni igba ti Nigeria san subsidy gbogbo ton gba lo awon Nigeria fun odun 2023 lori ko tax ko ju 12.3 trillion lo e ba dun mi to 12.3 trillion in 2023 yen de ribe lo to asan subsidy fun osu meje nbe sugbon osu marun nbe asan subsidy nbe iye ton si gba lo wa na 12.3 trillion ni e ti subsidy lori wa iye ti won gba lowo wa lati enu Zakius Adedeji oga NRS oni ni odun ta wa yi to fi lori osu keje oni wi pe 27.1 trillion la won ti ba iye ni pe your subsidy e tu fi contact rekereke ha de rowo ja gboro ka je ni pe baba de yi ch o ka la so 1000 lati fi toju ma de tele oni ba 500 ti ba la ri ta ba de yi u ayo ka je so 40000 tele oni ka ma so 20000 ti ba la ri 40000 ti fo lo si 400000 UCH o ti ngbe woju opopopo ile ise hospital aladani leni ngbodo badayi ni mo fi lo ni so ka mu ti atiku won ta mi ati yon soro kan ni ose to lo ti mo ni ke ni ba mi si lori aye royalty gara yin inu mi dun pe mo se alaye yen ni ose to lo ati kuna de bili ni o fi pe ko soro ni nkan ti mo so ni ijoba de ti fe si o te mi ba ti e to ba ti e ni bo won mo okolo ti mi loyo ati kuna ti so to ba je ro ni kan ti fe si abi be ko ijoba de nbe wa won gbe won ko si esi to be fun wa na se soro lori e nigba ti mo se isiro yen ni nkan ose to lo won ti pin owo ojula se to ma owo to ma pa ni august by won pin ni august yen o di september kan to pin nigba te mi se isiro yen owo ti june ran ti pin won ti pin ti august ti won ba gbe owo de bayi si fac pe won fe pin owo ni fac o yen federal allocation accounts committee won le so fun yin pe awon pa 3 trillion ma won pin 2 trillion 1 trillion to ku nko e soro ja iru fe owo be ti won soro ja lati january 2024 ku jori pe won pe won ti july ba temi se isiro temi o je 28.3 trillion ati guna se ti obo si 28.3 trillion sugbon ije ta yi ni won se to wa pin owo ti july wala pa 4.359 trillion. Yen trillion mi rin o le 359 billion naira. Na ni bo wole sa so won joba. O ye kan sha laarin e ka joba meta ta ni. Sugbon 3 trillion. Ni won pin. Won so ro ja 1.35 trillion. Yen bi trillion o kan o le 359 billion. Won so ro yi lori. Te ba wa jan yen mo 28.3 trillion to le tele. O je 29.6 trillion lati January 2024 titi July 2026 emi bere ni ose to lo pe ijoba ibolowo ihasi ati funa so ti e bayi na ni adamo aro pe ibolowo ihasi mu fe ki gbogbo awon Nigeria tori kini yen han mi leti o nbi mi ni owo yen po ju mi so million okay ibi ti o aduro beyen won ti salaye fun ti won ti so bo se ni rara lati ri gbo gbogbo owo ti Nigeria na lori omo le wa lori gege bi omo Nigeria o loruko yo eto ilera lodun to lo 36 million million dini merin dini oguji 36 million 36 million loshoshu trillion trillion trillion den bo ra e na lodi di odun kan osu meji la e wa na 36 trillion e wa na 36 million 36 million owó tí ọ̀rá camry tó tún lẹ́ẹ̀tọ́ máa ń lé ní iye camry tó tún bá rí fara camry tó tún camry 2022 gan kọ̀ọ̀rá tó kún bẹ́ẹ̀ lẹ́wàálẹ̀ náléwà lórí fòdìdì ọdún kan tí trillion dẹ̀ ń pòórá pẹ̀lú àlàyé tó wà ń lẹ́yìn báyìí láti january 2024 tí wọ́n ti ṣe ti august wọ́n ti pin ti august tí ó fi di parí july 29.6 trillion wa le e ki gugu amọ lu ka holy jopa lori ibolowo iyasi e ma de gbagbe o ka tu pada sori to yedele bọ́n ṣe ń ṣe sí bó ṣe ń pawó sí tó ń rá ní ọ̀nà tó ń yá owó sí láàrin march ọdún tó lọ sí march ọdún yìí gbèsè wa lókè ta ó fowó tó lé $5 billion sí gbéra àṣọ tabẹ́lẹ̀ o tòkè ta ni o ìkan wà lẹ́tàn ti lọ pé yá mọ́ ìbáyìí ní first abu dhabi bank $5 billion ó dídí nìyẹn lọ́wọ́ báńkì kan ní abu dhabi wọ́n ti gba 1.5 ní nǹkan oṣù méjì sẹ́yìn wọ́n máa gba gbogbo ẹ̀tàn kọ́dún ìtàn parí ẹ̀fìn yẹn kùn tó wà nílẹ̀ síbẹ̀ náà tax ń gorí tax ni àdẹ̀ rọ́wọ́ jà ìjọba ń dúró ọ̀rọ̀ ìfojú hàn náà àyẹ̀ṣà rògbò àyẹ̀ṣà mọ́kún mẹ́kọ̀ọ́.
0: ẹ ṣeun ọ̀gbẹ́ni ọ̀làlẹ́kàn sanni ẹ bá ṣe ń yí sí àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mọ̀gbẹ̀ ilẹ̀ ń gbọ́ láti ìkànnì west radio 89.3 fm àwa lójú òpó facebook west radio 893 fm fan page west radio 893 fm fan page àyíwá láti mọ drop comment yín ní apá ibẹ̀ ẹ̀dẹ̀ máa bá wa fọn kálé kẹmọ fọn kakó ẹ ká mú eléyìí tó ní ṣe pẹ̀lú gbèdéke ẹ̀náwó ìpolongo ìbò léyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ kí ni ká tún máa retí lórí eléyìí.
1: ẹ ṣeun àtọkùn kò sọ̀rọ̀ ń bẹ pàápàá ẹ̀mí ò dẹ̀ lè dá àwọn olóṣèlú lẹ́bi lórí eléyìí yálà ilé aṣòfin wọn máa dá lẹ́bi lórí ẹ̀ lórí presidential election kí lẹ́yìn fi $10 billion ṣe lórí presidential election kò tí ì tó tẹfẹ́ gbé fún àwọn tó máa ṣe research fún yín kò tí ì kílẹ̀fì yẹn ṣe nínú media nínú campaign ṣẹ̀mọ̀ nínú ti ẹ̀dùn àyẹn ní ròyìn kòkó yín báyìí ó ti so kẹwẹ̀ ṣe ní kákòkò ló kù báyìí.
0: ẹ múra sí
1: àwọn tọrọ ní ṣèwé tẹ́tẹ́lẹ̀ lè máa ń lé àwọn ní campaign kí àwọn ní jíngù kiri ẹgbẹ́ jíngù wa báyìí àwọn lámà lè yín kiri báyìí ẹ kú oríire ẹ wòye rédíò tó wà ń bàdàn ẹ wòye tv tó wà nàìjíríà ẹ wòye online blogs ẹ wòye facebook advert ẹ wòye newspaper tó wà nàìjíríà tẹ fẹ ṣe ẹ wá ní pé $10 billion ní ceiling tẹ gbélé lórí fún presidential election aláì kò lè wọ́ọ̀kì láìláì ìgbà kan tiẹ̀ pé ní $1 billion bàtà pé ní $1 billion yẹn ìyẹn bí ọdún bíi kálọ́dún bíi 15 sẹ́yìn tán ní $1 billion ni owó tí wọ́n ná lórí advert lásán gbà ẹ̀dẹ̀ díẹ̀ kò tí ì sí facebook kò tí ì sí social media facebook ti wà ṣùgbọ́n kò tí ì bilẹ̀ débi pé wọ́n ṣe advert blog mi olúwa àdàngbà yẹn wọ́n ná owó tó lé ní $55 million lójúmọ́ lórí advert nìkan advert paper ni mo ń sọ o kò tí ì sí billboard níbẹ̀ o ẹ wò gbòòrò lẹ́ni báyìí kẹ́mẹ́rì ti bọ̀ títí tì ní tábìlì bọ̀ títí tì gbangba billboard lọ́tún ló sì tẹ́fà sí billboard àwọn gómìnà káàkiri tó fẹ́ jẹ second term tó ṣẹ̀fẹ́ wọlé ṣé kò tí léye tẹ́yìn sọ yẹn tẹ́fà fi billboard ààrẹ renew dope kìnìkan káàkiri ṣé kò tí lé $10 billion tẹ́fà sí káàkiri nàìjíríà kókó bẹ̀ ni pé ìkẹ́tẹ́mi ò bá sọ ni wípé ẹ fọ̀rọ̀ gbèdéke sílẹ̀ tẹ́fà ti ẹ fẹ́ fi gbèdéke sí ẹ fi gbèdéke.

0: efigbedeke to je pe o se gege odiwon nkan tan niyan lo n fe je si sugbon mo je fe so koko to ju nbe ni pe igbolowo yen ti wa fawon to wa njoba se ki se pe owo ijoba no fi n se campaign ti won alakoko niyan fawon ti o si njoba se ki se owo igbogi oloro se ki se owo jibiti awon bi ti mi fe kan gbajumo niyan ki se oro wi pe ke ma so fe nkan teyin gan mo nura yin pe ko se se 10 billion presidential campaign e beta fi chat jet ni ka na bele si campaign bi kan yo kere to ma ko jet merin lo se beta fi chat e beta fi gba jet lojo kan ni jet en de be ke se pe ati gbe won lo o ya sare ki ro lo kanu ko pada ba o ma duro si be to fi ma pare campaign ni o de jo ma pada ni e to se campaign fun ara jet kan lo ma ni ko ti poju meji won na gba meji lojojumo wa ni ki so ye ton gba jet ke lojumo fa awon eyan mo le bo kan awon eyan je la ro e e ma je bo kan awon eyan je so for me ni wait mi o 10 billion yen ki o je okere
1: sopo are okere isele ikolu awon janduko so gomina ipinle osun oju wo le tun fi wele yi
0: e se a ma so lori ti plateau na ati to sokoto e ka ko mu lati ipinle osun ti awon loselu ami mo nkan to ma nse won eh ta awon kankan kan ba sele wan ko de ma fe ma gberaga wi pe iro ki se mi number ja iro mu ju won lo won to ba mi ja kankan beyen mo ye gbo kini yen lana gbo wa la mo royin ta ti n gbo lati ijo yi pe o se ba kan ko se ba kan laarin awon to fe dije lati je ipo ni ipinle osun ipaniyan po mo se dibo tan lojo yen mi ti lero wi pe gbogbo kini yen ti dope niyan pe ase ati mo pe ibi ti gbogbo pepe yen pin si re
1: pe toro n lo
0: pe ko ye ki wa la mi ti wa mo imi ti e ko ti gbo lana wi pe boda mo ri fonrin ti gomina lo gba certificate of return pe iwo ni o yege o pe o ti jawe olubori o ninu eto dibo lati be o gba odo oba ilu osogbo lo ni atawoja ti ilu osogbo o setan kude to setan lati ngbo takotako lati enu ona enu loro to wo inu afin ah ilu sele ilu sele ibi ti gomina wa ta lo yin ki a sa ti ro gomina wo inu oko bosi won do gini fufun yen temi dem pe oko ayeta ni se ti ko ba ko sele e ko gbe sibi te pe owo ti ni le ba na ka ta le se niyan loju ese awon ese ogomina na won fi ba kan pe meji oju ese awon abese ni soko sibi ti iro oko ti nwa won fi ntaju taju dudu won sa gbe gomina sa lo pe kini e sele lana yen ko to ba se mi lokan ni pe ah ti pari eto dibo ko to ba se mi lokan ni won ti le kede enikan o ṣùgbọ́n ó jọ wípé a ti parí ètò ìdìbò
1: pẹ̀lú àwọn awọ
0: pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ṣùgbọ́n nígbà tí àwọn bẹ́ẹ̀bẹ̀ gómìnà ti máa kọ́kọ́ sọ̀rọ̀ wọ́n nìkan ní òtẹ̀kọ́ sọ pé rọ́ ni pé kò ṣẹlẹ̀ nígbà tó yá ọmọ ẹ̀gbọ́n gómìnà àwọn onírọ̀ oníkan má sọ bẹ́ẹ̀ pé aráàlú fẹ́ràn gómìnà o pé gómìnà kan náà ń bá yá o pé kíní kẹ̀kẹ́ nígbà tó yá wọ́n pé àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn ni àwọn ẹlẹgbẹ́ òkùnkùn tẹmákà rí mọ́tò ọlọ́pàá kan lásán lọ́kàn bá ti rẹ̀ lásán báyìí wọ́n á tú lẹ̀ ni ṣùgbọ́n àwọn eléyìí di lọ síbi tí gómìnà wà wọ́n á ṣínà bọ́n ẹwà lẹ́mẹ̀lẹ́gbẹ́ òkùnkùn ni ládùúrú dẹ́gbẹ̀ẹ́gbẹ́ àwọn tó ń gbérin tẹ̀lé gómìnà ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn parí sí tèmi o àádẹ́ẹ̀dá kí gómìnà tètè ké gbàjáre ṣe mọ gómìnà fúnra rẹ kínníkan ṣe kínníkan ibi tí mo wà rí ẹ tí mo ṣàtẹlẹ yìí fún ó kú bí ọjọ kan ọjọ méjì ọjọ mẹta ké tó òdìbò tó dé ló tó fún síta tí wàá dẹ ṣọra ọ̀hún náà yìí lágbòdà náà ó tún wọlé ìdìbò kínníkan ṣe democracy ni ó tó àwọn olè ṣe sí o ṣùgbọ́n má ṣe síbì kan kò wá rí wàhálà bẹ̀ kò wá máa parọ́ kẹ́nìkan máa ibo ló fẹ́ dúró sí sọ bí tó wà káwọn olúbalẹ̀ tó sí ẹlẹ́yìn bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ òṣèlú òfin gbogbo ara ayé gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun nínú òye tèmi òṣèlú òfin gbogbo ara ayé tí ò bá dẹ́ ṣọ́ra nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn ẹ̀mí gbàdúrà pé kó má jẹ́ ìbẹ̀rẹ̀ wàhálà tuntun nípínlẹ̀

0: ọ̀sán. Torí láti ọdún 2020 tí wọ́n kọlu gómìnà kan yìí ní Nàìjíríà tí mi rántí o gómìnà Benue ní 2005 or 2004 ni tó bẹ́ àrídájú gbà gbàgbàgbà àtọ̀ sí ìtọ́ nípa wọ́n léon lórí oko tí bá àrẹ tó lé lórí oko kò sí àrídájú kẹta fi sẹ́mọ́ léon lórí oko ṣùgbọ́n tí àrídájú àpò wọn kọlu gómìnà ìpínlẹ̀ Benue náà ni George Akume akọ̀wé ìjọba àpapọ̀ ọ̀nà gómìnà báyẹn kódà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ inú ọkọ̀ ó lọ sí ìṣẹ̀lẹ̀ yẹn ìgbà ẹ mọ rántí kan yìí pé wọn kọlu gómìnà tí àrídájú tó dájú dẹ̀ wà láti fi tì pé wọn kọlu gómìnà lótọ eléyìí ni ẹlẹ́ẹ̀kejì kò sí ọmọ ọ̀sọ́ta tó lè dòde gómìnà lójú tí o kò sí ọmọ ọ̀sọ́ta gbogbo bá ṣe ń dán nǹkan burúkú wò ní apá òkè ọya yẹn ìgbà tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ sí ní ESN wọn kọlu gómìnà kan ní south east ní àyàn northern nigeria wọn kọlu gómìnà fífi pọ́n ayé ìwẹ̀sìn ìbọn àbálọ́mọ ẹgbẹ́ òkùnkùn tán lo pump action tán lo locally fabricated gun láti dúró de gómìnà adàkẹ́yẹ ti pariwo síta kan kí ìlú balẹ̀ dúró tí wọn kàn mọ̀ kan tó ń ṣẹlẹ̀ jù kan yẹ fọwọ́ kan bo òrùn kò ṣeé ṣe o.
1: ẹ ṣeun tí àwọn tí wọn ṣekú pa ní plateau àti sokoto ẹjẹ awo gẹgẹ bí ojú ọjọ́ tó ṣe rí yìí ètò ààbò sì ti mẹ́ ẹ̀.
0: ẹ ṣe àti sokoto àti plateau yìí ọ̀rọ̀ ìpínlẹ̀ méjì yẹn ní agbára àwọn kan tó ń ṣẹlẹ̀ ń bẹ́ ò yẹ kó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ó ń ṣẹlẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ń dọ̀mẹ́ kí sáà ìpínlẹ̀ méjì yẹn kódà gbogbo nàìjíríà ni láti nǹkan ọ̀sẹ̀ tó lọ ní wàhálà tí ń ṣẹlẹ̀ ní sokoto wọ́n kọ́ ọ̀bì kan pa 28 láti ìjọ yẹn ó kéré tán bí mẹ́rin márùn mẹ́fà kò sọjọ́ kan tí wàhálà kan ò ṣẹlẹ̀ ní sokoto tí wọ́n dẹ̀ pa wọn ọ̀tọ̀ ní pípa ọ̀tọ̀ ní pé kí wọ́n dẹ̀mí wọn ní ọ̀nà tí kò yẹ kán fi ṣèyàn bí apá kan lọ sí ẹsẹ̀ kan lọ sí ọ̀tọ̀ ní táwọn máa jí gbé sá lọ ó dẹ̀ ṣe ni láàánú pé ìjọba ò rí ojútùú kan báyìí pàtó láti ṣe sí láti mú wá sí ọ̀rọ̀ yẹn ohun ìbànújẹ́ gbáà pátápátá ni fún ti plateau àti Benue àwọn kan tí yẹ kó máa ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ní àwọn ibẹ̀ yẹn náà fún plateau tí yẹ ò bá gbàgbé nǹkan bí oṣù bíi mẹ́rin sẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó lágbára gan tó gbé ààrẹ gan lọ síbẹ̀ bá ààrẹ ṣe lọ síbẹ̀ lọ́jọ́ yẹn ìmọ̀kọ́ nígbàgbọ́ wípé nǹkan máa ṣẹlẹ̀ wípé kìnìún yẹn á mú yẹ̀sì ò pé wọ́n á tiẹ̀ gbígbé sẹ́ẹ̀ pé kí ti wàhálà yẹn tiẹ̀ fi lè tán ṣùgbọ́n ìgbésẹ̀ ààrẹ níbẹ̀ lọ́jọ́ yẹn kan fi hàn wípé àwọn nǹkan tí ààrẹ sọ tó ṣe lọ́jọ́ yẹn kan fi hàn wípé kọ́mọ́láre ò lọ làárẹ̀ ṣe lọ́bẹ̀ ààrẹ ní wípé ààrẹ ló máa wá síbẹ̀ ààrẹ ò dé títí di bí aago mẹ́rin ìrọ̀lẹ́ báàrẹ̀ ṣe dé gbára ààrẹ mẹ́rin kàbáàrẹ̀ márùn-ún àbọ̀ náà márùn-ún àbọ̀ ni báàrẹ̀ ṣe dé ṣe fẹ́ káàrẹ̀ wọ inú ìlú ni airport làárẹ̀ dúró sí ọ ààrẹ wọ inú ìlú
1: jùlọ alákàn fi ń ṣọ
0: bí ààrẹ kọ́ ibi tí ààrẹ ṣe sọ ojú lákàn táàrẹ bá fọ alákàn tálákàn ààrẹ bá ń fojú sórí kí ni káàmù olùfẹ́ ṣe kẹ́hìntì rọ ní odò fúnra wọn kẹ́hìntì kò bó ṣe dí gẹ́lẹ́ nìyẹn kò sí ẹni tó lè halẹ̀ má rẹ ìyẹn ní ẹlẹ́gbẹ̀ẹ́ kan ààrẹ dé ààrẹ níbi ọ̀rọ̀ ààrẹ mo fẹ́ sọ pé iná airport yín ò dá o pé fún ìdí èyí kan tàbí ẹ ṣe pápápá ni ó yẹ ká ààrẹ wọ nílùú ni ààrẹ wọ nílùú wọn gbé àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí àwọn tó pàdánù ọmọ mọ̀lẹ́bí wọn bí wọn wá bá ààrẹ ní airport ààrẹ tó sọ fún wọn pé iná airport yóò dá fún díẹ̀ ìmọ̀ ìnẹ̀pẹ́ bí torí mọ̀ ń lọ sẹ́kọ̀ọ́ tí lẹ́wọ̀n ti ṣe balómi nílé gbéra wọn kátà rẹ̀ sọ nìyẹn. ààrẹ ní pé òun máa rí dájú wípé òun gbé cctv ìyẹn tó fi ń ka àwòrán sílẹ̀ bẹ́ẹ̀ ni láti rí wípé ibi tán ti fẹ́ ṣiṣẹ́ láàbí o pé wọ́n ti rí wọn kankan bẹ́ẹ̀ ààrẹ ní pé òun jẹ̀jẹ̀ pé òun máa fún wọn ní 5,000 rẹ̀ èmi ò tí ì rí gbẹ́ pé wọ́n ti gún ẹyẹ kan ṣoṣo lọ sí plateau state ẹyẹ kan dondo ló bá mi ò tí ì rí gbẹ́ pé wà ní plateau state di àkókò tá a fi ń sọ̀rọ̀ ẹ̀ ààrẹ wá sọ̀rọ̀ kan sọ lébùú má tún yorùbá ààrẹ ní this experience will not happen again ìyẹn ní pé ìṣẹ̀lẹ̀ yóò tún ṣẹlẹ̀ mọ́ láyé lati gba ti are ti so yen ti di ni yi o le ni ogun ru e to ti sele ru an ko mi le ma je ki okan awon mo lu jina si joba ni ki je kan gba joba gbo emi eyan la nso yi bi mo se ma nso ko sink na to n koju Nigeria ti Nigeria o le dekun laarin ose meta gbogbo enu mo fi so mo mo nkan ti Nigeria ni mo ko tun je Nigeria ose meta Nigeria gbogbo aduro wa pe ti oni si yan kan won bi mo se ma nso Nigeria ni drone rekereke ke ba de le mo mo fe gbe sadan kata fun awon kan won wa ni ori ero ayelujara awon le ma tele awon meji kan nu won ikan nu won je Bakastin ikan nu won je Zagazola lori X tan gbe Twitter te tele awon meji a so fun yin pe bye iroyin yajo yajo fi tomi lo pe ni ijoba ipinle bye ijoba ibile bye world bye ni agbebe bye awon agbesunmo mi sose nbe lowo lowo ale ma ti ri ale daju to ba fi di aro ojo keji
1: yo ri be
0: e de gbo wi pe odun ti lo nbe yen nkan ti emi so ni pe bi kini yen se sele yen ti awon ti won ti e si ni eto ijoba to je pe awon leto ijoba lo ma fi to won leti bi nkan bye yen sele yen alakoko ki lo ti joba o ko awon omo ogun lo sibe yen loju ese bi kini se sele yen to ba sele wi pe won fe se yen fun dikan abi omiran won pe awon kan ni drone alabanban moju sanmo te pe awon kan duro sunu fe fun 30 wakati nu won tere pe mo se rin koda won yara rin ju balu gan lo te ba ti e le ba won jani akoko yen e fi awon kini yen sin won debi ti won ba fe pada si ibi kan sa ti wa won se run won se ja lo won so lase nu le ibi kan na ti wa e fi kini yen koda e fi bi mewo ba ma sin won lo pada si bi tan ti wa tore ma o le ma pe ran won lona kile kile bo ya yen duro si bi ba kan kan tun tesi wa jo kan fon ran re kere ke won sa le pe ran tona mewa ko de pe ran tona mewa gan ibi to ma ko de ko pe ran sona ogun te ba pa mewa laarin won yen awon to sori mewa laarin ogun se bi ero ba awon gan bi ori ko mi yo ma de dan ro kini iwo mo o awon nkan tu ye ta ba n reti bo ye ki joba se niyan ti joba o de se yala nkan ta n gbo ni pe trillion gun ori owo ti won fi n seto abo ni Nigeria o de ti su emi o ti su mi o ti su mi tori owo n lo aari abo ka ni pe bo se n na trillion yen ni aari abo elo ni ripper drone $30 million te ba ra mewa $300 million gbogbo kini yàtọ̀ sí pé ó máa ká nǹkan tó ń ṣẹlẹ̀ sílẹ̀ òun gan fúnra ilé ìju àdó olóró ṣe ibi kíkan bá ti ẹ̀ ṣẹlẹ̀ ẹju àdó olóró lójú ẹsẹ̀ láti lè dóòlà ẹ̀mí àwọn tí wọ́n pa lọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe kọlù sí ọ̀rọ̀ mi ò yé yín bó dẹ̀ yẹ ṣẹlẹ̀ ẹ̀mí ọdún máa fọ́n ni wọ́n padà síbì kan bó ṣe ń fọ́n yẹn fi wọ́n lẹ̀ máa fò wọ́n lára ẹ̀ máa tẹ̀lé wọn lọ tó ìta bá ní kẹpa wọn láàrin ọ̀nà gẹlẹ̀ má rí wọn padà ẹ jẹ́ kí wọ́n ṣùjọ kan padà sílé wọn drone dẹ̀rí báyìí ibi tó wà bó ṣe ń dún gan kò ní han wọn nígbọ́ tẹ́bọ́dé fighter jet lọ́bẹ̀ wọ́n lè wá ti gbọ́ han wọ́n túlẹ̀ ni wọ́n fọ́nká ṣùgbọ́n drone ò ní dún akọ̀dọ̀ spù ó tán nìyẹn látòkè àwọn kò tẹ́ kíjọba gbé àwọn bisite tẹ́ kíjọba béèrè ṣùgbọ́n wọ́n gbé nǹkan tá à ń gbọ́ ni pé dodo gómìnà lọ́sẹ̀bẹ̀ kan gbogbo aṣòfin lọ́sẹ̀bẹ̀ kan gbogbo ọmọ Nàìjíríà wà lẹ́gbẹ̀ẹ́ kan ìyẹn kọ́ ló máa ràn lú lọ́wọ́ kọ́ tó máa ràn lú lọ́wọ́ ni pé kí ìlú lọ síwájú ìlú tí ò bá ní ètò ààbò kì í ṣe pé ọrọ̀ ajé ò lè dáa kì í mi ṣe pé ìlú tètò ààbò ò bá dúró wọn kò sí wọn lè rọ náà gbégbà lọ́rọ̀ rẹ̀ tọ́ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wọn lè tẹ̀síwájú torí àwọn iléeṣẹ́ tó wá kí wọ́n láti ta wọn ní ṣẹ́ẹ̀lì gbé lọ sí Afghanistan bẹ́ẹ̀ ṣe wáyé báyìí ká ní pé great grandpa yín kú wọn náà pín ogún kan yín báyìí pé ìwọ tẹ̀mílọ́pẹ́ ọláwọlé o 3 billion ti ẹ̀ rí o bàbá ronú kẹta ẹ fi ṣe ṣé Afghanistan lẹ́kọ́ rí sí pẹ́fẹ́ lẹ́ fi dókòwò bẹ́ẹ̀ bó ṣe ní gẹ́lẹ́ náà nìyẹn àwọn ìròyìn tó ń jáde láti Nàìjíríà táwọn ará bí yín gbọ́ yìí kò ṣàtọ̀ nù yàtọ̀ sí yẹn gan ní last year Nàìjíríà ní ìlú kejì tí wọ́n ti pààyàn ju gbogbo àlàyé ṣé bẹ̀rẹ̀ nìkan wa lóhun rówú tí ẹ̀ lọ́pọ̀ fẹ́ lẹ́ fi dára lè ṣẹ́ sílẹ̀ ati le ti mo na ni nkan lori
1: ibi te ti soro te paro ni iroyin fi lede pe awon araalu awon olugbe ye pe o to bi egberun meta ni ilu kan ti won pe ni Onguaguru ni awodo to nje Sokotune ni ijoba abile Kankia ni ipinle Kastina lo je pe won ti sa ko nlu tan fi ile won le o we pe awon ile akoku awon ile primary school inu yara akawe ati awon molebi iloku ti onikaluku won ti won lo farasese latari ikolu kopepo to waye ni agbegbe na we pe ile to sele laipe lo waye lojo Saturday ati jo aje ta lo loye lasiko to je pe won se ku pa eniyan metala ti won de ku opolopo awon obirin ati awon omode birin ti won ji won ko lo ana o sha no wa
0: ki se Katsina nikan lati Sokoto de Katsina lebe lohun lowo salembi wo ke bi Sokoto fi de Kwara ayan ti fi lule ipinle oyo wa nba ye yawo ta ta ore sin ele ilu ti da
1: to san yo de
0: me nda ti kini yan ko sele awon ti won ji eyan won gbe nikan na duro awon ti won ji eyan gbe alele nisin to ti wa fi awon molebi awon ti won ji gbe tetan ti wa fi won sile
1: sele sele to ba duro mo
0: seyin a duro
1: sebi ijoba ti ra balu won de ti
0: seri balu won ri je ri ri se gbo to fori mi na ra balu
1: lilo ti kan ni
0: leso lilo ti kan o ke won ra be kan ma fi ya wa aboran ni airport ni abi
1: ogbena lale kan san ni
0: mo nbere ni se tourist attraction ni be ba gbe sebe ke ya photo ke san wo ke kuro nbe abi kina ya ka abi kina ra fun emi fe ri ba se ba tan ya balu yen mo ri abi mo ri fun re ni igba ti won ji amo be ni obi mo so yen to kan meji o fuka kiri ibadan nkan bi ose mi le kan leyin ma to nfo kiri gbogbo ibadan emi fuju ara mi to kan meji on gori le mi koja abi ti mi le oyo yen mi o ti ri mo da balu yen mo je ri to kan mo da bi to kan ori ori ti jo ba mi le oyo yen na mo da mo mo fe ro ohun na
1: o da ma ni kan wa gba ori le yin koja ngba na
0: kale e ma e kuma je ile wa to kale ile wa ni ele ju gele mi lori ile mi o
1: eh ijoba apapo so pe orile ede Nigeria n boju wo agba epo lojumo million meta to da je pe pelu idokowo $50 billion ati ele to ni se pelu gas reserve won pe yin o ni 215 tcf o ye ki ara tutu won le de Nigeria daada bayi
0: e so pe to be ni none bi oro yi se je lo ijoba la won nilo idokowo to lo so $50 billion ni eka epo robi opolopo ile ise ti won wa epo robi won ti fi onshore sile tori oro eto abo na ni papa ju la won ile se to wa lati oke ta won ti ta onshore asset won sure ti ta ti for renaissance won wa lo bo si offshore iyen lori omi lohun te be abesun mi o le de te be owo le da ko si nbe be awon baba wa lo te bi bai do esan wo ke to le se kini kankan ko si yen won lo sele sibe so lori ti onshore yen government wa ni ba won fe fun won lawon tax concessions kankan yen ni be ma san awon ori kankan kan to ye ke san lati le ro boya won eyan ma le wa na sori omi ka ti ma ba wa epo rubbish yen ni won wa so wi pe ton ba se ton o pe o se se ki Nigeria ma be se agba to n lo si bi million meta lojumo e kokoro lo se wa di ena 2023 2020 2013 2012 2014 2.3 million in a year and a shall you 2.3 million barrels in a year and shall you talanta talanta be jale lojumo ogun kan na fi wa jade irin ise na na fi wa jade leni bayi wala n se 1.5 wala n se ati se 1.4 leni bayi buwari won ni 800,000 la n se lojumo awon kan to fi wa te si yen to fi wa lori 2.3 yen ibo lo ko won si se ye ti saje ni abi oluwere ti gbe mi lori omi àwọn ìbéèrè tí ó kì ń yé mi rẹ̀ o àwọn nǹkan tí ó tó ń ṣokùnkùn tí kò yé mi rárá ẹ̀mọ̀ ṣàlàyé yìí ẹka fi yẹn ṣẹ́gbẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́ kí ni èròǹgbà ìjọba wọ́n ṣe láwọn fẹ́ sọ di 3 million barrels ṣé mo kò sí nǹkan tó burú nǹkan kódà ẹlẹ́yìn ìjọba ṣe 3 million barrels lójúmọ́ rà ní proven reserve tí wọ́n ti rí tó wà ní lẹ́kìsẹ́ ní àná tó lé 36 billion barrels ọ̀rọ̀ mi ò yé yín ṣùgbọ́n for what purpose to what end kí gangan ni èròǹgbà ìjọba bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ gbogbo epo tí nàìjíríà ń lò lójúmọ́ nàìjíríà ò lo epo 500,000 barrels lójúmọ́ ká ní wọ́n sọ wípé òkè o a fẹ́ wá 1 million barrels sí pé tàbá rí 1 million barrels yẹn sí o àwa yọ 500,000 barrels sọ́tọ̀ ń bẹ̀ tọ́jú wípé a gbé fún dangote àbí ẹbú fọ́gbọ́ kí ẹbú fọ́gbọ́ káàkiri ẹ̀bánilá yóò tó bá lè bá wa fọ́ ká wá tà fún àwọn nàìjíríà ní owó tó jẹ́ wípé àárín gbé ìrèlé lórí táàní táàní owó tí wọ́n ń ta epo ní ọjà àgbáyé báwọn orílẹ̀ tó kù ṣe ń ṣe tí wọ́n fi ń ta epo ní orílẹ̀ tí wọ́n ti ń wa epo níye tó dínwó sí ti àwọn orílẹ̀ tí wọ́n ní epo ti ń ta tiwọn. Ẹ gbádùn mi. Ká ní pé ìjì ẹ̀ náà fi ṣe ni kódà máa bá àwọn iṣẹ́ tó máa wá ṣe. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe àti lè rọ owó sápò ìjọba náà ni ká wọ́n fi àwọ́dù contract 50 billion per kilometer. Ọlọ́run jẹ́ ń rí. Kálí èròǹgbà wọn nìyẹn o tèmi dẹ̀ mọ̀ pé kò lè ṣe àǹfààní kankan fáwọn ìlú. First subsidy tó ń ṣe lọ́jọ́ sí lọ́nà máa mú àǹfààní wá ṣe ti rí àǹfààní ẹ̀. Owó tí wọ́n já kiri ṣe ti rí àǹfààní ẹ̀. Tax tí wọ́n ṣe kiri ṣe ti rí àǹfààní ẹ̀. Nǹkan tó ṣe ní mi ò fara mọ́ ní pẹ́tà bẹ̀rẹ̀ sí ni wo àwọn kiní wọn ní ro ti àwọn ìlú tí wọ́n ti ń wa epo mọ́. Oil spill oríṣiríṣi máa ṣe láwọn kó bá àwọn ọlọ́mọ nílùú wọn. Tẹ́bá dúpẹ́ tí ń wa epo ẹ̀rù bọ̀ ń jagun bẹ́ẹ̀ ni pẹ̀lú ìṣẹ́ tó wà níbẹ̀. Mi ì ṣeré o nǹkan tí mo ti fojú mi rírí ni o ẹ̀rù bẹ́ẹ̀ wọ́n ń ja ogun bẹ́ẹ̀ ni pẹ̀lú ìṣẹ́ burúkú tó wà níbẹ̀. Irú kan bẹ́ẹ̀ ni a fẹ́ gúnlé láìṣe ta àwọn tó àmọ́ ìlú wọn. Nǹkan burúkú nìyẹn.
1: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálékan Sanni fún àwọn àlàyé lè ti ẹ̀ bá wa ṣe. Tẹ bá ṣe ń yí sí àgbéyẹ̀wò ìròyìn agbẹ́bàgbẹ́ ìní bá fẹ́fẹ́ dọ̀rẹ́ o ní ìkànnì West Radio 89.3 FM. A wà lójú òpó Facebook West Radio 89.3 FM fan page. Ẹ já dókè lọ́hùn ká mú ìkéde àti ìpolongo ọjà. Nígbà bá padà dé, a lè ṣí ojú òpólẹ̀ fẹ́yìn tẹ̀ ń gbọ́ wa lé láti bá wa dá sí àwọn ìròyìn tí a ti mú wá. Ẹ má yí kú o ní ìkànnì West Radio 89.3 FM. Àmọ́ o, ẹ kú kalẹ̀.
2: Thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
3: Oh, wow! Yes, please!
2: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets, all on BillStation. Fast, simple, reliable.
3: Wow, that's amazing.
2: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
3: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
2: WhatsApp 091-6858-1914. Bill Station, your world, your money, one station.
4: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to variety of delicious soups like egusi, eforiro, and more. Paired with your favorite proteins and hot, freshly made swallows. All made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it. With delivery to your doorstep at Honeydew. It's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jai Olam and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
5: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
6: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
5: Same excuse yesterday. It is unacceptable. Please.
7: You better switch to One Data Internet Service.
8: One Data?
7: Yes, One Data. One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
9: Every child deserves a chance to thrive no matter their ability. This August, the Special Needs Awareness Summit comes to Ibadan with the theme Empowering Special Needs Children for an Independent Tomorrow. Join us Saturday, 29th August, 10 a.m. prompt at Pistis Orb, number 2, Olani Yonfagbemi Street, off Mobi Bus Stop, Ring Road, Ibadan. Hear from Dr. Tosin Babalola joining us from Manchester, Mrs. Mobolaji Idowu, founder of Kidly Space Ibadan, and Esther Emmanuel, coordinator for Bloom Right Learning Support. It's completely free, but registration is required, and there is more. Free professional assessment bookings available on the day, but slots are limited. Visit our Instagram page at snaz_365 for the booking link, or call 0705-426-4991 now. The Special Needs Awareness Summit 2026, proudly brought to you in partnership with Wells Radio 89.3 FM. Awareness, inclusion, acceptance.
10: Polluo Dani Luri Radio. Tefema Tawara Wara Bometa Shinta. West Radio Nikema Bo. Afriti Wadbeti Nila Ruge. Ubu wo gajara lo. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Ulegde legbe ati lajo lajo. Ili shen lanla ati kekeke. Enyi le jose bata bata. Ema bo. E wagbe wo. E ye wo. E do wo. E to wo do. Ogani master, kile tun du se na, e ma se tabi sugbon o, e ma gbo wa sile ise wa, danda la wa legbe titi, ile fufu pelu awo bulu, West Broadcasting House, ni Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, Oyo State, Nigeria, elu elu, 0706616-5053, tabi, 0803509-3394, West Radio, 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
11: Dandalajudu ìlú Adumagbẹ. Dandalajudu ìlú Adumagbẹ.

0: ẹ ṣeun tí ẹ sì wà ń bẹ̀ pẹ̀lú wa lórí ètò àgbéyẹ̀wò ìròyìn agbémágbé níkànnì West Radio 89.3 FM. Ayé wa láti gbé gbogbo ìkéde àti ìpolongo ọjà yín wá sílé iṣẹ́ wa káfitiwa káfigbé ti yín lárugẹ. Ẹ ká ṣe ojú òpólẹ̀ fáwọn tó ń gbọ́ wa nílẹ̀ náà láti bá wa dá sí àwọn ìròyìn tí a lórí ọ̀fẹ́ láti nà ń bẹ́ẹ̀ láàárọ̀ ní 0916 893 1000 0916 893 1000
1: 0915 334 8 93
2: ẹ kaaro baba mi
1: ẹ ma ku iṣẹ lojoojumọ
2: iṣẹ ilu ni sa
1: ọlọrun pe wa lere
2: amen sa
1: ẹwọ yin le ma fi gbẹtọ yin
2: amen ọlọrun atẹyin na sa
1: West Radio wa ni Ibadan
2: amen
1: gbogbo awọn oṣiṣẹ to wa nbẹ naa loruko Jesu ibi oni ṣẹlẹ fẹ ni
2: kọkọ
1: sẹri aimoye nkan to yẹ pe akọ n ṣe ni ilu yi ti oke si consequence fun ta ba ti ṣe bi aṣe gbe ni tó bá tẹ jẹ́ pàwọn tí wọ́n ń darí wa ìkọ́nú wọn ló ń ṣe bó ṣe wò ó ẹ̀ẹ́kọ̀ nìkan kan máa fọwọ́ ra lórí ni ṣẹ́ẹ̀dẹ̀ rántí táàbá gbàgbé ọ̀ṣọ́ ọ̀mọlẹ̀ ó dìdí sọ ó jáde gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ ni tó bá jà ti ṣe nǹkan kankan tí ò bá ti ṣe ìwọ tá a máa bọ̀ nínú ẹgbẹ́ wa no problem for you gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ á darí di ẹ̀ ṣẹ́ẹ̀rí tí a bá ti ń ṣe nǹkan lórílẹ̀-èdè yìí àbí tí ọkọ bọ sí public kó jáde kó kàn máa sọsọkúsọ tá a bá ti ṣe nǹkan tó yẹ ká ṣe ẹ rí i pé gbogbo ẹgbẹ kọ sí ni tó o pọ́nbẹ́ ọ̀gá ní lórílẹ̀-èdè yìí jẹ ẹwo kẹyọ jáde kó sọ pé ẹ máa pawọ́ kódà kọ́ bá lè ṣe ìlú yìí kankan ṣe sí láti wà wọ́n tún pè wọ́n yìí bá ìtẹ̀ wọ́n ti sílẹ̀ náà ẹ gbọ́ bí ẹ̀rọ àríkẹ́jẹ jáde níta tó lóo ẹgbọ́ gbogbo oríṣiríṣi tábà ti ṣe tábà ti tẹ̀lé ìlànà tó yẹ ká máa tẹ̀lé
0: kó
1: yẹ máa bá pọ̀ sí nìyẹn ẹ kó ètò kò ní bàjẹ́ olóyè akitilẹ ni.
0: Hello.
3: Akojumọ.
0: Akojumọ sir.
3: Olóyè Sani Bàbá.
2: Bami.
3: Àìnábọ́ láàrin wà rẹ̀ ni látàpẹ́ta rúlà.
2: Ẹ káàárọ̀ sà.
3: Bí a kì í ní ṣe fi àdúrà fún gbogbo yín nílé iṣẹ́ bẹ́ẹ̀ ni ó sì.
0: Àmì ò.
3: Ìkàlẹ̀ kan. Mọ bàbá ṣá pí.
0: Ẹ mọ̀ ṣé ń bá bà mí.
3: Àkóṣe ìlú.
0: Ẹ ṣeun.
3: Ọ̀rọ̀ mi máa fẹ́ yàbàrà díẹ̀ láàárọ̀ yìí. Olóyè Sani.
2: Bàbá.
3: Ọlọ́mọ jẹ́ kẹfà sọnù ọ̀rọ̀.
2: Àmì sọ.
3: Ìdánilẹ́kọ̀ọ́ náà tẹ́ wá ń ṣe fún àwa ẹ̀kúnnù báyìí. Etí ìgbọ́ àti àyà àgbà ti kọ́lọ̀ kó jogun rẹ̀ fún wa. Ohun tó máa dùn mọ́ mínú ni pé gbogbo nǹkan wọn ni kí ẹ̀ ń bá ní tú wẹ́lẹ́wẹ́lẹ́ lójú òótọ́ tó ṣe kò ní da ká gbọ́dà ni ẹ já pakítí mọ́lẹ̀ ká gbìyànjú ká mú lò ká fún ti sínú ìwà ṣíṣe wa. Ọlọ́run kó sẹ́mi àpò ilé tó ń bọ̀ lọ́nà yìí àfẹ́ ká bò mọ́ nínú omi ọgbọ́n yín láti fi tún ìrìn àjò náà ṣe.
0: Ẹ ṣeun bàbá 0916 893 1000 tàbí 0915 333 4 893 kódà jẹ́ 0911 34 893 lójú òpó Facebook West Radio 89.3 FM fan page. Hello, ẹ ti wọlé o.
4: Hello, ẹkọ ojúmọ.
0: Ẹkọ ojúmọ sà.
4: Kó ètò.
0: Àná ló ń tò.
4: Orúkọ mi ní ta fún ìgbà mímú láti lóbi.
0: Ẹ ṣe o.
4: Mo kí olóyè kan ní o.
2: Ẹ káàárọ̀ bàbá.
4: Pòfẹ́sọ̀ Àyànàná ni olùkún yín ọ̀tọ́ Nàìjíríà.
2: Ọlọ́run ló ní orí ìwé ẹ̀sà.
4: Àwọn ọ̀rẹ́ mi mọ sọ mo ní kí wọ́n ti kéré tó ti sọ mí mo ní gbogbo wọn ti fi fúláṣí pé àwọn làwọn gbọ́ báyìí o. Ọ̀pọ̀lọpọ̀ wọn mo ní ẹ̀rí àwọn tí wọ́n yàn lọ́nà ọ̀rọ̀ tó yẹ pé tá a bá ń lékè fi hàn á tó pé Nàìjíríà ọlọ́mọdé kan sì wà ní. Gbogbo wọn ti gbọ́ láàárọ̀ yìí.
2: Ó lè sàn ní. Yẹ sà.
4: Ṣé ṣe ń yànnà náà ìpín ìfún wa tí ọpọlọ yẹn dẹ́yìn sí sílẹ̀ ọlọ́mọdé àjọba náà àjọba ní òkà wá ń kọ́ńtì yìí o. pẹ̀lú irọ́ ti pọ̀ jù. Ó ti yọ sọ́fídì bá yọgbọ̀n kan jẹ́ ká mọ gbádùn ní ewu irọ́ kan pa fún wa. Ọlọ́run aṣọ àánú one country yìí o,
2: yóò
4: dé sẹ́wọ̀n lọ́dún bọ̀ yìí o, kálukú láì tiẹ̀ fún bẹ́ẹ̀ la ọpọlọ rẹ̀ lẹ́ o.
0: Ẹ ṣeun.
4: Ọlọ́run ni jáde àmú.
2: Ẹ kú èso.
4: 0914 8930 1000. Ṣùgbọ́n gbà tí mo sọ lọ.
0: Hello.
4: Ọlọ́pọ̀ àwọn èèyàn wa, wọ́n rò pé bóyá mo fi ń ṣe ẹ̀ka náà ni. Ṣùgbọ́n mo dúpẹ́ lónìí tó tẹnu yín bóòdì. Ó ṣe rí nìyẹn o. Irọ́ ti pọ̀ jù. Irọ́ tá a fìrọ́ wérọ́, kì í fìrọ́ wérọ́ fún wa ni. Ẹ ṣé o.
0: Ẹ ṣeun bàbá wa, ẹ ṣeun, àdúpẹ́ àmọ́ lóore. Lẹ́yìn. Eléyìí tí mínísítà fẹ́tọ̀ ìṣúná tó sọ ẹ̀jẹ̀ káyà ń bẹ̀ ẹ̀jẹ̀ ń gbépè iná. Hello.
5: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
5: Ẹ káàárọ̀.
0: Ẹ sà. Ó kọ́yìn bẹ̀rẹ̀ tí wọ́n fà ní àti pé.
5: Aláàjì mọ̀kọ́ dànù látàrí àlátàyé gan ni o.
0: Ẹ ṣeun bàbá.
5: Mo fi aláàjì wa tán lẹ́yìn yóò gbà tẹ̀yìn náà o.
2: Àmì àtẹ̀yìn náà sọ.
5: Àmì àmì o. Náà ṣe rí àwọn èèyàn wa ọ̀pọ̀ wa àìgbọ́ rédíò. Ó sì yẹ kí gbogbo wa ká máa gbọ́ rédíò tó ráǹfààní pọ̀ bẹ̀ gan-an. Tí a bá ń gbọ́ rédíò, èèyàn máa ma gbogbo nǹkan ti ń lọ torí ojú àwọn èèyàn ti pọ̀ dúdú. Bí rédíò ti pọ̀ tó yìí àti bí ròyìn ti pọ̀ tó ojú wa dúdú púpọ̀ púpọ̀. So èèyàn ò ní yí àkóbá fún wa láwọn tí ọmọ ti ń lọ Nàìjíríà. So èèyàn lọ́ba ẹlẹ́ẹ̀kejì gbogbo wa ti mọ̀ pé a kì í ní ìjọba tiwantiwa. So ìjọba tiwantiwa èèyàn máa gbádùn ẹ̀ ni. So ìjọba tiwọn leléyìí báyìí. So nígbà téèyàn bá wù àbàjẹ́ téèyàn bá kówó Nàìjíríà jẹ́ tẹ wá sọ wípé wọ́n ti sọ yẹn ti fẹ́ o. Tó mọ kàtólíìfà sì ni tẹ wá sọ wípé tẹ bá ti lé wá dára pọ̀ mọ́ ẹgbẹ́ wa kẹsì rówó díẹ̀ sí ilẹ̀ ṣèjọba leléyìí o. Ọlọ́run sọ àwa yọ́n là àwọn ẹ̀kọ́ tó lágbára
2: ọlọ́run
5: yíyọ̀ bá yá àákú débẹ̀ láìpẹ́ yìí.
0: Ẹ ṣeun.
5: Láhólá
2: aláàbò
5: ata ilá ìlà láti.
0: Ẹ ṣeun bàbá, ẹ ṣeun, àdúpẹ́ tí ẹ bá wa dá sí. 0916 8930 1000 lójú òpó Facebook West Radio 893 FM fan page. Hello.
6: Hello, Ekaro.
0: Ekaro, sir.
6: Ẹkú ṣe o.
0: Ẹ ṣe àdúpẹ́ o.
6: Hello, Ifan.
2: Bàbá Alájí Mùkàdáhùn ẹ káàárọ̀ sọ. Alájí Odúmọ́dé ẹ má bínú Alájí Odúmọ́dé.
0: Bàálà Alájí Mùkàdáhùn ló mọ̀
2: fún àtọ.
6: Ẹ̀yìn kú láíláí.
2: Àmì àtẹ̀yìn náà sọ.
6: Ọlọ́run tó bá lè kún àdàdọ̀rọ̀ gbogbo wa.
2: Àmì Ọlọ́run.
6: Iná ọ̀rọ̀ tẹ sọ, ẹ pa àdúmọ̀ sọ́nà tẹ̀lẹ̀tẹ̀lẹ̀. Ìṣòro Nàìjíríà kì í ṣe ìṣòro tí tó wá láti ta, ìṣòro inú ilé ni. Ó ṣe pé wọ́n bá fẹ́ yanjú ẹ̀ within 48 hours. Tí àgbàgbé pé bandits èmi, tí àgbàgbé terrorism èjì, tí àgbàgbé pé ọmọ inú ìlú ń jìyà, wọ́n bá fẹ́ kó yanjú o. Ọ̀rọ̀ plẹ́tí tẹ sọ, ẹnígbà rẹ tó lọ bẹ̀, inú iyàpọ̀tù náà ti padà. Iyàpọ̀tù náà máa ti padà torí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń plẹ́tú. Wọ́n dẹ̀ fẹ́ dá sí. Àìfẹ́ dá sí. O ni wọn fi dúró sí yapot. Ọ̀rọ̀ pé tó ṣẹ̀ṣẹ̀ máa ń ṣẹlẹ̀, ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ lábẹ́nú. Ṣùgbọ́n ó padà escalate ni. Ìjẹ́ ẹ̀sìn ló wà ń bẹ̀. Gẹ́gẹ́ bí àwọn tí ó wà ń plẹ̀tú, ìjẹ́ ẹ̀sìn ni. Now, tí ìlú tó bá fẹ́ ní àlàáfíà, adarí ìlú ló máa sẹ́nà tí ìlú yẹn ṣe máa wà lálàáfíà. Tí nǹkan báyìí ni mo fẹ́. Ẹni tó bá ti rúfin tẹ bá ti lè mú méjì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ ẹ kan bibẹ yẹn. Nísìnyí àwọn kan dìde wọ́n sọ pé àwọn níbọn àwọn ní kinní kan àwọn ṣe kinní kan. Ẹnìkan kò sọ̀rọ̀ jáná. Tí eléyìí bá ti lè jẹ lọ ẹ padà rí tí ẹnìkan bá ti ṣẹ̀ fẹ́ẹ̀ kí èèyàn méjì àti mẹ́rin àti márùn-ún mẹ́fà méje mẹ́wàá ló máa padà múrú èyí tó ń ṣe yẹn. Ìgbà tẹ́nìkan ti lè ṣe tó jẹ lọ. Now ọ̀rọ̀ ààrẹ tó bá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ wọn orí irọ́ ẹ má bínú torí ẹ̀ kí n fẹ́ ká sọ gbọ́rọ̀ báyìí lórí lórí ètò ṣùgbọ́n ní ìbẹ̀rẹ̀ wọn ní ìbẹ̀rẹ̀ wọn ẹ̀tàn ni wọ́n fi wá kò dẹ̀ sí nǹkan kan lè fi hẹ́ǹdì ẹ̀ ju ẹ̀tàn lọ ṣùgbọ́n kó oníkálukú kó lo làákàyè pé ṣé bó ṣe ń lọ ètò tẹwà lọ́rùn.
0: ẹ ṣeun hello ẹ ti wọlé o.
7: ẹ
0: káàárọ̀
7: sà. Adémọ́lá ló ń kọ́ mi láti ọjọ́ ọ̀nà kékeré kúdé ìbàdàn.
0: ẹ ṣeun.
7: Ṣé ó ti ẹ̀dùn náà rẹ̀ pé nìkìkì rédíò sí tó ẹ ṣẹ́ṣàn ní. Ṣé tí ó lóye sọ ní ìgbà tí wà nínú ìdìbò báyìí. Nínú mi a máa dùn nígbà tí bá rí pírẹ́sìdẹ̀ǹtì yìí ìta. Nínú mi a máa dùn torí ṣá èmi jẹ́ ẹnìkan tó máa ń wà kọ̀ǹsán àti sí Nàìjíríà tó mọ̀ bíi pèsè Nàìjíríà bá dà láyé ìlú wa. Torí mo máa ń dàbí ìgbà tí ẹ sọ mo rí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè tí ẹ kọ́ máa sọ̀rọ̀ tó ṣe ẹ kọ́ máa ronú bẹ́ẹ̀ gẹ́lẹ́ tó rẹ̀ máa ń wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí òkè tí ó bàtọ̀ sí ọ̀rọ̀ àgbọ́ rédíò ìyẹn kọ́ máa ń fi nǹkan ṣe rẹ̀ ní fún pé kí ni attention sọ ti fún wa lórílẹ̀-èdè ó ti pọ̀ jù.
0: Ẹ káàárọ̀ sà.
8: Ẹ káàárọ̀ Olúfà Adébọ́lá ló sọ̀rọ̀ láti Ìbàdàn.
0: Láti Ìbàdàn ṣé o.
8: Ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ̀ yìí èyí nínú iṣẹ́ ìròyìn Entertainment Information and Advertisement náà ni ó jáde nínú iṣẹ́ yìí. Ẹ jẹ́ information yẹn anybody tó bá sọ pé ààrẹ ń pa irọ́ kó mú òótọ́ tiẹ̀ jáde. Ṣé ẹ bá sọ pé ààrẹ onílẹ̀-èdè tí ààrẹ orílẹ̀-èdè bá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ fún gbogbo àgbáyé ni. So ẹ̀yin tí wá jẹ́ information yẹn ẹ̀yin náà wà sọ fún wọn pé gẹ́gẹ́ bí iṣẹ́ ti ń ẹnu information yẹn lọ́wọ́. So mo ti jókòó láàrin 3 hours tí Oyedele sọ̀rọ̀ pẹ̀lú àwọn house rẹ̀ tí mo dẹ̀ rí i pé ìrẹ́lí fún ìkọ̀ẹ́sọ̀ gan ni house ń béèrè lọ́wọ́
0: mínísítà.
8: Community minister. So àwọn nǹkan gbogbo nǹkan yìí kò gba làákà kì í ṣe pé yẹ kó mọ wá sórí rédíò ẹ kó àwọn ta ẹnu bá ààrẹ orílẹ̀-èdè. Bí ààrẹ orílẹ̀-èdè bá sọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nìkan kọ́ ló bá sọ̀rọ̀ gbogbo àgbáyé ló bá sọ̀rọ̀ ẹ kó wá ní irọ́ nínú ọ̀rọ̀ tí ààrẹ bá sọ ẹ wà dé lọ́wọ́ rẹ̀ pé òótọ́ tí ẹ kó fún yín òótọ́ tó ò ní lọ́wọ́ kó fún yín. Ìjọ ìṣòro sọ̀rọ̀ yìí wá kàn gbọ́ ìròyìn atẹ́gùn.
0: Ẹ ṣeun fún àkíyèsí yín. Ẹ ṣeun àdúpẹ́ púpọ̀. Ẹ ṣeun ìwòye oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ náà la fi
2: máa
0: sọ pé ìwọ̀nba ni àwọn ọ̀rọ̀ orí afẹ́fẹ́ lè ti a lè sọ. Ẹ ṣeun fún àkíyèsí. Ẹ ṣeun. Hello.
9: Hello ọmọ bàbá Sapin.
0: Ẹ ṣeun.
9: Bọ́lá ló ń sọ̀rọ̀.
0: Ẹ ṣe bàbá.
9: Mo dẹ̀ kí akẹgbẹ́ mi tó sọ̀rọ̀ fún tó kulẹ̀ ọ̀rọ̀ sí sọ́ńsìn. Àwa ìmọ̀ọ́mù ló mú mo dẹ̀ rí pé olóòtú ní pẹ̀kẹ́ lu igogi kan nígbà táàrẹ̀ lọ sí jos èmi mọ́nítẹ̀ mo dẹ̀ ti padà sọ pé lẹ́yìn ìgbà táàrẹ̀ lọ sí jos yẹn tó ń táàrẹ̀ ló máa tó ti padà ṣe fún wọn. Ó jẹ́jẹ́ pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ti jos yẹn tó ń tó fara pẹ́ kò ní ṣẹlẹ̀ lórí Nàìjíríà mọ̀ lẹ́yìn ìbànújẹ́ mọ́yé ẹ̀mí tó tún ti ṣòfò dànù. Àdédé sọ̀rọ̀ lásán àwa náà ó jẹ́ wa náà
0: tó ń tẹ̀lé ó yí gbogbo èèyàn ṣùgbọ́n pé ká mọ ṣẹ́nu kù láwọn ọ̀rọ̀ tábà sọ ni wọ́n gbìyànjú àti sọ. Ẹ ṣeun bàbá wa Bọ́lárìnwá. Ẹ ṣeun tẹ́ nífẹ̀ẹ́ West Radio tẹ́ ń gbọ́ wa ìbànújẹ́ ó kéré tóbi òní bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. Ẹ ṣe o. Ẹ jẹ́ ká gbé pé ìka tó lọ sí ojú òpó Facebook. Hello.
10: Hello,
0: ẹ káàárọ̀ sà.
2: Bàbá mi.
10: Bàbá rẹ̀ àgbò.
2: Àmì.
10: Ìyá ni ìlẹ̀
2: náà. Ògùrọ̀ ni padà.
10: Ọ̀gọ̀rọ̀ ni padà. Ìjẹ̀dá yóò kó wà ní kúrò nínú ọ̀gọ̀rọ̀ ọ̀pàdé.
2: Bẹ́ẹ̀ ni.
10: Ìjẹ̀bú náà nìkan yẹn sọ lọ́sùn. Èmi tó wà ní kú ẹ̀ ló sọ.
2: Bẹ́ẹ̀ ni.
10: Èmi mo báwọn yẹn ṣe máa ń rí mi. Tí Tinubu tó débẹ̀ ó ní ẹjẹ́ kan gbépo sókè àmàgbé wálé ẹjẹ́ kan ṣe kíní kan tó bá ti wọlé. Ṣé ohun tó sọ ló ṣe nígbà táwọn èèyàn ní kò parọ́? Ẹ̀dá mi lò ṣé iye tó bá epo ló wà ní ìfì? Ṣé iye tó bá ará ìfì ló wà ní ìfì? Ṣé iye tí Ausrex wà báyìí ló wà ní ìfì? Ìtúdí ẹ́ẹ́rì kò sí ẹ̀ṣẹ̀ akẹ́kọ̀ọ́ kọ́mọ́dé kan tí òun wà báyìí ẹ̀ lè rí nǹkan 20 naira mọ́. ẹbí wọn tó wá ní àlọ bí mo bá yẹ báyẹ àwọn kọlígbà kan jẹ nílẹ ti ṣá o yóò yí wọn.
0: Ẹ ṣeun bàbá, ẹ ṣeun, ẹ ṣeun.
2: Mo ti yẹ gbọ́ kínní kan lára wọn ní cement versus stinky.
0: Ọ̀bẹ̀rẹ̀ alálẹ̀ kan sá ní.
2: Ẹ bí o tèmi sẹ́.
0: Mo fẹ́ dójú òkú Facebook.
2: Ọ ti dà.
0: Ọmọdé Adékúnlé lójú òkú Facebook wọn láǹfààní àti kàn sí wa. Ìyẹn West Radio 893 FM fan page. Wọ́n ní lásìgbò ti ètò ìdìbò ti òṣèlú wípé kò yẹ kó rẹ́sẹ̀ múlẹ̀ o ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wípé àwọn tí ò bá tí àwọn nǹkan lè ti àwọn aráàlú tí wọ́n ní àwọn dìbò yàn àbí ilé tí wọ́n fẹ́ ẹni tí ò bá tẹ́ lọ́rùn kì í ṣe pé wá jẹ́ pé jàǹdùkú àti àwọn ọmọ ìsọta àti ìdẹ́yẹsí ni lókù tí yóò mọ lò. Wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò gbọ́dọ̀ ṣe ìdánimọ̀ kọ́dẹ̀ fi kélé òfin mú àwọn tó bá lọ́wọ́ nínú irúfẹ́ àwọn ìkọlù bẹ́ẹ̀. Àpé àwọn tí wọ́n dẹ̀ ṣàlàyé síwájú sẹ́ṣíò fún àkíyèsí hàn. Ẹ̀lọ́.
11: Ẹ ò rí ọmọ bàbá Chaplin.
0: Ẹ ṣe bàbá.
11: Bọ́lá tún ni o. Ìgbà tí wọ́n fọ̀rọ̀ wá Dangote lẹ́nu nígbà tó sọ̀rọ̀ níbi igun sìmẹ́ǹtì tó ń ṣe jáde. Kẹ́ mọ owó tó ní pé ìjọba àpapọ̀ ń gbà lórí báàgì sìmẹ́ǹtì kan kára. Ó ní bí 5,000 plus ìjọba Nàìjíríà ló ń gbà lọ́wọ́ òun lórí àpò sìmẹ́ǹtì kan. Ìgbà tó dà la gbọ́ pé bẹ́ẹ̀ sìmẹ́ǹtì di 15,000 naira. Ó ṣe rí nìyẹn.
0: Gbogbo
11: àwa náà mo gbogbo àgbáyé là ń bá sọ̀rọ̀ láwa náà láwa tọ́ ìjọba aládìgbò fún. Gbogbo àgbáyé là ń bá sọ̀rọ̀ bó ṣe rí nìyẹn.
0: Ẹ ṣeun bàbá, wọ́n dúró tì wá gbágbágbá láyẹyẹ àárọ̀ yìí ni. Ẹyin. Olúwa ṣeun Òyébọ̀dé àwọn náà kàn sí wa pé a kú ojúmọ́ olóyè san ní ọ̀gbẹ́ni Tèmítọ́pẹ́ wọn ni wọ́n kí wa pé a kú iṣẹ́ ní apá ibẹ̀ pé West Radio ní bàjẹ́ àmì yóò ẹ ṣeun. Ẹ lọ́wọ́.
12: Ẹ̀rọ olóyè san ní.
2: Mr. Sulaiman
12: Sheru. Mo lè fi ìbẹ̀rẹ̀ mẹ́sẹ̀ ló ń pè látàn ara.
2: Ẹ ṣe àrọ̀
12: sí. Mo kí àwọn àbá tún lè sọ̀rọ̀ síwájú. Ẹ rí pé òtọ́rọ̀ tòrò sọ. Ṣé ẹ jẹ́ káwọn yẹn wọ́n mọ sùtọ́rọ̀? Mo kàn mọ bu ààrẹ ni. Ìtò ààrẹ náà wọ́n sì rí fáyé bí ọ̀rọ̀ tẹ́nìkan sọ wípé ẹ fọkàn balẹ̀ a máa gbé epo wálẹ̀. Ìtò ṣe nǹkan wọ́n ní láàárín ọdún méjì àwọn ó ṣe náà kú wà kiri ibi tí níyọ̀bà tún fún ọdún fáwọn àti ká má dìbò fún àwọn ọmọfẹ́lẹ̀ kejì. Àwọn náà tún sọ bẹ́ẹ̀ lọ́sẹ̀ tọrọ ní ìsúnú sí ìrírí pé ìbára yóò tún ṣe padà. Ṣé o mọ kàn fẹ́ràn àwọn olórí wa ní tí wọ́n bá wà nípa àpèrè kán máa nàtàn fún wa wọn ò sòótọ́ nípa ni owó táwọn èèyàn gbọ́dọ̀ ń gbà bóyá gbígbó ìgbà wọ́n yẹn ò ní bá lù mọ̀ nísìnyí àti nísìnyí àwọn ìta àràbùdátà kọ́ káàdì táwọn ìta àná nísìnyí ẹ̀tí wọ́n tún sọ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kàn kìnnà ọ̀kọ́ lé mọ́ ni. Ṣé o káwọn olórí wa kán kàn sí àmẹ̀kúnnù mọ́ ní tòótọ́ ló wá pé ní tòótọ́ tí wa wọ́n fi wà bẹ́ẹ̀ kì í tàpọ̀ ara wọn kò fi ti mínu.
0: Ẹ ṣeun fún ìwòye tìyín. Ẹ ṣe o. Bákan náà ní ojú òpó Facebook ńlá rí àtẹ̀jíṣẹ́ Joseph Adélakùn àwọn náà kàn sí wa pé a kárọ̀ pé a kú ojúmọ́ wípé iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ lágbára ọlọ́run. Wọ́n wá rọ olóyè sanni pé kí ẹ jọ̀wọ́ báwo ni àwọn ọ̀rọ̀ àṣírí nípa àwọn owó lẹ́yìn tó ń pòórá wọ̀nyí yóò ṣe kárí ayé. Ẹ jọ̀wọ́ ọ̀nà wo ni gbogbo àwọn oníròyìn yóò ṣe máa gbé àwọn àṣírí wọ̀nyí jáde fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lè mọ̀.
2: Lẹ́yìn kọ́ yóò máa sọ̀rọ̀ lórí.
0: Nígbà bákan náà báwo ni gbogbo ọmọ orílẹ̀-èdè yìí yóò ṣe ní òye àti láti lè gbógun ti ìwà jẹgúdújẹrá nítorí àwọn àṣírí wọ̀nyí ìwọ̀nba ènìyàn péréte ló mọ àwọn àṣírí wọ̀nyí pé kí ẹ jọ̀wọ́ kí kò ní rẹ̀yìn ní agbára ọlọ́run. Ẹ sáré sọ̀rọ̀ lé lórí kí a tó mọ àtẹ̀jíṣẹ́ mi.
2: Ẹ ṣe kò sí journalist àbí analyst tí ó mọ nǹkan tí mo ń sọ yìí ṣùgbọ́n ṣe oríṣiríṣi nǹkan ló máa ń gbé analyst wọ studio àwọn kan wá láti wá sọ òótọ́ àwọn kan láti wá da nǹkan rúmọ́ aráàlú lójú àwa ní ká ṣí òye wá sílẹ̀.
0: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálẹ́kan Sanni. Bákan náà ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. A rí àtẹ̀jíṣẹ́ ti dàda Babátúndé ṣeun. Wọ́n ní ẹni tó bá sọ̀rọ̀ pé tá a bá bẹ́ẹ̀ ẹni tó bá sọ̀rọ̀ tá a bá bẹ́ẹ̀ ni pé ìrọ̀ ló pa pé irú ẹni tí kò bá ṣe wípé òtítọ́ ìnú ń gbé orílẹ̀-èdè lékè. Ẹ ṣe o. Ẹ lọ́wọ́.
10: Ẹ̀lú ọ̀rọ̀
0: ẹ̀ka àrọ̀ sà.
10: Ẹ pẹ̀lẹ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ ilé kan sọ ní ẹkú iṣẹ́
2: ọ̀rọ̀. Mr. Salami ẹ̀ka àrọ̀ sà.
10: Ẹkú iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀kú iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀kú
2: iṣẹ́
10: ọ̀rọ̀ ẹ̀kú iṣẹ́ ṣe rí ọ̀rọ̀ wa ní ìlú pápá àwọn ọmọ Yorùbá ó ń dùn mí ó dẹ̀ ń jẹ́ kan tó ń fa ìṣòro ọkọ̀ fún mi.
13: because fi aro toro le kaka ma apapo pa ni so ati sekelu mi so puku ko to pupa pa iwo se a ti ni joba wa ra wa
0: esun
13: o ni awon la expect awon to ba sumo are o to ba n gbo lori radio ko se radio ko nkan nkan ni won tin be tin so everywhere else we are people are saying the same thing kuku o expect ni pe kon so pe are ilu oberin ko wa je ko wa ma wa ko ma ko bo ko ki oro ma won yo ni mo bi ko ye to ara to pa la de un ni
14: en in the area si mo bi da west
13: run ko ta re ti ko lo sha no am de lo ko de lo mo yu ba ko wa je ko ma je ki mo ba ji ka da ko lo je ka wa so le so mo lo ko ko tin to da ko ti pa ma ba la ni yo ti da awo to ku ro lo ko ro won dogbo
0: a pada wa laago mewa lori eto ijoko ojogbon nibi ta tun ti tesiwaju lori awon oro to ni se pelu orilede Nigeria a laago mewa lase Olorun e ma yi ko ni nkan ni West Radio 893 FM fan page temi tope Olawole omo Basha Plain MC Nudus lo ni pe keni ojo rere o.

0: láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga dánmọ́gbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ wa kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa.
1: FM, your preferred wholesome radio.

Efile Emayikuro Wells Radio 89.3 FM Nibe Gongolewa.

0: lórúkọ gbogbo àwọn aláṣẹ àti apàṣẹ ìkànnì west radio 89.3 fm bẹ̀rẹ̀ látorí olùdásílẹ̀ tó fi dórí àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan ni là ń kí yẹn káàbọ̀ sórí àkọ́tú ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tòní òun. Bómi bá balẹ̀ irun mi á nípa òjò balẹ̀ tá ṣe àṣìá orí òkú ní balẹ̀ kó má rí nǹkan yé. Ẹ tí mọ̀ bá ṣe máa ń ṣe lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà náà ni. Àwọn ọ̀rọ̀ tí ó ṣe kó wá láǹfààní tá a fi gbọ́ tá a fi mọ̀. Mọ àwọn ibi tọ́rọ̀ dé lórílẹ̀-èdè Nàìjíríà. Túmọ̀ àwọn ibi tá a ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Bàbá wa ní ìṣó ti wà pẹ̀lú mi láàárọ̀ tòní. Gẹ́gẹ́ tí mọ̀ pé ẹyẹ ò ní fapá kọfò. Àjèjì ọwọ́ kan ò dẹ̀ gbẹ́rù dórí. Bákan náà ìní ọwọ́ kan báyìí kò ṣe é pàtẹ́wọ́. Babawa Nation ẹ bá kí àwọn Nàìjíríà kú ojúmọ́ o.
1: Tó mo kí yín láàárọ̀ yìí ọdẹ odun bí mo mọ̀ pé gbogbo nǹkan ló ń lọ létòlétò lágbára lọ́wọ́ Ọlọ́run ara òní ni kó wá wa. Bí ẹ ṣe ń gbọ́ wa etí tí ẹ fi ń gbọ́ wa Ọlọ́run kò ní jẹ́ kó di o. Ojú tẹ̀dẹ̀ wọ́n ń fi wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa kò mọ̀ ní fọ̀. Ọ̀nà yẹn á tọ́ níwájú Ọlọ́run pípè tẹ̀ ń pè wá ìpè ayọ̀ ni o wọn ò ní pè yín ní pè ìbànújẹ́. Ẹ ṣe tẹ̀ ń bá wa dá sí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n torí pé àwa ọ̀gbọ́n abálájọ tí Yorùbá fi sọ wípé ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ ìkan sì tún sọ wípé ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pàgbà ń wèrè àtàgbà àtọmọdé gbogbo wa lálọ́gbọ́n lórí. Tó orúkọ tèmi ni ambassador Wálé Ẹgbẹ́wùmí Babawa Nation ètò ti yá.
0: Ẹ ṣeun gẹ́gẹ́ Babawa Nation ṣe ń kiyín kulé. Èyí ni tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Chaplain MC Noodles náà ń kiyín káàbọ̀ torí àkọ́tun ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tòní. Wọ́n máa jà nímọ̀ ẹlẹ́jọ́ anímí o nípẹ̀tù àròdò àmẹ́jagbóró lómi ìyẹn ìlú ìpẹ̀tù ìjẹ̀ṣà sètè àkéré finú ṣọgbọ́n lèmi a sọ̀rọ̀ gbogbo tìrí tìrí a sọ̀rọ̀ gbogbo tìmọ̀tìmọ̀ ẹ̀yin lójú ẹlẹ́dùnmáre lèmi tí ò lè fọ́ láéláé olú ọmọ rèé láàrin àwọn pèdèpèdè ẹrù jẹ̀jẹ̀ lọ́mọ Láwọlé o ọmọ wọ̀ lùmìlùmìgboro tètè àfijú elédè lèmi ìmúrapá Láwọlé lédè fi gbogbo aṣèdè Yorùbá mo pèdè gbowó èdè lọ́wọ́ elédè fi rọ́mi lédè ní gbàgede gbàgede mo rọ́mi lédè mo ní kó bá ń redé ẹdẹ́ mo jẹ inú jẹ́kẹ́dẹ́ ẹnu mi pegede pé yàtọ̀ sédèkéde torí ajédé ni mi ti ń felegede ṣoge pèdèpèdè táwọn apèdè fún gíráàbá pèdèpèdè ń tẹ́lẹ̀ èdè ẹnu ẹ̀ fi pèdè. Ìrìn ya gbé lóníṣẹ́ kó dáró ìrìnṣẹ́ alùkò ní kó pọ̀sùn ìrìn ya lẹ́kẹ̀lẹ́kẹ́ ní kó kẹfun àkàlà lẹ́yẹ tí ń jòkó o ìrìn ya kánnákánná ní jíni lójú oorun ọ̀pẹ́ rẹ ní fèbú àrọ́mú àròyé báyìí níṣẹ́ ìbákà ìgbé kíké ní tẹyẹ lóko èmi MC Noodles lápá bí. Mọ́nítà náà mi ò jọ tèní tòní mi ò jọ tànà olóbùrò mi ìṣẹ́gbẹ́ gbogbo ẹyẹkẹyẹ ni o mo gbójú gbónú gbóyà mo sì tún mú hánhán ẹ kú lé ṣe dáadáa ni mo bá yín. Àlejò sí lórí ètò fún ti àárọ̀ tòní. Àwa àti àwọn ọ̀jọ̀gbọ́n ti ń bẹ nínú kulu pẹ̀lú ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ti ń bẹ nígboro tẹ́ ń gbọ́ wa ń lé ìlàjọ láǹfààní àti ṣètò tòní. Àlejò tó yá gbé wá ọwọ́ wọn dí ẹ mọ̀ pé ìpolongo ìbò ti bẹ̀rẹ̀ ìyẹ kó oníkálukú wọn wọ́n ti ń ṣèpàdé lọ́tùn lọ́sẹ̀ ṣùgbọ́n jọ mẹ́jọ láṣẹ Ọlọ́run a lálejò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Ẹ jẹ́ ẹ̀rín pápápá kí n láǹfààní àti mú yín wọnú ìtàn náà. Nínú ìtàn àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí nínú ìtàn lori le de Nigeria ati lale di agbala aye eja sare ya nbe nbe tin gbo wa ye ele le ma wa lori kanin banidore wa Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page.

0: MC 노드 안 다주네.
1: 에디야 런의 노드. 이제죠 따따따구세 꾸어 노래 또 이제 꾸어 봐. 네 시어져 깨달아 니노 수 깨져 어둠 2026 예 와리 네 노드. 아무 안셀에 칸티 와셀에리 lórílẹ̀-èdè Nàìjíríà àti lálẹ́-èdè àgbẹ́lá ayé eléyìí tó yẹ kẹ́ gbọ́ kẹ́ túmọ̀ nípa ẹ̀. Lórílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 1994 ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 1994 ìyẹn gangan. Kí ló dá lórí ẹgẹ́ bí àwọn tí wọ́n jẹ́ ẹ̀yìn alátakò bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe ju àdó olóró sílé mínísítà kan ń gbà náà léyìí tó jẹ́ ti ìrìnkèrindò ọkọ̀ ìyẹn ní ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 1994 bákan náà. Ọjọ́ ohun iná ló tún dúró sórí ẹgẹ́ bí ikọ̀ ẹṣin òkọ́kù Boko Haram bọ́n ṣe ṣe bẹ́ẹ̀ tán ṣekú pa ènìyàn mẹ́rin ní agbègbè lè tó jẹ́ ti ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ní ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún ...2014. Bákan náà, dábà wo alè dé àgbálá ayé. Ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 1961. Ìgbà yẹn, ó ní eléyìí tó jẹ́ ògiri. Ta lè pè ní Benin Wall. Ìyẹn ó di Benin tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ kíkọ rẹ̀ ní apá àríwá àbí ìlà oòrùn. Ìyẹn Eastern ní Germany ibẹ̀ ni ètò ló ti bẹ̀rẹ̀ ìyẹn ní ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 1961. Abátúwò ọjọ́ kejì rẹ̀ lè ti ṣe ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ nínú ìtàn

0: ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 1945 ó ní ilẹ̀ Japan ni ló sọ agbára alẹ̀ tó sọ àwálẹ̀ wípé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ wọ́n sọ̀rẹ́ńdà o fún àwọn tọ́jọ́ ń ṣe bẹ́ẹ̀ gbéná wojú ara wọn eléyìí ó wà lára ìgbésẹ̀ tó jẹ́ pé ó fi òpin sí ogun àgbáyé ẹlẹ́ẹ̀keje ìyẹn ní ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 1945. Ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 1984 ilé-iṣẹ́ léyìí tó ń rí sí ọ̀rọ̀ ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà kan tí a mọ̀ sí IBM ó láǹfààní láti ṣe àgbéjáde MS-DOS ìyẹn Microsoft Disk Operating System eléyìí tí wọ́n pè ní Version 3 ó jáde o ní ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 1984 bákan náà nínú tàn ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2020 èyí ni Trump kéde eléyìí tó jẹ́ àdéhùn àlàáfíà láàrin ilẹ̀ Israel àti UAE ìyẹn ní ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2020 dábà lọ sí ọjọ́ kàndínlógún ọjọ́ kàndínlógún oṣù kẹjọ ọjọ́ kàndínlógún oṣù kẹjọ ọdún 1899 ọjọ́ kàndínlógún oṣù kẹjọ ọdún 1899 ó ní aláṣẹ ilé-iṣẹ́ lè tó ń ṣe ọkọ̀ kan tó kọ́ rẹ̀ ń jẹ́ Henry Ford ìlókù nílé-iṣẹ́ Edison tó dẹ̀ láǹfààní láti lọ bẹ̀rẹ̀ ilé-iṣẹ́ tó ń ṣe ọkọ̀ tiẹ̀ gbogbo yín lẹ mọ ọkọ̀ ẹ̀dìyìn ní ọjọ́ kàndínlógún oṣù kẹjọ ọdún 1899 ni ló gbé ìgbésẹ̀ akin tó kù nílé-iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ bákan náà ọjọ́ kàndínlógún oṣù kẹjọ ọdún 1969 ayẹyẹ kan lẹ́yìn tí wọ́n ń pè ní Woodstock ló láǹfààní láti bẹ̀rẹ̀ àti pé ọjọ́ kàndínlógún oṣù kẹjọ níbi ọdún 2015 ní ẹnìkan lè tó dì á mọ́ra tó jẹ́ pé àdó olóró ni ló súnmọ́ra obìnrin ni o tó ṣekú pa àwọn èèyàn tó tó 27 nínú ọjà kan ní Kànduga nítòsí Maiduguri ìyẹn ọjọ́ kàndínlógún oṣù kẹjọ ọdún 2015 abátútẹ̀ wájú ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ lálẹ́dí àgbálá ayé ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 1977 èèkàn gbogbo kan lálẹ́dí àgbáyé Elvis Presley ó dágbére fáyé o ìyẹn ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 1977 ṣẹ́ǹdé bákan náà jọba lọ sí ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ lórílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 1994 ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún 1994 ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró tán ṣe ìkọlù ó wáyé sí ìlú léyìí tó jẹ́ ti ẹni tí ṣe mínísítà fọ́rọ̀ iṣẹ́ lásìkò ìgbà náà bákan náà ní ọjọ́ yẹn kan náà tí ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún 1994 ní àwọn òṣìṣẹ́ léyìí tó ń rí sí ẹ̀ka epo tó jẹ́ pé ẹgbẹ́ wọn daṣẹ́ lẹ̀ ńgbà náà iṣẹ́ tó wá dà lẹ̀ yìí ó wá ràn mọ̀ di apa ariwa ati ila oorun orilede Nigeria iyen ojo 17 osu kejo odun 1994 bakana ojo 17 osu kejo lalede agbaye lodun 1945 ojo 17 osu kejo odun 1945 oni le korea ile korea o yapa o o wa pin si meji lojo 17 osu kejo odun 1945 oni le korea wa pin to je pe awa ni north korea atu wa ni south korea o wa fi opin si eleyi alajo wa to ti wa ti pe to je ti bi odun meji din logoji iyen ojo 17 osu kejo odun 1945 nje lo si ojo 18 ojo 18 osu kejo lalede agbala aye ojo 18 osu kejo odun 1587 ojo 18 osu kejo odun 1587 eyan kan to je pe o nlo mo le gesi akoko to je pe wa bi sile America abi nkan mo so ye omo England akoko ti wo bi sile America ojo 18 osu kejo odun 1587 ina bi ki lo ko re Virginia Dare lo ko re o to je pe won bi sile America ege bi omo ile gesi akoko ti won bi sile na bakan na ojo 18 osu kejo odun 1960 ojo 18 osu kejo odun 1960 oni ogun le to nde na oyun alakoko alatenulo ti a mo si oral contraceptive ta lanfani lati se lopo yanturu futita ta de ta iyen ni ojo 18 osu kejo odun 1960 abatu wo ojo 19 ti se aya ana ninu tan lale di agbala aye ojo 19 osu kejo odun 1888 ojo 19 osu kejo odun 1888 oni idije arewa agbaye akoko in lo waye o iyen ti a mo se first world beauty contest idije arewa agbaye akoko o waye nile Belgium iyen ni ojo 19 osu kejo odun 1888 bakan na ojo 19 osu kejo odun 1909 oni idije resisa oko iyen oto resi akoko o waye ni awon agbegbe le to je ti India lasiko igba na iyen ni ojo 19 osu kejo odun 1909 aba wa lo si aya ini aya ini ninu tan lorilede Nigeria ati lalede agbala aye oni ti se ogunjo osu kejo odun 2026 ninu tan lodun 2015 laya ini eni iroyin fidi re mule wipe awon eyan meji won dero orun leti eyan meta tande fi ara pa gege bi iko ese okoku boko haram bo se be ti won se ikolo si òpópónà kan o lè ti ń bẹ ní agbègbè Damaturu lásìkò ìgbà náà ìyẹn ní ogúnjọ oṣù kẹjọ ọdún 2015 bákan náà. Ogúnjọ oṣù kẹjọ ọdún 1994 ogúnjọ oṣù kẹjọ ọdún 1994 ó kéré tán àwọn ènìyàn tó tó bí ọgọ́rùn níye inú ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n dèrò ọrún ní ìpínlẹ̀ Edo gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ elétò ààbò bọ́n ṣe ní ìkọlù pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó jẹ́ pé àwọn ló ń pè fún pé kán yọ̀ǹda Abiola nígbà náà ìyẹn ogúnjọ oṣù kẹjọ ọdún 1994. Bákan náà ogúnjọ oṣù kẹjọ ọdún 2024 ogúnjọ oṣù kẹjọ ọdún 2024 ó nílẹ̀ Amẹ́ríkà iná ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbégbèdéke tọ́ngbélé orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ti ọlọ́dún 12 gbèdéke yìí ó dá lórí ètò ààbò wọ́n gbé kúrò lórí àwọn ọkọ̀ tó jẹ́ ọkọ̀ orí omi láti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbé ọwọ́ gbèdéke yìí kúrò tó jẹ́ ti ọlọ́dún 12 o ìyẹn ní ogúnjọ oṣù kẹjọ ọdún 2024. Bákan náà lálẹ̀dẹ̀ àgbáláyé ayá ìní nínú ìtàn lálẹ̀dẹ̀ àgbáyé ogúnjọ oṣù kẹjọ ọdún 1866 ogúnjọ oṣù kẹjọ ọdún 1866 ọ̀nà kéde rẹ̀ yáyáyáyá wípé ogun abẹ́lé lè ti ṣe ti ilẹ̀ Amẹ́ríkà wípé òpin ti dé bá ó ti wá sópin o láti ọwọ́ ẹni tí ṣe ààrẹ lásìkò ìgbà náà ìyẹn Andrew Johnson. Ìkéde ọ̀hún wáyé o ní ogúnjọ oṣù kẹjọ ọdún 1866. Bákan náà ẹjẹ̀ ń jẹ́lẹ̀ yìí mọ́ torí àwọn akẹ́kọ̀ọ́ ogúnjọ oṣù kẹjọ ọdún 1897 ogúnjọ oṣù kẹjọ ọdún 1897 èèyàn kan tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ tó kọ rẹ̀ ń jẹ́ Sir Roland Rose ni ló ṣiṣẹ́ ìwádìí tó dẹ̀ láǹfààní láti rí ìbáṣepọ̀ ìbádọ́rẹ̀ẹ́ ti ń bẹ láàrin ẹ̀fọn yànmùyànmú àti ààrin ibà ìyẹn ní ogúnjọ oṣù kẹjọ ọdún 1897 ni ló ṣe ìwádìí o wípé ẹ̀fọn a máa fa ibà. Akọ́ gàgàrà ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tún fẹ́ gorí ọ̀pẹ lọ́rìí létéńté láàárọ̀ ni ojú rẹ̀ yóò mọ láǹfààní àti tólé yóò tó kò yóò dé gbọ́nú ètò ààbò yóò dé gbọ́nú ètò òṣèlú yóò dé gbọ́nú ètò ìṣèjọba yóò dé gbọ́nú ètò ẹ̀kọ́ yóò dé gbọ́nú ètò ọrọ̀ ajé yóò dé gbọ́nú okòwò yóò dé gbọ́nú àwọn nǹkan àmúṣagbára gbogbo yóò dé gbọ́nú gbogbo ibi tọ́rọ̀ ti ń tawọ́ tasẹ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ogúnjọ oṣù kẹjọ ló tún ṣe déédé ó ṣe rẹ́gí pẹ̀lú àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe ìyẹn lónìí gangan ìlà tún láǹfààní láti máa ṣe àjọyọ̀ ìṣẹ̀ṣe ẹ̀sìn àbáláyé gbogbo ẹ̀yìn aláwọ̀ àbọ́rú oníṣègùn àbọ́yè aláìdúrógún àbọ̀ ìbọ́ ṣíṣe gbogbo yín pátápátá ńlá kí ó wípé a kú ayẹyẹ a kú àṣeyẹ òní ojúwo mọ̀ rọ́dún o láṣẹ ọlọ́run elédùnmarè ilé gbogbo wo mọ̀ rojú ọ̀dẹ̀wò mọ̀ ráyè kí n tún tó kù ń bẹ̀ kí n tó lọ sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àná tí ń ṣe ọjọ́ 19 oṣù kẹjọ ìlòun náà ló tún ṣe déédé ló ṣe rẹ́gí pẹ̀lú ọjọ́ bí ìyá mi alálùbáríkà ìyá àlùbáríkà. owo la fe oye yemi won la anfani ati sojo bi won lana igba odun odun kan ni o ibi papa la nbetu ibi gulogulo in la nbe fun o ara fin dan terefe itagbangba in la nbe wi ajile ti pe ojojo ni sowo ko ma le nanja okoko baye la ro tan le o asodumodun lawo asodumodun o asosumosu lawo asosumosu ododun ni sapon ruwe ododun ni peregun dade o ododun la nromo bi lori ate asodun odun ni e se temi lagboro nle iledumare long life and prosperity akin akin lati kanin west radio 89.3 fm e seun o eku atileyin wa Baba wa nation ki ma kiyin pe ku kale le kan si o.
1: O se. Kabo.
0: Baba Lade Boys.
1: O seun. Ati gbadde mo wole ati gbodo ewo kulu wa bayi. Ki awon boys wa ma se kabiyesi nuku.
0: Baba wa nation.
1: Eh?
0: Ati dibo. Losun. Ta de nki awon eyan wa losun wi pe won ku orire. Tori pe a fe le so pe ebe ti awon ara ilu fe ina dibo si ebe tan fe ya si ina lo tori iyato wa laarin awon esi le ta ri nibi eto idibo to tumo si pe ya ina won ara ipinle osun ini won duro leyin gomina ti nbe lori alefa iyen o gomina Ademola Adeleke lati igba won ati lanfani ati wa sori eto ṣugbọn wa fe ka wo bi awon eto edibo nse lo eje akomu latori oye awon gomina egbe oselu APC to wa ni ipinle Osun tori eto edibo to de je pe won ni dibo ta ba ni si won le ni meji la ton be nbe ara ile asofin agba apamio o ni the senate president o na wa fi bo ipinle be dori awon senator ti o lonka awon aso rep ti o lonka awon minister e ja komu lati be o nje o ye ko lo be yen aboju wo ni le fi wo se lara ati leyin fe gbe eniyan na awon ta fi ipinle won le ton wa joko se to ibo ipinle kan se ise ton yan won funu abi o leto kan tu se be ati pe irin tarin owo na mo ma na won de ma ku awon osise leto abu lati ipinle won na leyin eje akomu latori awon oloselu ton ko ni ipinle won lo sosun se ta ba ti wa fe dibo ipinle kankan ilo wa tumo si pe gbogbo wa ta je gomina kan dibo yan ninu egbe oselu yi o eja kora wa lo be ka gbo hoteli se ko ni mo ideye si awon oludibo lowo oju wo le fi wo
1: e se adupe lowo olon le kan si pe ojo oni o tun ko layo ati alafia seri eto dibo to lo beyen to je pe gbogbo awon gomina atawon senator ti won lo sibe emi fe ri wi pe ki se nkan to bojumu rara nitori wi pe eto ijoba warawa ko ye ko lo pe kenikan ko ni ipinle re ko wa lo si ipinle elomi to ba ti je pe o fe se afeyin o fe je alafeyin ti fun eni to dije fun egbe re iyen koni ko dide lati ipinle re ko wa ma lo si ibomi en to wa ni akwa ibon iru gospel apabio emi o mo nkan to lo se ni osun awon gomina 16 ti won lo sibe emi o mo nkan ti an lo se lohun Eyi fi hàn yi pe ki se eto ijoba awara wa to fese rin le la nse lorilede Nigeria. Nitori wi pe to ba je pe ibo yen ki se ibo adadi. Se mo pe operation mind your state ni.
2: Je pe ka gba ko bo si
1: ka pe o bo si asiko gba ti onikaluku ndibo. Onikaluku ni o ran oro tara ti e. Abi ni isin kin ba ni word kan kin so pe ibe mo tin dibo. Akoko gba ti mo ndibo to ni word mi ni ma duro si. Kin ma so pe state ni mo nso yen o. Word mi ni ma duro si mi ni kuro ni word 4. Kin wa ni mo nbo si word 7. Kin kuro on word 7, kin ni word 2 ni mo nlo. Ibi ti mo wa ni ma fe duro si pe tori pe mo fe mo nkan tin lo ninu word mi gangan. Mo de fe wo ni wo wi pe boya awon eni ti won ba dibo fun ni word mi se o emerge abi ko emerge
2: e fe bojuto
1: ma fe mojuto eyi o fi han pe ibo gbogbogbo ni now awon alagbara won wu agbara won bo se wu won awon oloselu won si gbera lati ibi kan lo si ibi kan tori wi pe kini ko se ko ya ta ba so wi pe ona bi won o se se mo karuru won ba lo eh ko buruju ko buruju nitori pe ko se ko ya owo ni won na o owo state won ni won na lo si state ni yen o ohun akoko ni yen gbogbo agbo bukata a se ti bi se mo pe ki se awon nikan ni o tun darin won o tun ko awon eyan lowo lati state won bo sibo mi
2: o di dada
1: ehn o fi han pe eto ijoba awara wa ki ko fese rin le lorilede Nigeria ito
2: inu woye ti yin
1: inu woye mi nitori pe ko si ofin ai je ki ofin wa duro dede in lo si se okunfa akoko oni wi pe to fin yen ba wa wi pe enikeni o gbodo gbera so lati state kan bo si bikeji kilode to je pe awon alagbara na tun lo sibo mi kilode ti won sile kun fun won lati wonu ipinle onipinle ti ko gun won lowo ti ogun won lese. Now ti ordinary person ba gbera bi en se gbera yen ka pe ni isin emi gbera latoyo state mo ba lo so yen won ba pade emi loju ona won a bere lowo mi pe kini mo lo se. Ti o ba je pe akoko gba yen won kan ri pe mo mura ni mura pe emi na fe lo gbara di mo fe lo dibo nbe ni ko si bi mo se ni mu mi pe mo se atojubo wa si pinle oni pinle o de ni mission ti mo gbe wa o fi han pa won na ni mission kan ni mission kan de na ni pe won fe wa ri igibo.
2: Be se wo
1: yes mission ton ni niyan ti ki ba se mission ton ni ki se igbe ki ni won ba lo ki ni won fe lo sibe fun eto igba won ba do be eto ti won se ogba atinuda ogba yin nike o ye kan ti se before ko to di pe ibo o waye
2: nbe gbogbo ton ba fe da
1: gbogbo ban ti ba fe da laarin ara won ki se pe won wa gbera lati state kan iwo to je senator to wa ni Sokoto iwo to je senator to wa ni Akwa Ibom iwo to je senator to wa ni kino npe Imo state to wa nbe gbogbo atojubo ni ibo office fi han pe ko sofin to de to se be de awon oloselu wa lo titi tabi kin so pe awon otokunlulu lori oro yi pe a fe mojuto oro ibo sebo ko si free and fair ninu ibo niyan ti ibo yen ba se be lo be to ba je pe eyan won lo wole se won ko eri awon ti won lo sibe ni won ni won ko ni nkan kan ti won ti gba to fin osi won ni mojo ma ejo nbe na ni mojo ma gbadun nbe na ni mo ri gege bi igba to je pe won fe se mokaruru ibo fun alati leyin ti won o si je niyan
2: e seun ojogbon wale egbewumi baba won nation ojogbon oludayo e ba nke awon Nigeria
3: to mo ki gbogbo arale mo ki gbogbo omo Nigeria ti won lanfani ati ma gbo wa ti won si tun ni anfani ati ma wo wa lori aye lo jara wi pe e ku dede asiko yi mo ki yin e ku afomo ni o se ni gbogbo bi ti afefe eto ati ikoni ba fede.
2: Ẹ ṣeun. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ini a se na anfani lati boju wo lori to ijoko ojogbon ni aro ni sugbon ba won ton gbo wa le bo se na anfani ati ma gbo wa yi won le darapo won wa na ni oju opo Facebook West Radio 893 FM fan page laipe a de si oju opo le fa won ojogbon.

0: ìjókòó ọ̀jọ̀gbọ́n. Ẹyin akọ́mú látorí bí àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan tó jẹ́ pé nínú ẹgbẹ́ tí ń bẹ ní òkè bó ṣe kóra wọn jọ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ètò ìdìbò tó wáyé ní ọjọ́ Sátidé, tó jẹ́ pé bàbá wa lè ṣẹ̀ndẹ̀ ti jẹ́ kó yé wa ìyàtọ̀ kọ sí ọ̀rọ̀ náà wípé ó kù díẹ̀ káàtó nínú ètò ìṣèjọba àwọn ara wa. Ṣé kìí ṣe pé ojú ọ̀tọ̀ lẹ́yìn fi wò ó? Kẹ́yìn wá mu láti bẹ̀ dé orí ètò ààbò. Àwọn òṣìṣẹ́ elétò ààbò tó kó lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ètò ìdìbò ṣé kò pọ̀ jù bí? Ojú wo lẹ fi wò ó?
1: Ẹ ṣeun. Lákọ̀ọ́kọ́, ṣe rí àwọn tí wọ́n wá, àwọn gómìnà àwọn aṣòfin tí wọ́n wọlé sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní àkókò ètò ìdìbò ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó wáyé ní ọjọ́ Sátidé tó kọjá yẹn. Ṣeri tó bá jẹ́ pé kọ́lọ̀ ń jẹ́ ká máa mọ nǹkan tá à ń ṣe ni, torí pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò sí, lóòótọ́ kò sí ohun tó burú pé wọ́n wá láti wá ṣe campaign, láti wá campaign fún èèyàn wọn wípé lágbájá báyìí làwọn nígbàgbọ́ nínú ẹ̀, ẹ̀yin èèyàn ẹ bá wa tẹ̀lé bó ti yẹ yín. Wọ́n lè wá àmọ́ lẹ́yìn tí campaign ti tó ti parí kò sí nǹkan tí wọ́n ń dúró mú. Ṣé kò ti yẹ yín sìn? Níwòye tèmi, mi ò ní nǹkan kan tí wọ́n ń dúró mú tí kìí bá ṣe pé wọ́n ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe. So kò sí nǹkan tó burú, wọ́n lè lọ sí ìpínlẹ̀ kípínlẹ̀ níwọ̀n ìgbà tí òfin ti fàyè gbà wọ́n láti ṣe bẹ́ẹ̀ pé òkè lọ campaign ni. Lẹ́yìn campaign kò yẹ kí nǹkan kan wà tó tún máa dúró débi wípé àwọn kan tún dúró títí di ọjọ́ ìdìbò títí wọ òru àfìgbà táwọn èèyàn tó ń hó lé wọn lórí. Nígbà tó ń hó lé wọn lórí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tó mọ̀ pé yẹ káwọn máa lọ. So irú àwọn ìwà báyẹn kì í ṣe nǹkan tó da tó rárá. So ṣẹwárí nípa ti
0: àwọn
1: elétò ààbò, lóòótọ́ gbogbo alaari bó tẹ̀ jẹ́ pé kíní àárí àwọn fọ́nrán tí wọ́n fi léde sórí ayélujára bí àwọn òṣìṣẹ́ elétò ààbò ṣe pọ̀ tó, mo kọ̀ rí wípé bí wọ́n ṣe pọ̀ yẹn náà ọ̀tọ̀ ni ó ṣeé ṣe kí èrò wọn jẹ́ ní kíkó tán kó wọn wá. Àmọ́ tẹ bá rí ẹ máa rí pé àwọn òṣìṣẹ́ elétò ààbò yẹn wọ́n lo làákàyè wọn, wọ́n fi ṣe iṣẹ́, wọn ò jẹ́ kí bóyá àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun dẹ̀ ni wọn ò gbà fún wọn láti ṣàwọn nǹkan tí wọ́n lérò
0: wípé
1: wọ́n fẹ́ ṣe. Torí pé ẹ máa rí pé kódà nǹkan tá a fọkàn sí pé gbogbo wàhálà yẹn ó máa ju nǹkan tí a ṣì ń gbọ́ lóyún ọwọ́ àsìkò yìí lọ ni. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kò rí bá a ṣe.
0: Tó jẹ́ pé wíwà táwọn òṣìṣẹ́ elétò ààbò wà ńbẹ̀ ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ìbá ṣẹlẹ̀
1: kó má ó ti yẹyin. So ẹ máa rí pé ìdúró wọn ó fi hàn pé kò ń ṣe kọ́kọ́ ọ̀pọ̀ lásán, torí pé lọ́pọ̀lọpọ̀ tẹ bá wà àwọn ìmíì tán ti ṣe ìdìbò míì tó ti wáyé ẹ rí pé ibi tán bá ti pọ̀ báyẹn wọn àwọn bóyá bí láti lò wọ́n against ẹgbẹ́ tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí ni. Àmọ́ ilé kò fẹ́ fi taratara kò sí nǹkan tó
0: ṣe bẹ́ẹ̀ kò síbi tá a ti gbọ́ pé òṣìṣẹ́ elétò ààbò jẹ́ yẹn
1: sí yàn kàkà bẹ́ẹ̀. Kódà yóò yà yín lẹ́nu pé àwọn tó ta lérò wípé bóyá kinní gan àwọn òṣìṣẹ́ elétò ààbò, mo rí fọ́nrán wò tó jẹ́ pé lára àwọn ọmọ ẹgbẹ́ wọn ni tí wọ́n ká pé òkè ìwọ́ kó àwọn èèyàn kan jọ láti tú tẹ̀ka fún ẹ, tó dẹ̀ jẹ́ lára àwọn tí ó jẹ́ opposition party ní ìpínlẹ̀ yẹn ni. So ó jẹ́ nǹkan ìyàlẹ́nu wípé mo wòó pé kò yẹ kí wọ́n lè tó bá jẹ́ pé lóòótọ́ ìkówá tán kó wọn wá bóyá láti fi dẹ́rù ba àwọn tó jẹ́ ẹgbẹ́ kínní níbẹ̀ yẹn ni. Àmọ́ ẹ máa rí pé kò rí bẹ́ẹ̀. So wíwá wọn ó ṣì ó nítumọ̀ ni pẹ̀lú bí ìbò yẹn bó ṣe wáyé yẹn ó ṣì dé.
0: Ọ̀dà ẹ ṣeun ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀, ojú ti ẹ fi wò ó. Bẹ́ẹ̀ ṣe bá ṣe ń yí sí ìjókòó ọ̀jọ̀gbọ́n lè tò tó ń bá fẹ́fẹ́ dọ̀rẹ́ o láti ìkànnì West Radio 89.3 FM. Máa tún padà sọ́dọ̀ Bàbá Wọn Nation lórí ọ̀rọ̀ ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun náà sì ni o, tó jẹ́ pé ó wáyé ní ọjọ́ Sátidé. At the end of the day, nígbà tó sì

0: ìdìbò jáde àrí pé kátẹ̀ tó lọ sórí èsì ìdìbò wọ́n mọ̀ náwó. Bá a ti wá ń sọ yìí pé dìbò sébẹ̀ dìbò sébẹ̀ mọ́jọ́ wáyé ẹ mọ́ gbowó lọ́wọ́ olóṣèlú, àwọn èèyàn sì gbowó tó jẹ́ pé lẹ́yìn ìbò gan tẹ́sí jáde tán wọ́n sì tún wá ń kọrin ojútowó ojútowó 50,000 ojútowó tó túmọ̀ sí pé wọ́n gbowó. Ṣó tún sì yẹ kó rí bẹ̀ pẹ̀lú ibi ojú ọjọ́ dé dúró lórílẹ̀-èdè yìí tá a mọ bí a wà? Ṣó tún sì yẹ kó lóṣèlú kówó wá ká tún sì gbà á lọ́wọ́ wọn gan dèpòdépò pé a tiẹ̀ wá gbà á wá dìbò fún wọn? Àrídórí ìrẹsì tíyà kan ń pè ìrẹsì tó ń fi èpètí lẹ́yìn tẹ́ bá ti gbà rẹ́sì o tẹ́ ẹ̀ ti ṣe wá báyìí báyìí ni ó ṣe rí fún yín òbí pé òun ló dá wọn. Fojú wo lẹ fi wò ó? Ṣó yẹ kí àwọn èèyàn tún lọ pẹ̀lú tepete pé wọ́n dẹ̀ tún lọ ń gbà á? Àríbì kan tó jẹ́ pé 1,000 àti iyọ̀ náà ń pín fún wọn bẹ̀, 1,000 àti ìkan ìsebẹ̀. Ojú wo lẹ fi wò ó níbi àtúnṣì wáyé? Ṣé kò yẹ kí ojú wa ti ṣí là kọjá irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn?
1: Ẹ ṣé ojú àwọn èèyàn sì ṣùgbọ́n ebi ń pàdú. Ebi ń pa àwọn èèyàn, wọn lówó lọ́wọ́, òṣìṣẹ́ dàbí aláìmọ̀ ṣe.
0: Kábíyèsí.
1: Àwọn òǹtajà wọ́n dàbí ẹni tí òmòkòwò ṣe. Àwọn kò níṣẹ́ wọ́n fẹsẹ̀ gbàlú káàkiri, wọ́n ṣe àhanjẹ káàkiri. Wọ́n gbowó dé, ebi ń pa wọ́n. Ẹ wò ó, níbi tí màá mú àpẹẹrẹ lọ, ṣé ẹni tí ó wà nínú ilé tó jẹ́ pé àwọn ọmọ bíi mẹ́rin ló bí, ó sì ní owó ráìsì agolo kan péré tí ó rà, ẹ sì wọ agolo kan 200 naira kọ́ ni wọ́n ń pè ní ìsìn 200 naira. Ó wá mú ráìsì agolo kan ó sì ó wá mú kí náà ń pè ó mú ata bóyá ata kàn lọ ṣúkúṣúkúṣúkúṣú ó fọwọ́ lọ ó dà sórí ọbẹ̀ láì ní èlò gidi lẹ́yìn iyọ̀ ó fi síbẹ̀ tán. Ṣé ráìsì agolo kan yé àwọn ó yú àwọn èèyàn mẹ́rin? Kò yé wọn, kò yó wọn. Ẹ ṣé now ẹnìkan wá dé, owó tí ó fún náà kò ṣe pé ó ní ọ̀la o. Wọ́n bá gbé 1,000 wọlé, ló bá ní ìyá bí tí ń jábọ́ owó rẹ̀ kọ́ lọ dìbò fún wa o. Àwa ni ẹgbẹ́ ta fẹ́ kẹ́ ẹ dìbò fún o. Ẹ fẹ́ sọ fún mi pẹ́ nìyẹn ò ní gbà. Ìyà tí ń bá Nàìjíríà fínra lọ́wọ́lọ́wọ́ yóò jọ gbà. Ṣùgbọ́n mo kí àwọn ará ìpínlẹ̀ Ọ̀sun, wọ́n lo làákàì, wọ́n sì lo ọpọlọ wọn. Débi wípé ìgbà táwọn alófin agbófinró tíyan kọ́kọ́ dé tíyan gbé kíní wọ èmi ò tiẹ̀ mọ̀ pé àwọn agbófinró pọ̀ tó bá ń láì sí pé igbó Zangiza là ń lọ. Orin tí wọ́n ń kọ ni pé ìbò la fẹ́ dì a ò jagun, ìbò la fẹ́ dì a ò jagun, tó fi wá mọ́ orí owó tí wọ́n ń fún àwọn èèyàn pé kí wọ́n fi lọ dìbò. Ṣé ẹ mọ̀ láyé ìsìn níbi tí òfin Nàìjíríà kò múlẹ̀ dé? Ẹ jẹ́ kẹ́yìn sọ kinní kan fún wa bóyá àwọn èèyàn lè já mi. A ní ẹni tí yóò wọlé àti ẹni tí ò wọlé. Ẹni tí ẹgbẹ́ rẹ̀ dúró dáadáa àti ẹni tí ẹgbẹ́ rẹ̀ ò dúró dáadáa ní ọ̀nà wo? Nítorí pé kó o tó bọ́ bá ti ń dọ́dọ̀ àwọn èèyàn ní òní pé kí n lẹ mú wá. Wọ́n wá lè mọ́ dìbò fún irú ẹni bẹ́ẹ̀ o.
0: Wọ́n ṣàgbowó lọ́wọ́ ẹ̀.
1: Ṣùgbọ́n wọ́n gbowó lọ́wọ́ ẹ̀. Èyí ló dé fá fún wípé àwọn èèyàn gbowó wọ́n lọ dìbò fún ẹgbẹ́ tí wọ́n ní lọ́kàn ni tí ń ṣẹgbẹ́ Accord. Fọ́nrán kan ní ọ̀sẹ̀ tó nínú ọ̀sẹ̀ iná ni nígbà tí a ń ṣe gbàgede ọ̀rọ̀ wọ́n play ọmọbìnrin kan, ọmọbìnrin tí wọ́n dẹ̀ play yẹn tó sọ̀rọ̀ látòrí fọ́nrán tí wọ́n jù síbẹ̀. Ọmọbìnrin yẹn ń jẹ́wọ́ ipe ẹ̀gbọ́n ọ̀hún APC ni. Ó sì fóun lówó wípé kóun lọ dìbò fún APC. Ó ní ẹ mọ̀jẹ̀ ń tàn yín ó nígbà mo débẹ̀ Accord ni mo dìbò fún. Lẹ́yìn tó fi hàn pé àwọn èèyàn mọ̀ wulẹ̀ sẹ́wọ́ sérò, àwọn èèyàn mọ̀ bí tí wọ́n ń lọ,
0: Okay.
1: O fi hàn pé 2027 ti a fẹ́ dìbò pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ má jà tan ara wa jẹ, o náwó o. O náwó o. Àwọn èèyàn ó dìbò ọkàn wọn ibi tí wọ́n ń lọ ẹni tí wọ́n fẹ́ dìbò fún. Ṣé rí ìdí nìyí tí mo fi máa ń sọ wípé kéèyàn ṣe eré kó dáa ni, ṣe ìlú kí àwọn èèyàn ó gbádùn. Nígbà tí àwọn èèyàn bá gbádùn, títorí olùtẹ̀lẹ̀mù tí wọ́n ń pariwo nípa rẹ̀ pé ẹni ni àwọn fẹ́ kó tó bóde bẹ̀, ẹ mọ̀jẹ̀ ń tàn yín, ẹni yẹn lè mọ̀nà wá ń kọbọ̀ fún wọn tí wọ́n sì lọ dìbò fún. Nítorí ìfẹ́ inú níbi tí àwọn èèyàn ti gbọ́n dé, torí pé wọ́n mú àwa ènìyàn bí òmùgọ̀, wọ́n sì mú wa bí are bí pa. Ipe tẹ bá ti wọ́n lẹ́gbẹ́ bá ti fún wọn ní nǹkan wọ́n wàá dìbò fún yín bó ṣe rí nìyẹn. Ìbò sì yẹ kó máa rí bẹ́ẹ̀. Ìbò mi ní 1983 tí a dìbò MKO Abiola. Owó mélòó la Abiola gbé ètà pé kàn án lọ náná. Ó tún wá jẹ́ open ballot system. Mo fẹ́ sọ fún yín ni pé wọ́ọ̀dù tèmi ti dìbò ní àkókò ìgbà náà ní Fọ̀kọ̀. Atoni open ballot ni. Ìgbà tí wọ́n ka ìbò MKO Abiola SDP ni. Nígbà tí wọ́n ti ń ka ìbò tó ń lọ bí 80 a sì ń rí bí mẹ́rin ní ọ̀dọ̀ NRC. Ṣé ẹ mọ̀ pé
0: ẹ̀kọ́ ti fojú
1: mímu wọn? Ẹ̀kọ́ fojú mímu wọn nítorí wípé wọ́n nífẹ̀ẹ́ ara wọ́n nífẹ̀ẹ́ MKO Abiola ni.
0: Ó dẹ̀ jẹ́ pé àṣélẹ̀ ni.
1: Ṣé bá ní jẹ́ ṣélẹ̀? Ṣélẹ̀ ní jẹ́ ṣé bá? Àṣesílẹ̀ ni làbò abá. Ohun abá ṣe lónìí ni ó dohun ìtàn lọ́la. Ṣùgbọ́n ẹ mọ̀jà tan ara wa jẹ́. Wọ́n rò pé àwọn èèyàn ọ̀gbọ́n. Wọ́n ń fowó tàn wọ́n. Ibi tí wọ́n ń lọ. Nígbà tí èèyàn bá wọkọ̀ ní ìsìn. Ó ṣàmọ́ ibi tí ó ti sọ. Ó kálukú ló mọ bus stop ibi tí ń lọ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìbò 2027 ṣe máa rí. Wọ́n gbowó jáde o. Wọn ò gbowó jáde bó tilẹ̀ jẹ́ pé a ti campaign. A sọ fún wọn ẹ mọ̀ gbowó, ẹ mọ̀ gba kíní, ẹ mọ̀ ṣe ti bí, ẹ mọ̀ gbà á. Ẹ mọ̀ gbà àkàrà, wọ́n gbà dídé bí àkàrà àwọn àti búrẹ́dì. Àyè ẹ̀kọ́. Ok, ẹ mọ̀ gbowó débi pé wọ́n tún fẹ́ pè fún wọn. Ṣé ẹni tí wọ́n ṣe pè fún gan? Ṣé òun náà ní madà padà? Nítorí pé owó òlu gan ni wọ́n ná fún wọn. Ṣé owó tara ti wọn ni? Ṣáwọn náà wọn aládùúrò owó tí wọ́n ná ni? Nígbà tí kan gbé 60 billion wọlé, tí kan gbé 40 billion wọlé. Nínú 60 billion ẹná 2.something billion. Ìyókù náà ṣe bí àpò tí yín náà ni ó lọ. Ẹ wá ní àwọn tí wọ́n wá gbówó wọlé àwọn náà ò ní gbà ń bẹ. Owó orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń ṣe báṣu báṣu. Wọ́n ń gba táàksì. Wọ́n táàksì tí wọ́n ń gbà ibi tó ń lọ́jọ́ rí sí ibẹ̀ lẹ́rí mú. Nítorí pé bí ètò òdìbò ṣe wọlé ní ìsìn, ó ń kálukú ní ọmọ ẹja wéso bí. Ẹni tí ó lọ talé, ẹni tí ó lọ tà ọ̀nà, ẹni tí ó náwó òlú, ẹni tí ó wà lórí àpèrè, yóò lọ talé, yóò lọ tà náà ni. But ẹni tó wà lórí àpèrè ti rówó ná. Owó òlú ni ó sì ná fún yín. Tẹ́ ẹ bá gbà á, ẹlòmíì ọgbà nígbà àlùbáríkà pé ok o, ẹni yìí ó wúlò, ẹni tí mo tó yẹ kí n dìbò fún ni. Wọ́n ó di o, wọ́n ó di o. Owó mi ò bá àgbé wọ̀n, kẹ́nìkan ó ná 1,000 kékejì ná 2,000. Wọn ò ní tìtorí ẹ̀ dìbò fún ní 2,000. Níbi tí ọ̀rọ̀ tí mo wòye nǹkan tí Nàìjíríà dé. Bá a ti ẹ̀sọ́ jù bẹ́ẹ̀ lọ. Ẹ mọ̀ gbowó, ẹ mọ̀ gbàdìgbò ẹsẹ̀ bẹ́ẹ̀. Ẹlòmíì ọgbà o.
0: Ọ̀dà
1: bó ṣe jẹ́ nìyẹn.
0: Ẹ ṣeun bàbá One Nation fún àwọn ojú lẹ́ẹ̀tí ẹ fi wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀ pẹ̀lú bí nǹkan ṣe ṣẹlẹ̀ lọ́ṣun, ká wá wò ó sí àbí kí ni pé owó ewo ló ń pa fún àwọn ẹgbẹ́ òṣèlú tó ṣe kànrìn àbí tó wà lókè tán gbà wípé ṣe bá ní bàbá ìgbẹ́jọ́ a ní strategist tí ó jẹ́ master strategist lágbájá ẹ̀yìn wa ló wà INEC àwa la yàn án igbá kan àwo kan. Owó ewo ilẹ̀ rò pé ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ló pa fún àwọn olóṣèlú àti pé ìmọ̀ràn yín fún wọn ṣáájú ètò ìdìbò 2027.
2: Ẹ ṣeun. Kò sí ṣẹ́rí òwe tí ó ń pa fún wọn náà ni wípé ohun tí aráàlú tí wọ́n bá yàn yín sípò fún láti ṣe fún wọn òun ni kẹ́ ẹ ṣe fún wọn. Àmọ̀ràn tí ó ń gbà wọ́n náà ni wípé ẹ má rò pé aráàlú gọ̀ wọn ọgọ̀ So idibo ti ipinle osun yen o ko fi nje ki opolopo awon loselu ki won mo se ti ri emi gege be nikan se mo ki awon ara ipinle osun gidigidi gan wi pe won ku omo niyan se won ku akin se bi eyan gidi se gbudo ma se won la won nkan ti won se yen tori te ba wo ti o kokko waye ni Ekiti ni bi osu melo kan seyin ati koko o nje kin ma wo pe nja won eyan se ton lati bo luku erusa amo se ri ti ipinle osun yen o je kin ri pe a looto a se lawon eyan ti won mo nkan ti won nfe looto te ba si ri se ri okay ina wo ele gbowo wa ton gbowo wa emi like mo se gba lowo won yen won gba lowo won amo won ni woye tawon oloselu ton gbowo yen wa ni pe awon fe ra ibo won amo inu mi dun pa won ara ipinle osun won talaka yi won won debi ton ti fe dibo nigbati ki se as in se awon lo laye awon ton fe lo dibo se awon lo laye awon oludibo ni so won de be pe rara nkan tawon fe se okan awon lo wa won de se nkan ti okan beyan gidi se ma nse won lawon ara ipinle otun lawon ara ipinle osun ti se yen
0: okay
2: wi pe awon o gba owo yi se ite mi ko ri ni se ri lu eyi to ha rice congo kan nkan kan yen asiko yen lo e kan won yan ti bo se ngba yen kan ma fun da le lori ko le mo pe kini o ha kini o fi 500 abi 1000 naira si o tun fe pe si so e ri pe bigba iru asiko yen go yen kan won go ti mo wi pe iru eni to fun 1000 to fun won ni rice congo kan to tun fi 1000 si yen o ye kan won go ti fura pe nkan ti se lakaye yen to ba ja wujo ibi ti won eyan ton ti mo ti won se ni bi foran yen se jade awon to ma nse ayewo opolo ye kan ti gberu eyan ba yen kan ti lo ye la ka yewo so o ti won wa wo pe be na laye la won ba ye awon eyan je de to de bi pe won nkan ti e wa ni nkan ton fe se ju pe kan gba rice congo kan koda kan fun mo ma so kan fun eyan ni rice apo kan gan ko to idi fun e lati ta ibo ko to tori pe rice apo kan o le je ko si bo ye fe se o le je iwa ti mole bi e le je fo didi osu mefa se laisa po kan lo ma tun ona yin se ona to ti baje teye to ye kan wa ba yin tun se keyin na le ma rin ona to yo kululu se laisa po kan lo ma se se laisa po kan lo ma mu oro eto ilera gidi wa fun se laisa po kan o lo ma mu oro eto abo to ma fi pada si ba se fe so opolopo won koda inu mi dun sa fun nkan ti awon ara ipinle osun se amoran temi kan ma fun awon loselu ni pe awon na ti ri bo se nlo ebi mo nso to ba won anybody bi o ba won e ko sa lo ko sa lati IGP ko sa lo si IGR inu egbe yohun to ba lo ko awon ara
0: won yan ti la
2: so to ba fokan la to ba fokan si pe o fe lo si ruling party iwe ba ri o lo ba kuro on ruling party ko bo si
0: yen pe personality
2: bo si kini ohun tawon eyan tele niyan tori pe kini e wo gomina kan wa ni apa o wa ni ibi apa awon ile ibo yen e ri pe oruko e o nlo kakiri nsin tawon eyan salaye ipa to igbese to won koda to ba sese awon setan lati tun faye gba ko wa sele keta so iru eyan ba e mo pe o n se kin se ko beya ise ori paper ni nkan ton so npa e ohun to ju ri ohun to ju ma ri to e pe kin se kon ma so fun yin pe gomina ti lohun won la won se nkan bayi koda ki gomina to so awon eyan ri pe gomina o n se kini lo to kin se yi te ma so pe se teyan sese ma ma wo moto lo be pe ejo se won se lo to
0: agbawo aba gbo radio
2: ni mo abi ti won ma ton la won se to e pe àwa tá à ń bọ tàgàn a padà rí nkankan wọn tún ní ká ti lọ lo glasses ká lè rí a tún padà rí gan àti recommended àti recommended láti lò a padà rí gbogbo nkan tí wọn so àmọ̀ràn mi fáwọn olóṣèlú kọ ni pé kí wọn àsìkò ìwọn bá oorun tó lọdọ tèmi o tó máa sọ pé oorun tó wà ń ta lápọdọ wọn tó aṣọ gbẹ kì í ṣe ní ìwọ tó ti lè ṣe nkan tó tọ láti ọdún mẹta ta ti yan sipo to wa disin to wa so pe ibisin lo se fe ma ma da ona o ye fe ma se ona ta ti n pe fun lati jo bo ba se lasiko yi emi o ni dibo fun e tori mo ti ri pe o fun e pe o fe gbe mi mugun niyan tori ibo ni nkan temi ko ma so fawon eyan ni e ma je ki o eni te ba ti salaye fun ko to di ke to dibo o wa ori olohun a se nigba ton dibo ton e ri e te ri green light e ni to si odo yin debi te ma ri ija sa ise rere to se
0: abi kan mo agbado legbe
2: ti abi kan ba eh to ba ti wa di time e wa ma bo e ma ma ba won fa bo ni bi ile oloka eyan ko ma lohun lagbado iwo o ba ara boli mu ba ri ora lero yi emi ni pe lapo odo temi o mi o ni kan ni won gba ti o ti mo o fi han pe o mo rere to ye ko se tele o fi sile o se wi pe to ba ti da koko dibo wa wa sese wa se so wi pe fe gbe mu eyan mugun o le rawo eyan gbe mugun le ro yi
1: won te ma ba bi board je ni isin
2: ah ko te ni di ka wo eyan ba olorun
1: ko ba bi board je ju be
2: na ba bi board je yen ah di gbogbo yen kan da bi ba loju temi
1: se e mo e wa la la yin ni pelo mi o le poster e ma je ntan yi ti e wo ojogun oludayo isele kan sele lodun kan ibe atenikan la jo nlo baba wa kabiyesi olubadan ti le badan kade pe lori kile kile ke pe lorun o se ri nje je mo wi pe odun yen be mi ati baba yen se lo baba yen won ti wa fa poster baba baba lado je ba won fe se komina ipinle oyo awon kan faya awon kan faya eni yen wa ntele ni eni yen wa duro o duro o duro wo ni a o ni mo kan fa poster baba iya ni o le nti o wole re
2: o
1: so o ni baba mi o se komina ipinle oyo ije je mo pe baba se gomina ipinle oyo labe bi o ti le wu kori awon eyan ti gbon
2: won ti gbon
1: so awon ti ye ni tin e le ti enikan lopopon e lo ba bi board je le kini kan e kan wu le waste time ara yin because awon te lo pe kan lo ba bi board je awon te enikan na lo ma le ya poster
2: o ye poster
1: awon yen won o gbowo yin won da po ko si nkan kan ti o si sele
0: eja dojo oja eja dojo oja ka gbo ikede ati ipologo oja nigbati abaparade a le si oju opole fun awon ojogbon le ti awon na n gbo wa nle e ma yi ko nikan ni West Radio 89.3 FM ambo e ku kale

0: 秋这也是应该跟你 West Radio 89.3 FM 这就过就本了你也那烦你拉起波拉落的你这个时候就过来烦我就本了晚里等不我给你 0916-893-1000 that be 0915-3-3-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913-0913 fan page, West Radio 893 FM fan page, ìyẹn lójú òpó Facebook. Tó bá dẹ̀ jẹ́ pé ojú òpó WhatsApp náà lè fẹ́ kàn sí, tẹ fẹ́ drop message yín sí, ẹ lè lo 0915 499 9893, 0915 499 9893. Àwọn ojú òpó tó láǹfààní láti wọnú kulu láàárọ̀ tòní rèé o. Àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tó wáyé níjọ Sátidé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, iná ni à ń láǹfààní láti gbogbo àwọn ọ̀rọ̀ léètò yíká tá à ń láǹfààní àti gbé yẹ̀wò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ yìí. Ojú tẹ́yìn náà bá fi rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ètò ìdìbò, ẹ lórí ọ̀fẹ́ láti pè wọlé kí ẹ̀yin náà kẹ dá sí. Ẹ ti mọ̀ pé lórí ètò yìí, àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀rọ̀ tó kan tó lórí tẹlẹ̀mù, iná ni ó jẹ wá lógún. Tó dẹ̀ jẹ́ pé àwa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, a láǹfààní àti sọ ojú lè tí a fi wo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká dé ẹ̀ka ètò ìṣúná. Tó jẹ́ pé a tún láǹfààní láti mẹ́nubà. Mínísítà kan ni ló sọ̀rọ̀ ó fọ̀rọ̀ léde. Ó ní tó bá jẹ́ pé a sì ń ta epo ní 200 naira 200 naira, pé Dangote lè má láǹfààní láti kọ ebu fọ́pọ̀. Bàbá wa nìṣà, wọ́n ní tó bá jẹ́ pé 200 la sì ń repo gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè o, Dangote ò ní láǹfààní láti kọ refinery.
1: Ṣe rí ọ̀rọ̀ tó sọ yẹn, tàbí ṣùgbọ́n ni, ṣùgbọ́n tàbí ni. Ṣùgbọ́n abẹ ni wípé òun gangan ẹ̀yẹn Dangote ó lè ti ní intention yìí pé lábẹ́ bó ti lè wò ó rí. Ṣé mọ̀ pé nísìn mo dìtámì pé mo fẹ́ ra rédíò àbí ẹ̀kọ́? Ní ibi tí mo ti fẹ́ ra rédíò yẹn, mo rí pé wọ́n ń ta rédíò ń bẹ̀ ní 100 naira. Mo fi ṣàpẹrẹ ní o, wọ́n ń ta rédíò ń bẹ̀ ní 100 naira. Kò dẹ̀ sí kò sí kò yá, ibì kan tó wá wà wọ́n ń tà ní 200 naira. Ṣé àwọn pé bí 100 naira ni màá lọ? Now tá a bá wá wò ó, níwò ó wípé Dangote ti ní determination pé òun fẹ́ dá ibù pọ̀ kó sílẹ̀, kò sí ẹni tó lè dá dúró. So ti yé nísìn, nǹkan téèyàn bá ti determine lọ́kàn ara ẹ̀ pé òun fẹ́ ṣe, kò sọ́mọ ẹ̀dá kan tó lè dá yàn dúró lórí ẹ̀. Wípé lábẹ́ bó ti lè wù kí ní ìdẹ́ wù mí o. Ṣé àwọn pé ilé ìwé àdáni tí wọ́n dá, tí oníkálukú ń dá sílẹ̀, ṣé àwọn pé ẹnìkan orí ẹnìkan náà ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pé àwọn náà wá pé nǹkan yìí ó da láti máa ṣe. So ti yé nísìn. So òun ti ní lọ́kàn láti ara tiẹ̀ ní èròngbà tiẹ̀ gangan pé òun ó da ibù fọ́pọ̀ sílẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ mo bá hùn. Ẹlẹ́ẹ̀kejì wá rè sí nǹkan tí alákùnrin yẹn sọ. Àwa la ṣe àwọn ìjọba wa, kí n sọ pé àwọn ìjọba wa àní wọ́n bá wa débi tá a dé lénìí. Tó bá jẹ́ pé ibù fọ́pọ̀ wa lórílẹ̀-èdè Nàìjíríà bá ṣe dáadáa, tí wọ́n ń ta epo ní 200 naira tó sọ yẹn, tàbí kó mọ̀ tiẹ̀ tó bẹ́ẹ̀ rárá, ó ṣeéṣe náà bákan náà k ki Dangote yi iro kan re pada beya bi la o ba se lo iyan tun ma gbe lala so o se se ko change mind e pe want ki la anfani pe nkan ti mo fe da sile yin tori nkan ti mo ku fe da sile na ni pe kin jere lori nkan mi ebu fopo wa ti o duro daada to je pe gbogbo e lo denu kole ati ti kaduna ni ati ti Port Harcourt ni ati wori ni be lo in lo sokun fa wahala fun wa lori lede Nigeria ti po fi won ehn iba se pe o da ni iba se pe awon ori gbogbo owo ya ti won tin ya kakiri won da lori ebu fopo wa to ba te fe di kan rangida bi pe ebu fopo ta fe da sile yen ebu po ta n se yi o e ja kuku lo dami sile yato si en ta tun se ti o gbo ka pe ko ti e gbo so ti ye ni isin e ma je ka tan ra wa je Dangote le mo ni intention lati so poke o gbo n ba ku da le na ere wo lo n fe je o ku better pe ko hun o simedo pelu ebu fopo ko wa nkan mi lati se iyen mo pin si ona meji sugbon mo nso nipa iru okan Dangote gangan
0: the determination
1: en to ba wu yan lokan lati se ewu ni so anything o wu o ko wu o in loro leyan sugbon awon na ti mo ka so toro funra wa awon oloselu gbogbo ti mo wipe iba se pe bo fopo wa da ni iru wahala tan doju ko yi
0: oda
1: abati doju ko
0: e ja gbe pe ina hello
2: hello baba won ni so amara o
1: yeah e ka ro sa o
2: e ka ro sa
1: yes sir
2: I go lo ti ku sha agbado yin
0: e seun
2: aro da lo soro lati apete
0: e seun
2: mo ba ti baba won ni so ko ba wa ki gojo ko ba so kini onje energy expensive gift. Hello, sir.
0: Okay. I'm going.
2: Okay, sir. I'm going.
0: Ashion.
2: Energy service expensive.
0: Okay.
2: Arika. We will not replace subsidies. And in 2 years, 2023 and 2024. The federal government spent 11.9 trillion on it, which is more than the amount of work for people who are not only subsidies for the job measure. And nobody is talking about that. So now, something never now is what your subsidies close yet. So, what subsidies are there? No one should. So, and the Dangote and everything, sir. Keep up our hands. Shalaye, kilonje, energy, kineko, subsidies, also expensive, this thing. And a row of Dangote, bolo se jesi oro oselu. Tori agba kwe, Dangote kwe, the video. We call your, kineko, subsidy, resource, to upload, tori kine. It means Dangote no, ara moton ba Nigeria jeni, ireti are, Oluwa. So because I don't know what it's called, energy service expenses, said that you know over 11 trillion in 2 years, more than what Buhari spent in 8 years.
0: Ashio. Lori ti energy expedition. Late je ti energy service yun baba one nation to je pe won salaye iyen da lori awon owo to je pe o di nina ni eka won amusagbara ja gbe pe ina hello eka roma yes ma
3: iwa ton ba wa da toro yun lataro I want to make all one more life. You want to be able to get to go to one. So, what that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want to do? What that they want wọ́n dẹ̀ dìbò tán wọ́n tún mọ́nítọ̀ èdè ibi tán fi ń lé díẹ̀ wọ́n dúró o àwọn ọ̀ṣun ṣáàyí o wọ́n dúró gani pẹ̀lú gbogbo bí bàbá fádáhùn ti ṣe lérí mọ́ wọn ẹ gbọ́dọ̀ jáde ẹ máa pamọ́ ẹ máa ṣe gbogbo ẹ ìmí ìtúntò fún wọn níbi ìbò yẹn wípé ẹ máa wo ìwé tán tẹ o ìyí tí ò bá tẹ̀bò fún ẹgbẹ́ wa ẹyìn ẹṣẹ wọn léṣe gbogbo ìyẹn ó ti ọlọ́run gba àkóso ọ̀ṣun pẹ̀lú fọ́lọ́run mo dúpẹ́ láwọ gbogbo àwọn ènìyàn ọ̀ṣun wọ́n try.
0: ìfọ́
3: tí èmi wá fẹ́ sọ ni wípé bàbá adélékè ẹ fúnra ẹ kíyèsára gbogbo bọ́n ṣe ń di ti máìkì yín tán lé yín kiri wọ̀nyí tó ń gbébọn lọ́sùn lókè ẹ má dẹ̀ra ẹlẹ̀ o ọlọ́run wà pẹ̀lú yín ṣe ẹ rí ọ̀rọ̀ sọ́síìdì ó ti lọ ìjọba tó bá fẹ́ dé kò lè tún dá padà bó bá dá padà kò á ti jìyà ẹ̀ tó ẹja kí ibi táwọn kó wàá lọ ẹja tẹ̀ mọ́bẹ̀ lórí sọ́síìdì owó tó ń ṣẹ́ǹdà òtún tó ń gbé yìí wọ́n pè ní mo bẹ bàbá tinubu ẹ sọ́ọ̀pù owó yìí pínpín ẹ rí àwọn pensioners àwọn ológun wọn rówó wọn gbà kí ló ti ṣàdé sórí wọn ọsítùn bàjẹ́ gbogbo ẹ̀ ń bàjẹ́ lọ ẹ̀ ṣíṣe ẹni ẹ̀ pé káwọn gómìnà.
0: Ẹ ṣeun, ẹ ṣeun,
1: ẹ ṣeun.
0: Ọ̀gẹ̀gbọ́n Olúdayọ̀, ẹ já mẹ́nu ba orí àwọn owó léè ti oúnjẹ pínpín yín, pàápàá ló ti sọ́sídì, jẹ́ pé nínú àwọn owó tẹ́ ẹ rí kó jọ, ọ̀tọ̀ ni fígọ̀ tá à ń gbọ́ látẹnu mínísítà kan, ọ̀tọ̀ lélẹ̀ tá à ń gbọ́ látẹnu mínísítà míì. Owó jà pé owó òun gan tiẹ̀ wá rogún gan àárín nígboro ẹyìn pé wọ́n dẹ̀ ya owó kan sọ́tọ̀ láti mọ ṣọ́ àwọn ọ̀pá epo tó jẹ́ pé gbogbo àwọn owó security safety òun gan ó tún ti wá fẹ́ máa ju owó sọ́tọ̀ à ń san ní pé àwọn ẹ̀wọ̀n à ń san subsidy gan gbogbo ẹ̀wùgbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ojú wo lè fi wò ó kí wá gbégún ọ̀dọ̀ bàbá wọn nation.
4: ṣe rí ọ̀rọ̀ subsidy owó nǹkan kan tí ìjọba tí wọn làwọn náà èmi kàn máa rọ àwọn èèyàn gẹ́gẹ́ bí ìyá tó pin yẹn ṣe sọ ṣe rọrọ subsidy ọ̀nà subsidy yẹn ìjọba tó wà lóde wọn mọ ohun tí wọn ń ṣe torí pé ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé bàbá yẹn ní kíni ìtumọ̀ service kí náà ti ń pe
0: energy
4: service kíní kan kiri kan yẹn tó bá jẹ́ pé ibi tí ìjọba ti ń ṣe àkóyawọ́ dáadáa ni tó bá jẹ́rù àwùjọ tí wọ́n ti ń ṣe àkóyawọ́ ni ṣe rí gbogbo èmi ni energy kinní kan tí wọ́n service expenditure kan tọ̀tọ̀n tẹ̀ ó jẹ́ owó tó jẹ́ pé wọ́n tán máa ń ná bóyá láti fi pèsè àwọn kí wọ́n ti ń pè àwọn kan tó ní ṣe pẹ̀lú irú epo bóyá bí lára irú ṣíṣọ́ ọ̀pá epo abẹ́ kí lórúkọ yẹn ni wọ́n máa gbé irú àwọn ìnáwó yẹn sí abẹ́ energy service kí wọ́n ti ń pè kí ni kò expenditure yẹn lọ́ máa gbé sí wípé iye báyìí la fi pèsè kí ni iye báyìí la fi ṣọ́ eléèlé la san fún nǹkan báyìí àmọ́ ńgbà tẹ́ ti sọ fáwọn èèyàn wípé ó ti lọ ṣàlàyé kíkún pé lóòótọ́ àwọn nǹkan kan báyìí wà tí a máa náwó lé lórí àmọ́ tí kò yẹ even pẹ̀lú gbogbo ìta sọ igun kò yẹ kó tó iye trillion tá à ń gbọ́ ẹ̀ kó jẹ́ pé lóòótọ́ gan sanwó láti fi ṣọ́ àwọn ọ̀pá epo sanwó láti fi ṣàwọn nǹkan báyìí kò yẹ kó tó iye ìnáwó nǹkan tí wọ́n tó ń ṣàlàyé fún aráàlú ó ti yé yín sìn so ọ̀rọ̀ subsidy or no subsidy ó ti wọ́n ti kéde ẹ̀ wọ́n ti lo ti lọ́nà ni tẹ́ bá wo títí di àárọ̀ ìsìn ẹ gbọ́ iye tí ìjọba àpapọ̀ sọ pé wọ́n rí lórí subsidy láti 2023 ṣe bẹ́ẹ̀ yìí náà rí ka ẹ̀ẹ́dẹ̀ rí iye tí wọ́n sọ pé so iye tí wọ́n láwọn ti ná kúrò lórí ẹ̀ gan ó ju iye èrè ta ní nílẹ̀ lọ bóyá 16 trillion àbí nǹkan ni èrè tí wọ́n ní a ní nílẹ̀ tàdé ti ná almost 30 something trillion naira so ẹ mọ tẹ bá wo kíní yẹn náà àwọn náà kí ìjọba àpapọ̀ ọjọ́ kí wọ́n túbọ̀ kán ṣe dáadáa kán ṣe òótọ́ pẹ̀lú aráàlú dáadáa láàyè ibẹ̀ yẹn ni.
0: Bàbá wọn nation ojú wo lẹ́yìn fi wò ó náà.
1: ṣe rí àìnàtán àwọn ìjọba wa ó dàbẹ́ ni pé ó ń dá wàhálà lẹ̀ sí wa lọ́rùn nítorí wípé àkọ́kọ́ ná àwọn owó ni wọ́n gbìyàn sí agbani energy service expenditure tí wọ́n ní àwọn ṣe. Then báwo ni wọ́n ṣe ń pọ́ǹpù owó síbẹ̀? Èyí gan ni tiẹ̀ kọ́kọ́ ní ìbéèrè tí a ní láti béèrè lọ́wọ́ wọn. Nítorí wípé tí a bá rí ìjàsá energy service expenditure tó ń ṣe, tá a rí ìjàsá rẹ̀ tí mọ̀lẹ́ tàn sí dáadáa, a ò ní lálàsí. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń lálàsí púpọ̀ lórí owó tí a ń ná àti owó tí wọ́n ń gbà káàkiri àwọn owó bàbá wa tí ń bẹ lọ́rùn owó Abacha. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n kàn ná tó yẹ pé kò ní àfihàn, kò sì yọ. Ṣé mo pé téèyàn bá ṣe àṣeyọrí nǹkan téèyàn rí pé nǹkan tí àwọn ẹni yìí ṣe n tó fojú hàn ni tí gbogbo ayé sì rí pé wọ́n kú iṣẹ́, wọ́n kú ọmọ ọ̀dọ́ rere. Ṣé mo pé àwọn èèyàn ò ní mọ lálàsí tó báyìí? Àwọn èèyàn dẹ̀ ní máa ń sọ̀rọ̀. Nígbà tẹ ní àjọ tẹ ẹ dá sílẹ̀ energy service expenditure ẹ dá sílẹ̀, ẹ dẹ̀ lẹ́yìn pọ́ǹpù owó sí orí àwọn nǹkan àtàwọn nǹkan kan, àwọn nǹkan tẹ́ ń pọ́ǹpù owó sí sọ́yọ kò yọ náà. A sọ̀rọ̀ lórí ẹbí ìfọ́po, ó di kọ̀ bí ìgbà tí òyìnbó fẹnu ọkọ̀ sọlẹ̀. A sọ̀rọ̀ lórí education, kò ṣeé rí. Ètò ìlera, ó fẹ́ gbẹ̀wọ́n gànà. Gbogbo àwọn nǹkan tó yẹ kán dáwọ́lé, ó dàbí ẹni pé kódà àárín kò yọ ni. Tó bá yọ, àwọn òwò tí ẹ̀ ń fi ṣẹ́gbọ́n ni nǹkan yìí. Tẹ́ bá tiẹ̀ wá òkè, tẹ́ bá lẹ dárú àwọn nǹkan báyìí sílẹ̀, àwọn àjọ kí ló ń pè amúnimọ̀dá yìí ti ń jẹ́ EFCC, ICPC, iṣẹ́ wo ni wọ́n ṣe lórí ẹ̀? Kí lédè tí ìjọba ò máa pariwo pé nǹkan báyìí tí mo ti ṣe? Ẹ wo, ṣe rí tíyẹn bá jẹ́ aláṣẹ tó jókòó sórí àpèrè, aláṣẹ kì í bẹ̀rù, ṣùgbọ́n lóòótọ́ gbọ́dọ̀ gbọ́ ọmọ fọgbọ́n ọ̀run ṣe. Aláṣẹ máa ń dúró kórí ni, nítorí pé Ọlọ́run ti gbé fún. Aláṣẹ sì máa ń pàṣẹ lórí nǹkan tó fẹ́ ni, kì í ṣe pé àwọn tí wọ́n bá jẹ́ àwọn àṣẹmọ́lù, àwọn yẹn ni wọ́n máa dictate. So tàbí pé àwọn tí wọ́n wá wà nù ẹgbẹ́ mi, wọ́n mọ̀ bá ìjọba yẹn jẹ́ náà, kò sí bí ìjọba yẹn ṣe lè dúró. Ẹni tó wà lórí àpèrè náà wọ́n mọ̀ kígbe, wọ́n ní kò ṣèjọba dáadáa, kò ṣèjọba, kó máa làágùn, kó máa pọ́ǹpù. Ṣé rí wọn bá ti àwọn tí wọ́n wà ní agbani ètò àṣẹ kọ̀ọ̀kan tá a gbélé hàn lọ́wọ́, wọn bá ti kéwé ọmọ wọn bọ̀ sọ. Tó bá jẹ́ pé lórí àpèrè tí wọ́n wà, wọ́n ń ṣèwádìí àwọn nǹkan kan àtàwọn nǹkan kan lé lórí. Ṣùgbọ́n wọn ò ṣe ẹ̀rọ mọ̀ bá òkè. Àwọn táǹgbà kan wà tí wọ́n ní wọn gbọ́dọ̀ gbọ́ owó lọ́wọ́ ọmọ iléèwé. Nígbà táwọn wà nílé, mo kí n tiẹ̀ sọ ti kí n mọ́ ti ọtí sìn, kí n sọ tèmi tó ti lọ tipẹ́tipẹ́ láyé Chief Bola Ige. Tí wọ́n sọ fún àwọn ọmọ pé wọn gbọ́dọ̀ sanwó iléèwé, wọ́n sì dúró kórí lórí ẹ̀. Wọn gbọ́dọ̀ sanwó ní ètò ìlera ọ̀fẹ́, wọ́n sì dúró kórí lórí ẹ̀. Ẹni tí wọ́n bá gbámú lákòókò ìgbà náà, ó mọ̀ pé òun sì ṣègbè. Ẹ wá yé bàbá Olúńlọ́yọ̀, nígbà tí bàbá wà láyé, Dr. Victor Mọ́ Olúńlọ́yọ̀, bàbá a máa wọ short knicker tí ó wọ ṣáàtì lásán tí ó kàn lọ síbì kan. Ìgbà tí bàbá tiẹ̀ wá ń kọmíṣánná gan kó tó di pé wọ́n di gọ́vnà. Ipa yẹn ni wọ́n la àwọn èèyàn tó ń wò mọ́ra lára pé bàbá yìí yóò máa ṣiṣẹ́. Ṣó ti yé nìsín? Táwọn ní tá a bá pa àátọ́ ni, ṣé mọ̀ pé tá a bá ti wulẹ̀ tọ́, ẹ̀ràn onídìí ni ó dà bó ṣe jẹ́ nìyẹn.
0: Ẹ ṣeun bàbá One Nation àti ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀ òun ojú lè ti ẹ̀fì wo àwọn ọ̀rọ̀ yìí. 0916893 1000 tàbí 0915333 4893 àwọn ojú òpó tó wọnú kulu láàárọ̀ tòní rèé o. Ẹ yá padà sórí ètò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun ni a ti gbọ́ pé wọ́n ṣe ìkọlù, ìyẹn àwọn jàǹdùkú sí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ pé orí kó gómìnà yọ nínú rẹ̀. Ṣé ká ní pé òṣèlú náà ni ó tún ṣì fà yẹn ni, gẹ́gẹ́ bí Ọ̀rẹ́yọ̀bó Olúdayọ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé o dabi pe ibon o ti tan nibi oro se duro de to de duro yi ati pe ni ipinle ni Sokoto o tu sele na to je pe won se ku pa eniyan meje tan ji awon 17 tan ji won ko lo ta de tun ri gbo bakan na ni Plateau to je pe omo tu sori be na nibe ati egbo ileto to je pe awon eyan to le ni egberun meta lo ti sako olu je pe inu ile awon akoko ina lo ngbe ojogbo oludayo ba se se be je kuro oran ko tan lawon tun gbowo re sawo o wa di owa ran ka ijara ka owara kaka kaka kewe agbon de o wa le bi oran akika oju wo le fi wo gbogbo awon isele to nsele yi teto idibo de sumo to si
4: ah sheri oro eto abo ti o tori be gege bi gbogbo ati seri ni orile ede yi e ri wi pe o si o nje ka ma e to nsele ni enu jo meta e o nje ka mo pe ise sepo lorun ijoba lati se ni so mo de ti so nkankan wi pe gbogbo eni ti o ba n fokan boya to na n wo pe oun fe di epo oselu bayi mu oun na fe dije dupo ni odun 2027 ko ro daada ko ri gbogbo ohun to n sele yi
0: ko
4: to teri si ko ma lo pada bo si iru aroye ti awon kan se fun wa lowo lowo bayi tori pe te ba wo gbogbo awon isele to sele ati to sele n Plateau ati to sele ni Kaduna abi nbo ni
0: Sokoto
4: ni Sokoto yi to sele ni Osun State te wo ru ti Osun iwa ai fine pe ni ni kawon kan ko ra won jo kede leyin janduku ke lo ma attack convoy odidi gomina ipinle in fact to ba ye pe bi ti oro eto abo to ti duro dada ni ko to diru asiko yi o ye ka ti gbo pe gbogbo awon to lowo si iru randonodon yen owo awon agbofiro kan ti sa won leyo kokan o ye kan ti sa won leyo kokan ka ti ma ri oju won bayi tori pe iwa buruku gba ni so okay awon to le lori laya ti won lo attack odindi convoy governor melo melo wa ni ti won ni le se fun to ma se fun awon eni ti o ni eni kankan to nso so ibi te ti ma mo bi ti oro eto abo mehede lori lede ni e a ma nso awon ilu mi ma ma ro pe boye eyan kan nso pe kini pelu iberu bojo lo ni kaluku fi rin bayi pelu iberu bojo lo ni kaluku fi rin ninu ilu to loba to ninu ilu to ni oba to ni joye ta de so pa ni ijoba gbogbo ru awon ko bayi o ye ka ti ti gbagbe e patapata to ba je pe
0: ti o ye ko si
4: we mo o ye ko si nbe ko ti e ka ma gburu e mo ko ye ka ma gburu e mo so gbo eleyi temi ni pe won kan je ki omo Nigeria ko ma mo igbese ti won ma tun gbe si ni nigba ti asiko idibo ba to tori akole ma ba lo bayi ti ma so pe tori pe lagbaja eyan mi ni o ye kini ti eyan mi se ijoba tokan mi o bale kini itumo gbogbo yen so gbogbo ru awon kan bayi to ba je pe kini ni o ye ki ijoba kan ti wa nkan gbogbo awon kini ko ye ka ma gbo mo ko nse ohun to ye ka ma gbo mo mo de se ma tenu mo nigbati o ba ya are ti won fe lo agbara gege ti ilu gbe lo won lowo gege bi are o mo to ma se lati je ki gbogbo randonodon to nsele le eka eto abo yi won mo nkan to ma se lati je ki o ko di afiseyin tegun fi so
0: e seun ojogbon oludayo baba one nation igbo se o dabi pe are n fi owo ra won lori bayi ni
1: seri o jobe
0: okay
1: tori pe to ba je pe won ba ti gbe igbese tori pe seri igbese kan mo nkobo o lagbara o se pataki pe ki won ma gbe lori emi awon omo eniyan emi la pe emi awon omo eniyan gbogbo awon ti won se nkan yi na won emi ti won na o wa nbe sugbon won ni eyan ni nbe ni di oro to ro nke ni oda enikan soro pe e pa won e ati gba yi ati igbo nkankan nipa won nipa re iyan senator fadansi to soro te ba ti debe e ba ti se kini e ba ti ri fila tabi kin kankan o ye pa won se mo yi pe bi igba ti awon eniyan gba won o ba ti ri nkankan ti an se nipa arakunrin yen o sari teyan ba fe se joba ko je pe ijoba yen ko ni tumo mo wo pe egbe kan nitori pe egbe mi lo je nitori pe omo mi lo je so ti eni sin ti omo fun apere ninu agbole kan ti omo kan ba wa ti enikan toju omo ti toju omo ti nfadira lori itumo kaka fadira eyan lori ni pe omo yen yo ayogo omo yen yo ayo ti o ye ko yo iwa ti o si ye ko wu o de nwu lawujo o de fowo leran wuwo igba to ba pada to ba ma pada to mo yen ba ma dagba to ba pada wa tan won ni ijo omo ba peku to ba daje ijo ba to ba peran to ba daje ijo ba poro godogbon awon obi e ni o pada wa gbe ka mole so ti eni sin so ni se en fadira won lori e tete mu won ti e ba tete mu won se mo pa won ni won pada di kanan je gbon ninu ilu se bandit o won mo sade di bandit eje ati sale lati mo ri nkan yen awon oloselu lo nko si e mi fe mo ru egbe to ni kaluku won ba wa oloselu lo nko si e eni te tele yin te to ibo lo ti ri ban to fi tele yin eni tin tele yin to gbe awon nkan oloro lowo ni bo lo ti ri awon nkan to gbe lo le lowo e de leyin se ijoba le a lori no se nitori pe ko le wole nitori pe ko le wole eje eyan o si nte sile o nta sile eje to ta sile so mo pe iwo na leje kan lara awon mo ti e na leje lara na o to ba je po mo ti e ni tabi to je yawo re ni tabi to je oko re ni tabi to je bi re ni se o le gbadura pe ku won teje sile o n de nikan loro lati bo sori apere awon to wa nlo lati le da awon eniyan loro awon yen na ni wo pada wa oju ija ko yen bo baja tori pe ibi to ba wu won ni won mo nlo ntian en awon te gbe bon fun loni awon na ni won di kan je gbon nan di bandit nan di terrorist awon nigba awon ba ri sese mo leyin ibo ibo yen le ri gba lowo won mo da o melo ni awon agbefun wore wa fe mu tan nigba te ba tin se itori pe fe wole e mo fe se gomina mo fe lo si rep mo fe lo si senate mo fe lo house of assembly ki se nkan to boju mu eto eni to mo pe ohun fe se eto ijoba rere ki se be laye ko le se be eni to mo pe ohun se mo pe ka to fiyan joye laarin ilu won ni o le o ya o lati je eni rere iwa eniyan ise si eyan irin si eyan isoro si eyan bo se laanu si bo se rin si bo se wuwa si ni awon eyan ma nwo ṣugbọn awọn ti n wo nkan yẹn tẹ ba ti jẹ ki wọn o ribi wo kan mu ẹniyẹn wọle ẹ ma wo nkan ti nkan yẹn o pada wa fa now ẹni ẹlẹni ti wọle tan ìyẹn gómìnà ìpínlẹ ọsun adémọlá adélékè o ti wọle wíwọlé tó tún wá wọlé tan o tún lọ gba ìwé ẹrí rẹ àbí nígbà tó lọ sáàfin kínà ń pè àtàwọn ọjọ ti òṣogbo kábíyèsí ọba jimọ ọlámìpẹkun kadipẹ lori kiba to pẹ lẹsẹ o to lo ki baba oke igba to lo to mo po lo ki baba te ri po lo ki baba to si ti wole tan ewo ni ipe tun gbogun ti se fe pani se te ba pa ele di gomina yen ni se inu awon ara ilu o ma dun si ka ti e so pe niyan o da na o fe pada di gomina won de lo tun bo bedi nigba ti te ti se ni ele ni lese se to ba wa nbe o mo pori eje ori ijoko ijo yen ma ko yen ma gbona mo agbona ma baje nitori pa awon araalu won ni like e igba to si fi wika ni won o fi pada san fun a ki taja re ipe ke ka so pe ka so pa ni gbowo okuta ko se se fun wa so idi ni to fi dabe pe awon eni ten ti won o mo tele yin leyin ka papa ninu campaign ti o tun jade ta ibo ta di 2027 awon yen ni won tun da pada da awon eyan lo rongba ti bo ba lo tan ki won jo ka won loselu wa ma pa wa tan lori lede Nigeria o ki won o jo o ki won o jo o ki won o tete wa woro ko fisada tori pe ti won ba fi awon kan awon eyan kan si apere awon yoku na won ma re ye ni o won ma wuye ninu wa bi ni o bo si je niyan
0: a seun ojogbon wale egbewumi baba one nation won alaye yin ati iwoye ti yin lori awon oro ti amuwa to da je pe mo mo ni gbagbo pe awon oloselu ati awon eyan to ngbo wa le na won ti re awon kankan abomi won ti re dimu ninu awon imoran ojogbon te lanfani ati fun won awon janduku to de ko ibon fun na tan se omo isota tele awon oloselu to je pe eyin won ko awon mo ti won si lu oyinbo yato si Davido to je ara ile gomina Adeleke to jade bonbon ni gbogbo bon se nse ipolongo ibo to saya gbangba ko fe le si oloselu ti won mo mo le bi won le waju iru awon nkan be abi eyin riru e
4: ko emi ori o oloselu e
0: awon iya adugbo iya oniya na ma
1: lo ma lo ni o ma ko ara akara akara akara ti o pada bo
4: Davido na to bo sita na o bo sita to re pe ara nkan ta so niyan o jade to ro mo ru eyan ti
0: mebi
4: ohun je pe
1: e mo pe wa ile ni wa
4: metele o ti yin ki se ko biyan tori pe o je mo le bi enikan amon tori pe ori pe ni eni to se
0: to nkan fi le ma re laarin ero
1: o ni laarin ero balu dayo se ri to ba je pe ni mo fi ma so pe ke yan se ere e se ere ko le dara se ri to ba je wi pe Ademola Adeleke gomina yen to ba je pe ninu agbole re gan ko wulo
0: da be ni ta ni o jade
1: ko sen ti o jade Davido gan o le go against e
4: dada
1: yes o le go against e ko lo party mi pe yes
0: kini
1: wulo lo to egbon ohun lo jade sugbe ko ni wulo kankan ka to wa so fun maradu
0: awon ibo to ni gomina ohun tun ni to poju ni agbegbe ilu re ni o
4: pe
0: the north and the south not in ni awon ibo to
1: po o tun to po be
0: ni o je pe ara ile gan lo ri pe ile gan lo tun ti kaso lo
1: ile lo ti kaso rode o mean pe okunrin yen egbon idile won mo mo like idile yen gan o idile kan na wa nbadan be o sheri te wa ranti pe laye SDP seru ba won ologbe Isiaka Adeleke se mo pe ati dile won lo ti jade e wo gba ti baba yen fe kokoko jade pe o nfe se gomina e wo bo se nse ti gogo Oyo state hold Oyo state lati lero pe baba yen o ti kokoko jade fun gomina ngba na okay igba ti o wa jade ni Odo Oyo state mo ni lo fun Chief Kolapo Isola ni chance nigba yen la so pe ko n jade baba lo baba yen lo dipo ibo losun igba yen ti pe osun ti pe Oyo ati kini ti pe won Oyo ati osun baba yen wa lo dibo losun awon eyan tayo tayo won fi dibo fun o wa o re yen igbese yen ni won sin rido ni oloni omo won kan to wa jade ti wa n korin won pe ni Davido Davido na wa tun je ni to lawo fawon eyan ejo e o fi han wi pe idile yen onimini won si se dada
4: ko kon lawo ni
1: ko

0: kọ òun o bóyá òun fáwọn èèyàn ní owó òun ṣe àmọ ó ń ṣàwọn nǹkan tí ó ń yí
1: ìgbà àwọn èèyàn
0: padà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́n ti rí ọ̀nà àbáyọ
1: látara rẹ̀
0: tí kì í ṣe pé bẹ́ẹ̀ akíní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tán láwọn ń ṣe òun máa fi wo ọ̀pọ̀lọpọ̀ òṣèlú tẹ́lòmíì ṣe òṣèlú tí ìdìbò bá ti wà níta nìkan lẹ máa rí wọn àsìkò yẹn lẹ máa rí wọn nílé
1: àwọn ẹbí wọn gan wọn ò
0: ní mọ jẹ àwọn olóṣèlú náà kọ́lé sí apá ọ̀nà ọ̀dọ̀ yín bíbí ìsìn tó fi mọ gbogbo bódìjà kọ̀kọ́ ẹ̀ ní irú àsìkò kẹlẹ̀ ẹ̀kọ́ lè ti máa rí mọ́tò wọn máa wálé
1: lẹ́ẹ̀kọ́
0: kí yóò bá ti ń di táìmù
1: pé
0: tí kàpé bá ti fẹ̀nà sojú sí ìgbà yẹn lẹ́hàn wípé a ṣe pé wọ́n ń gbé bíbí lẹ́ẹ̀ máa rí wọn náà máa wá kódà wọn máa sùn bẹ̀ lásìkò yẹn wọ́n lè máa sun oorun lọ títí bẹ̀ àmọ́ ẹ máa rí wọn lemọ́lemọ́ so ṣé òṣèlú nìyẹn àmọ́ àwọn tó jẹ́ pé kóṣèlú tó dé àwọn èèyàn ń rí wọn
1: wọ́n
0: rí pa wọn wọ́n ráwọn nǹkan tó ń ṣe òun ni so kì í ṣe pé bóyá ọ̀pọ̀lọpọ̀ mú òṣèlú ṣe òṣèlú jàgídíjàgan òun ló ti ba ọ̀pọ̀lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pẹ̀lú
2: àwọn olóṣèlú jẹ́ wọ́n ti lọ máa ra ìbọn
0: tó bó ṣe máa
1: ra ìbọn tí ó ṣe máa pa àwọn èèyàn
0: òun náà máa wá báyìí bọ́n ṣe máa ra àdàbọ́n yẹn máa rà á ké
1: tó
0: máa
1: ra bọ́n òun
0: lè rú nǹkan tó máa wà lọ́pọ̀lọ wọn tún dúró títí dòru lọpọlọpọ wọn tún dúró
1: títí gbọn wọn kọ orí ni wọn dúró
0: wọn tẹlẹ mọtò
1: ìpè
0: wọn tún dúró ìpè sẹ
2: pékinì
0: ìyá pékinì ìyá àti pọtẹ ẹgbẹ àdìmọ
1: àkọmọbẹ tẹtẹfẹ gbé wa ẹni tó ìpè ẹni tó wùwà láti dìbò fún.
0: ẹ máa rí pé wọn ti jẹ káwọn èèyàn mọ ipe ọpọlọpọ ọpọlọpọ ìlú ni ò mọ pé àwọn lè ṣe bẹ́ẹ̀ yẹn wọn ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú sí pé ó dáa bí ẹ bá ti dìbò tán kì í ṣe pé ẹ kọ̀ lọ kóníkálukú tó sọ pé òun fẹ́ lọ sùn nílé ó di lẹ́yìn ọjọ́ kejì ọjọ́ ìdìbò àmọ́ mọ́jú ọjọ́ yẹn ọtí òtàn àlejò lọ ló yẹ ká jọ fi kíní ọ̀hún ṣe ó yá ẹjẹ́ àtẹ̀lé wọn
1: ẹjẹ́ àtẹ̀lé wọn
0: nǹkan tẹ́lẹ̀
1: bẹ́ẹ̀ wọ́n fẹ́ patán
0: ẹjẹ́ ká mọ
1: ẹjẹ́ àti ẹ̀wò òkè
0: ẹjẹ́ ká mọ
1: ẹjẹ́ àti ẹ̀wò òkè nǹkan bí wọ́n ti fẹ́ ṣe
0: wọ́n. gbogbo àwọn tó fọ́nbù gbogbo àwọn tó ń pariwo àti èyí tó pe rẹ̀ ní aṣòfin fádáhùn sí ní lọ́jọ́ pẹ̀lú gbogbo ariwo ẹ̀ kí ló dé tí ò bọ́ àti ìbọn àti gbogbo nǹkan tó ní kán máa fi pa èèyàn lọ́jọ́ yẹn àmọ́ ó mọ̀ pé àwọn arápínlẹ̀ ọ̀ṣun
2: gan-an wọ́n dúró kó
0: wọ́n dúró àwọn ló ṣẹlẹ̀ nìyẹn
1: iṣẹ́ tí kò yẹ tó wá pọ́lì sí àwọn tí wọ́n pera wọn ní ọ̀tọ̀kùnlùlù tí èmi máa ń sọ pé tó o bá jẹ́ lídà tó jẹ́ pé o máa ní ìfojúsùn tó o bá jẹ́ nìkan tó jẹ́ aṣáájú nínú iṣẹ́ òṣèlú ìrere ni kó o ṣe mọ̀ ṣe mọ̀ wùwà ibi now ní tí mò ń gbìyànjú àti sọ ńbẹ yẹn ni wípé wọ́n mọ̀ ná àwọn èèyàn tí wọ́n jẹ́ òyìn kànrìnkànrìn mọ́lé wọn mọ̀ ni nínú ìbò níbi tẹ́tí mọ̀ pé àwọn èèyàn ọ̀ṣun wọ́n wà dìtámìnì yẹn irú nǹkan bẹ́ẹ̀ ó yẹ bẹ́ẹ̀ náà nípìnlẹ̀ ọ̀yọ́ ó yẹ bẹ́ẹ̀ náà nípìnlẹ̀ káàkiri káàkiri ok àwọn tí wọ́n pera wọn lásájú tí wọ́n lọ ọjọ́ yẹn ẹgbẹ́ tó yẹ pé kò wu àwọn aráàlú yẹn ni wọ́n wà Oyetola wọ́n nà mọ́lé rẹ̀ Oyinlọ́lá wọ́n nà mọ́lé rẹ̀ kódà Adégbèsọlá wọ́n nà mọ́lé rẹ̀ ìyá tó ń ha kíní káàkiri wọ́n nà mọ́lé rẹ̀ tí ń ṣe pé wọ́n nà mọ́lé
2: poli unity ẹ̀ aṣòfin tó ti lo ọdún mẹ́rìnlélógún wọlé ọ̀kẹ́
1: wọlé ọ̀kẹ́ wọ́n nà mọ́lé rẹ̀ ṣé ó fi hàn wípé àwọn èèyàn yẹn dúró kórí pé iṣẹ́
0: mo sọ
1: kankan ọrọ kan ìwúlò fún wa
0: ìdìbò tó wà ń tara ẹ mo ń ṣọrọ pé torí pé mo ti ń tẹ̀lé mc nodusi ti ṣe dáadáa mo ń tẹ̀lé ẹni ó bá rí o tẹ̀lé níwọ̀n gbà tí ìwọ gbogbo bá ti ní àkọọ́lẹ̀ rere tó o ní nǹkan iṣẹ́ rere pẹ̀lú àwọn èèyàn
1: àwọn èèyàn wọn yẹn
0: kò síbi tó ń lọ o bá lọ kò bá jẹ pé orí bẹẹdi bọlá ìgè ló ń sún gbà tó wà láyé kò máa lọ mọmi nílé awó lọwọ gbà tó wà lẹ níwọn gbà tó o bá ti ní wà rere ayé ìgbà kan lẹnìkan máa jẹ irú fìlà ẹ bá rí ẹ délérò yìí kó bá wẹ kó dé fìlà awó lọwọ kó lọ lọ
1: ìgbójú
0: bọlá ìgè
1: àzíkù ẹ
0: àkókò àwọn èèyàn mọ ibi yẹn lọ ogun ti àzíkù ẹ gan kó àwọn èèyàn mọ nǹkan tí wọn
1: máa ṣe
0: láyé ojú wọn rí pé gbà yẹn ojú àwọn èèyàn dúdú ni àmọ́ gbà tọpọlọ àwọn èèyàn ti là ń sìn ó kú bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ń wọ́n bá rí o dé
2: o bá
1: ọ̀jọ̀gbọ́n
2: olùdáyọ̀
0: o bá lọ sí ìlú bàbá mi kó lọ gbogbo ẹni o bá rí o lọ mú bẹ́ẹ̀
1: kó lọ gbogbo ọ̀jọ̀gbọ́n olùdáyọ̀ tó o bá wo sùnsùn ní ìsìn tí mo bá ní à o fún mi fìlà sí èmi dé ṣé ni dé ni ebe mi mo ni lo ti mo sa defi lo fila ṣé o dita mi so yi ọkan mi
2: pada
1: ko yi ọkọ
0: ko yi pada
1: tẹ bala wọn ọlọkadà mi to ba ji wọya apc pdp
0: akọọdun
1: kini kan
0: ete
1: wọn de sori ko dita mi bi ti wọn.

0: wi pe Salomo mi dagba soke
1: awon fe defilanti an ni
0: Salomo mu dagba soke ati lo
1: si waju ba so ni pa lo si waju
0: mo ba ipinle ati orilede orilede wa an en se lagbaja kan ni kini kan mo ba pelu in fact ani se inu mi o shin do se awon ipinle osun pelu ibo ti won di won di bo wi pe boya enikan boya enikan lo wa mu wa bo ti je pe ara won to je pe Olorun o gba fun awon to je pe to lawon kan wa to je pe la kaye won iru won ni pe kawon si mata kawon dibo kawon se be amon adupe pe won opo to amon ti Olorun fun
1: ni won be ni
0: awon to ni la kaye
2: awon to ni la kaye
1: be
2: si wa
1: won awon kan si wa won wa won wa
0: ti won ba wa be se gbogbo
1: e
0: o
1: won
0: e
1: se
0: ni se
1: mo pawon ya kan wa ti won so pe ibo le fe atesi
0: eh
1: se eyin
0: se lagbaja le lo da
1: se lagbaja ni
0: eh se won ni ka sa
1: se e lo de sa fa
2: boju re ba fo eti re ji
0: eh amọ won yen won gba eni gba 50,000 gba eni gba 20 gba ko yato si amọ won yato si eh ti ara ipinle ekiti lojo si ti iyen to n doju ta won family e lori
1: to lohun ti gba 10,000 bi 15,000
0: amọ won je ko mo pe awon losun awon ki share bi pa awon ki share bi pa awon mo nkan ti ani nkan ta won fe ni eto isijoba rere ki se oro enikan powo wa bi kini kan won se gba inu mi dun fun iru igbese to gbe yen won lo ko 50 wa en to fa won en to ha 50k ha e to ha 20k to ha 30k awon ti gba
2: owo wa nbi kan to tele
1: to ke le ri
0: na e wa du owo yen e fi toju ilu
1: 60 billion
0: gbese nkankan sinu
1: ilu e fi pese nkankan sinu ilu
0: so e ti ru e wo ru e wo ye awon eyan ti o ma gba 20,000 e wo ye awon eyan to ma gba 30,000 e wo ye awon eyan to ma gba 50k
2: yato samo owo logistics
0: yato samo
2: owo banner
0: owo banner so e lo ma
1: owo awon agent
0: lejo meta e owo a se kini la lawujo e ma ri pe akolede safari awon apa awon eyan bere si won bere si paruwa ati emo nkan to sele amo bi on kowo lo ngbo ba wa dasi ko dibo e wa kowo won bota ipa itumo ni pe won so pe ara lu go niyan
1: won so pe ara lu go ni
0: o to itumo ni e pe e go e ni la kaye ni
2: a je pe iya
0: to ba ti wa dasi
2: alu pe weaponize poverty
0: ohun ni
2: e je ya je won dada
0: o ko sele ni e oke ti ti ba se be gbogbo awon owo ta nso isin ki lo fe cause awon show take awon arabi show cause won anything lati e ti mu iru owo yen pe oya eja wo ah ile ise bayi ti denu kole eja se agbedide ile ise meji to ti denu
1: kole
0: ka gba won eyan to n jade eja gba won si se
2: ni se pe won o ma won nkan
0: won mo so won na won mo pe ngba ti araba tun yin e ni se nkan ta won fe
2: no ni to ba mo wa e ni le gba
0: amo won de fe pe ka won ko eyan wa ke ma le gba lowo won tori ngba te ba ta won ba ko de le ma le dibo fa won ngba te bi ba te pa yin amo won ti osun won ni ebi o ba han awon le mo ibi ta won lo yin odo adele kele
1: nje je
2: ja gbe pe eyo kan yin ki atimo dagbere hello
3: good morning e karo
0: e karo sa o
3: e ku oro lo
0: yes sir
3: e se adupe eyin ni ka dupe do to du gbogbo ile ise pata ko si le se te tun laaro bayi kojo se bo je ale se ni ma gbo ru eto te se e si nla lo ni awon na se daye lati gbo a se n gbo ya se mulo o ti wulo lo sun gbogbo gbo ta di ni 2027 e ri pe yo wulo gidi tori an pa toro an gba 1000 an gba 100,000 kilo ran
0: ko ran kankan
3: ora kankan ka ma tara wa je
0: nigba ti yan tan re je
3: gbogbo na ga wa si da ka ye wa le ka ma gbo lowo eni bo e te ba si gba e gba ina
0: beni
2: o ti re
0: o ti re o re
2: ari ko gba kan na
0: o bo se je niyan se ri e ma gbo mo so kini kan le
2: o
0: se
2: je niyan
0: kan gba kan na bi won be mo ba pa ti won ba gba owo Nigeria ni ki sa won won ni ke koda te ba fe ki won ni te ba fe ki won stop ati ma se kini nko te le se na ni e gba
1: na
2: gba ba ri pe owo
0: e gba e gba te o ba so gba ti won
2: won
0: bere si se
1: won bere si se to won mo se to se to ye
3: hello
2: yes sir hello
3: abu sha baba
0: yes sir
2: ko ko yin o
3: inu mi tu aroda ojo ni lata pete
2: e seun
3: Enu mi du oloja ki pe lekan si lori be se daruko ekiti yen baba sari osun pipo they are great and they remain great forever
0: agbe fun
3: sari ekiti olorun ma sanu won I'm from Ekiti. I can tell you that my local government in Ekiti, each local government since 2014. They have been removed from national concrete. And what I think go and fire shema kumbe. Our madu the kudu ni badu. Tasigomino, tasigobo kum. So tell any if it is a fountain of knowledge. If it has become fountain of something else. So call down there, they come on balobe. I want only show
0: room.
3: God bless Osun and Osun people. And God bless Nigeria and Oyo State.
2: Eshio. Baba won eshio. Baba gbo mo le di Nigeria mo ran ka ma lo le.
1: To oro le tin gbo yo. Oro ile ye ngbo o. Oro eye o dede ba loru le o. Oro le ye ngbo o. Eyin mo fi sun oro baba wa. Olóògbé Adébáyọ̀ Falétí wípé ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ ẹyẹ òdòdó bá ròrò rè gbogbo nǹkan tí à ń ṣe ẹ jẹ́ ká ronú dáadáa lórí ìbò tó ń bọ̀ yìí wọ́n ti ń jáde bọ̀ báyìí wọ́n mọ̀ dín robó wọ́n mọ̀ dín kàrà gbogbo ẹgbẹ́ ni mò ń sọ o èmi ò sọ ẹgbẹ́ kan gbogbo ẹgbẹ́ ni ẹni tẹ́ ẹ bá rí pé ó wúlò nínú ẹgbẹ́ ni ẹ dìbò fún ẹ sì jẹ́ kí káàdì yín kó wà lọ́wọ́ yẹn mọ́jẹ wọ́n gbà lọ́wọ́ yín tọ́jú bàbá yẹn wọ́n ní ẹ mú káàdì yín wá ẹ mọ̀jẹ̀ wọ́n gbà lọ́wọ́ yín wọ́n lè ba káàdì yín ẹ jẹ́ mọ́ yín lọ́wọ́ o ẹ̀yin tẹ̀ sì gba káàdì yín ẹ tètè lọ gbà á níbi tí wọ́n bá sọ pé kí ẹ ti gbà á torí àkókò ti tó ẹ̀yin tí wọ́n ní há àdá tí wọ́n há ìbọn fún ọmọ tí wọn ò mọ̀ sí ń bẹ ẹni wọ́n bá forí ẹ̀ fagbọn ò mọ̀ ní dúró jẹ́ ẹ ronú kí ni wọ́n fẹ́ ná fún yẹn ẹjọ́ nítorí ọlọ́run débi pé wọ́n mọ̀ hábọn tàbádà fún yín pé kẹ́ lọ pọ́ ọmọ nìkejì bíi ti yín ẹ sì mọ̀ pé ẹ̀sán ni ẹ̀sán òkè o ẹ̀sán òkè ẹ wo ẹ̀sán òkè bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹjọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká ronú ara wa orúkọ tèmi ni ambassador Wale ẹgbẹ́ wumi Baba One Nation.
2: Ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀ ẹ bá dágbére kí àwa náà máa lọ lé.
0: Tó ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ lágbára àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀ a tó ń lé àǹfààní àti ìpàdé gbogbo wa pátápátá ẹjọ́ ẹ jẹ́ kí a mọ̀ wípé àtúnṣe orílẹ̀-èdè yìí ọwọ́ tèmi tẹ̀yìn òun ló wà so ẹ jẹ́ á gbìyànjú kárí wípé a ní lọ́kàn láti ṣe ohun tó tọ́ àti tó sì tọ̀nà fún orílẹ̀-èdè yìí Ọlọ́run á sì ràn gbogbo wa lọ́wọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.
2: Àmì ẹ ṣe ò ti àpè yín ti ẹ̀dẹ̀ jẹ wa. Ẹ ṣe gan-an ìbànújẹ́ ó kéré tóbi òní jẹ́ ti yín ò.
0: Àmì
2: ẹni ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Thank you very much. Gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ bá wa dá sí tò lé ní àdúpẹ́ àmọ́ lórí o. Oníyan ṣe, ọlọ́bẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ ṣeun ẹ kú àìbínú. Mo nígbàgbọ́ pé ẹ tún ti rí nǹkan kan àbó míì ẹ ti rí fíkun tilẹ̀ láàárọ̀ tòní. Ó tán lẹ́nu ó kùn ún kùn. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sétò àmọ́ lóore o. Ẹ̀yin tẹ́ kàn sí wa lójú òpó Facebook ẹ ṣeun adúpẹ́. Ẹ̀yin tẹ́ pè wá tá a gbé ẹ má bínú o. Ẹ má bínú ojú ọjọ́ ni. Dami ọmọ tó kẹ́ olórí sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ ṣe o. Adéwùmí tó nì ẹ ṣeun arọ́wọ́ yín o. Adébáyọ̀ Tìmílẹ́yìn tí mo nì láti ìyànà Fádípẹ̀ ẹ ṣeun. Asafa Sodiq ẹ ṣe o. God bless you. A lọ lẹ́nìí, a padà wá ń jọ mẹ́jọ láṣẹ Ọlọ́run. Àwa lálọ ẹ̀yìn ládébá. Ìbànújẹ́ ó kéré ó tóbi òní jẹ́ tiwa o. Ẹ̀yin olóṣèlú wa tẹ wà ní ipò àṣẹ, a bẹ̀yìn àròyìn, ẹ ṣe eré kó lè dá a, ẹ ṣe eré kó lè dá a o, ẹ̀yin ayé yẹ o, ẹ ṣe eré. Àròyìn, lásìkò táyé yẹ yín ẹ ṣe eré, lásìkò táyé ń fẹ́ ti yín ẹ wùwá re. Ṣé lẹ̀ ní jẹ́ ṣe é bá gẹ́gẹ́ bí àṣẹ Bàbá wọn ní sọ̀rọ̀? Àṣé lẹ̀ ń là bọ̀ á bá? Àárín aláyọ̀ká pàdé níre ká má dùn lódì lẹ́yìn ara wa. Tó bá ní iṣẹ́ tẹ́ ẹ fẹ́ rẹ́mi láǹfààní àti pè mí. Ẹ fẹ́ jẹ́ àlejò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Olóṣèlú lẹ́yìn ẹ fẹ́ wá ṣe ìpolongo ìbò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Àbí ẹ̀yìn ní ilé iṣẹ́ tẹ́ fẹ́ gbé ìpolongo rẹ̀ wá sórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láǹfààní àti pè mí. 0813 864 08 2544 08 1 3 8 6 4 2 5 4 4 mi ò fi yín sínú ìbànújẹ́ àdẹ̀ní bá nínú ìbànújẹ́ láṣọ ọlọ́ọ̀ba tèmi tọ́ pé ọláwọlé ọmọ baba chaplain mc noodles ló ń dágbére lápá bí pé ó dàbọ̀.

kasan o akojopo iroyin agbaye lo nde se ti gbo yin lati ikoni konga gbon magbe wells radio 89.3 fm ti akale si opopona alaafin avenue oluyole estate ibadan oye olorun adegoke ni oniroyin yin saju egbon awon koko to wa ninu iroyin na ipinle eko ogun to fi mo ijoba apinle oyo oni won ti kede oni gege bi ojo osinmi lati fi se ayeye ayajo ojo isese tinubu pase fun ajo to ngbogun ti sisowo lo makumo kwa ti kumakumo eyan efcc lati ko awon owo ilu eleyi tawon kan ti ko lo bo miran ti won ti gba pada to fi ma won dukia miran eleyi ti ko se ni to jade fun to nta won osuna to wa loju kan ki won ko fi sowo si odo ajo to n seto eyawo fun awon akeko ni ile eko giga eyan ajo nelfon ajo to nri si oro ekun o jekun na ti foro lede lori bi a ti se nilo iranlowo saju eto odibo akoko won leyin kan bi odun mewa o kere ton eniyan metala ni won ti jade laye nilo Kyiv bi Ukraine se n dojuko ini ani to ohun elo idaabobo inu afefe ninu iroyin ere idaraya keni se imutembelo ipada re sinu odije Premier League lojo waju ni bayi egbo iroyin na lekunrere ipinle eko ogun to nti ijoba ipinle oyo ni won ti kede oni ti se ogunjo ninu osu kejo gege bi ojo osinmi lenu ise lati fi se ayeye ayajo ojo isese pelu awon ipinle meta eleyi ti won sagbekale ayeye ohun bi eleyi to se pataki si ti asa ayoruba isese esin ibile to nti ipinle wa ikede ohun tumo si wipe awon osise ijoba to nti awon ara ilu lawon ipinle apa gusu iwo orun meteta won yo gba isinmi lenu ise bawon elesin ibile onisese bon ti n kora awon ojo lati se iwure etutu to nti awon igbese to ni se pelu asa ni ipinle eko ijoba wipe awon eniyan to le ni egbelegbe milionu meta niye oni won reti ki won kopa ninu ayeye naa pelu apejiwe re bi apejopo eleyi to tobi julo fun awon elesin ibile ti ile adulawo ni gbogbo agbaye oludamoran pataki si gomina ipinle eko lori irin ajo afẹ to nti asa Idris Aregbe on lokede isinmi ohun ninu ate jade eleyi to fi lede lana ode yii pelu wipe ayeye ohun ki kan se ojo osinmi nikan Ààrẹ Bọ́lá Tinúbú ti pàṣẹ wípé gbogbo àwọn owó eléyìí tí àwọn kan ti kó tí àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ìdíbàjẹ́ EFCC ti gbà padà kí wọ́n kó sọ́wọ́ sí ọ̀dọ̀ àjọ tó ń rí sí ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ gíga inú àjọ Nelfund láti bá àfikún okun ètò òṣùná ilé ẹ̀kọ́ gíga. Ààrẹ tún wá pàṣẹ wípé àwọn owó eléyìí tó bá wà nílẹ̀ tí ẹnìkan kò tiẹ̀ jáde fún wípé àwọn làwọn ni kí wọ́n lọ kó fún àjọ náà ní ìlànà eléyìí tó lọ pẹ̀lú tòfin. Mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ọ̀mọ̀wé Túnjí Aláúsá ó ṣàlàyé ọ̀rọ̀ lánà òde yìí ní àkókò tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tirú ẹ̀ tí Ààrẹ Tinubu léwájú wọn. Aláúsá ṣàlàyé bí ìpinnu ọ̀hún bí ó ti ṣe mú nǹkan gbòòrò sí fún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àlàyé lórí ibi àwọn owó ọ̀hún bó ṣe jẹ́ àwọn owó eléyìí tí wọ́n rí gbà padà lọ́nà tí ó bá òfin mu tó ń tẹ àlàyé lórí wípé àwọn dúkìá eléyìí tán bá ti gbẹ́sẹ̀ lé tílé ẹjọ́ ò sì tí ìyanjú ọ̀rọ̀ lórí rẹ̀ kò ní sí lára ètò ọ̀hún eléyìí tí wọ́n fi sọ́wọ́ sí àjọ tó ń rí sọ́rọ̀ ètò owó yá fáwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Kókéré tán àwọn olùdíje dupò òṣèlú 16 ó ní wọn ti ń díje nínú ètò ìdìbò ààrẹ àti ti gómìnà tọdún 2027 tí wọn sì lè ná tó owó tó jẹ bílíọnù 450,000 owó náírà lábẹ ìlànà ilé ètò ní ṣe pẹlú gbèdéke iye ẹnáwó owó tán lè ná fún ìpolongo nípasẹ ìwé òfin ètò ìdìbò tọdún 2026 ònkà ọ̀hún ló ní í ṣe pẹ̀lú bí àwọn olùdíje dupò ààrẹ 19 bí wọ́n ṣe lè ná tó bílíọ̀nù 10 owó náírà fún ìpolongo ètò ìdìbò tó ń ti àwọn olùdíje dupò gómìnà tí wọ́n jẹ 17 tí ọ̀kọ̀ọ̀kan wọn lè ná tó owó eléyìí tó jẹ bílíọ̀nù 3 náírà ní owó tó pọ̀ jùlọ lábẹ́ òfin ètò ìdìbò tuntun tó jẹ́ ti 42. Àwọn olùdíje dupò ààrẹ 19 ó ní wọ́n ní àǹfààní láti ná àpapọ̀ owó eléyìí tó jẹ 200 bílíọ̀nù owó náírà
awon oludije ti gomina nti won awon le na to 400 lekan bilionu naira igbesi ohun on lo waye bi ajo lominira to nri si oro ito debo lorilede yi ba se ti le oruko to nti ekunrere alaye nipa awon oludije dupo are to nti awon gbakeji won saju eto debo odun 2027 eyi to lana fun ibere ipolongo eto debo sipo are eleyi to ti bere latana ode yi ojo kokan de logun osu kejo odun 2026 ete agbegbe ti ajo ton ri si oro awon ilu America ona ti foro lede lore wipe ati nilo iranlowo ninu ija awon koju awon iko odaran ati lati le se igba pada agbegbe bi won ti se ngbaradi lati seto odibo akoko won leyin kan bi odun mewa awon iko adi amara ni iroyin gbe wipe won sakoso pupo ninu agbegbe olulu Port au Prince ti won si ti tanka wo arin gbongun ati awon apa agbegbe ko rilede na akọwe agba ajo ogun eni ti se Albert Ramdin on lo salaye oro lori bawon iko ajagun eyi ti ajo sokan agbaye UN n satileyin fun bi won ti se nilo awon mo ologun ohun elo to nti owo ile to po yanturu Ramdin soro nilo Port au Prince leyin to pari irin ajo alabewo re si orilede ohun nibe ti o ti pade awon iko ajagun na to fi mo olori ijoba to nti awon alase miran kere tan eniyan metala oni won ti jade laye to fi mo awon ogoji miran ti won farapa ninu ikolu Russia tuntun eleyi to se si ilu olu ilu Ukraine olori ijoba ilu Ukraine foro ohun lede bi Kyiv ti se nte waju lati mo dojuko aini ani to ohun ilu idaabobo nu afefe awon ile to nti ibi ikoja si oni won pe ikolu ohun ba loru moju bi awon iko onise pa ajawiri ilu Ukraine bi won ti se salaye oro lori ile iwosan to je ti awon omode to nti ile eko eleyi ti o baje ninu osele ikolu na iku awon to wa jade laye ohun oni won pe o je nipase aini ani to ohun elo ile ti won fi daabobo ikolu ninu afefe bi are ilu Ukraine Volodymyr Zelensky bo ti se foro lede ori ade lokunrin to nti aya re ti Sussex oni won tin seto ati gbera pada sile Gẹ̀ẹ́sì UK omo oba kunrin Harry ati Meghan ni won gbiyanju lati kuro ni orilede America losu yi lati ko lo si ile aladani ti ki se ile oba leyin ilu London gege bi iroyin ti se gbe awon omo won omo oba kunrin ati omo odun meje to nti omo oba birin Libet omo odun marun oni won ti fi won sile iwe lati bere eto eko nile eko legacy British ninu osu kesan won fi oro na to oba Charles leti ni ojo Aiku pelu eto kankan eleyi tan pe ko ti si nile fun omo oba Harry ati Meghan lati pada sinu ojuse won lati mo sise bi ebi ori ade lo ni akotan ninu iroyin re idaraya balogun ikọ egbe agbọbọlu le Gẹ̀ẹ́sì Harry Kane lo ti wipe ko si ohun to wo ohun lori lati pada sile Gẹ̀ẹ́sì England ati lati lo koju Alan Shearer gege bi eni to lewaju ninu mimi awon to po julo ninu DJ Premier League Kane eni to fi ikọ egbe agbọbọlu Tottenham sile lo sinu ikọ egbe agbọbọlu Bayern Munich lodun 2023 leyin to mi awon oko le ni gba de meje ninu DJ Premier League to se ko ami ayo metadinia adota ti o fi ba ti akosile Shora eni to ti ni ami ayo ota le ni gba nile lati igba to ti gbere lo silu Germany Ken on lo ti wo inu odun asekagba adehun olodun merin re le to buwolo pelu iko Bayern ti won sin reti ko bere oro lori idunadura tutun leyin to ti gba bata wura ti Bundesliga lana ode yi Kẹ́ẹ̀ni wa wípé Munich ó sì tẹ́ òun lọ́rùn ara òun balẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ lòun sì ń jayé orí òun nínú ikọ̀ Bayern. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìpínlẹ̀ Èkó Ogun tó ń ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ná kéde òní ogúnjọ́ oṣù kẹjọ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi sàmì àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣẹ̀ pẹ̀lú ìpínlẹ̀ mẹ́ta tí wọ́n ṣàgbékalẹ̀ pàtàkì ayẹyẹ náà fún ti àṣà Yorùbá ìpìlẹ̀ àti ẹ̀sìn ìbílẹ̀.
Ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ pé kí àwọn àjọ tó ń gbógun ti ìwà ìjẹbánu àti ìdíbàjẹ́ kí wọ́n kó gbogbo owó eléyìí tí wọ́n bá ti gbà padà sọ́wọ́ sí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ẹ̀yáwó nílé ẹ̀kọ́ gíga UNEL Fund láti fi kún okun ètò ìṣúná tàwọn ilé ẹ̀kọ́ gíga. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ẹkùn tó jẹ́ ti ìlú Amẹ́ríkà ni wọ́n ti wípé Haiti nílò ìrànlọ́wọ́ nínú ìjà wọn kojú àwọn ikọ̀ ọ̀daràn àti láti gba agbègbè wọn padà bí wọ́n ti ṣe ń gbaradì fún ètò ìdìbò àkọ́kọ́ wọn lẹ́yìn nǹkan bí ọdún mẹ́wàá. Ó kéré tán ènìyàn mẹ́tàlá ó ní wọ́n ti jáde láyé tó fi mọ́ àwọn 40 mìíràn tí wọ́n farapa nínú ìkọlù ọ̀tún Russia sí olúùlú Ukraine. Olórí ìjọba ìlú Ukraine sọ̀rọ̀ lórí bí Kyiv ṣe ń dojúkọ àìní àneto ohun èlò ìdáàbòbò inú afẹ́fẹ́. Nínú ìròyìn eré ìdárayá, balógun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Gẹ̀ẹ́sì England Harry Kane ló ti sọ̀rọ̀ lórí wípé òun kò ní ìtara tàbí ìwúrí láti padà sí England tó ń ti láti lọ kojú àkọsílẹ̀ Alan Shearer gẹ́gẹ́ bí ẹni léwájú àkọsílẹ̀ mímí àwọn eléyìí tó pọ̀ jùlọ nínú ìdíje Premier League. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn ọ̀hún ló wáyé látọwọ́ Kunle Olówù. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Tí ẹ bá ní àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tí ẹ fẹ́ kàn sí wa lórí ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín, ẹ kú kalẹ̀.

West Radio 89.3 FM.

0: Brother Evangelist mi o rara da duro e ba n gbe mi nu si mic yen sir e ka san sir
1: e ka san
0: ah oruko yin sir
1: oruko mi ni wuri ati ajinrere olarin waju agbola aka omo wuri
0: ah e de ko ayeye ojo bi ojo sunday
1: show
0: e ko alejo mi
1: yes sir
0: amo lori e se o ah bi mo se so le kan iriri sagbon gbogbo opolopo lejo wa lenu ise yi amo iriri teri o se se ka won mai ti gbogbo eyin te je iran se olohun e dakun e ba wo radio yin mora e wa gbe eto to soin so possible ja oda ba o lo se sele
1: o to bi odun melo kan seyin nigbati
0: e ba n gbenu si mic yen dada sa
1: o to bi odun melo kan seyin nigbati o gbe omoberin kan wa si inu ijo odo wa lohun Sign of God Revival Church ni agbegbe Arise omo na o gbo fa ni school ni lewe e
0: iru ki lo nda la
1: ko le soro be ni ko le darin mo
0: o ti doku aye
1: o se gbede ni mama mi lo wa ba mi oni omo wuli mo fe ke ba mi attend seni mo ni mama akoko biri lowo oluwa na tolorun ba ni ka dawole ati o ba ni ka dawole o mo gbe lo won ni a won ti gbe lo kakere won ti gbeyanju ti gbe lo orisirisi ori oke tawon churches sugbon enikan lo ni ki won wa si odo wa pe ah olorun mo nlo woli yen be gan o so mo ni oda e fun mi di sunday to nbo so mo le se soro yen oluwa ki lo sele oluwa so pe omo na gbe lodo enikan ibe ni won ti ta ofa na awo tele re ni won mu ti won lo fun tori pe eni o bi mo won wa fomo ti o wa to akoko ti o ye ko mo jere e won lo mo fe lo ile iwe
0: eh aye bi se ngo mo gba nsa
1: nga ti ri odi ojo sunday keji pe abere se lori e abere adua emi ati adike mi ati evangelist mi gbeyanju gbadura nga to ma pe sunday meji olorun wo san patapata
0: sunday ele keji
1: sunday meji pere olorun wo san
0: e kan si waju sa
1: o si soro be lo nre
0: je ni ti o le soro
1: won fowo nko legbe wa ni tele sugbon leyin sunday meji o ni funra ara re o si soro asi dupe lowo olorun lẹyìn náà
0: bó ń ṣe ń sọ̀rọ̀ bó ṣe rìn bó ṣe ṣe òun bá tiẹ̀ lọ tiẹ̀ àbí
1: ó bá tiẹ̀ lọ wọ́n tiẹ̀ wò pé
0: ṣé ó ṣe dùpẹ́ lọ́jọ́ sunday ṣá
1: wọ́n ṣe ní kékeré wọ́n ṣe wá ṣe kékeré mo wá wò pé wẹ́ ẹnìkan wá padà sọ mí pé wọ́n mọ̀ sí padà sí ṣọ́ọ̀ṣì wọn mo rẹ́rìn mú ni ṣọ́ọ̀ṣì wọn tí ò lè wòsàn nígbà tí ó wà nínú ìṣòro
0: nígbà náà lọ
1: ibẹ̀ lọ padà sí wọn ni inú mi wá ru díẹ̀ torí n tí mo ó ní challenges tí mo fi san ìdíyelé lórí ọ̀rọ̀ ẹ lákòókò náà torí lẹ́yìn ìjọ sunday kejì tí ó gba ìwòsàn ṣe ni iná ṣàdédé bú jáde níbi tí
0: mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe sọ fún mi mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ immediately bí ọ̀sẹ̀ tó tẹ̀lé ti arabinrin yẹn rí ìwòsàn
1: torí ìwòsàn
0: kí ló ṣẹlẹ̀
1: ọjọ́ kẹta ẹ̀ ìyàwó mi ṣe òpin ṣọ́ọ̀bù kan tí ó ti ń tajà mo dẹ̀ gẹ́ẹ̀tì fírísà kan fún síbẹ̀ tó ń lò tó tẹ̀ tí ń lò nílé tẹ́lẹ̀ kó tó rí gbogbo lọ ìjọ tó débẹ̀ ó bàjẹ́ kí ló ṣẹlẹ̀ mo tún gbé mi ní kan lọ bá ń gbé mi fún ẹ náà tún bàjẹ́ wọn wá wá bá a tún ṣe mo olúwa dákan dúnú àwọn áńgẹ́lì mi jó mọ mójútó
0: ṣe orí oníkálukú ló ní áńgẹ́lì tiẹ̀ ni
1: kálukú ní áńgẹ́lì
0: ṣe èmi náà ní tèmi
1: báyìí wòlíì bẹ́ẹ̀ ni àmì wọ̀nyí ni ó máa bá àwọn tó bá gbà mí gbọ́ lọ kò sí wòlíì láyé yìí tí ò ní áńgẹ́lì tó ń bá ṣiṣẹ́ papọ̀
0: àbá sọ̀rọ̀ sáwọn náà láńgẹ́lì ni
1: kẹsẹ́ pẹ́ ò láńgẹ́lì ni
0: àbá àwọn jẹ́nsìn àwọn ọmọ jẹ́nsìn sì wọ́n láńgẹ́lì ni sáwọn náà láńgẹ́lì
1: ni
0: ẹ bá ń ka sí ọwọ́ iwájú sá
1: láńgẹ́lì tó kàn bá kálukú ṣiṣẹ́ ló yàtọ̀ síra wọn
0: e dangeli kan duro ngba na lo
1: mo dangeli kan duro ninu angeli to ba mi sise won ni oluwa da kan duro nu won ko mo moju to bi ma ti o fi di role jo na la koko yen mo wa ninu awe 72 hours 72 days
0: e dangeli duro nigba na lo mo nbo

0: nígbà náà lọ kí ló wá ṣẹlẹ̀
1: o bi ìṣẹ̀lẹ̀ náà sì ṣẹlẹ̀ olúwa sọ mi pé kí n padà sọ́hun kí n lọ mọ áńgẹ́lì mi kì í sì dá mi padà síbẹ̀
0: kẹ padà lọ mọ áńgẹ́lì yín torí nǹkan ti fẹ́ yan o mọ ń gbọ́ sà
1: pé kò sí béèyàn ti máa mi ilé alágbára tí alágbára náà ò ní fẹ́ bínú tàbí jà ṣùgbọ́n tí ò bá sí ẹni tó lè gbà ọ́ nítòsí ó ṣeé ṣe kí wọ́n gbé ọ ṣubú lórí ọmọ áńgẹ́lì rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo sì lọ́mọ áńgẹ́lì náà ọlọ́run sì ṣe ọgbẹ́ náà ọ̀sẹ̀ méjì la fi wú ẹni tọ̀hún sàn ọ̀sẹ̀ méjì náà lọ́run fi wo ọgbẹ́ náà bó ti pọ̀ tó ọlọ́run sì wò sàn láàrin ọ̀sẹ̀ méjì.
0: ìtumọ̀ ni pé ogun tẹ́ ẹ ṣẹ́ yẹn òun ló wá.
1: wọ́n padà bínú.
0: nínú ayé tá a wà yìí náà ọlọ́run kò fọkọ rẹ̀ o.

0: Ah, Ekason o ya, Ekason ma.
1: Ekason sa.
0: E ba n gbe ni si mic e ma. Ekason ma.
1: Ekason sa.
0: Oruko yin ma.
1: Oruko mi ni Mrs. Adeola Adesanya.
0: A ma ri yin lori eto. Ki le wa se?
1: Mo ma n gbo iri mi.
0: E ma n gbe eto iri mi dada.
1: Eh, mo ma n gbo dada.
0: A ma ri yin lori eto. Se ko se?
1: Mo je ebo kan ni.
0: E je ebo. Okay. Ah, ile se abani fresh bread. Yes. Eda ko ba ko bread in la mi jin be. Ila. Ila. Ile se abani fresh bread. Oni ako bread in la mi ji fun yin bogini in la mi ji. Oni ako fun yin. Eba nko, ile se abani na ni ka ko fun yin ma. Eba ibinu, egba ba. E dupe lowo ile ise Abani Fresh Bread ile ti won fun yin ni eba.
1: Mo dupe lowo ile ise Abani Bread. O se o awon won ma roke ile ise won ni jona.
0: Ami o, ami o.
1: Oke oke lomo lohun lo keke won ma lo.
0: Ami o.
1: O se gan.
0: E dupe lowo okan ni West Radio na.
1: Mo dupe lowo West Radio na. Ile ise yo ni jona
0: o. Ami o.
1: E ni si so o.
0: Ami
1: o. E ni si gbo o.
0: Ami o.
1: Agbara lo oke oke le mo ma lo.
0: Ami o, ami o.
1: Owo ile fi gbeto yin o.
0: Ami o. Amio, amio, amio. Eshiungoma, thank you. Ah, ekpe wole boya ni beri kan bi meji te fe beri lowo alejo eleyi ti mo gbe wa fun tosan tuni. Ah, ekpe sori ah ye yin eyin le ma lo tin eyin le ma lo ele ekpe sori ero ibanisoro 091-6893-1000 091-6893-1000 ibere temi lele ko to nigba ta sin reti pe ki wa ni ah se lati igba na Olorun je ti e ku firi ah arabirin eleyi ti Olorun gba owo yin sise pelu e
2: bo ti won ti se bi won ti se lakoko na inu fe bi mi die emi won wa so fun mi pe lo wa ni ti eniyan ba lo si
0: leyin o bo ojo opo e tin seju sa hello
3: iri pele to
0: Eto, ni iriri mi. Oruko yin sa ibi tesin baba soro.
3: Se iya ta solo
0: se. Mr. Seyi lati asolo. Se ni ibere kan fun alejo mi.
3: O ni ibere kere kan fun wa.
0: Yes sir, won gbo yin o.
3: Nje ogun tan doju ko ni se ra se. Ama ibi ni won to ba pade ka so fe se ra se ta le gba laye.
0: Won ti gbo yin, won a da yin lo, won a da yin lo, won a da yin lo. E gbo? Won ni nje gbogbo ohun te n doju ko ninu ise iranse yi ti omo bibi inu yin na ba so pe ah boya o na fe pada sise iranse e gbo se gba
2: o di dede ke n gba laaye tori pe mi na mo gba lowo awon obi mi ni tori ise oluwa mo so ni jo sunday te ba ranti pe ise oluwa ke se nti mo to wu mi lati se sugbon nigba to di dandan gbon ti o di owo ni pasan ni mo jo wo ara mi fun ti olorun ba pe mi o ta le mi lati da duro tori ise na bere latori latowo iya baba mi o le je pe ona ta wa wa iko la won wa o bere latori iya baba mi kerubu la won se nigba na lo sugbon gba ti baba ma bere baba bere pelu cac so only nla ta e o si wa to wa kan mi na mo Oluwa baba wa n dupe lowo Olorun pe Olorun o se tori po ojo parun lori ohun tori o ko fokan se pe mo ti e le
0: boya mo kankan te
2: pe omo kankan te
0: tun bi e ni pata die nu
2: e to ba je pe ka so pe oro ipata mi o ki se pe ipata orin ni mo feran lati mo ko mi o iraye fun ise Oluwa lakoko na ma so fun Oluwa ma pe mi baba mi lo pe fe mi le je ki mi mo korin
0: he
2: so to lorun ba pe omo ayo ni
0: torí àkókò wa torí ọwọ́ ṣì kún díẹ̀ yẹn ní orí ètò ìrírí mi ìṣẹ̀lẹ̀ fẹ́ nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ yẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí nìkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kankan.
2: Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ìsọjí alágbára kan tá a máa ṣe ní oṣù mẹ́ta mẹ́ta yóò gbìyànjú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní Tuesday that is on the 25th Wednesday 26th Thursday 27th tí a parí ẹ̀ sínú ìṣọ́ òru ẹ̀gàn yìí tó gẹ́ but àkórí ìsọjí náà ni pé ìwọ ìbàjẹ́ fa àwọn ọ̀run ya.
0: Ìwọ ìbàjẹ́ fa àwọn ọ̀run ya nítorí kíni.
2: Mọ̀ pé ayé tí ó bá dá dúró bí ò bá sí ìdáhùn àtòkè lórí ayé náà pẹ́ nínú ogun tàbí kó kú sínú ìyà. Ṣùgbọ́n tí Ọlọ́run tí ìdáhùn àtòkè bá dáhùn lórí ayé ènìyàn. Mọ̀ pé nígbà tí ara ní ẹni tó kọ ọ̀rọ̀ yẹn tán ara ní tán ló ní ìwọ ìbàjẹ́ fa àwọn ọ̀run ya. Ó ti rò ó pé ìrànlọ́wọ́ ti dẹ̀ tí kò sí ẹni tó lè ìrànlọ́wọ́ mọ́. Ó ti rò pé àfi kí òun tètè pé ẹni tó lè gba òun ló tó ronú pé ẹnìkan wà tó sì lè gba òun ló jẹ́ ó kígbe pé ìwọ ìbàjẹ́ fa àwọn ọ̀run ya kí ìwọ kí ó sì sọ̀kalẹ̀ kí àwọn òkè ńlá kí ó lè yọ níwájú rẹ̀ ìyẹn ni pé kí àwọn tó fi àwọn ṣe òkè níwájú rẹ̀ kí wọ́n lè yọ àwọn agbára kan wà tó máa ń dá èèyàn dúró tán sọ pé àfi kó gbé òkè wọ bòjì àwọn agbára kan wà tó máa ń dá èèyàn dúró tán máa sọ pé ìran rẹ kó wọn kì í dàgbà wọn kì í ga ńbẹ so kò yẹ kí wọn náà ó ga àwọn agbára kan wà wọn a máa sọ wípé nínú agboolé yín ta ló ti gòkèrí ta ló ti ṣeré ta ló ti kọlérí tàbí ta ló ti délùú òyìnbó wọn a sọ pé torí pé wọn ìdébẹ̀ ńlé yín wọn náà láǹfààní àti débẹ̀ wọn ni wọn kì í kọjá bí ìyẹn ni pé ìkoríta wọn máa ń fi tí gbọ́ ògo ni ògo kì í sọ̀rọ̀ wọn máa ń kó tí gbọ́ àṣeyọrí ni wọn kì í ṣàṣeyọrí wọn máa ń fojú rí àwọn tó ń gun bàálù ni. Ìṣẹ̀dá wọn kì í gùn àwọn èyí gùn nítorí náà wọn á sọ pé ṣèbínú ẹ̀jẹ̀ lágbájá ni ṣùgbọ́n ọmọ lágbájá ni bó ni ó ti ṣe wọ́n sọ bẹ́ẹ̀ fún Jésù Olùgbàlà wọ́n ní ọmọ abọ́mọ Màríà kọ́ ni bàbá rẹ̀ kọ́ ní gbẹ́nàgbẹ́nà tí káfíńtà ni bó lọmọ rẹ̀ ó ṣe wá bó ló ti rí gbogbo ẹ̀kọ́ tó ń sọ yìí so wọ́n á sọ pé bó ló ti fẹ́ rìnà kó àṣeyọrí nítorí pé agbára ilé wọn máa ń dá wọn dúró ni wọ́n pé yàrá kan ní yàrá òfo wọn a máa kó ayé ogo wọ́n lè kó ogo èèyàn bíi millions wọn a kó sínú yàrá òfo yàrá náà ó lè mọ́jú kó lóbó báyìí yóò sì gba ogo million ogo a sì wà ń bẹ̀ kò sì ní rí lò.
0: Wọn ò dẹ̀ ní lò á wọn kò máa abandon ẹ̀ síbẹ̀ náà ni.
2: Ó máa wà ń bẹ̀ ni.
0: Bàbá tí àwọn èèyàn bá ń bọ̀ ní ìsọjí yẹn bí èlò ni kí wọ́n mú dání bí èlò.
2: Ọ̀fẹ́ la fi fún wa ọ̀fẹ́ la ó sì ta.
0: Kama ẹ mọ̀ àwọn ẹlòmíràn á ní gbogbo ẹ wà ńlẹ o ẹ mú ò bitibiti owó dání tẹ ẹ máa fi rà á tẹ ẹ máa fi gbé e lọlé.
2: Kò sí kankan tá à ń ta o ọ̀fẹ́ la fi fún wa ọ̀fẹ́ ní ìgbàlà.
0: So gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bọ̀.
2: Ohunkóhun tó bá wù kó mọ́ dojúkọ gbà pé kò tí ì dópin ìlàkọjá rẹ kì í tí ì ṣe òpin ẹnìkan sì wà tó lè gbà ọ́ ìtí ń ṣe olùgbàlà. Nígbà tí ọkùnrin alágbe yẹn tó gbọ́ ó ní ìró àti ariwo wo ló ń kọjá ní wọ́n ní Jésù ọmọ Dáfídì ní kọjá Jésù ti Násárẹ́tì ó kígbe lóhùn rárá ni nítorí ó nílò ni láti ké sí olùgbàlà má gbàgbé ohun rẹ sílé jẹ́ kí ohun rẹ já tó inú àdúrà pé ìwọ olùgbàlà gbà mí fa ọ̀run ya nítorí agbára tó dá mi dúró wọn náà ó kígbe ni Ọlọ́run ó sì jà fún ọ.
0: Báwo la ṣe máa dé ilé ìjọsìn ìyẹn tí a bá ń bọ̀ kankan? Ẹ júwe dáadáa oríṣiríṣi àwọn èèyàn ló ń gbọ́ wa gbogbo ibi náà ti ń gbọ́ wa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà báwo la ṣe máa dé ọ̀dọ̀ ti yín gangan?
2: Ibikíbi tẹ bá ti ń bọ̀ ẹ ṣáà wọkọ̀ àpáta ẹ bá dé àpáta ẹ dúró ní bus stop ibi táwọn àwọn ọ̀kadà àti máa ń dúró yẹn lẹ́yìn lọ sí Àríṣe ní Jayéọlá block industry pé ìjọ onísọjí tó wà lẹ́yìn Ìjayéọlá yẹn gangan lẹ̀ ń lọ.
0: Ìjọ onísọjí.
2: Sign of God Revival Church. Pé ibẹ̀ lẹ̀ ń lọ pé ẹ ó tiẹ̀ ti rí wa ńbẹ̀ ẹ sì ti rí bánà wa.
0: Ìtumọ̀ ni pé ohunkóhun téèyàn lè máa là kọjá ìṣòro kíṣòro téèyàn lè máa là kọjá kán máa gbébọ̀ nínú ìsọjí.
2: Kán máa gbébọ̀
0: wá bá Jésù Olùgbàlà.
2: Kán máa gbébọ̀ wá bá Jésù Olùgbàlà ni òun ni ó gba ayé wọn sílẹ̀ lọ́wọ́ ogun ọjọ́ pípẹ́. Obìnrin onísun ẹ̀jẹ̀ yẹn ó wà ó ní èmi ó wà lọ èmi ó sì fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀ ó dá mi lójú pé tí n bá fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀ ara mi yóò ìsun ẹ̀jẹ̀ náà yóò dá ó sì wà lọ ó sì fọwọ́ kan Jésù ní pé ta lo fowo kan mi tori ase ti ara mi jade
0: ah owo kan si kan mi ah mo tin wo nu emi lo radio evangelist emi ga tin cast fire la pa bi ti mo wa yi yes e pe number yin seke seke fun awon eyan lati ti ibi ki bi ton ba tin bo boya be se juwe yen ko ye awon eyan e pe number ti awon eyan le pe yin si gangan boya awon ni lo ebi adura api nkankan e pe number ti awon eyan le pe yin si eleyi to ma lo ti se ke bi a pa lo ma gbe o to je pe yin gangan legbe e ba n pe number yin fa awon eyan 081 081 62 59 59 28 soju oko kan soso ton le lo na ni
2: won to ba je pe whatsapp na fe fi ba mi soro ni kia kia won le pe sori 080 080 755 755 332 332 91 91
0: eyin gangan e ma attend si won lese kese
2: ben
0: kini oruko ojo yin le kan se
2: Sign of God Revival Church Agbala Iyanu ni Arise
0: ni Arise iyen ni apata ni ilu Ibadan

0: Kad ti ton lak pa beyen. E je npin bread abani, ipe bread abani mo fe gba lowo lowo bayi, bread abani fresh press. O ye ba n gbe ko yen. Hello. O re bete. Boya yin ni ohun te nla koja boya eni ohun te de fe je ka won omo Nigeria ba yin da si iyan lori eto to je pe o ye keyin gangan wa ki gbogbo omo Nigeria o ba yin fe ti ko e pe mi kete tin ba ti kuro lori eto e pe mi ma pe number mi kin to kuro lori eto o ye gba n pe pe yen. Hello.
1: Hello.
0: Ta lo n ba wa soro?
1: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé ni ó.
0: Láti
1: kó ọlá àpàtà.
0: Láti
1: kó ọlá àpàtà.
0: Ṣé máa ráyà tí wàá gba àbá ní báyìí lọ́sẹ̀ tó ń bọ̀?
1: Olúwa kó náà mi lọ.
0: Nọ́mbà mẹ́ta tó parí nọ́mbà yín. Kílẹ̀ pé.
1: 6276.
0: Àtìmọ̀. Ba n gbojú òpó kejì yẹn náà. Hello.
2: Hello sir, Ekasun.
0: Yes sir, orúkọ yín sir jẹ́ ẹni bá sọ̀rọ̀. Yes
2: sir. Adégbọ́lá Adédàpọ̀ ní orúkọ mi.
0: Láti bo.
2: Láti Àpáta.
0: Láti Àpáta.
2: Bẹ́ẹ̀
0: ẹ máa bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́ wá gba búrẹ́dì àbáni, eléyìí tó tóbi méjì ńlá lẹ máa gbà. Nọ́mbà mẹ́ta tó parí nọ́mbà yín.
2: 252.
0: Motimo.
2: E ma mo se o.
0: Ami, e se. Boya ni ni ohun te nla koja lowo lowo. Awon logun aye lo ngbe eto iriri mi. Abeni ko fe wo yin susun fe fowo lagba yin loju. Awa o le yin awo le ni kankan. A ma lo Olorun. Kete te ba ti pe wa Olorun na ma dide ta wa na. Gbogbo awon leka jeka eleyi ti won wa loju po ona ohun te ni lo fun yen gangan na la wa na o ke si. Mo de nigbagbo pe won o da wa lohun. Kete tin ba ti dide lori eto ati eyin te jebun ati eyin te ni oro kan abi ikeji eleyi te fe ba mi so. E pe mi sori ero ibanisoro mi gangan 080-33-17-7903 080-33-17-7903.

0: ẹ̀bùn àbá ní fresh bread wọ́n ti wà nínú kulu pẹ̀lú mi ẹ káàsán sá ẹ bá ń gbẹ́nu sí máìkì ẹjọ́ nítorí ọlọ́run
1: ẹ káàsán sá
0: yẹsà orúkọ yín sá
1: orúkọ mi destiny tayo
0: láti bolẹ̀ ti wá sá
1: láti jẹ́ríkò sá
0: láti jẹ́ríkò ní ìlú ìbàdàn ẹ kúrin sá.

Radio 89.3 FM.

0: iṣẹ́ lọ́gùn iṣẹ́.
1: Ọ̀tẹ̀ ta ni mo sọ fún
0: ọ. Ọ̀rẹ́ mi gbìyànjú.
1: Òun kan ò jí àwọn.
0: Ẹ pamọ́ṣẹ́ kó o lè jàre iṣẹ́.
1: Kì í tọ́jọ́, òun tàbá síṣẹ́ fún ní pẹ́rọ wà ní.
0: Wọ́n bá ń sọ wípé
1: bàlàdà
0: kò sí àsìjẹ́ kan.
1: Igun bá ni ẹ̀kan.
0: Bẹ́ẹ̀ sì ni kò sí ètò kan.
1: Tá ẹ bá fẹ́ ọlọ́.
0: Bẹ́ẹ̀ sì ni kò sí ìgórí òkè kan.
1: Tí ó bà lọ lọ.
0: Bẹ́ẹ̀ sì ni kò sí kò sí ẹbọ kan.
1: A máa fẹ́ ọlọ́la.
0: Níbì kan láti ṣẹ́gun iṣẹ́.
1: Jẹ́ kí ọ wà nípò àtàtà ayé ọmọ.
0: Bí kò ṣe wípé.
1: Sí
0: tẹ̀rín tẹ̀rín. Ìpamọ́ iṣẹ́. Ṣiṣẹ́.
1: Kí ọ.
0: Iṣẹ́ lògùn iṣẹ́.
1: Ìdàgọ́ kò rí bí ẹyẹ.
0: Ọlẹ́ ni ò ráyé wá.
1: Sí ni mo sí ni.
0: Nítorí pé ẹni tó ṣẹ̀dá wa. Bẹ́ẹ̀ sì ni kò fi gbọ́n kan sùn.
1: Ní ìjọba.
0: Owó iṣẹ́ ọwọ́ rẹ̀ náà là fi gbà gbogbo oúnjẹ.
1: Dára dára.
0: Mélòó mélòó. Ó wá ní ti àwa náà.
1: Mo fọ mọ.
0: Ló jẹ́ wípé ó dá sórí òkè ìpẹ́.
1: Ìkúnbẹ fún mọ.
0: Iṣẹ́ ni.
1: Sakiri.
0: Ṣùgbọ́n.
1: Ṣẹlẹ̀.
0: Ohun kankan.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó máa wá.
1: Mú à.
0: Tó jẹ́ wípé.
1: Iṣẹ́ ọjọ́ ń lọ.
0: Ẹ mọ̀ wípé tí n bá ti gorí ètò. Bí àfiṣe ni. Nítorí pé iṣẹ́ tí oríran mi ni. Ó náà lákòókò. Àkókò ṣe pàtàkì. Má fa àkókò rẹ dọ́la.

0: torí pé wọn ṣe é wọn ṣe é kì í jẹ́ kéèyàn ó lè ṣe é. Ó náà ní bíbélì ṣe sọ yí pé ohun gbogbo ni ìgbà tí àkókò náà wà fún àkókò kan wà tó jẹ́ pé ò ní lè ṣe mọ́. Ẹ wo àràkókò báwo ẹnjiníà ṣe pọ̀ nínú kóló yìí, kò sí kankan nínú wọn tó jẹ́ pé ó lè bá wa rí okun tó jẹ́ pé a fi so àkókò. Fún ìdí èyí ẹja tara ṣàṣà a bọ́ sí gbàgede ètò lórúkọ Ọlọ́run ọba aṣẹ̀dá amẹ̀dá ẹni tó fún wa láǹfààní láti lọ ní ìjẹ́jọ́ tá a tún lè padà sórí ètò ní títí ọ̀sán yìí.
1: Iṣẹ́ oríra mi ni mò ń ṣe.
0: Òun náà la kí o, lórúkọ rẹ̀ náà la ṣíde ètò ní títí ọ̀sán yìí. Ètò ìrírí mi lẹ́ṣẹ̀ gbọ́tán. Ètò iṣẹ́ ọwọ́ ọ̀nà lélẹ̀ yìí. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́.
1: Iṣẹ́ oríra mi ni.
0: Ìjẹ́ ìmọ̀, ìjẹ́ ẹgbà, ìjẹ́ ti wà nítòsí. Ètò náà tún ti dé o lọ́sàn yìí nípa sórí ọ̀fẹ́ Ọlọ́run náà látún lè fi kalẹ̀ sórí ètò ní títí ọ̀sán yìí. Gbogbo yín náà ni mò ń kí, mo mọ̀ pé ẹ ti wà ń bẹ́ẹ̀. Lórúkọ Ọlọ́run ọba, lórúkọ lọ́gàlọ́gà àti lórúkọ gbogbo àwọn aláṣẹ ní ìkànnì tá a wà yìí. Bẹ̀rẹ̀ látorí màmá wa evangelist Mrs. Lillian Bademosi. Màmá iṣẹ́ ọwọ́ yín ò ní bàjẹ́ àti tara àti tẹ̀mí lágbára ọba òkè. Ẹ̀ọ́dẹ̀ mèrè iṣẹ́ ẹ̀yìn jẹ́. Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo. Ó máa ń sọ yí pé ọ̀gá tó jẹ́ pé ó pupa bíi táyà mọ́tọ̀. Lórúkọ lóòtú ètò yìí tó tún jẹ́ ẹnjiníà mi ní títí ọ̀sán yìí Stephen Igè.
1: Iṣẹ́ oríra mi ni mò ń ṣe. Ìṣàrẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbẹ̀ẹ́.
0: Lórúkọ gbogbo àwọn ẹnjiníà tó wà nínú kóló yìí.
1: Iṣẹ́ oríra mi ni.
0: Ètí ẹnjiníà mi ọlọ́wọ́ bọ́tìnì mi ó kó sọ̀dí ní títí ọ̀sán yìí Stephen Igè. Ọlámidé ló ṣáájú. Àbí Ibrahim ló ṣáájú tí Ọlámidé ń tẹ̀lé ní
1: nígbà
0: káwọn ọ̀ṣọ́ jọ.
1: Gbogbo
0: yín náà ni mo kí nínú kóló yìí ní títí ọ̀sán yìí. Orúkọ mi ò yí padà Sunday Afolábí yín náà lílé yìí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́. Ìgbà kan á rí wọn, ìgbà kan à ní rí wọn. Ìgbà dúpẹ́ lọ́sàn yìí wípé wọ́n tún wá. Títayọ̀ Adéwùmí.
2: Wọ́n mi tàkó ṣàtìlówó lọ́wọ́.
1: Iṣẹ́
0: náà wà nínú kóló yìí o. Mo tún ti níṣẹ́ ọ̀tún tí ó tún jẹ́ fún yín ní títí ọ̀sán yìí.
1: Iṣẹ́
0: ẹ ti mọ̀ wípé lábala lábala lètò náà ló máa ń wáyé lọ́jọ́ mẹ́jọ bíi eléyìí. Abala àkọ́kọ́ náà ni abala idán. Kí là ń pè ní idán? Kí là ọ̀pọ̀lọpọ̀ ń wò yí pé à ń pe dán àbí à pe dán? Nítorí pé idán títa yé ń pa ó yàtọ̀ sí ti Kẹ́hìndé iṣẹ́ idán tí Kẹ́hìndé ń pa ó yàtọ̀ sí ti Ìdòwú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé lábala yìí láti máa yànnàná àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan èyí tó yẹ pé ó wà. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n á wo iṣẹ́ mìíràn gẹ́gẹ́ bí wípé kì í ṣe iṣẹ́ ọwọ́ ṣùgbọ́n ní abala yìí láti máa jẹ́ kẹ́ mọ àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé ó wà. Àwọn kọ̀ọ̀kan náà dẹ̀ wà tó jẹ́ pé ó fara jọ iṣẹ́ ọwọ́. Àwọn kan ń ròyìn pé ọjà ni ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ náà ni abala yìí náà láti máa nà níbẹ̀ẹ́. Abala ìkejì lórí ètò yìí òun náà ni abala àṣírí idán. Abala yìí náà ló jẹ́ pé kò ṣe é má gbọ́ bẹ́ẹ̀ ni kò ṣe é má gbọ́ òun náà ni abala àṣírí idán. Ẹ̀rọ tó yẹ pé àmúwá ní ìjẹ́jọ́ àwọn èèyàn ń pè wọlé lórí ọ̀fẹ́ gan láti gbé ìpè gan mọ́ nítorí ìjọba àkókò. Abala méjèèjì ló kalẹ̀ sórí ètò iṣẹ́ ọwọ́ ẹ ti mọ̀ yí pé dédé aago méjì sí aago mẹ́ta ní ètò yìí máa ń gbìnàyà ní ìkànnì àgbọ́n mágbẹ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye West Radio 89.3 FM náà la kalẹ̀ sí. Àǹfààní wà fún yín láti lọ gbójú wò wá lójú agbani kọjú sí mi kí n bọ ọ̀dọ́ rẹ̀ èyí tẹ̀ mọ̀ sí Facebook ẹ̀kan sáàṣì fún at West Radio 893 FM van page at West Radio 893 FM van page òun náà lẹ́ẹ̀tì gbójú wò wá. Ẹ̀dẹ̀ máa ń fà ní tẹ́ máa ń jẹ ní abala yìí òun náà ni wípé ẹ kọjá lọ bẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe ẹrù tẹ bá sì rántí tẹrẹ mọ̀ pé kò tì yín lójú ẹ fi síbẹ̀ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe o ibi báyìí mo dẹ̀ ti gbé ń ṣiṣẹ́ ẹ wá pin kálé bẹ́ẹ̀ sì ni ẹ pin kákó kẹ́yìn náà kẹ́ jẹ àǹfààní náà. Ẹ má dẹ̀ gbàgbé wípé ààyè wà àǹfààní dẹ̀ wà náà láti polówó ọjà yín àtowó àti láti polówó ilé iṣẹ́ yín ẹ̀yìn tó jẹ́ pé ẹ̀ ń ṣe ohun tó jẹ́ pé ẹ lè polówó láti tà àti ẹ̀yìn tó jẹ́ pé ẹ̀ ń ṣe kí ni tó jẹ́ pé ẹ̀ ń ta ohun tí àwọn oníṣẹ́ ọwọ́ ń lò ní pàtó ẹgbẹ́ ohun tẹ̀ ń tà wá ẹgbẹ́ ohun tẹ̀ ń ṣe wá sí orí ètò yìí káfi tiwa káfi gbé tìyẹn lárugẹ gbogbo ẹ̀yìn náà tó jẹ́ pé a ti kàn sí tó jẹ́ pé a ti ọjọ́ sọ̀rọ̀ ẹ má gbàgbé àjọsọ wa gẹ́gẹ́ bí àṣejọ ibi tá a jọ sọ sí àti ibi tá a jọ fi sí ẹ má gbàgbé gbogbo ẹ̀yìn náà tó jẹ́ pé ẹ̀yìn náà ń rò ó ẹ ṣe kíá nítorí pé kí àkókò yẹn tó bá ti lè ṣe kíni tí gbogbo ẹ bá ti lè papọ̀ táwọn kan kó ẹ má jẹ́ kó dìgbà tó jẹ́ pé yóò dùn yín o ẹ lè kàn sí ìkànnì wa west radio 893 fm ètò kalẹ̀ sí púpọ̀ náà láàfin olúyọ̀lẹ̀ state ní ìlú ìbàdàn òun náà la kalẹ̀ sí tẹ bá ń bọ̀ látàpáta tẹ bá ti kọjá sharp corner ẹ ti rí wa gbàgídéláwà pẹ̀lú ilé aláwọ̀ funfun àtomi aró òun náà la kalẹ̀ sí white and blue building òun náà la wà gbàgídéláwà àsì ní kọ̀rọ̀ tẹ bá dẹ̀ ń bọ̀ láti mobi náà kẹ tó dé sharp corner ẹ ti rí wa tẹ bá dẹ̀ ń bọ̀ láti akálà tẹ bá ti yà wọlé ní olùsọjí tẹ ń lọ mobi ẹ ti rí wa gbàgídéláwà àbí ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi èyí tí ó jẹ́ whatsapp number mi náà 08038072357 08038072357 óyá ẹja ṣìkìnì ẹja kan lo agbami ètò tèmítayọ adéwòmí tuntun wà ń bí láti fún wa ní ìfáàrà ọ̀tún tó tún mú wálé ní óyá ẹja tún gbọ.
3: mo kí gbogbo wa nílé o pé a kú ìjọ mẹ́ta ní ti ìfáàrà tèmí yìí òun ni mo pè ní ìṣedédé. Ìtàwọn olóyìnbó ń pè ní punctuality bẹ̀rẹ̀ látòrí ọmọṣẹ́ ìwọ tí wọ́n ní kó lọ kọ́ṣẹ́ òun lọ bíṣẹ́ òun ṣe ṣégeṣége o ṣe dédé lẹ́nu iṣẹ́ rẹ onípò fẹ́ mọṣẹ́ àwa ta tún wá pera wa ní ọ̀gá gan ọ̀pọ̀lọpọ̀ ìnà ló jẹ́ pé bó ṣe ń ṣiṣẹ́ rẹ̀ gan yọ̀bọ̀yọ̀bọ̀ ní ibi tá a mọ̀ ọ́ sí gẹ́gẹ́ bí ọ́fíìsì. Tí wọ́n bá wọ débẹ̀ wọn ní bọ́ ń bẹ̀ èyí nọ́mbà ò ní fi síbẹ̀ ó wá ní pé ò ríṣẹ́ gbà àìṣe dédé rẹ nílé iṣẹ́ ẹlòmíì gan-an kẹlòmíì tó débi iṣẹ́ bí ò dé aago méjìlá aago káàbọ̀ lọ́sàn-án kò ní débi iṣẹ́ ìṣe dédé ó ṣe pàtàkì nídìíṣẹ́ ní ta bá yàn láàyò gbogbo oníṣẹ́ ọwọ́ báwo la ti ṣe ń ṣe sí lẹ́nu iṣẹ́ òòjọ́ wa ṣá ń ṣe dédé ìṣedédé yìí ó ṣe pàtàkì ó ṣe kókó kò ní ju ìbẹ̀lẹ́jà báyìí náà lọ títí ìjọ́ mẹ́jọ mú kí wa wípé ẹ̀já mọ̀ ṣe dédé lẹ́nu iṣẹ́ wa.

0: ó náà lẹ́tí gbọ́. Lẹ́nu tèmi Táyọ̀ Adéwọ̀mí. Ìṣe dédé ṣe pàtàkì. Èyí wọ́n wá wọ́n bá. Ọ̀la wọ́n wá wọ́n bá. Èé ṣe tó fi wá lọ́fíìsì.
1: Àwọn tíṣà.
0: Ó ṣì dédé.
1: Kọ́ni.
0: Ó ṣì dédé. Kó o lè jẹun dédé. Ó tọ́ ni wípé o lè lọ́fíìsì ṣùgbọ́n kó o jáde. Kó o wá ṣe lọ àbí kó o lọ gbaṣẹ́ àbí tó lọ dìlífà ṣẹ́. Ṣùgbọ́n.
2: Iṣẹ́ ni ṣe jẹ́.
3: Bẹ́yàn ṣe barista lọ́yọ̀ àdígbẹ́jọ́ ẹlẹ́jọ́rò.
2: Iṣẹ́ ni ṣe.
0: Bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bá ti wà ń bẹ́. Àbí tó dẹ̀ ṣí ọ́fíìsì rẹ. Ìyẹn níbi tó gbé ń ṣiṣẹ́.
2: Iṣẹ́ ni ṣe jẹ́.
0: Ẹ dè mú ìṣeréde ó ṣe pàtàkì. Ẹlòmíràn orí fóònù ẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ ló náà lọ́fíìsì ẹ̀. Ṣùgbọ́n òun náà ni ó tún máa sọ wípé ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ tó jẹ́ wípé iṣẹ́ ọwọ́ rẹ̀ òun náà ni fóònù rẹ̀ àbí ọ́fíìsì òun náà ni fóònù. Ṣùgbọ́n ó lè forídi odidi ọjọ́ kan kó lọ fi sí ánú ń jáàjì ẹ̀ ni. Wò ó ń sọ nǹkan lánàá. Èyí náà kọjá lọ sójú òpó yẹn.
3: Ìwé ìró.
0: At West Radio 89.3 FM fi ṣe ọwọ́ rẹ síbẹ̀ àti ibi tí ògbé ti ń ṣiṣẹ́. Àwọn èèyàn ti lubẹ̀ pa. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ ká tẹ̀ síwájú. Ẹ ṣí ẹ láìkí ẹ̀. Adé Olótóní ẹ ṣí ẹ láìkí ẹ̀.
3: Wọ́n yẹjú lé mọ bí ohun gídé tìṣẹ́.
0: Adé Báyọ̀ Tìmílẹ́yìn ẹ ṣí ẹ láìkí ẹ̀. Ẹ fi ṣe ọwọ́ yín síbẹ̀, àwọn kan ti ń fi síbẹ̀. Ẹ̀nà ẹ̀ fi síbẹ̀.
3: Àwa náà tá à ń kọrin ta fi ń jẹun.
0: Àwa náà tá à ń pèdè.
2: Iṣẹ́ jẹ.
0: Iṣẹ́ náà ni o.
2: Iṣẹ́ ni ṣe jẹ.
0: Iṣẹ́ wa ò ní dìṣẹ́.
3: Mọ́mọ́ onídòdò kí ń bẹ lẹ́kùnlé wa.
0: Ó dá ẹja rí kọjá lọ sí abala àkọ́kọ́.
2: Iṣẹ́
0: kì í ṣe abala ìdán.
2: Iṣẹ́ jẹ.
0: Gẹ́gẹ́ bí ohun tá à ń gbéyẹ̀wò lẹ́nu bí láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tá a bá ti lálejò lábala láàbá ti lálejò ẹ ti mọ̀ nǹkan tó jẹ́ pé à ń gbéyẹ̀wò àwọn nǹkan kéékèèké èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ò kà sí ṣùgbọ́n tó jẹ́ iṣẹ́ ọwọ́ tó jẹ́ wípé ó lè ran ọ̀pọ̀lọpọ̀ wa lọ́wọ́ lẹ́nu iṣẹ́ ọwọ́ wa èyí tó jẹ́ wípé a tún lè mọ. Mo rántí ní ìjẹ́jọ́ ibi tí mo ti gbà dánu dúró òun náà ni

0: kí n sọ fún yín lénìí.
1: Iṣẹ́ oríra mi ni.
0: Ohun tí ètò yìí fi yé mi, ó tọ́ ló jẹ́ pé.
1: Ẹni bá jáde ló bọ́mọ jẹ.
0: Ọlọ́run ló fi ètò yìí lé mi lọ́wọ́ náà ló sì fi yé mi. Ètò iṣẹ́ ọwọ́. Ṣùgbọ́n wọ́n bá ń bèrè wípé ṣó ṣe ọ rí. Kí n yà rórí sọ ni mò ń sọ.
2: A ní kí n bá jí lówùrọ̀.
0: Wọ́n bá bèrè pé ṣó ṣe ọ rí.
2: Wẹ́jú wẹsẹ̀ mi.
0: Ilé ìkóríta tí mo dé yìí ni o.
2: Mo yára máa gba bí iṣẹ́ mi lọ.
3: Nítorí òwúrọ̀ nìrin.
0: Mo mọ̀ wípé.
2: Ìyẹn bí ìyá ò sí ta ló jẹ́ fọ́mọ ọlọ́mọ lẹ́kọ́.
0: Comrade Sikiru Olayiwola, Chairman Àpáta Professional Shoemaker.
2: Ọ̀pọ̀
0: ń gbọ́ mi.
2: Ẹ̀bá ìṣiṣẹ́ lẹ́bíà.
0: Kò wọ́n gbọ́ ilé lẹ́nu mi rí.
2: Owó lowó.
0: Ṣùgbọ́n ohun tó jẹ́ pé òun ṣe ọ̀pọ̀lọpọ̀ òun ló jẹ́ kí n fẹ́ sọ eléyìí. Wọ́n máa ròyìn pé ṣèbí iṣẹ́ yìí ni mò ń ṣe. Kí n tún wá lọ máa ṣiṣẹ́ iṣẹ́ ni ò tó ni ni.
2: Lẹ́bà kan yàtọ̀ sí kan.
0: Kò rí bẹ́ẹ̀ o. Kì ń ṣọ̀rọ̀ orílẹ̀-èdè tá a wà yìí.
3: Abáwo sọ.
0: Kí kán mọ̀ mí pé mò ń ṣe kí ni, mò ń jẹ́ télọ̀.
3: Ọ̀rọ̀ wo.
0: Kán tún a máa sọ yìí pé mò ń ṣe kúlékúlé.
3: Ó lẹ́gbẹ̀ẹ́.
0: Àbí pé mò ń yan ẹ̀pà.
2: O ní kí n bá ti jíre òwúrọ̀ máa kú.
0: Torí bẹ́ẹ̀.
2: Má yà gbàdúrà.
0: Tó o bá ti kọ.
2: Màmá.
0: Tó bá ti rí àwọn ibi láti kọ.
2: Kọrin sẹ́dùn máa rẹ̀ wípé.
0: Bẹ́mi ṣe wà yìí. Tẹ́ ń gbóhùn mi lọ́jọ́bọ̀ bí eléyìí. Tẹ́lẹ̀ ń gbóhùn mi lọ́jọ́ ìsinmi lórí ètò ìmí lọ́lọ́pẹ́. Tẹ́ bá tún dórí pẹpẹ ẹ tún gbóhùn mi. Jẹ́ mọ̀ wípé kì í ṣe bẹ̀ lópin sí. Tábáníká ṣe bàtà. Ní ìhà kan ẹ lè fọwọ́ rọ mi sẹ́yìn o.

0: Eto ise owo na lo nga tegun ni ikoni West Radio 89.3 FM. Pẹ̀lú olólùfẹ́ yín Sunday Afọlábí ìtẹ̀wọ̀n sí èmi ló lọ́pẹ́. Abala àkọ́kọ́ òun náà labala idán, abala ìkejì òun náà ni abala àṣírí idán.
1: Tó bá dá lápapọ̀ máa dúpẹ́.
0: Àǹfààní wà fún yín láti wá polówó ọjà yín. Láti wá polówó iṣẹ́ ọwọ́ yín.
1: Owó ẹ̀yìn wo, bó o bá po ọyọ náà lóko.
0: Mr. Sikiro Olayiwola,
2: fúnra
0: gbàgbọ́n nǹkan tá a jọ sọ.

0: ṣùgbọ́n díẹ̀ díẹ̀ ni mo lágbájá ń wọgbà ó ní ti ìjẹ́jọ́ ṣùgbọ́n tèmi ẹ ò gbà á ọ̀gbọ́n kan súnmọ́ yín ẹ kàn rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ níbi iṣẹ́ yín nídi iṣẹ́ yín ní ṣọ́ọ̀bù yín ẹ kàn rí kó kàn bá yín ṣeré ni ó kàn wá bá yín ṣeré ẹ mọ̀ wípé kódà ẹ jẹ́ kí n gbọ́ ohun tí tèmítayọ̀ náà fẹ́ sọ lórí eléyìí.
1: Ẹ ṣe àtọ́kùn. Àwọn àgbà máa ń sábà pòwe kan. Wọ́n ní pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé ifẹ̀ sílẹ̀. Ṣé ẹ sì rí ọgbọ́n tá à ń sọ yìí? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé ọgbọ́n ni wọ́n ń lò. Wọn ò fẹ́ kọ́ṣẹ́. Torí tá a bá sì ní ká wo àwọn tó bá sábà ṣe irú nǹkan báyìí. Àwọn tó jẹ́ àgbàlagbà tó mọ̀ wípé àdúrù mi máa fàgbàlagbà ara kọ́ṣẹ́. Àwọn máa ṣe ẹsẹ̀ ẹsẹ̀ fọmọ sí òtó mi. Ṣèbí mo lọ́rẹ̀ tó ń ṣe yẹ kí n máa dọ́gbọ́n fọgbọ́n kọ lọ́dọ̀ rẹ̀. Tá a bá ṣe ẹsẹ̀ rí láyé tá a wà yìí ẹni bá gbọ́n àwọn tó gbọ́n tí wọn ò kọ́ṣẹ́ tá à ń sọ yìí. Àwọn gan ni wọ́n ń jẹ kùkùn dùn ọmọdùn tó wà níbi iṣẹ́. Àwọn gan ni wọ́n ń jẹ jù láyé ìsìn.
0: Bí ti báwo.
1: Ẹ ṣe. Fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká fi àwọn tó kàwé. Ẹni tó lọ kọ́, ẹni tó lọ fún construction engineering ní ìsìn ní school. Ẹ mọ̀ pé wọn ò ní kọ́ ní practical. Tíọ́rì lásán ni, ìwé pé à ń kọ́lẹ̀ lásán ni. Ká má ti wàá sọ ẹni tó lu kan kéré tó di rẹ̀ fẹ́ pa. Ta ni ó gudù jù náà méjèèjì. Tó bá sì di pa fẹ́ gbaṣẹ́ lọ́dọ̀ ìjọba tàbí pa fẹ́ gba contract ilé ńlá. Wọn ò ní lọ gbé fún bíríkìlà. Ẹni tó kàwé tó jẹ́ pé báírù lásán ló mọ̀ mú. Òun ni wọ́n lọ gbé fún. Òun sì ní yìí kò lè dá ṣe. Àwọn tó lọ jìṣẹ́ jìyà tó rú kan kéré. Àwọn ni ó lọ gbà. At the end of the day náà kọ́. Àwọn bíríkìlà tá à ń sọ yìí èlò ni ó kàn wọ́n. Owó tí ó kan ẹlòmíì tẹ́lòmíì ó gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà rẹ̀ láti ìbẹ̀rẹ̀ títí dé ìpín ilé ó lè mọ̀ ju 300,000 lọ. Àmẹ́ni tó jẹ́ pé báírò lásán ló kàn lọ mú. Iye tó ń máa rí ń bẹ̀ ẹ mọ̀ gbé 10 million. Lẹ́yìn ìgbà tá a jáde kúrò nínú kulu yìí lánìí ìjẹ́jọ́. Mo sọ̀rọ̀ ẹnìkan fún yín pé àwọn aránṣọ ni. Ẹni yìí iye tó gangan sì ti rí. Nǹkan tó gangan sì ti gbé ṣe nídìí iṣẹ́ aránṣọ. Ẹnìkan tó sì mọ̀ ṣe lára aṣọ kò ju pé kí bọ́tìn já kó fi bọ́tìn sára aṣọ. Ẹnìkan tó mọ̀ ṣe nìyẹn. So nípasẹ̀ àwọn nǹkan yìí ọgbọ́n Yorùbá sì ni pé ọgbọ́n ṣe kí ni ó ju agbára lọ.
0: Nǹkan tán fi ń sọ yípé ọgbọ́n ju agbára lọ. Òun eléyìí. Tábàtì ẹ̀ ń sọ eléyìí tó jẹ́ pé òun sọ yìí, a lè sọ wípé àwọn wọ̀nyí ṣèbí wọ́n tọ ọ̀nà kan láti ṣìkìnì láti wípé ọ̀nà ìwé láti mọ iṣẹ́ yìí. Ṣùgbọ́n àwọn kan tó jẹ́ wípé wọ́n tiẹ̀ gba ọ̀nà kankan ṣùgbọ́n wọ́n kàn àwọn ẹ̀ a máa ń pè wọ́n ní tápà. Wọ́n kàn tápù ẹ̀ wọ́n kàn fojú sí pé wọ́n dẹ̀ kọ́ṣẹ́ wọ́n sáyìn iṣẹ́ ṣùgbọ́n wọ́n kàn wò pé ẹ̀kàn jẹ́ ká fọgbọ́n ṣeré gẹ́gẹ́ bí ibi tí o ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé ẹ̀kàn jẹ́ ká lọ máa fọgbọ́n ṣeré ń bẹ̀ díẹ̀díẹ̀ ó dẹ̀ ṣe kíni ó dẹ̀ rí mú gẹ́gẹ́ bí òun náà wá di ọ̀gá ara rẹ̀.
1: Ẹ ṣe àtọ́kùn. Ṣé rí ẹ̀yìn ẹ lọ wò dára? Àwọn tó máa sábà ṣe relé. Àwọn tí wọ́n ti ní omi ńlẹ̀ ni. Láwọn tó jẹ́ pé bóyá wọ́n ní ẹ̀gbọ́n kan tó náwó lọ tàbí wọ́n léèyàn kan tó bóyá wọ́n léèyàn kan tó ní fọ́nlẹ̀ kan lẹ́gbẹ̀ẹ́ pé iṣẹ́ òun ò níṣẹ́ lọ wáṣẹ́ kọ̀ọ̀kan tó bá ti lọ wáṣẹ́ kọ́ máa ṣe kí ni máa establish ẹ̀rọ ni kò sí problem. Ó sì ti rò pé òun ti dàgbà wà lọ́dọ̀gbọ́n ló máa dọ́gbọ́n fojú sí. Nígbà bá ti ọ̀dà mi o ẹ lágbájá o mo ti kọ́ṣẹ́ ẹni iṣẹ́ ó ti mọ gbé iṣẹ́ tó máa rà yóò wá sí ṣọ́ọ̀bù irú wọn lẹ́yìn tí wọ́n gba stylist. Ètò bá gbọ́n nínú wọn stylist tó bá gbà yẹn ẹ máa rí gbàdúrà ẹ máa rí pé kò ní ṣọ́ọ̀bù yóò tún mọ ẹ.

iṣẹ́ yìí náà ti ń gbọ́. Ẹ̀yin akọ́ṣẹ́mọṣẹ́, iṣẹ́ yìí náà tún ti ń ràṣírí báyìí. Mo mọ̀ yí pé inú ń bí àwọn kan ní wípé ohun tá ń ṣe òun náà máa ń tú àṣírí rẹ̀ yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ gan, àwọn gan ò kà á sí. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ti ń ṣètò tán bá ti lo àlòjó kì í gbọ́. Kí kán máa sọ ìrírí ayé. Wọ́n mọ̀ wípé gbogbo ètò tó ń jáde ní ìkànnì West Radio ó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ lójú òpó gbogbo yín náà mọ̀ kí. Bàbá Kẹ́hìndé Òjó Awo wọ́n ní ẹkú iṣẹ́ takuntakun. Adébáyọ̀ Tìmílẹ́yìn tí mo ni bàbá ìyànà Fádípẹ̀. Adéolú Tony Adès Fẹ́ńṣọ́. Technician Service. Ó dà ẹ jẹ́ kí n ṣe bí eléyìí. A ní bí ìṣẹ́jú márùn-ún. Ẹ jẹ́ kí n wo ẹ̀yìn náà. Bóyá ẹ̀yìn náà ti ẹ̀ mọ abẹ́yẹ tí ẹ̀ ti ṣe kí ni ẹ ti kíyèsí àṣírí yìí. Àbó ti ṣẹlẹ̀ sí yín rí. Àbí irú ọgbọ́n wo lèèyàn lè lò tó jẹ́ wípé èèyàn ò fi ní fi àṣírí síta. Gẹ́gẹ́ bí ohun tí Tèmítayọ sọ kẹ́yìn, òótọ́ lè ní irú àwọn bẹ́ẹ̀ wọ́n tún ṣe akẹdẹ́mì oṣù mẹ́ta. Wọ́n ní wọ́n fi ń kọ́ àwọn èèyàn iṣẹ́, àwọn bẹ́ẹ̀ gan ló tún ṣe bẹ́ẹ̀. Ìbá sọ ẹnìkan lórí ètò yìí àti gbà á lálejò náà. Ǹjẹ́ mọ̀ yí pé ó ṣeéṣe kó máa gbọ́ wa, mi ò ní sọ ọ́. Ó ní nǹkan tá à ń sọ yìí, nǹkan tá a fẹnubà lénìí, mo ṣe rántí nsìn ni. Òun ló lòun fi kọ́ṣẹ́. Ó dẹ̀ ti di gbajúmọ̀ níbi iṣẹ́ náà. Mi ò fẹ́ dárúkọ ni. Nítorí pé ó ṣeéṣe kóun náà máa gbọ́ wa, ṣùgbọ́n tó bá ń gbọ́ wa yóò ti mọ ara rẹ̀. Ṣé ẹ̀yin náà ṣe ti kíyèsí rí? Ṣé ẹ̀yin náà ti ẹ̀ máa ṣírí yìí? Ó dà ẹ jẹ́ kí n wò bóyá a lè mú ìpè kan fún ìṣẹ́jú kékeré tí ó kù fún wa lórí ètò. 0916-893-1000 tàbí 0915-333-4893 tàbí 0911-3-4893. Abẹ́ ẹ̀yin tẹ́ wà lójú òpó náà. Ṣẹ́yìn náà ti rí irú rẹ̀. Tí mo ní bàbà. Ẹlòmíì yóò kàn wá wò pé bóyá ó kàn wá ń ta draft. Ní ìsọ̀ bàbà ni kò ní mọ ìgbà tó jẹ́ pé díẹ̀díẹ̀ ṣé kò ti kọ́ iṣẹ́ ẹyin tán. Àwọn èèyàn ń sọ̀rọ̀ ní ìjẹ́jọ́ wípé bí ó bá mà yí lìké, àwọn ò ní fi àyíní padà wọ́n. Lọ́nà ti ìjẹ́jọ́ tó bá lọ ni. Ṣùgbọ́n tèmi yìí, èèyàn ò ní mọ ìgbà gan téèyàn yóò fi àyíní ké àti àyíní padà téèyàn ó gbé méjèèjì lé lọ́wọ́. Bẹ́ẹ̀ bá kíyèsí àṣírí yìí.

àkókò yìí ti lọ. Ẹ wò ó, ẹ jẹ́ ká máa ṣìkìní. Ẹ jẹ́ ká máa digbá digbọ̀n wá, ká máa tẹ̀síwájú. Ká lè tún gbọ́ ètò tó kàn. Ó náà la ṣe ń sọ yí pé ẹ̀yin náà ẹ wá kó lè tò yé àkókò wà láti wí pé ká túbọ̀ fẹ àkókò náà lójú. Ẹ̀yin náà bóyá ẹ̀yin tún jẹ́ yí pé Ọlọ́run ó ṣẹ́gi ọ̀la fún àǹfààní náà wà fún yín náà láti wá ṣìkìnì láti wá ṣu nígbọ̀wọ́ ohun tẹ́ ní kẹ́ fi ṣe onígbọ̀wọ́ fún ètò yìí. Bákan náà ẹ̀yin ẹ̀ ṣe nǹkan kan lọ́wọ́ Chairman Oyo State, Chairman Nata Oyo State Chapter, ẹ̀ ṣe nǹkan kan lọ́wọ́, ẹ lè kàn sí wa náà láti wípé ká bá ń ṣe agbátẹrù rẹ̀ ká túbọ̀ bá yín fẹ́ lójú, ká túbọ̀ bá yín kéde rẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ yín. Mo ti rí lójú òpó yín, ṣùgbọ́n àwa náà a tún lè jẹ́ àǹfààní náà fún yín. Comrade Yekini Abbas, mo fi yín náà, mo fi lò yín lọ́gọ̀ ẹnu, mo mọ̀ pé yín náà ń gbọ́ ètò yìí. Ó dáa, gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ fẹ́ polówó ọjà yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ polówó iléeṣẹ́ yín, bóyá ẹ jẹ́ wẹ́dà ni, àyìn ẹ̀yin náà jẹ́ tailor ni, fashion designer, ẹ̀yin náà jẹ́ hairdresser ni, tó yẹ pé ẹ̀yin náà ẹ̀ ń ṣe irun alágbèédé orí, lẹ́jẹ̀wọ́n, ẹ̀yin tó yẹ pé ẹ jẹ́ furniture, tó yẹ pé ẹ̀ ń ṣe àga tìmùtìmù, tí ẹ̀ ń ṣe àga ọ́fíìsì lóríṣiríṣi, ẹ̀yin náà ẹ̀gbun tẹ́ ẹ̀ ń ṣe wá sí orí ètò yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀yin náà oníṣẹ́ ọwọ́. Àbí ẹ̀yin náà tó yẹ pé ẹ̀ ń ta àwọn oníṣẹ́ ọwọ́ ń lo àǹfààní náà léléyìí fún yín láti lè jẹ́ kí àwọn èèyàn kan mọ ibi tó jẹ́ pé ẹ ti gbé ń ta ohun tó jẹ́ pé ẹ̀ ń tà. Àwọn oníṣẹ́ ọwọ́ lè mọ bẹ̀ láti pé kán lè tara ṣàṣà láti wá ṣìkìnì láti kàn sí yín. Bóyá ẹ̀yin náà kàn ṣe bónọ́ọ̀sì kan ni, ẹ jẹ́ ká bá yín polongo rẹ̀. Nírí jù báyìí lọ lórí ètò iṣẹ́ ọwọ́ ní títí ọ̀sán yìí. Lórúkọ Ọlọ́run ọba tó mú wa bèrè ètò èyí tó jẹ́ pé ó tún mú wa gúnlẹ̀ ayọ̀, àwọn náà la fi ọpẹ́ àti ìyìn fún. Lórúkọ àwọn aláṣẹ àti lórúkọ àwọn lọ́gàá ní ìkànnì tá a wà yìí. Lórúkọ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ìsọ̀gbẹ̀mí nínú kóló yìí, mi ò lè dárúkọ wọn tán. Lórúkọ ẹnjìníà ní títí ọ̀sán yìí, èyí tó jẹ́ pé ó kó àwọn tó jẹ́ olówó bọ́tìnì mi tó kó wọn sọ̀dí. Lórúkọ Ọlámídé àti Ibrahim tó jẹ́ pé nípa wọn lẹ fi lè gbójú wò mí lójú òpó. Gbogbo ẹ̀yin náà tẹ́ ọ̀ lójú òpó, gbogbo yín náà ni mo kí o, iṣẹ́ yín kò ní ṣe kinní, kò ní dé bàjẹ́, iṣẹ́ yín yóò tó yín jẹ, iṣẹ́ yín yóò gbé yín gòkè. Ẹ̀yin náà ẹ túbọ̀ náwó sí ètò yìí ká túbọ̀ jọ gbé lárugẹ. Iṣẹ́ ọwọ́ mi kò ní dé bàjẹ́, iṣẹ́ ọwọ́ ẹnìkọ̀ọ̀kan yín náà kò ní dé bàjẹ́. Lórúkọ Ọlọ́run ọba, lèmi ọmọ yín, ọ̀rẹ́ yín Sunday Afọlábí, èyí tẹ̀ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́ ni bò ó ṣe kíni ni mò ń dágbére pé ó di ọjọ́ mẹ́jọ. Tèmítayọ̀ Adéwòmí àjọ wádìí náà ni adẹ̀jọ́ ń lọ náà ní báyìí. Ẹ tún pàdé wa lórí ètò èmi lọ́lọ́pẹ́ ní ọjọ́ ìsinmi ní dédé àgógó 4 sí àgógó 5 ní ọjọ́ ìsinmi. Ẹ farabalẹ̀ ẹ gbọ́ area torí ọ̀nà wọ́n ti ń wọnú okulò yìí náà díẹ̀díẹ̀ báyẹn. Lórúkọ Ọlọ́run ọba, a sọ pàdé lọ́jọ́ mẹ́jọ. Iṣẹ́ yín kò ní dé bàjẹ́ o, iná kò ní wọ inú ilé iṣẹ́ yín. Ó dàbọ̀ ó di

Radio 89.3 FM. Magic.

오케이. Eka son, eku dede asiko e, eku urole. Shala fia lewa, bawa nan shi wan role toni. Abilo son toni, ijamu kanon mejeji. Osan tip man lo san e, asiko tito. En to ba ti yaka o, tu bado, pe man, no time to check time. En bo loka ayemo, ne bo le wa, bo le deduro, shawa on ya, shaje en bo baje, shebo bwe en lo ba di sheko we, ne sere we re re, en sa ide ko lo to be. A tu ti deba a she mande, a go meta ti reko da I she jume fa, lati no kulu ti anha en. Oni ogun jo nu osu kejo odun 2026 eba awon iroyin eleyi tun lo kaka kere yara ndie lotu ati losi niwa ati leyin ni tibuturo ni korokondo ayeka environment yeba eja tun sawon leyo ko kejeje Lata go meta o son. Tizi da go meni gbere. Ni koni yi. Koni konga. Mamo gbe 89.3 FM. Area tori. Tori area. Area tori. Tori area. Sam o senle. Adeleri o senle. Damola lo wanle. Go go go go go go. Oni le ishi le kon. Ọlọ́jà ẹ ṣílẹ̀kùn. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀, àwọn ìròyìn tí ò lẹ́jà ń bá kàn nù ni. Àwọn Nóbì ṣe é dẹ̀ ń ṣe. Àwọn Nóbì sọ wípé wọ́n ní wọ́n pè bó ṣe ń lọ gọgọ la máa já yín tán bẹ́tà. Látinú òkulù ti áhà yín. Stephen Adéyẹmí Igè lọ́wọ́ bọ́tùnì. Ẹnjìníà tó mòye. Ibrahim Renu Kulu pẹ̀lú omi. Àjọ láǹfààní àti fà yóò tó ra wọn. Lókọ alága àti ìgbìmọ̀ ti ń darí ìkànnì yìí. Lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan. Lórúkọ amojú ẹ̀rọ fúnṣà àtàwà yìí. Adé Dàmọ́lá olóyè dé ọmọ bàbá olómi yìí. Èmi ni ọmọ bàbá olómi yìí.

ṣetán ni ó da epo bẹntiró fún ẹ̀ lè ó sì sá iná. Lágbègbè kan rèé níjọba ìbílẹ̀ Àkàǹpà nípínlẹ̀ Cross River. Màmá yìí abilékọ Atima Pose tí àwọn èèyàn túmọ̀ sí Atimeyo. Wọ́n ní pé ó fura pa yánnayànna lọ́jọ́ ẹtì Friday ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ. Ìyẹn ọ̀sẹ̀ tó kọjá ní last week ló ṣẹlẹ̀. Ìjọ àṣà mọ̀mọ̀ kẹ́mi. Last week wọ́n wá rọ̀ ṣe ògè dìgbàdìgbà. Ẹ máa ń ṣàdúrà lọ́mọ́mọ̀já.

Bíútì ni a padà gbé màmá náà lọ, ṣùgbọ́n ọ̀pọ̀ ń gbogbo ẹ̀ ọ̀pọ̀ pé wọ́n sáré sókè sáré sódò wípé ẹ bá wa dúẹ́.

ìṣẹ̀lẹ̀ ohun tó wá pẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ bí àwọn èèyàn nínú. Tí wọ́n pe kí ló mọ̀mọ́ iná kìlà gbé kìlà jù ọ́ lọ́wọ́, wọ́n ní ọmọ inú ọ̀ká ló ń ṣekú pa ọ̀ká. Ọmọ inú èrè ló ń ṣe èyẹ. Ìkọ́ǹbí láìsé. Ọ̀rọ̀ yẹn ló wá come to pass on top mother and son. Níbi tó pé ọmọ yìí ti ń fẹ̀sùn kan yá ẹ̀ pé mọ́mì mi àmọ́ ti yá craft. The other craft ni màmá òun ní. Màmá òun èyí ṣe tiwọn lọ́sàn-án. Orú ni kinní kan ń ṣe, kinní kan ni màmá ọmọ ṣe. Ta ló sọ fọ́mọ bó lọ má ṣe mọ̀? Wípé màmá ní kinní kan craft. Wọ́n nífẹ̀ẹ́ kàn tẹ́lẹ̀, ó ti ń nà ka àlébù sí màmá tí ń fìkà gún màmá ní mú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. Ló ti ń nà ka sí. Ẹ̀gbọ́n rẹ̀, ẹ̀gbọ́n arákùnrin tó ń ṣe ìwà kò tọ́ yìí, Ọ̀gbẹ́ni Eyo Àpọ́sì, ló ṣàlàyé fún àwọn oníròyìn wípé ọmọ yìí ti ń ṣe kìíní ọjọ́ ti pẹ́. Èyí ti máa ń nàka sí màmá ní gimú pé màmá.

ìwé ìròyìn Vanguard ló kọ̀rọ̀ ìyẹ́wọ́ fún mi. Níbẹ̀ ni mo ti mú. Mo dẹ̀ ti kúrò ńbẹ̀. Àmọ́ wáyé wọ́n ti kéde pé bọ̀ yẹn, we are looking for you.

gẹ́gẹ́ bá ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀, àbàtẹ̀ 184.5 kilogram egbògi olóró ṣé pé owó rẹ̀ ń lọ bí àbàtẹ̀ bíi $28 million àbàjẹ́ $2,000,000 lówó yẹn wọ̀t tí ó sì jẹ́ pé mo náà ń gbé lọ. Ilẹ̀ Gẹ̀ẹ́sì UK Michael yìí ẹni ọdún 59 49 years old jẹ́pẹ́ wọn ní ó ní àwọn alátẹ̀lé tí wọ́n ń lọ bíi 1,500 followers lórí Instagram. Ìyẹn pé wọ́n ààrẹ sì fún ní pápákọ̀ òfurufú MMIA nílùú Èkó lọ́jọ́ 13 oṣù 8 ọdún tí a wà yìí. Níbi tó ti ń gbìyànjú àti tẹkọ̀ lótí.

gẹ́gẹ́ bí ndna bá ṣe gbé síbẹ̀ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé fún wa wọ́n ti gbé wa débẹ̀ ṣàlàyé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa ṣe ti bí ṣe ti bí ṣe bí sí tẹ́ ẹ máa ṣe tọ̀hún ṣe tọ̀hún ṣe tọ̀hún ọwọ́ máa tẹ̀yìn ń súná létà you can run but you cannot hide ó lọ̀rọ̀ tí ndna ń sọ jáde lásìkò tá a wà yìí wípé you can run but you cannot hide ẹ lè sáré ni ẹ lè fojú pamọ́ bẹ́ẹ̀ bá sì rò bẹ́ẹ̀ lè fojú pamọ́ kò lọ.

Brigadier General Mohammed Ebu Bamarwa ṣàlàyé pé àjọ náà ni a gbé ìgbésẹ̀ lẹ́yìn tí àtàwọn olólobó pé ẹ mọ́ sùn ògbóǹtarìgì ọmọ ẹ̀yìn ó máa ṣe wọ́n náà tù. Ẹ wá gbàgbọ́ owó ìtàn ẹ bọ́ sórí social media ẹ máa gbé àwọn èèyàn mọ́ra ẹ máa gbé wọn débẹ̀ ẹ máa kọ́ ọmọ ọlọ́mọ sírònú àwọn náà máa sáré kiri wípé bó o ní ṣé wọ́n lẹ́ni tí ò mọ́ bí tẹ́gbẹ̀rẹ̀ ti ń là orí eré báyìí ló máa ṣe kíni o ẹ̀yin lẹ parí ẹ̀. Wọ́n máa ṣe give away ọ̀rọ̀ ẹnìkan ọmọ ọlọ́mọ máa bọ́ ti bí ẹnìkan máa bọ́ tọ̀hún. Mọ̀mọ́ dàdí mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí social media. 100 is happening on social media. Even thousands are happening on social media. Báwo la ṣe débì? Olórin kan ló sọ bẹ́ẹ̀ o. Báwo la ṣe débì iná o ọkọ mi? Àmọ́ owó sáà tẹ́ bó ṣe ń gbìyànjú àti kò lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ọbẹ̀ ìjàpá wọ́n ya já ìyẹ́ apá ẹ̀. Michael Ebe jápa bọ̀ NDLEA já ìyẹ́ apá rẹ̀. Wọ́n rẹ ìyẹ́ apá rẹ̀ sílẹ̀. Ìkùnà jápa irimezi ẹ̀. Who goes you? Who you be? Who be you? No be me talk am o. Àjọ NDLEA ni. Vangard náà ló sọ ọ́ dìròyìn fún mi ó tí mo dì í mú ṣe ṣe.

aláwọ̀ dẹ̀ kékè níwọ̀n kó báyẹ̀ kó la ẹ̀mí rẹ̀ lọ iná yẹn ò mọ́nà bí tí ẹ̀mí rẹ̀ wà ó sì wà níbi tó ti ń gbàtọ́jú ilé ìwòsàn kan ní lọ́kọjá yìí náà ni wọ́n ní àwọn agbófinró ṣàlàyé wípé tẹ́ láfúrásì ó admit lásìkò tí wọ́n ń ṣe ìwádìí first time wípé yes lóòótọ́ àti lódodo òun ṣe ẹni tí wọ́n fẹ̀sùn rẹ̀ kàn ó. Iléeṣẹ́ ọlọ́pàá ti wá bẹ̀rẹ̀ wádìí ọ̀rẹ́ kíniwé láti mọ kí gan-an ni ṣé nǹkan míì wà látọ̀ sí pé à ń dáṣọ sun aṣọ àbí à ń dáná sun aṣọ ara ẹni ṣòkòtò bá amúṣẹ́ fíù. Kọmíṣọ́nà ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi CP Nasiru Bello Kakarofi wọ́n bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà wọ́n sì ṣe àtẹnumọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún àwọn ní zero tolerance fún violence pàápàá jùlọ domestic violence kámọ́ láàrin ọkọ àtìyàwó káfẹ́ rán rẹ ni lọ́rùn àṣàǹtẹ lójijì láì ní fúnni lówó mọ́tò káfẹ́ rán ni níṣẹ́ àlọ́ ìdè àrèmọ́bọ̀ àwọn òfẹ́ kàòsẹ́n tó sọ pé ọkọ àtìyàwó ò lè nígbàmí sí omi ò tó kò sẹ́n tó ní ẹ̀ lè jà kò sẹ́n tó lè lè ní àìgbọ́ra ẹni yé ṣùgbọ́n kí ni ẹ má ṣe jẹ́ kí òrùn kó wọ̀ bá ìbínú yín ẹ bínú ẹ má ṣe ṣẹ̀.

wọ́n ní àwọn méjèèjì àlẹ́jẹ́dì wọ́n ní ọta credentials báńkì àsáò. Èlò $15,000. Àdúrò owó yẹn. Èlò ni $15,000 jẹ́. Asa today, ẹ bá mi ṣí kẹ́nì kó sọ ánsà fún mi. Èlò ni dọ́là báyìí. 1,000 kìlẹ̀ pé. Kò tí ìwálẹ̀ náà ni. Kò ìwọ bí 400. Dọ́là ìwọ 300. Kò ìwọ 500. Hey, tí ìjò dé 600. Ébà. Ago mẹ́ta àbọ̀kọ́ yìí. Ẹjẹ́ ń lọ sẹ́mi mu náà. Tí ń bá ti padà dé, ibi ìròyìn gan ní ti bẹ̀rẹ̀. Àwọn tí ẹ lọ ta credentials báńkì. Ta náà tà fún bó ló ṣe jẹ́, bó ló ṣe rìn, tí ń bá ti padà dé. Eré àtòrí ó túmọ̀.

eré àtòrí. Náà ló sì ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ o. Ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ 89.3 FM. Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Aago mẹ́rin ti ń ṣẹ́jú bọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Ló dàbí amọ́ ìlọ. Ṣùgbọ́n ká tó lọ, a rí parí nǹkan ṣàjọ. Orí AFCC ni mo ti bá bẹ̀ lọlé o. Bí mo lọ rè é sẹ́mi mu lẹ́ẹ̀kan. Ibẹ̀ náà mo ní màá ti padà wọlé padà. Àwọn yẹ ẹja lọ nóbì ṣeré-ṣeré. Nóbì ṣe dẹ̀nsẹ̀. Nóbì ṣe pé wọ́n ní wọ́n pé. Ẹja lọ gbéra wa débẹ̀. EFCC àjọ tó gbógun ti káṣowó ìlú mọ́kùmọ́kù. Owó tó jówó òlú. Àwọn kan wá láwọn fẹ̀yìn ń pọ̀n. Àwọn kan láwọn ń ṣe bó ṣe wu àwọn. Who born you? Àláwọn eléyìí tí ẹ̀wà ṣe kí ni. Àná bá kówó. Wọ́n kó àwọn credentials sí báǹkì. Àní wọ́n mà lọ tà mọ́ ni. Ẹni pé fún ta ni. Ó dẹ̀ jẹ́ ìfarabalẹ̀ já yín bẹ́tà. Bàbá láwọn EFCC wa. Ẹ máa kí wọn kú iṣẹ́ o. Ẹ pé mo ní wọ́n ṣeun. Wọ́n kù iṣẹ́ takuntakun. Àjọ tó ń gbógun ti ṣíṣowó ìlú mọ́kùmọ́kù. Ètò ọrọ̀ ajé, ìwà ọ̀daràn àti àwọn nǹkan míì tó jọ mọ́. Ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó, Lagos Zonal Directorate 1. Òun ni ẹ ti wọ ọkùnrin méjì kan. Ó di ilé-ẹjọ́. Ilé-ẹjọ́ gíga tìjọba àpapọ̀ Federal High Court ti ń bẹ lágbègbè Ìkòyí nílùú Èkó, Lagos State nìyẹn. Èkó State. Lórí ẹ̀sùn tó níṣe pẹ̀lú mímọ àmọ́ ṣíṣọ lójú àwọn nǹkan àti pípèsè àwọn nǹkan kan eléyìí tó níṣe pẹ̀lú ojú ọ̀nà táwọn kan lè gbà láti wọlé sí ilé ìfowópamọ́ K Akika. Wọ́n expose báǹkì sí threat. Wọ́n expose owó olówó sí ojú àwọn alọkọlóhunkíje ìgárá ọlọ́sà fìríǹdì ọ̀kẹ́ jagunda. Àwọn tí wọ́n pẹjọ́ ta.

lọ́dún 2015 tí wọ́n ti àmẹ́ni lọ́dún 2024 lára ẹ̀sùn tí pé wọ́n fi kan àgọ́gọ́ àti júkú ebúka ó ní pé wọ́n kọlaboréètì pẹ̀lú scott wọ́n mọ̀ọ́mọ̀ kọlaboréètì lọ́nà tí ò bófin mu láti supply àwọn kóòdì kọ̀ọ̀kan eléyìí tí wọ́n pé wọ́n ní wọ́n fi wọnú sísítẹ́ẹ̀mù ilé ìfowópamọ́ kan ẹ má jẹ́ ń dakọ ilé ìfowópamọ́ káwọn kan mọ́ mọ́ tọ́ ara bí wọ́n wà wípé owó mi owó mi gbèyàn bá fọwọ́ kan owó mi.

ọjọ́ wo ló ṣẹlẹ̀? July 24 àti 26 ọdún tí a wà yìí náà ni o. Nílùú Èkó, Èkó aromisálẹ̀ gbẹlẹ̀gbẹ, ọlẹ́ni tó bá gbẹ̀kò tí ò gbọ́n. Wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ìkànnà gbọ́n mọ̀. He that live in Lagos and he does not shake it, you cannot shake it forever. Ẹni tó bá gbẹ̀kò tí ò gbọ́n, ẹ gbọ́n àbí shake it. Ẹni tó pe ẹjọ́ ta kò wọ́n àlẹ́ẹ̀jì pé access code to identify as a local administrative credential ITSD. Olo le ṣe aye sile lati wọnu awọn nkankan atawọn nkankan to jẹ ti ile ifowopamọ ta n sọrọ pare yi ti wọn si supply ẹ pẹlu intention lati facilitate commission of an offence, iyẹn to le mu wọn rọlu ẹsẹ, o le mu wọn wọnu agbami ẹsẹ lọ, o le mu wọn wọnu kan swimming pool wọnu ẹsẹ lọ. Another ẹ̀sùn tí wọ́n accuse Agogo fún ni wípé ó máa disclose, ó tún disclose access credential ọ̀nà tẹ́gbà wọlé tó fi mọ́ server IP àti domain details láìsí authorization láàrin April àti May. Ó ti ń ṣe ọjọ́ ti pẹ́. Ẹ mú dáadáa o, ẹ bẹ̀rẹ̀ sí lù ú, ẹ lù ú títí ojú ẹ̀ hàn.

Daily Post ló kọ́rọ̀ yìí ẹ wá fún mi tí mo gbà lọ́wọ́ rẹ̀. Yàjò yàjò lélẹ̀ ìsáré wọlé wá ń bí. Ọmọ ilẹ̀ ṣáínà kan rèé o ṣáínìsì. Ṣáínà bọ̀bọ̀ kẹ́lọ́sọ̀lẹ́ ti sọ̀bọ̀ aláyé. Ṣáínà bọ̀bọ̀ kẹ́lọ́sọ̀lẹ́ ti sọ̀bọ̀ aláyé. Wọ́n ní ṣáínà bọ̀ì kan rèé ní ẹ ti àrẹ́sẹ̀dì Lẹ́kọ̀ọ́ lórí ẹ̀sùn wípé ó bẹ ṣe aṣọ. Unwanted advances. Ìyẹn ni wípé in tí kò dùn mọ́ èèyàn ní o fẹ́ máa fi lọ lóní tipátipá. Lórí òṣìṣẹ́ rẹ̀ kan tó jẹ́ ọmọ Nàìjíríà. Ó fẹ́ o wá sí ìlú Nàìjíríà. Ìwọ wá fẹ́ o fẹ́ máa ṣohun tí ó tẹ́ mi lọ́rùn. Kò sí ibi gíbi tí mo ti nana rẹ̀ ayé. Tí mo lè gbà kí ìwà ṣe rú ẹ o. Eléyìí máa bẹ ṣe. Àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá Lẹ́kọ̀ọ́. Wọ́n ti dìtẹ́ ní ẹ̀. China's National ọmọ ilẹ̀ China ni. Bai Kwangi ní apò ọkọ rẹ̀. Lórí ẹ̀sùn asọ́ọ̀tì àti mímọ̀ sí unwanted advances. Gé ọ̀fọ̀ ọgbọ́mọ lẹ́kẹ̀jọ́. Kọ́mọ sí sọ pé ẹ̀skíṣà ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ sá. Ẹ̀skíṣà mi láìkẹ́ sá. Ẹ̀skíṣà wọ́n yẹn ó ń ha mi lẹ́ẹ̀kẹ́ sá. Kóòtù tún máa rìpíìtì ẹ̀. Ṣé wọ́n fi ṣí ọ ni? They use and do you.

lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ló tún wá padà sí ànádà wọn. Níbi tí afurasí Kwangi ó tún invite ọmọọṣẹ́ rẹ̀ wá sílé ìtura. Ó dí mọ́ ni o, mò ń fẹ́ bá discuss àwọn nkankan àwọn nkan bíi kí ni business transaction. Níbi tó ti tí gbìyànjú pé àníṣe ojú ò le rárẹ̀ wà.

gẹ́gẹ́ bí complaint náà ti ṣe sọ̀rọ̀ ìyẹn ọmọṣẹ́ Kwangi. Ó ní oríṣiríṣi lọ̀gá mi ṣe fún mi. Mo fojú sọ mo fara sọ pé mi ò ṣe. Mo tún fẹnu sọ wípé mi ò ṣe.

Òun ló ti mú ìbẹ̀rù bójú àti ìpayà báwọn olùgbé kí ló dé ẹ má ṣe páyà ẹ má ṣe bẹ̀rù ẹ lọ fọkàn balẹ̀ ẹni kí ló rúkọ ńlájì ló kàn wọ́n sì ti gbé kinní ọ̀hún dé fún un nígbà tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde kan lálẹ́ Tuesday iléeṣẹ́ ọlọ́pàá látẹnu alukoro rẹ̀ Daniel Ndukwe ló ṣàlàyé wípé when the resident of the community can discover wípé there is a kinní kan trap nínú transformer wọ́n ní ó sì ti fara pa wọ́n lè tè ní àìdọ́kọ̀ ẹgbàá wá ó dádì a ò ṣe mọ́ a ò mẹ́ni tó wà níbẹ̀.

0: Lọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló ní kí ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá lórí West Radio 89.3 FM láti ọwọ́ ọmọ yín Olúwatosin GOP. Ètò àkàndá ṣe pàtàkì, ètò gidi ni. Àkàndá kì í ṣe àrùn, èèyàn pàtàkì ní àkàndá ní àwùjọ. Bí gbogbo ọjọ́ Thursday ní 4:00 to 5:00 ìrọ̀lẹ́, ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá. Mo fọwọ́ sí i. Ètò pàtàkì tí ó ṣe àwùjọ láǹfààní ni. Ẹ jẹ́ kí gbogbo wa máa gbọ́ lórí West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Thursday láti 4:00 to 5:00 ìrọ̀lẹ́ láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Olúwatosin GOP, Government of Praise. Ẹ máa gbọ́ Olúwarun Fẹ́mi Adégbọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀.
1: Èmi Wálé Àrùtù mo fọwọ́ sí pé kí ẹ máa gbọ́ ètò àkàndá ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín tó sìn àlọ́.

0: Ètò àkàndá ìdá ló máa ń dé tó ti gbọ́ yín odé kan ni West Radio 89.3 FM your preferred awesome radio. Ìkànnì tá a tún pè ní kànga agbọ́n mágbẹ́ tó ṣe bẹ́ẹ̀ kún fún omi ọgbọ́n, omi ìmọ̀ àti omi òye.
1: Àwọn tí ó ṣe máa ń járe àwọn tó ń ṣiṣẹ́.
0: Ọba tí ò jẹ́ ká tẹnugbó bí ọwọ́ Ọlọ́run ògo ni fún orúkọ rẹ o. À ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu wa ò jọ́ta sínwìn kò jọ́ta ṣèrè Ọlọ́run ògo ni fún orúkọ rẹ.

0: àní ọba tí ò jẹ́ ká ṣì sọ tí ò jẹ́ ká ṣìwé tí ò ní abọ́bọ́ tó ṣètò tán ẹ ẹ lọ bá mú wa ó ti sọ nǹkan tí ò yẹ kó sọ ọlọ́run ó mà ṣe ògo ni fún orúkọ rẹ o. Kò ń ṣe pé a gbọ́n bí kò ń ṣe ọlọ́run tó gbọ́n tó ń tì wá lẹ́yìn tá a fi dàbí ẹni tó gbọ́n lójú ọmọ aráyé. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ ń ṣe pé a mọ̀rọ̀ sọ bí kò ń ṣe ọlọ́run tó ń sọ ọ̀rọ̀ tí ò sẹ́ni tó lè mú ọ̀rọ̀ ẹ̀ dání pé ọlọ́run ṣe wá sọ̀rọ̀ báyìí. Òun ló ń tì wá lẹ́yìn tá a fi lè ṣe kíni tá a fi lè mọ́ ọ́ sọ ní gbogbo ìgbà. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ o. Ọlọ́run má fà wá sẹ́yìn láwùjọ ẹgbẹ́ wa. Kò tó di pé mo lọ fà ẹ jẹ́ kí n kí ìyá mi dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe mi bí mo ṣe máa ń ṣe ìyá mi dáadáa. Our mother in Israel, Evangelist Lillian Gbadémọ́sí, mo kíyin mọ́mì, ẹ máa dàgbà sí nínú ọgbọ́n àti nínú òye Ọlọ́run. Ìwà láyé Ọlọ́run kò ní fi yín sílẹ̀.
1: Àránṣe tó fi kẹ́mi náà jẹ́ ọjọ́ òfin ṣàlékún ló ti ti tẹ́lẹ̀ wọn lárí pé.
0: Mo tún fi àsìkò yìí kí GM wa bàbá tó pupa bíi táyà mọ́tò Ayọ̀ Emmanuel Ojo mo kí yín sá o. Lágbára Ọlọ́run iwájú iwájú lẹ́ ó máa lọ lágbára Olódùmarè.

àwọn ẹnjìníà tó yí mi kálẹ̀ nípa o ẹnjìníà Akintude Abi broda Akintude wọn wà nbẹ pẹlú mi wọn ní kí n máa nìṣó nbẹ pé kò séwu. Mo dẹ̀ tún fi àsìkò yìí kí ẹnjìníà tó mòye kábíyèsí Ọlọ́run ó ti wá disturb mi ní studio láìpẹ́ yìí òun náà ni Stephen mo fi àsìkò yìí kí Stephen engineer Stephen. Orúkọ tèmi ò yí padà Olúwa tó sì jí ó fi garment of praise. A ó tún gbà síra wa lára lénìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń jaládùn ẹ̀ ní gbogbo ọjọ́ tó ò ṣe. Ọ̀nà ara lọ́lọ́run á ṣe tèmi àti ẹ̀ ọ̀nà ara ọ̀nà ìyanu lọ́lọ́run á ṣe tèmi àti ẹ̀ tá fi já sọpẹ́. Mi ò tí ì rí Esther o ẹ̀yin tẹ́ bá bá mi rí Esther ẹ bá ń wá Esther o mi ò tí ì rí o mi ò rí dẹ kó dẹ pè mí mi ì tí ì rí mo mọ̀ pé bí a ó wà lójú ọ̀nà báyìí ni kó lè máa dáná ni.

0: Ètò tèmi náà ti bẹ̀rẹ̀ mà nìyẹn, ó ti bẹ̀rẹ̀ lóní ràbájì gan, lóní rẹ̀gẹ̀dẹ̀ fẹ́. Ẹ wá nǹkan fìdílé kẹ fìdílé nǹkan o. Nǹkan ò mà ní fìdílé wa lágbára Olódùmarè. Ẹjọ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì Facebook wa West Radio 893 FM fanpage. West Radio 893 FM fanpage. Ẹjọ́ tẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa like, ẹ máa ṣe kíni, ẹ máa comment kẹ́dẹ̀, máa bá wa share.
1: Ẹ̀kọ́ lọ́dún ló máa ń rẹ̀ ṣáàṣù, ọ̀rọ̀ lọ́hùn wọn ọba ò ṣẹ́tù wọn.
0: Ọlọ́run ọ̀rọ̀ rẹ ò ṣe tú wo, ọ̀nà àrà níṣẹ́ rẹ, ọ̀nà àrà lọ̀rọ̀ rẹ. Ọ̀nà tó ń gbéṣẹ́ rẹ gbà kò sẹ́ni tó yé kò dẹ̀ lé yé èèyàn. Ọlọ́run ọ̀nà àrà ló ń gbé ayé àwa àkàndá ẹ̀dá, ọ̀nà àrà ló ń gbé ayé wa gba.
1: Oríkálukú sáyé bó ṣe wà, lápátúntọ́run tán.
0: Ọlọ́run á wo ẹni tí ò lójú, á dẹ̀ sọ́ di ọba lórí àwọn tó lójú tán lè ríran kedere. Ẹni tí ò lójú tọ́lọ́run dẹ̀ wá sọ́ dọba tó wá ń sanwó oṣù fún àwọn tó lójú, kábíyèsí, ẹ rí pé ìyẹn ju ọgbọ́n orí èèyàn lọ. Àkàndá tí ò lẹ́sẹ̀, kábíyèsí Ọlọ́run, tí ò lẹ́sẹ̀ méjèèjì, ẹlòmí ò lẹ́sẹ̀ kò tún lápá, síbẹ̀síbẹ̀ Ọlọ́run mà tún sọ́ di ọba tó tún ṣe kíni tí àwọn èèyàn tó lẹ́sẹ̀ tó ní gbogbo ẹ̀tàn dẹ̀ ń jẹun lábẹ́ Ọlọ́run, ohun tó fi ń jẹ́ Ọlọ́run kò sẹ́ni tó yé. Tí ń bá tiẹ̀ mọ ti gbogbo èèyàn, mo mọ ti barista Adékànbí, kábíyèsí Ọlọ́run. Ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ sọ́dọ̀ barista Adékànbí, tí mo kọ́kọ́ wọnú ọ́fíìsì wọn, mo ń wò wọ́n báyìí pé ṣé ni yìí, ṣé wọ́n tí wọ́n rí díẹ̀ díẹ̀ ni àbí wọ́n ti ẹ̀ rí rárá. Ṣùgbọ́n nǹkan tí mo kàn discover lọ́jọ́ yẹn ni pé wọn ò rí nǹkan kan rárá, kábíyèsí Ọlọ́run. Wọ́n dẹ̀ ń attend sí gbogbo àwọn tó wá ń bá wọn ní ọ́fíìsì pátápátá. Jọ̀ọ́ bùrọ̀dá mi, sìstá mi, jára ẹgbà, kò sí ipò tó wà tí Ọlọ́run ò lè gbé ọ̀gá.
1: Àti látinú ni kí wọ́n máa lè lọ rẹ wá, má sọ pé o fẹ́ ní torí pé o fẹ́ jẹ nìkan náà.
0: Èmi ti wọnú ètò sánsan fún tèmi nìyẹn o. Ẹ máa di èyí tó bá ń ṣe kíni tó bá ń ṣe tiyín, ẹ máa dì í mú lọ́kan léjì lẹ́ta lẹ́rin lárùn.

Ọlọ́run á dẹ̀ tún wò sùnsùn ọmọ tí ayé wò pé eléyìí àkùndá ìdání ṣé léyìí tiẹ̀ lọ́pọlọ ṣá ṣó tiẹ̀ ní ìmọ̀ṣá ìjẹ́ mọ̀ pé Ọlọ́run á dẹ̀ wò sùnsùn á dẹ̀ sọ di ọba nínú ìdílé tó ti jáde wá á dẹ̀ ma òun náà ọlá ẹ̀ náà máa fi ṣara redi nínú ìdílé yẹn ẹ̀ rí pé ohun tí Ọlọ́run fi ń jẹ Ọlọ́run òun nìkan ló yẹsẹ̀.

0: tó gbẹ yin àkàndá tẹ ń gbọ mi pátápátá ní wákàtí yìí kábíyèsí ẹ mọ pé mo máa ń sọ lórí ètò yìí ní gbogbo ìgbà wípé ìrònú kákáríjọ kò lè ṣe kíni kò lè ṣe.
1: Ẹ wo bí mẹ́nìjà ilé-iṣẹ́ fún ìṣọ́ra mo bẹ́ nìkan wá jẹ́ sí ilé-iṣẹ́ òṣèré.
0: Mo ní kí àwọn èèyàn tó fi èébú ara ẹ bú ẹ kọ́kọ́ bú ara ẹ náà tó táwọn èèyàn bá wá bú ẹ kò ní dùn ẹ rárá.

gẹ́gẹ́ bí àlejò tí mo máa gbé worí òtò lẹ́ni kábíyèsí mo gbà wọ́n lálejò ní ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n èní mo tún fẹ́ gbà wọ́n lálejò ní ẹ̀ẹ̀kan sí i so ká lè yàn nàná gbogbo nǹkan tí wọ́n ti ń sọ ní àti ọ̀sẹ̀ tó kọjá wá lẹ́ni.

0: Gbogbo ẹ̀yin ọlọ́pàá tó wà lójú pópó ẹjọ́ ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe.
1: Ẹjọ́ bá dúpẹ́ o, ẹjọ́ ẹjọ́ bá dúpẹ́ pọ́lọ́ ló pé délẹ̀ ilé.
0: Gbogbo ẹ̀yin ọlọ́kadà, gbogbo ẹ̀yin tẹ̀ ń wa mikra.
1: Ẹni bèbí ó lè ta.
0: Àbí gbogbo ẹ̀yin tẹ̀ ń wa bíábí ṣe kẹ̀kẹ́ làpẹ́ ní ká sọ ni àbí tírélà, gbẹ̀yìn tẹ̀ ń wa tírélà tẹ́ ṣáà ń ṣe nǹkan bí méjì lójú pópó ṣá. Ẹjọ́ ẹ jẹ́ ká máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn àkàndá ẹ̀dá tá a bá rí pé ó kù díẹ̀ káàtó fún láti rí kọjá sí òdì kejì. Ìjẹ́ ẹ mọ̀ pé àwọn ọlọ́kadà míì gan ara wọn ò kí ń balẹ̀ rárá tó ń bá rí àkàndá ẹ̀dá míì tó fẹ́ kọjá tó kàn fẹ́ rí kọjá sí òdì kejì. Èmi ò ní dúró o, kàkà kó dúró ìgbà yẹn gangan ló máa wá tẹra mọ́ iná yẹn. Bó ṣe wà lára àwọn ọlọ́kadà bẹ́ẹ̀ náà ló wà lára àwọn onímọ́tò.

ẹjọ́ mo ń fi àsìkò yìí bẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ ń wa mọ́tò lójú pópó ẹjọ́ ẹ jẹ́ ká máa ní sùúrù fún àwọn àkàndá ẹ̀dá ta bá rí pé wọ́n fẹ́ rí kọjá àbí èyí ta bá tó bá fẹ́ gbé ọ̀kadà àbí mọ́tò lọ síbòmí ẹ jẹ́ ká máa ní sùúrù ẹ máa ní sùúrù pẹ̀lú wa ẹjọ́ kò wu àwa náà condition táwa náà wà ìgbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò sí nǹkan ta fi bọ́ ọlọ́run fà á máa ṣe kí ni á máa fi ìgbà gbogbo mu nu ara wa nọ́ọ̀dù náà ni.

dẹ̀ fi àsìkò yìí kí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe ọdún ìṣẹ̀ṣe lẹ́ni ojú a máa rọ́dún lágbára olódùmarè. Esther ti dé o, mọ nǹkan tó fi pẹ́ tó fi dé báyìí. Ẹ mọ̀ pé mo ti sọ lẹ́ẹ̀kan pé Esther ò tí dé, mo ti sọ. Tí aago mẹ́rin àbọ̀ bá ti lò, àlejò wa á gbé àlejò wa wọlé, torí pé àti ọ̀nà jíjìn náà ni wọ́n ti wá, á dẹ̀ gbóhùn wọn lórí afẹ́fẹ́, so that ká lè yànnàná àwọn nǹkan tá a fẹ́ yànnàná lénìí.

0: a ti gbọ́ díẹ̀ lára ìtàn ayé wọn ní ọ̀sẹ̀ tó kọjá, a tún gbọ́ ìyókù lẹ́ni. Àdúrà kan tí mo máa ń gbà fún gbogbo àwọn olólùfẹ́ mi ni pé gbogbo etí tó ń gbọ́ mi pátápátá, ojú wa ò ní rí léde wa o, lágbára Ọlọ́run, kò ń ṣe nǹkan tó rọrùn. Ẹni tó ti ń ríran tẹ́lẹ̀ kó wá dé ẹni tí ò rí nǹkan kan mọ́ kábíyèsí ó jẹ́ nǹkan tó lágbára. Ẹ mọ̀ pé àti ṣiṣẹ́ onítọ̀hún gan á tún fà sẹ́yìn, ó máa lójú iṣẹ́ tó onítọ̀hún gan lè ṣe. Ó yẹ ká gba fáìnì lọ́wọ́ Esther báyìí, èèlò ni ká gbà lọ́wọ́ ẹ̀ báyìí. Bí a ta bá ti ṣètò tán, bí a káwọn èèyàn pè mí ká mo yẹ ta máa gbà lọ́wọ́ ẹ̀. Àlejò wa, ṣe ti rẹ́dì, ṣe ti ń gbáradì sílẹ̀, tí bá ti lọ sí ìpolówó ọjà nísìn, a wá ṣe kíni, a wá bọ́ sójú ẹ̀ gangan. Tí máa bá ti padà dé, gbóhùn Esther.
1: Bàbá ẹ ṣe ẹ máa ma ṣe o.
0: Ó yá, ẹ jẹ́ ká lọ sí ìpolówó ọjà ká wá bọ́ sí abala kejì tó kàn lórí ètò yìí. Àlejò wa, ẹ máa gbáradì sílẹ̀ o. Bá ti dé, ká wá ṣe kíni, ká wá ṣe bó ṣe yẹ ká ṣe ṣe. Yeah.

0: ẹni láìmọ́.
1: Ẹ káàbọ̀ padà.
0: Ṣáídì.
1: Ìkànnì Wax Radio 89.3 FM náà lè ń tẹ́tí sí.
0: Ojú pa ó, ọbọ̀ orí mọ̀ jùlọ o.
1: Ètò àkàndá ẹ̀dá náà ló ń bá afẹ́fẹ́ ìkànnì West Radio ló ń bá ṣọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Òṣùpá ó, ọkọ̀ orí máa tún dé o, èmi lápèdè ìbẹ́ni láì mọ́.
1: Àlejò wa là ń dúró dè báyìí o, àlejò wa là ń dúró dè báyìí.
0: Òṣùpá yọ lókè yìí.
1: Rí pé àràrá dá dúró lọ́wọ́lọ́wọ́ ta wà yìí, àkókò ò dẹ̀ bá wa ṣọ̀rẹ́ rárá. Esther, kí ló dé tó fi pé dé? Ó yá, mo ń gbọ́.
2: Ẹ má bínú nítorí Ọlọ́run, mo bẹ gbogbo ọmọ Nàìjíríà, mo dẹ̀ bẹ ọ̀gá mi náà. Ẹ̀ka àsán, ẹ̀ka alẹ́, ẹ̀ka àárọ̀ níbi tí ẹ ti ń gbọ́ mi. Orúkọ mi ni Esther Ọmọwálé Ọládé, Aya Adédèjì Ìṣẹ̀lẹ̀, ọmọ Adéṣínà Ṣọdẹ̀kẹ́, bí mo ti máa ń sọ, wípé ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ẹni tó bá bẹ̀rù Olúwa àti ṣe rere kan kò ní ní lára. Ṣó ìwà wọ̀rẹ́ mi, ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn. Ẹ jẹ́ ká máa fi èyí sọ́kàn ní gbogbo ìgbà ọjọ́ ayé wa, wípé ìwà rere ló máa ń gbé orílẹ̀-èdè lékè. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká máa wùwà ire. Àdẹ̀kú iṣẹ́ àtàárọ̀, iṣẹ́ wa kò ní díṣẹ́ mọ́ wa lọ́wọ́.
1: Àlejò wa náà là ń dúró dé báyìí o. Ó dà pé àtijọ́ connect papọ̀ báyìí. Hello, ẹ máa kọ́ ọ̀lẹ́, ẹ bá mi gbóhùn sókè ẹjọ́.
3: Ẹ kú ọ̀lẹ́ sọ.
1: Ẹjọ́ ẹ rédíò yín tẹ fi ń ṣe kínní, ẹ bá wa gbé sẹ́gbẹ́ kan, ẹ jìnà sí rédíò yín, ẹ̀ṣẹ́ ti gbọ́. Ká lè gbọ́ ra wa bẹ́tà. Ẹ kú jọ́ mẹ́ta sà. Bóhùn ni ara. Ṣé gbogbo ẹ̀ ń ṣe jọ́mjọ́m? Orúkọ yín lẹ́ẹ̀kan sí.
3: Ọlápàdé.
1: Ẹjọ́ ẹ bá gbóhùn sókè mi gbọ́.
3: Ọlápàdé Abiodun.
1: Ọlápàdé Abiodun. Ẹ̀dẹ̀kú ìrìn àjò ọ̀sẹ̀ tó kọjá. Adẹ̀túkú ti ọ̀sẹ̀ yìí lágbára Ọlọ́run, ibi ayọ̀ ló máa yọrí sí. Ṣé lè rántí ibi tá a bọ́rọ̀ dé ní ọ̀sẹ̀ tó kọjá? Ok, mọ̀kan tó ṣẹlẹ̀ báyìí, mo fẹ́ jẹ́ ẹ̀tù wá tún ṣàlàyé ní ṣókí, torí àwọn tó kọ́kọ́ ń gbọ́ wa, tó àwọn tó ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́, ó ti yín bẹ̀yẹn.
3: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọjọ́ nìkan tó nípèníjà ojú.
1: À ń gbọ́ yín o.
3: Pé o ti dá mi gbọ́ndẹ́rùn fún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Tó kò dẹ̀ sí nǹkan tí mo fi ń pawọ́dà. Ní tó tún fi ń pawọ́dà ni pé ọ̀rẹ́ mi kan tó jẹ́ pé àjọ lọ sí sùúrù. Ọ̀yọ́ lòun wà wá ní pé kí wọ́n bá òun ní Ọ̀yọ́. Pé kí wọ́n bá wọn ṣiṣẹ́ ní Bẹ́kì. Kí wọ́n bá wọn nu agolo. Tó bàtọ̀ já òde yá. Tó jẹ́ pé owó ọjọ́ náà fi ń sanwó ọjọ́ mẹ́ta fún mi. Òní mi lọ́mọ.
1: Gbogbo ìgbà tẹ fi ń ṣiṣẹ́, tẹ fi lọ́mbọ̀ rẹ ń ṣiṣẹ́ ní bakery yẹn. Ẹ ti ní ìpèníjà ojú ń gbà yẹn o.
3: Bẹ́ẹ̀ni kí n má jókòó kalẹ̀ náà.
1: Ẹ̀yin pé kẹ́ má jókòó kalẹ̀ kó má di pé ẹ máa wojú èèyàn láti máa jẹun. Òun lẹ ṣe ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ máa tẹ̀síwájú. Torí mò ń mú àwọn kókó kankan mẹ́ torí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ṣẹ̀wọ́n pé àwọn kan wọn gbẹ́tò ní ọ̀sẹ̀ tó kọjá. So ẹlòmídé máa wò pé kí làwọn ènìyàn sọ̀rọ̀ ń pẹ́. So torí ẹ̀ mo ṣe ní pé kẹ sọ ní kókó àwọn kókó bẹ̀ ní kẹ́kàn.
3: Àmọ́ báyìí sì sọ, mo ti kúrò níléeṣẹ́ búrẹ́dì yẹn.
1: Ẹ ti kúrò níléeṣẹ́ búrẹ́dì yẹn báyìí. Wọ́n jẹ yín lówó.
3: Owó yẹn ò wà constant.
1: Lẹ fi kúrò ń bẹ́ẹ̀. Ó dẹ̀ pẹ́ sọ ní ọ̀sẹ̀ tó kọjá gan pé ilé iṣẹ́ yẹn gan pé bí àwọn ò ṣe iṣẹ́ gan ń bẹ̀ mọ́.
3: Ajo lọ tara náà lọ fi dàrí ìgbà tó jẹ́ pé wọ́n jẹ mí lówó.
1: Ókè ẹ̀yìn kúrò ń bẹ́ẹ̀. Bọ̀ ilé iṣẹ́ yẹn wọ́n sì ń ṣe wọ́n sì ń ṣiṣẹ́ ń bẹ̀.
3: Wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ bọ́ kò.
1: Kò dàbí.
3: Kò dàbí bẹ́ẹ̀ ni.
1: Torí pé wọ́n ń jẹ ẹ̀yìn lówó lẹ́yìn ṣe kúrò ń bẹ́ẹ̀.
2: Ó ti tó oṣù mélòó tẹ ti kúrò báyìí.
3: Ó ti lé lóṣù bíi mẹ́rin.
1: Oṣù bíi mẹ́rin. Ìyẹn túmọ̀ sí pé inú oṣù kẹrin ọdún yìí náà lẹ kúrò ńbẹ àbí.
3: Bẹ́ẹ̀ni sọ.
1: Kàbíyèsí lọ. Tàbí
3: tẹwàá sí mi pé ẹ̀ṣin náà kàn wá máa jẹun sọ́rẹ́ mi fáwọn. Torí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ, oúnjẹ tí òun àti ìyàwó ẹ̀ bá jọ ṣe láàárọ̀, òun náà máa jẹ jẹ kó tó di pé àwọn méjèèjì jáde. So ìyókù tún dalẹ̀.
1: Ó tún di alẹ́.
3: Bẹ́ẹ̀ni sọ.
1: Kàbíyèsí Ọlọ́run. Kàbíyèsí láti ìgbà yẹn kí lẹ wá fi ń pa owó dà láti ìgbà yẹn.
3: Kò sí nǹkan kan tí mo fi ń pa owó dà kódà ilé ọ̀dọ̀ inú ilé ni mo wà mo ṣe ń bá ń sọ̀rọ̀ pásíìjì mo wà mo ṣe ń bá ń sọ̀rọ̀.
1: Kò sí nǹkan kan tẹ fi ń pa owó dà láti ìgbà yẹn.
3: Bẹ́ẹ̀ni so o tẹ̀síwá sùn mi ìdí nìyẹn tí mo fi pè yín pé kí n máa tẹ̀ báyà bí ìrànlọ́wọ́ gbà.
1: Torí mo ti rántí gbogbo ìgbà tẹ fi ń pè mí gbà yẹn ó ti lé tó oṣù méjì nísìnyí tẹ ti ń pè mí àbí ṣé mo parọ́.
3: Bẹ́ẹ̀ bíi January mo mọ̀ tí ń pè ní sà.
1: Ó ti pẹ́ tẹ ti ń pè mí tí mo ṣáà ń sun yín síwájú pé ẹ má wọrí ẹ má ṣe kinní ẹ má ṣe gbá ẹ mọ̀ pẹ̀lú gbogbo nǹkan téèyàn gbé dání ó ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ ẹ ṣàjẹ́ ẹ jẹ́ ń fi mọ́ ń bẹ̀. So ó ti pẹ́ tẹ ti ń pè mí tẹ ti ń ṣàlàyé àwọn kankan fún mi pé báyìí mo ṣe àwọn pé ẹ má wọrí ìgbà tó tẹ wá dé ibì kan tẹ tẹ wá pè mí tó jẹ́ pé ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún lórí fóònù pé kí n jọ ọ́ pé kí n jọ́ nítorí ọlọ́run máa wò pé kí ni mo lè ṣe mi ò lówó tí mo lè gbé fún yín mi ò ní mílíọ̀nù tí mo lè gbé fún yín mi ò ní kankan tí mo lè gbé fún yín bọ̀ pẹ̀lú àǹfààní èyí ta ní

0: Àwọn alo àwọn èèyàn wa, àwọn èèyàn tó ń gbọ́ wa káàkiri gbogbo àgbálá ayé, tí wọ́n tọ́lọ lè lò wọ́n fún nípa ọ̀rọ̀ yín. Kí ló kí lẹ wá fẹ́ ṣe, kí lẹ wá fẹ́ ṣe báyìí, kí ló ń wù yín láti ṣe?
1: Mo nídìí ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà. Alákọ̀ọ́kọ́, mo even tí n bá rẹ̀ tó lè ní pé bóyá ilé lélẹ̀ o tí màá dé sí Ìbàdàn. So, àbí ó bá lè sami gẹ́ẹ̀tì bí owó lé. Ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ni pé mo nídìí bí owó kékeré tí mo lè fi máa ṣe business.
2: Irú business wo lè fi ṣe?
0: Irú business wo?
1: Gẹ́gẹ́ bí nǹkan tí mo sún jẹjọ pé tí n bá rí kó tó di pé mo di èrò ọ̀yọ́ sọ pé mo máa ń lọ ń kó ẹdìyẹ àwọn ẹdẹ òde àti
0: ok kó tó di pé ẹdẹ èrò ọ̀yọ́ ẹ máa lọ ń kó ẹdìyẹ
1: bẹ́ẹ̀ni àti àwọn livestock yẹn.
0: Ṣé èdè òdù lẹ máa lọ ń kó ni?
1: Èdè òdù bẹ́ẹ̀ni. Màá ra oúnjẹ tó máa jẹ fún oṣù méjì yìí. So, wọ́n á mọ ń tà. So, ìyẹn mo fi máa ń lè.
0: Tẹ bá ti ṣe àwọn ẹdìyẹ ẹdẹ́bì kan tó bá ti dàgbà ẹ tà wọ́n.
1: Bẹ́ẹ̀ni, màá tún rà mí.
0: Ok, ẹ tún rà mí.
1: Bẹ́ẹ̀ni, yóò yọ sí tèmi. So, lẹ́yìn ìyẹn. Tí n bá dẹ́kun tó ṣe yẹn, tí n bá rí bí owó bí àpò ìlú bí mẹ́fà sí mẹ́rẹ́ ìjì. So, mo lè rà yín pé máa dìtà pẹ̀lú àwọn dìtà náà.
2: Ọkùn bí ọdún.
1: Má.
2: Ẹ̀rọ rasa. Èmi fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Báwo lẹ ṣe fẹ́ máa bọ́ àwọn adìyẹ yìí pẹ̀lú àìníṣẹ́ lọ́wọ́? Torí ẹni tí ò tí ì torí fídì yín gangan lèmi rí bí nǹkan tó jẹ́ priority by torí òkè bí nísìnyẹn sọ pé ẹ tún fẹ́ padà wá sí Ìbàdàn. Ó dà pé ẹ tí mi decision lórí ibi tẹ fẹ́ stay sí gan. Torí ẹ ṣẹ̀ lọ sọ́yọ́ ni sọ́yọ́ lẹ ti fẹ́ máa sin ẹdìyẹ lọ́dọ̀ ọ̀rẹ́ yín torí bẹ ṣe sọ́nsìn ṣe ló dà pé rented apartment gan ni ọ̀rẹ́ yín yẹn gbé. Ẹ fẹ́ dúró sọ́yọ́ ẹ ti fẹ́ máa bọ̀ Ìbàdàn padà.
1: Ó ti lé ní bí oṣù bí méje nísìnyí tí mo ti lọ sọ́yọ̀.
0: Oṣù méje.
1: Àwọn Yorùbá ló dẹ̀ máa sọ pé àdé ò dàbí dé. Ọ̀rẹ́ mi yẹn náà ló dẹ̀ sọ fún mi pé kí wọ́n bá ti rí iṣẹ́ bẹ́ẹ̀dì yẹn, wọ́n ló jẹ́ kí n fi wá sọ́yọ̀.
0: Bọ̀ ṣe bẹ́ẹ̀ ní fámìlì ní Ìbàdàn.
1: Dáadáa ìwọ yìí, ó máa Ìbàdàn
2: lọ́jọ́ nílé. Ṣé kò sí
0: fámìlì kankan tó lè m kéèyàn kọ mọ pé bí
2: iṣẹ ló kàn
0: wípé iṣẹ ló kù o àkílì tíṣẹ bá ti ẹ
1: ti gbogbo nǹkan náà ni mo ti try kó tó di pé mo lọ sí ọyọ.
2: Sẹ́nìbọ̀dì wọn ò fẹ́ gbà yín sílé.
1: Ayé rí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pé owó ilé àwọn fámìlì ni wọ́n bá mi san. Sọ àsìkò yìí nǹkan tó ń sọ náà ni pé ìtara àwọn kan ó tó wọn gbọ́. Wọ́n lè ní gan fi wọ̀ pé àti kò lọ sí kí n lára gan fún géèyàn.
0: Torí téèyàn bá tiẹ̀ bá ṣe kinní nìsín ìkan náà lèèyàn ṣì máa.
2: Ní ìmọ̀ kọ́kọ́ ṣe ń bẹ̀. So èwo lẹ́yìn fẹ́ kọ́kọ́ ṣe? Ṣé owó ilé lẹ̀ kọ́kọ́ wà ní àbí owó business? Torí ẹni tí ò bá tì ní stable apartment àbí stable place tó máa gbé kò yẹ kó tiẹ̀ tí ronú iṣẹ́ torí iṣẹ́ ò ṣe é kórìn.
0: Iṣẹ́ tí wọ́n dẹ̀ tún fẹ́ ṣe ní iṣẹ́ ọ̀sìn ẹdìyẹ.
2: Iṣẹ́ ọ̀sìn ẹdìyẹ.
0: Wọ́n máa nídi.
2: Ẹ máa níṣẹ́ gidi lọ́wọ́ tó máa fi máa fìdí o.
0: Ibi tó máa àkúrì tó máa lè
1: fún àlè fún ìdàgbà. Ibi tí mo wà tẹ́lẹ̀ ẹrù mi gan sì wà bẹ́ẹ̀.
2: Ṣé fẹ́ padà sílé yẹn ni?
1: Mo sì lè padà tí n bá rówó lé. So ibẹ̀ yẹn bẹ̀rẹ̀ ó ní bankí àdìdà ní ẹ̀kúlé ló yẹn fẹ́ dáadáa.
0: Ẹ lẹ̀ ṣì lè padà síbẹ̀ ṣé owó yìí ò tí díù bẹ́ẹ̀ ni?
1: Owó mi ti díù mo wò pé bóyá ọ̀yọ́ tí mo lọ bóyá ayó tó rẹ̀.
0: Bówo yín ṣe díù yẹn ṣé wọ́n wá ti bẹ̀ pa látijọ́ yìí tí wọ́n fi rẹ́ǹtì fẹ́ lómi?
1: Ọba tó dá mi ń bọ̀ ìfún mi náà di àbálànà jẹ́ǹdẹ̀ jẹ́ máa ń sọ̀rọ̀.
0: Yẹ́n tú.
1: Torí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ, bàbá ẹ̀mọ̀ náà ó wù.

0: kondisyon mwen te... Yo yon yon gade mwen son. Mwen yon mwen de wou odometa. To, wou apada son mwen te yon li fara mwen mwen. Se bi di mwen ba wou wou lò. Se yon se diya pou wou nan yon wou fi. Pou da gan, odi son mwen te ki mwen ba... Ki mwen ba rou wou son, ki mwen akèr wou.
1: So wo le odun meta le kokon wa baya bo wo le odun merin toro o tin koja odun meta ba
2: bi akati e pe na studio line sita ka awon ara le to ngboro yi oju ta awon na ba fi wo abi ki le ni mo so oju ta awon ara le ba fi wo so da ka gbo nkan ta awon ara le ma so npa e ka
1: tun le mo
2: ko ma je pe bi a pe awa nikan la ndaro la nse kini O ti be gbogbo nkan ta so e je ka pe studio line sita ki awon ara ile ba wa da si o ti ye yin ka a fe gbo a fe mo oju ti awon ara ile na fi ba wa wo ko ma je pe awa la n da pa la n se gbogbo e 0916 893 1000 0911 33 33 893 0911 33 33 893 number ile ni ke pe si o ele ti mo npe yi ni ke pe si 0911 33 33 893 0911 33 33 893 number te le fi ba wa da si eto ni ejo a fe mo oju ti eyin ara le fi wo
1: abe ba ni bere mi fun
2: abi te ba ni bere mi te fe bere lowo won ejo a fe studio line te le pe si leleyi da pe pe kan ti wole ipe yen ti rebete 0911 33 33 893 0911 33 33 893 0911 33 33 893 0911 33 33 893 number tele fi pe wole sori eto akanda ida eto n lọ lọwọ ni kan ni West Radio 89.3 FM your preferred awesome radio ejo a fe mo oju ti awon eyan fi wo awon nkan ta hello
1: it's okay
2: wa lo de bayi ki lo se network bayi network abe ni o jo ba sise dada o 0911 33 33 893 0911 33 33 893 0911 33 33 893 0911 33 33 893 number tele fi pe wole sori eto niyan ke fi ba wa da si pelu nkan ti a n bere lowo brother wa so a fe mo gbogbo nkan ta n se yi na ko n se pe kini a fe mo gbogbo oju teyin ara ile oju teyin na fi wo
1: toreyin na lo wa be fun iranlowo ki sawa la fe se o
2: kun sawa la fe se
1: so eyin ni
2: platform la kan lo
1: beni beni
2: platform la lo
1: se te fe se won lori ina ni ke ba wa pe ke ba wa bere bere lowo won
2: 0911 33 33 893 0911 33 33 893 0911 33 33 893 ejo ba mi gbe pe yi ko lo je kede tu se ki dada bayo hello
3: hello sir
2: e ma ku ole ma
3: hello
2: hello ma
3: hello
2: hello ma n gbo yin ma
3: hello
2: e ku ole ma wa n gbo yin mo mi o
3: hello
2: hello ma e jo ba pe pada eh kabiyesi olohun network ma asiko wa de ti ko wa ni kakamara
1: ayo Mr. Biodun
2: Mr. Biodun
1: se se wa nibe
2: se wa nbe
1: ejo mu fe bere bere ko lowo yin wi pe se yin atore yin ti discuss lori pe e fe kuro nbe se yin atore yin ti e lore ko te jo so sáwọn náà fọwọ́ sí kí kúrò ń bẹ yẹn.
0: Mo ti sọ fún un gẹ́gẹ́ bí nǹkan bí mo dẹ̀ sọ ń jẹjọ pé ó níyàwó lọ́mọ. So inú yàrá kan náà jọjọ.
2: Ẹjọ́ ẹ ó dọ̀nà. Hello.
1: Network
2: yẹn máa bá ó lágbára o. 0911-333-893 0911-333-893 Ah, ó lágbára báyìí o. Ẹjọ́ jẹ́ ká tó tàyè léwo bí a máa ti ẹ̀rí dègbé. Hello. Hello, ẹ kú àlẹ́ bá.
3: Ẹ kú àlẹ́ o, ẹ kú ètò.
2: Yes, ma, Ọlọ́run ló máa ń bá wa tó ìyá wa. Hello. Hello, ma, à ń gbọ́ yín ma. Hello, ma.
3: Hello.
2: Hello. Ó lágbára o. Ṣáà ní sọ di ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí.
1: Ọ̀sẹ̀ tó ń bọ̀ igi.
2: Àbí kí la fẹ́ ṣe? Torí nǹkan tá a fẹ́ parí àdé parí lénìí. Àbùdó
1: àbúrò. Torí àwọn kan la fẹ́ ṣe. Ẹ̀yin ọmọ Nàìjíríà náà ni à ń bẹ́ fún ìrànlọ́wọ́ yìí. So a máa dúró kí a gba response lọ́dọ̀ àwọn ènìyàn kó tó dé
2: di. Mr. Abiodun. Mr. Abiodun. Ẹ wo àkókò wa ti kó wa ní papámọ́ra a máa fi sí ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣe ti gbọ́. Hello. Hello.
1: Hello.
4: Hello. Hello, ẹ kú ètò.
2: Hello, sir. Ẹ kú ọ̀lẹ́, sir.
4: Ẹ kú ọ̀lẹ́, ẹ kú ètò náà, kò ní rẹ̀ yín o.
2: Àmì, àmì, àmì lágbára Ọlọ́run.
4: Ó kí bàbá wa àti ìyá wa tó wà ń bẹ̀ yẹn.
1: Yes, sir.
4: A sì kì í àlejò yín náà, àlejò wa.
2: Ẹ ṣe, sir.
4: Àti ìlú gẹ́gùn lórúkọ ṣe mọ̀ pé láti ayé gan lẹ́yọ̀.
2: Ok, sir.
4: Sẹ́ẹ̀rí gẹ́gẹ́ bí tẹ́ ní adájí sẹ́ẹ̀rí yín tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ bàbá tí ó jẹ́ àlejò yín yẹn.
2: Yes, sir.
4: Pẹ̀lú ipò tí wọ́n wà.
2: Yes, sir.
4: Pẹ̀lú iṣẹ́ tí wọ́n fẹ́ máa ṣe yẹn.
2: Yes, sir.
4: Àti rẹ tó ní ìpèníjà irú ìtí àwọn yẹn náà tí wọ́n wá sórí ètò kan náà yàtọ̀ sí tọ̀dọ̀ yín. Àwọn aráàlú sì ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ètò yẹn fi gbọ́n tó wá yàtọ̀ nù tí wọ́n ni pé àkọ́kọ́ náà wọn ò ní ibùgbé kan
2: pàtó.
4: Iṣẹ́ yẹn tí wọ́n bá fẹ́ máa ṣe wọ́n nílò ẹni tí ó máa ràn wọ́n lọ́wọ́ tí ó máa àṣìṣe wọn. Kì í ṣe iṣẹ́ àwọn nìkan.
2: Bẹ́ẹ̀ni, sà.
4: Wọ́n nídìí ẹni tí ó máa ràn wọ́n lọ́wọ́ tí wọ́n jọ máa bójú tó bí aya tàbí àwọn ọmọ.
2: Ok, sà.
4: Torí ẹni tó wá tẹ̀mí sọ yìí, ó ní ìpèníjà irú ìtàwọn náà níyì ni. Wọ́n ti ìlú ọmọ Nàìjíríà lọ́wọ́ fún pẹ̀lú káwọn ọmọ sí nǹkan ọ̀sìn náà fẹ́ yẹn. Ṣùgbọ́n ẹni níyàwó lọ́mọ tí wọ́n gbé jọ ń bójú tó. Tó ṣe pàtàkì láti fẹ́ tún wo ni ẹni tí ọmọ ràn wọ́n lọ́wọ́ nípa iṣẹ́ àwọn nìkan ò lè dá sí owó tí a bá fẹ́ tẹra wa jọ lóko.
2: Yes, sir. Ẹ ṣe gan sàdáàdì.
4: Ọmọ Nàìjíríà ò sí tí wọ́n lè ṣe nípa ọ̀rọ̀ wọn. Ẹ kú ètò.
2: Ẹ ṣe sà, ẹ ṣe sà, ẹ ṣe sà.
4: Lọ́wọ́ làwọn o.
2: Àmì, àmì, àmì, àmì. A sọ ìyókù di ọjọ́ mẹ́jọ. Mo fi àsìkò yìí dágbére àbí kí gbogbo àwọn olólùfẹ́ wa tó gbọ́ ètò yìí. Ẹ ṣe gidi gan ni. Fáyín tẹ fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà tẹ lè pè mí sí òun náà 09026 025887 09026 025887 títí dọjọ́ mẹ́jọ táwọn àfi pàdé àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ ó dàbọ̀.

89.3 FM.

Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun ni àpẹẹrẹ ti láǹfààní láti bẹ̀rẹ̀ ètò àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àlàkalẹ̀ àwọn ètò ọ̀pá àwọn nǹkan igbe ètò ìbáraẹnisọ̀rọ̀ tí wọn yóò ṣe iṣẹ́ àkànṣe ọ̀hún láàrin oṣù kẹwàá pẹ̀lú ètò ìṣúná rẹ̀ eléyìí tó ti láǹfààní àti ṣe àgbékalẹ̀ títí wọ oṣù tó ní ṣe pẹ̀lú ètò ìṣẹ́ àgbékalẹ̀ lásìkò tá a wà yìí. Ẹgbẹ́ àwọn tó jẹ́ olùgbanímọ̀ràn lórí àwọn tó jẹ́ agbanisíṣẹ́ NECA òní ti rọ ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ tó fún àwọn ìjọba lágbègbè ìgbèríko láti ṣe àpatẹnujẹ́wọ́ lórí owó tírílíọ̀nù 2.4 náírà ilé tí wọ́n ti pín fún àwọn ohun tó ní ṣe pẹ̀lú àwọn iléeṣẹ́ yìí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí wọ́n fi síta lórí àwọn owó tí wọ́n ti yọ àti ilé tí wọ́n ti rí lórí owó ìrànwọ́ epo. Ọ̀gá àgbà fún àjọ náà Adéwálé Smart Oyèrèdè ló pe ìpè náà lásìkò tó ń kópa lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan lónìí lẹ́yìn àtújáde àwọn kan tó jẹ jáde láti ẹni tó ṣe Mr. Orí ètò ìṣúná àti alákòóso ètò ọrọ̀ ajé Taiwo Oyèdélé wípé àwọn owó tí ń láǹfààní àti pa nípa àwọn nǹkan yìí tí ń lọ bí tírílíọ̀nù 15.8 náírà láàrin ìjọba àpapọ̀ ni pé wọ́n ní ṣètò rẹ̀ láàrin ọdún 2023 ìyẹn oṣù kẹfà sí oṣù kejìlá ọdún 2025. Mínísítà fọ́rọ̀ ètò ìṣúná àti alákòóso ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí Taiwo Oyèdélé ti kọ ìpè tó ń wà látọ̀dọ̀ àwọn aráàlú pé kí ìjọba àpapọ̀ ṣe àtẹ̀jáde àwọn àlàkalẹ̀ lórí bí wọ́n ti gbèrò láti ná owó kan tí wọ́n ti láǹfààní àti gbà lórí owó kan láti ilé ìfowópamọ́ ti First Abu Dhabi. Oyèdélé ṣàlàyé pé ètò ìṣípò àti ètò àwọn iṣẹ́ wọ̀nyí òní pé ó ní ṣe pẹ̀lú àyẹ̀wò tó lọ ní fínífíní pẹ̀lú bí wọ́n ti ṣàlàyé pé àwọn kan tọ́rọ̀ náà kàn ló látọwọ́ ìbuwọ́lù látọwọ́ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tí wọ́n sì ti yà kalẹ̀ gẹ́gẹ́ bí ètò ìrànwọ́ fún ìjọba àpapọ̀ àti ètò ìṣàmójútó àwọn gbèsè eléyìí ti ń bẹ̀ nílẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n ṣe lẹ́yìn àwọn agbègbè ìjọba ìbílẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ìdánilójú pé àwọn olùgbé láwọn agbègbè ọ̀hún àti àwọn àyíká ràn wọ́n láǹfààní àti máa jẹ ìgbádùn ètò ìjọba àwarawa láwọn ẹsẹ̀ kòkó. Ìjọba ló ṣàlàyé pé àwọn ojú ọ̀nà kan eléyìí tí wọ́n ní wọ́n pín ṣe lójú ọ̀nà Balógun Alálùbọ́sà Àpárá Òkè Apó Àjàgbà Ògèsè òní á pé wá látọwọ́ ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ọ̀yọ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ tó ń bẹ lágbègbè ọ̀hún fún iṣẹ́ àkànṣe láti mú ìgbáyégbádùn kan àwọn aráàlú lágbègbè náà. Nílẹ̀ òkèrè ilẹ̀ Amẹ́ríkà ni ààrẹ rẹ̀ Donald Trump ti lagun ìkìlọ̀ lórí àwọn ewu tó lè débẹ̀ ètò ọrọ̀ ajé fáwọn orílẹ̀-èdè tí wọ́n bá pé wọ́n ṣe àgbékalẹ̀ àwọn ojú ọ̀nà míì fún ilẹ̀ Iran bí ilẹ̀ Amẹ́ríkà ṣe ń wá ojútùú láti yanjú wàhálà àti lásìgbò tó ti bẹ̀rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè yìí láti bí oṣù mẹ́fà sẹ́yìn. Ìròyìn lérè fé fún ti ìrọ̀lẹ́ tòní kò ní ju báyìí lẹ darapọ̀ mọ́ aago 8 alẹ́ fún àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa. Ẹ lè darapọ̀ tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìn ìjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916893200 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè nọ́mọ̀rò yìí náà wá sí ti gbọ́ yín ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ẹ máa yà ṣe.

0: emi a ma so wi pe kango kango pe nla gbohun agogo kege kege la gbohun ta kerengbe
1: orun ta gboro
0: sanya ta ri bayi o ni baba so alari si ni baba o olomo sikata bayi
2: o ni baba
0: baba agbado ni la ba ni akasun kan ni baba e ko
1: oro kanrun
0: prof o si ma wo bi en pe mo mo nkan
2: mo loju abi gbogbo nkan te ba ni ka so na la nso
0: la nso
2: be ni o
0: iwo nta ba ni e so le
2: be ni o en loluko wa
0: o ti da
2: hello
0: so olorun iba re le kan si
2: kabiyesi o
0: eyi ni eto yin eto wa omo ni omo ni 13 reti lata aro wa
2: be ni o
0: eto yin te ti fe gbo apanu ede abi
2: be ni
0: abi
2: be ni apanu ede
0: be apanu ede
2: ede to ti nu ede wa
0: to ti nu ede wa yo ibite ti gbo niyan West Radio 89.3 FM on lawaye ni popona alafi afẹ ni ilawa popona alafi ni oluyole ilu badan bi ataro won tin fanrere wa awa na lawa de yi
2: ade bi were bi jale
0: bi jale
2: ade wa ra bi jale ta
0: alo gbede
2: mi gbo eyin le n te so fun mi n so
0: kilo wi
2: mo te ni n so ni mo n so
0: Prof.
2: E ma ti mi firi baba mi o.
0: Mo ko lesin.
2: E ma ko na se
0: da.
2: Da. Da bale mi le.
0: Kilo wi.
2: Mo di da bale.
0: Da bale. So, loruko olotre to yi alagba Adedamola Oloyede baba olomi yi.
2: Ben.
0: Ona ese ku nbi ti on lo ka royin. Ni nka marin marin ba. Akibu eyin olufe patapata gbogbo agbaye patapata pataka fatalaki yi o. Gbogbo awon loga loga ni deka leka nje ka. Ndi ise wa nbi eku ofomo na yan se o. Akiya wa na dada. Mo mi wa dada. Mama evangelist Lilian Bademasi eku ofomo na yan se o. Oruko temi ni Afolabi Kende o iko baba ni yo olo afeju olowo ri oko yin fun jowo 13 reti niji prof wa da ko re o wa lo nenu
2: oruko mi ni professor Ademola Adesope
0: prof
2: en le so mi be o en baba mi
0: kilo wi
2: en baba mi
0: emi ni mo so prof
2: en ni o
0: o ti da aye kan pa o ma da ma e o kura so gege bi ojo ni se je ojo isese isese emi ati prof am fi oro kan jewo nigba ta wa ni ni enu loru bo se enu loru abenu loru abi bi gbalejo wa ti bi gbalejo wa reception en so ro nbe pe ki na npe ni esin ki la npe ni asa awon opolopo ti da esin ma sa o won da esin po ma sa asa si re oto esin oto baba yemi elebu ban oni yi
1: bi mo ba gbo pe na nbe lorun eru aba mi ma ja mi soju
0: lowo button ni wa akimun dada lasin Steven oni lowo button ni wa suma awon akose mase
2: ti an
0: wa to wa legbe mi gbagbagba bi igba ti e so ba so le olodubare ni ngoju ngoju pa e ko baba ri loju nbe na abi loju ndangbere bi oni mo de we fi la kongo
2: Enu ero.
0: Ya ma pe fila ni oju opagi mu oga.
2: Okay o.
0: Oju opagi mu oga. Bojo ba nro ni isin bayi. So oju ni pagi mu.
2: Lai lai.
0: Ma ni oju opagi mu oga ni mo ma pe. Eyin araye mu ni e ma da esin po masa. Oto lesin, oto na si lasa. Asa Yoruba o nbe lati ri awon ise wa. Ije wa onje ta nje. Ba se mura bi prof se mura ni o mura mura omo Yoruba. Be ba re mi Adamande ni mo wo. Eje agbasa wa laruge. Eje agbasa wa eje ka gbe laruge.
1: Awon agba nso looto.
0: Gbo omo Yoruba pata mu ki yin pe eku odun o, eku yedun o. Eko kan ba yen o ye ka ma ranti asa wa. Won le n to ba so lenu. Prof.
2: Bẹ́ẹ̀ni.
0: O sọ pé akoyale ko. Sori le jo. Ẹni bá sọ àṣà lanu, oh my God. Ṣé bá wo ọmọ Yoruba mi kò lè sọ Yoruba láàrin ìṣẹ́jú àrùn kọ́ mọ̀ fi yùú sí so. Ìbò wàhálà ṣà wá wà láfi ń fi ọjọ́ òní ṣèrántí. Ìpínlẹ̀
3: ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó, àwọn fún gbogbo àwọn iṣẹ́ wọn ní ọdún dé lónìí pé ó ń kálukú ẹ̀sìn mi nílé fún ọjọ́ ìṣẹ̀ṣẹ̀ Yorùbá. Ẹ̀sìn ò fajà. Bàbá Yẹmí Ògún Ògún ọ̀hìn Yẹmí ẹlẹ́bùrú ban olóhùn kọrin yìí ó sọ ó ní ta lọ́mẹni tí ó wọ ná. Wà pátá ẹ̀jẹ̀ ká mẹ́ni tá a bá ń sìn ẹ̀sìn Yorùbá kò fàjà ẹ̀sìn àtọ̀yìnwá náà kò yẹ kó fàjà. Onífà ẹ̀rírí kó bó nísàngójà láéláé. Bí Prof ò ti rí rí pé wọ́n ní ó ń sàngó àtọ́níye mọ jẹ́ wọ́n wá wọ̀yá àjà ń bẹ̀rẹ̀ wọ́n ń jà sí ọgbọ́n rí. Àwa ẹlẹ́sìn àtọ̀yìnwá náà ni tí a ó lè kí n kà jù. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run lọ́mọ ẹni tí ọwọ́ náà Ọlọ́run lẹ́mi tí ọwọ́ ọ̀run re. Bẹ́ẹ̀ ló wí á ní wípé tẹ́lẹ̀sìn báyìí ni ọwọ́ náà lẹ́sìn báyìí ni ọwọ́ ṣé wọ́n débẹ̀ gan so débẹ̀ rí.

0: ọ̀run sóun lọ́mẹnì tí ó la. nítorí náà ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. kí ló wí?
1: ó ṣe pàtàkì
0: ó ṣe pàtàkì púpọ̀ jù láti gbàṣà wa lárugẹ. má fọwọ́ rọ àṣà tí ẹ má fọwọ́ rọ sẹ́yìn.
2: àtàwọn àtọ̀gbẹ̀rì gbogbo wọn náà lọ́dọ̀ nípa jẹ́ èèyàn àtẹnírí àtọ̀síkà gbogbo wọn ni ó pàdé níbodè ní wàrùn.
0: yóò pàdé ń bòdè lọ́rùn wọn á júwe bí ó ń kálukú náà wọn á júwe rẹ̀ fún kì í ṣèwọ́ lọ́wọ́ àmọ́ sọ pé ẹnìkan wọ̀ náà ẹnìkan wọ̀ ọ̀run rí níbi tẹ́lẹ̀ ayé tá a jọ wà náà.

jẹ́ ká máa rántí ìṣẹ̀ṣẹ̀ wa ní gbogbo ìgbà. Mo ń bí ọmọ mi kan lọ lẹ́gbàá mo dé mo ní ọjọ́ wo lo jàmàlà kan yìí. Ó wá wò mí ó ní 2 months ago mo ní oṣù méjì ló ti jàmàlà kan yìí. Mo ní ẹyin kí á lọ máa ń jẹ lọ́ba bẹ́ẹ̀ sì dá kó oríṣiríṣi àwọn oúnjẹ wọn tí a máa jẹun. Oúnjẹ tẹ́ ẹ mọ ní dá kan. Sorí náà jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Ẹ má jẹ́ àfojú tẹ́ḿbẹ́lú ẹ̀sìn wa. Ẹ má jẹ́ sọ tiwa nù. Ká mú tẹ́ntọ́rìn wa ká wá gbà kan rí. Prof, ibi tó ṣe èyí tó wá sú mi sí ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn á mórúkọ rẹ tí wọ́n sọ wọ́n wọn á tún wá yí padà sórúkọ mi. Ẹni tí ń jẹ́ Ògún dépò, Anikinde kan dépò. Ẹni tí kí ń jẹ́ Ọ̀sán ń gbèmí, Anikinde kan gbèmí.

0: ninu asa wa ninu asa Yoruba ta ba nso mo loruko
1: awon eyan kan wo rere aye won ni ka ma diyan le aye mo won ni ka ba ti aye si lo de sala aye ni gegede rege
0: prof ki lo mu wa loni ni won da ni seju meji ka to bo sapala keji di o mo fe ko son to mu am
2: you say bi se ni lati mo ni lale
0: be ni afra o safra
2: e kuro le gbogbo ilu Ibadan nbi se ni lati mo le o di fa fun oji kutu hai omo lode orere jagun ajawe sori awa gbo isan bi alagbe edero e je ka jara mo se wa o ba nsan ko adugo to ba ko salanga igba to ba doloro wa yan fanda loju gbogbo araye awara ye mama kye ademola aroton omo odu agba eje ka jara omo se wa ode ba fun ojiku tu hai omo lode orere jagun ajawe sori ara gbagba san bi alagbe edero ibi se ni lati mo le
0: ti prof so ni pe ka toju ise wa daada eh ani bi to sumi elumi o gbase awa ma rin ka ki agbo ninu ninu eto wa tuni omo ne yi omo nde nta nso fun ni pe eje ka jara mo
2: ise
0: wa ni sise eje ka moju to isesi ati asawa taye gba yen tan ba nso mo loruko wa orisirisi aka won sile omi ni o epo ni o adun ni o eyin oyin ni o orisirisi won akole gbogbo re se ntan baje ni se bi a fi n sadua na ni
1: aye sile yo
0: aye odi oni nko won ni e ma bo mi e fun bayro lowo gbogbo se se wa asawa oni awa yi lati kota awa wi awa wi ta alomo yakanda omo ta fo mi sadua fun ta fo yin sadua bu ko se ni yakanda awa lomo ya o yele ti garawa ko se ni yele ti garawa eye je wa eje ka gbajumo asa ti wa eje ka gbasumo asa ti wa isese ti wa eje ka gbajumo e ma je ka je pe afowo ti alawa afowo nti alawa afowo la afowo re la afowo re la iro seyin mo fe ka mi da si oro yi gẹ́gẹ́ bí àjọ ìṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá 0916-893-1000 0915-333-4893 0915-333-4893 tàbí 0911-333-893 0911-333-893 kan ba wa so si ni laarin iseju meji pere ka to bo se abala to ku e kuro le ibule e ki loruko yi ibule tin pe o
3: oruko ti ni Olayiwola Sikiru lati Oluyole ni
0: Olayiwola Sikiru lati Oluyole gbo yin o e seun
3: ẹbí àwọn ẹ̀kọ́ ọlọ́run kò ṣàánú wa níbi tá a bá dé.
0: Àmì.
3: Wọ́n ti kí ọlọ́run kò ṣàánú wa níbi tá a bá dé.
0: Àmì o.
3: Wọ́n ti da àṣà. Wọ́n da pọ̀ mọ́ ẹ̀sìn.
0: Sìn.
3: Wọ́n da èdè. Rú lọ wa lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni.
3: Ká máa ṣàdúrà ká sọ pé àmì. Àmì o kì í ṣe èdè tiwa.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
3: Èdè àyálò
0: ni. Àyálò ni. Àdúrà gan àyálò èdè ni.
3: Àṣẹ ni tiwa.
0: Bẹ́ẹ̀ni.
3: Ká sọ pé ẹjẹ́ àṣàdúrà èdè àyálò
0: ni. Àyálò ni.
3: Ẹjẹ́ àwúre.
0: Bẹ́ẹ̀ni. Ìwúre ni ti a.
3: Ẹjẹ́ àwúre ni èdè Yorùbá.
0: Bẹ́ẹ̀ni.
3: Tó tẹ́ bá wá dédé gan ni ẹjẹ́ àwúre wọn a máa wòye.
0: Wọ́n á ní Bọ̀dàsíkìrù ti wá dẹlẹ́bọ̀ báyìí o abẹ́rẹ́ nǹkan.
3: Ṣé ẹ bá tún wá ń sọ ìjìnlẹ̀
0: Yorùbá?
3: Mo ń ṣàdúrà fáwọn ọmọ mi nílé ìjọsẹ̀ mo ní nǹkan strong inú wọn. Mo wá ní àjíǹde ara máa
0: jẹ́ o.
3: Òde gbangba là ń bá ewé
0: àjíǹde yẹn. Bẹ́ẹ̀ ni.
3: Àìbá òkun ẹyẹ
0: lórí ìtẹ́ o. Pírí làlógójì.
2: Máa lẹ́ ń pọ̀ gẹ̀dẹ̀ nù.
3: Ó wá ń wò lónìí mo ní òwò pé bóyá dádì ẹ̀ ń pọ̀pọ̀
0: àbí. Dádì máa ń pọ̀ gẹ̀dẹ̀
3: o. Ìjìnlẹ̀ Yorùbá nìyẹn.
0: Bẹ́ẹ̀ ni.
3: ìjìnlẹ̀ Yorùbá. Mọ́sí àwọn tó yé à ń sọ pé wọ́n ń kọ̀pọ̀ lórí eré orí ìtàgé kì í sọ fọ ìjìnlẹ̀ Yorùbá
0: ni.
3: Ìjìnlẹ̀ Yorùbá ni kò torí pé wọ́n ti da èdè èrú mọ́ wa lọ́wọ́. A wà máa wo ìjìnlẹ̀ èdè wa bí nǹkan àjòjì bí nǹkan tó jẹ́ pé nǹkan ẹbọ ni. Ọtọ̀ lẹ́bọ́ ọtọ̀ lẹ́sìn. Kò papọ̀ kéèyàn ṣe ẹbọ ó yàtọ̀ sí kéèyàn ṣe ìtìtì. Mùsùlùmí ni mí la bá rí mùsùlùmí tó ń gbọ́ mi lẹ́yìn ọdún mo ti látàn ni.
0: Wọ́n máa ṣe wà lé ń kò díẹ̀ máa là lẹ́yìn.
3: Owó ò tó bẹ́ẹ̀. Tó ọtọ̀ ní ẹbọ.
0: Bẹ́ẹ̀ni
3: ọtọ̀
0: ní ìtútù. Bẹ́ẹ̀ni
3: ọtọ̀ ní kéèyàn pọ̀pọ̀ ọtọ̀ ní kéèyàn pe àásán.
0: Bẹ́ẹ̀ni ọtọ̀ làyájọ́. Ọtọ̀ sí logede. Ọtọ̀ sí logede.
3: Ọtọ̀ wá ní ìjìnlẹ̀ Yorùbá.
0: Bẹ́ẹ̀ni.
3: Tó fẹ́ bá fẹ́ ṣe ṣiṣẹ́ ń sìn ṣe rí egungun tá ń wòye.
0: Bẹ́ẹ̀ni.
3: Ara àṣà wa ni.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìyẹ́ bọ.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
3: Ẹ jẹ́ sì fún egungun. Mo lọ sílùú àwọn ìyàwó mi. So wọ́n wá ń ṣe àṣà. Egungun kẹ wá wá wọn ní egungun yẹn. Ó máa fi jó dáyẹ̀ lára yá ni. So wọn mọ̀ pé mo ti mí ni ẹ̀ mo ti ṣẹ́
0: tẹ́ẹ̀nà fẹ́gún.
3: Ṣé ó máa wá àwọn ló máa wá? Bó ṣe wá mo wá pè pé kó máa bọ̀ kó wá dá mi lára yá. Bó ṣe wá ń lù mí tó ń jó tó ń ṣe mo wá ń na lówó. Ìṣe wá rògbé àti àpapọ̀ ni wọ́n
0: pẹ̀lú. Àpá security máa ń náwó fẹ́gún yìí.
3: Àṣà wa lélẹ́yìí.
2: Kì í ṣe ọ̀rọ̀ ẹ̀.
3: Àṣà wa ni tó mú rọ gbogbo wa. Ẹ jẹ́ ká kọ́ ọmọ wa ní èdè wa. Ká kọ ní àṣà wa ẹni tí wọn bá ti gbèdò sọnù lọwọ ẹ wọn ti gba àṣà ẹ.
0: Yóò da fún yín.
3: Tòun yóò wá di àjòjì nílùú bàbá ẹ.
0: Ẹ ṣeun. Àbá Sikiru.
2: Ẹ kú làákàyè.
0: Bá a bá parí ètò kẹ́ ẹ pé nọ́mbà mi ti ń pè é ta mo ní ìka tí mo fẹ́ fún yín. Ṣé gbọ́?
3: Ẹ ṣeun
0: yóò da fún yín. Àlẹ́ gba. Ìpè kankan mọ́ torí pé a ti bọ́ sí abala kejì báyìí. Abala kejì lẹ́ ti bá wa dá sí àwọn ṣùgbọ́n ẹ jẹ́ ká gbẹ ní ìwọlé. Hello.
4: Hello.
0: Hello, ẹ ká san o, ẹ kúrọ̀ lẹ́ o.
4: Ọmọ ọba
0: láti ẹgbẹ́dárì yìí o, ẹ ṣeun.
4: Bẹ́ẹ̀ni, ṣe rí àṣà àti ẹ̀sìn. Wọ́n ti jà pọ̀ mọ́ra wọn.
0: Wọ́n jà pọ̀.
4: Bẹ́ẹ̀ni. Ìjà yí orojúmọ́ bẹ̀rẹ̀. Ẹ̀sìn àjèjì wọ́n wá fi tàn wá ni. Wọ́n wá fi tàn wá ni. Kí gbogbo nǹkan pátápátá ẹ̀sìn èdè àti àṣà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí a bá ti gbà lọ́wọ́ èèyàn wọ́n ti parẹ́ èèyàn
0: rún. Wọ́n ti parun nu o. Wọ́n pa irun mọ́ nílẹ̀ lọ́wọ́.
4: Àṣà wa. Wọ́n ti gbà lọ́wọ́ wa
0: láti
4: lo àṣà àjèjì. Èdè wa kò nìkan ló kù tí wọ́n ń wá bí wọ́n ó ṣe gbà lọ́wọ́
0: wa. Bí wọ́n ó ṣe gbà lọ́wọ́ wa báyìí.
4: Ẹni ẹ fi ń pè Vanakula.
0: Ẹ gbọ́. Èdè àbá ti bínú o.
4: Ẹ bá ti gba èdè yẹn go into extinction tí ò sí mọ́. Wọ́n á wá fẹ́ di àwọn tí ó máa kọ ìtàn wa.
0: Bẹ́ẹ̀ ni sẹ́gbọ́.
2: Wọ́n máa ta fún wa.
4: Èdè ẹ̀sìn abaláyé tá a dẹ̀ ń sọ yìí gbogbo àwọn tí wọ́n mú ẹ̀sìn àjèjì wá.
0: Ibẹ̀
4: náà ni ẹ ti ń lọ forí balẹ̀ fún agbára kan
0: àti ní bẹ́ẹ̀ni.
4: Wọ́n á dẹ̀ ní wọ́n á ní káwọn ọmọ ẹ̀yìn àwọn ọmọ ṣí ìbọ̀ ìṣọ́nà. Ọlọ́run tá à ń wò yìí ọdún ẹ̀ dàbí ọjà ọ̀nà tó já tó wọnú ọjà pọ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Kò sí ọ̀nà tí ò dé ọ̀dọ̀ Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni.
4: Gbogbo ibi tí ìgbàgbé èèyàn bá wà tí èèyàn lè gbà tọ́jọ́ Ọlọ́run tó bá gbà kì í ṣẹ̀ṣẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹ̀sìn àjèjì yẹn ìlọ́jà yóò rí rúdurùdu.
0: Jágajàga.
4: Jágajàga bó ṣe rí lónìí.
0: Ẹ ṣeun.
4: Kọ́lọ́n kó ṣàánú fún wa.
0: Àbí o.
2: Ẹ kò lákàyọ.
0: Ẹ ṣeun. Prince kẹ́yìn náà ká ẹ pè mí lẹ́yìn ìsìn. Ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá wa dá sí ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ ẹ bá wa dá sètò yìí mo kì í pé ẹ ṣe ẹ kù náwó. Alhaji Sikiru àti ọmọ ọba látẹgbẹ́dá ẹ ṣe o. Ní báyìí a kọjá lọ sí abala ìkejì ètò yìí ibi tá a ti mọ̀ ń pa lọ ara àwọn ere osu pa wa na nu na lai gbe ara ara awon ise wa nu awon ere ibile wa ere osu pa na be ni a lo wa.

0: Hello.
1: Ebe kọle sa.
0: Ekro le o ati Christiana.
1: Ta, ekọle sa.
0: Ekro le o.
1: Mo lara mo mi o.
0: Ah, dupe lọwọ Ọlọrun. Oya oruku tindi tindi, oruku tindi tindi. Oruku bi gbo ma gbogbo pata lọrọ bi oyinbo le lọwọ kini.
1: Isana.
0: Ah, anti mi Christiana. Isana ko o. E wa fa bale ke gbo bayi o. On ta npe be ni labe labe koriko labe labe o ni oruku tindi tindi oruku tindi tindi oruku bi gbo mo gbogbo won loro obe le lowo obe ibe lo labe labe ni ejagbon teni fe so. Hello. Hello. Hello. Ati so ati e ti so ki ene ke ni ma pe mo. Alo Tony. Ijapa ta won omo iya meta lomo da lori o prof o. Ijapa ti roko oko yan ni bo atawon omo kunrin meta kan jumo si ore po la koko kan. Ijapa ta won meta ore ni mo.
2: Benti e.
0: Ai?
2: Benti japa.
0: Àwọn mẹ́ta yìí fi ìjàpá sípò olùdámọ̀ràn olùgbèjà wọn bàbá àti ìyá wọn torí wọn ò níyà wọn à ní bàbá mọ́. Àwọn ọmọ yìí wá dàgbàdàgbà wọ́n dàgbà tójú bọ́ òde kí wọn ó ṣiṣẹ́ o. Ìjàpá sì rèé ọ̀dọ́ rẹ̀ wọ́n ti máa ń gbàmọ̀ràn bí wọ́n jẹwà ìjàpá dípẹ́ ẹ̀ẹ́sì ajẹ̀rẹ̀ẹ̀sì àwọn àdánkẹ́ ẹ̀jẹ̀. Nbo le nlo e pada nbe ibile ke duro si amara baba ba to an ijapa odo yin la wa o eri pe awa na tin dagba die die bo bayi ijapada mo ri pe bo tin dagba e ku eyan omode won yi nje bayi gege be se je alabojuto wa afes.

ìjàpá nírú iṣẹ́ wo lẹ wá fẹ́ ṣe o ẹlẹ́ fẹ́ ṣiṣẹ́ ṣé bá ti jọ́ wẹ̀ ọ̀dá ni ẹ jẹun ẹ mu ẹgbẹ́ wọn ni alábòjútó wa àwa náà ń dàgbà díẹ̀ díẹ̀ ìyàwó náà ó yẹ ká wáṣẹ́ kan ṣe ìwọ ọmọdé wáṣẹ́ kan ṣe o. Ìjàpá ní sẹ́mọ̀ pé èmi tí mo jẹ́ alábòjútó yìí lè darí ní tibi tí ọ̀dà ẹ̀yìn tí mo fẹ́ kẹ́sìn ni pé ẹja àjọ máa jókòó kájọ máa ṣeré bí mo bá ṣe ń ṣe ẹ̀jẹ̀ àbẹ́ ẹ̀jẹun à ń jẹun ọ̀dà. Ọ̀dà ẹ wá lọ ẹ lọ rògbò ṣe tó bá ṣe pé ọ̀dà àjù sátìmù ní kẹ́ ẹ máa ṣe lọ ẹ wá sọ fún mi tó bá di ọ̀la. Bílẹ̀ sí mọ́ àmọ́ ẹ̀ta bá tún kóra wọn rẹ ọdọ́dọ̀ alábòjútó wọn ìyẹn ìjàpá. Wọ́n débẹ̀ wọ́n kí wọ́n gà á wọ́n ṣe dáadáa ìjàpá ni ẹ ṣe àrònú sí iṣẹ́ ìwòrán ló ṣe o. Ẹgbẹ́ wọn lọ sọ́dọ̀ ìjàpá ó sì sọ fún pé bàbá a ti lọ ro ìmọ̀ràn yín wò a sì rí pé a kò lè mú lò rárá torí pé àwa ọ̀fẹ́ sọ̀lẹ̀ ṣùgbọ́n ohun tó sì ní yí pé àwa ti ro ohun tá a fẹ́ máa ṣe báyìí o. Ìjàpá inú ẹ̀ bàjẹ́. Ó lè yan ọmọ wọ̀nyí orí yín bàjẹ́ ni èmi lè ń ta lẹ́nu. Mo ní kájọ máa ṣeré kájọ máa ṣeré ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀ lọ wá kẹ́ ẹ̀ lọ wá ìṣẹ́ tó ẹ̀ má dọ̀dọ̀ mi mọ́ o ẹ̀ lọ wá ń tẹ́sí ń gbà náà. Kò ju bí ọjọ́ mélòó kan lọ lẹ́yìn èyí tí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n tó fi péjọ ara wọn sí wọ́n pera wọn fún àpérò pé irú iṣẹ́ wo làwa fẹ́ ṣe o. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò wọn èyí ẹ̀ pátápátá nínú wọn pé ó ní iṣẹ́ ọ̀pẹ kíkọ ń lò wọ́n máa ṣe. Ọmọ kejì ní òun tóun o ọkọ̀ ojú omi lò wọ́n máa wà. Èyí ìkẹta wọn léńje léńje wọ́n tó pé tó iṣẹ́ ọfà ọdẹ ọlọ́fà tí máa tafà

àwọn mẹ́tẹ̀ẹ̀ta a máa padà lọ sílé wọn pẹ̀lú ìrònú o lọ sílé wọn náà pé ìyá ẹgbẹ́ pé àmọ̀ dáràn bó kí n jọ mo ṣe léyìí wọn ọbọ òní ìjàpá lọ wá sọ fáwọn ìjàpá ọsàfẹ sí wọn ń sùta. bí wọn sì délé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn bá kúnlẹ̀ wọn bá ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ọlọ́run wa gbà wá ràn wá lọ́wọ́ bàbá ti sọ̀rọ̀ tá a máa bọ́ọ̀rẹ̀ wọn sẹ̀ yìí olúwa ràn wá lọ́wọ́. ìgbàlásà ọ̀tọ̀ọ̀dọ̀ wá fáwọn ọmọ yìí o ọba àdìjọ kan ń gbòdìjọ kejì ẹni kan bá fò wá ọba ní òrùlé ilé wọn àṣé ìyá wọn tó ti kú ńlọdẹyẹ bó ṣe fò wá ẹyẹ yìí fi orin bọ ẹnu báyìí pé ọmọdé mẹ́ta ń ṣeré o èrè ayọ̀ ọ̀kan lòun ó wẹ̀kún ọ̀kan lòun ó tọ̀run ọ̀kan lòun ó tọ̀run. wọ́n wá farabalẹ̀ pé irú ẹyẹ wo ni ń ke lórí ìwúlé àwọn yìí wípé ọmọdé mẹ́ta ń ṣeré àwọn mẹ́ta mọ̀ nù ìkan lòun ó gàgbọ́n òun lòun lòun ó gun àgbọ̀n ìkan lòun ó wẹ̀kún òun lòun máa ń ṣiṣẹ́ ìpọ́kọ̀ wọn wẹ òkun ìkan mọ̀ lòun ó ta ọ̀run pé ọfà lòun máa ń ta ẹ̀gbọ́n mi ẹ má jà á ṣàfira o ẹ̀gbọ́n ń torin.

mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé. Ẹ kábọ̀ sórí ìkànnì West Radio 89.3 FM. Ẹ mọ̀ pé tó bá ti di aago mẹ́fà ìrọ̀lẹ́, kò sétò mí tó ju ètò Sport Assembly lọ. Orúkọ tèmi ò yí padà o, Raymond Tanátaná. Ẹ mọ̀ pé bí mo ṣe máa ń sọ fún yín, ẹ mọ̀ pé a lè má bí yín, ìyẹn lórí ìkànnì tiwa. Ọ̀gá mi sa Adélérè máa ń bí yín pé níbo ni kiní ò ń ka yín mọ́, ṣé bí iṣẹ́ lẹ ṣì wà ni? Àbẹ́yìn ti kúrò níbi iṣẹ́ ti ń bọ̀ nílé. Ẹ wo assignment yẹn ò le rárá o. Ẹ gbé rédíò yín sí West Radio 89.3 FM. Kàjọ gbádùn ara wa ń rọ̀lẹ́ tèní. Ẹ mọ̀ pé kò ń ṣe mí nìkan mo máa ń gbé yín débẹ̀. Lọ pọ́lísì wà ń bí ajọ máa ṣètò ń rọ̀lẹ́ tèní ni.

0: ó yá bákan náà ẹ láǹfààní láti wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook wa nù tẹ̀bá ti wọbẹ̀ lọ ẹ search fún West Radio 893 FM fanpage West Radio 893 FM fanpage ibẹ̀ lẹ máa gbà wọlé tẹ̀bá ti wọlé síbẹ̀ ẹ jọ̀wọ́ ẹ má wọlé lásán o ẹ láìkẹ́ ẹ kọ́mẹ̀tẹ̀ ṣí àìsí gbòòrò ayé ṣe rí gbogbo kọ́mẹ̀tẹ̀ bá ń drop gbogbo ẹ̀ la máa já àwọn tiwa sí àwọn tiwa ti ń gbórí wọlé mọ́mì wa ti gbórí wọlé lápá bíbẹ̀ yẹn Adékúnlé Òjó Kristánà ó ní good evening and well done ó yá pápá ìyá wa tẹ̀wájú o ó ní Mr. Raymond tanátaná ẹ kú ìdílé mú o mọ́mì mi mo kìyìn lápá bíbẹ̀ yẹn ó ní more strength and more wisdom to you sir. Ṣé ẹ rí gbogbo breaking news lọ́tún lọ́sì gbogbo ẹ wì gò tẹ fẹ gbọ ìkànnì west radio nìkan lẹtílẹ gbọ tẹ bá ti gbé rédíò yìí sí 89.3 fm ṣe rí kò sí nǹkan tẹ fẹ gbọ nípa ètò eré ìdárayá tí ò lẹjàmbá kan nú authentic rẹ inú west radio lẹti máa gbọ ẹ gbé rédíò yẹn sí 89.3 fm kájọ gbéra wa débẹ. Ó yá kí n tó mú ròyìn wá ẹ jẹ́ ń gbé pọ́lísì wọlé kẹgbóhùn pọ́lísì lápá bíbẹ̀ yẹn pọ́lísì kí àwọn tí wá ń lé.
1: Ẹ̀yin tèmi ẹ kúrò lẹ ọkọ àtàrà kúṣẹ́ òní o mo nígbàgbọ́ pé ọjọ́ ìní dùn bá ṣe lérò ẹ ẹ̀mí lord pọ́lísì náà ló wà bí ló ń kiyin ẹ̀mí ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín òun náà ló ń kiyin o ẹ máa tẹ́tí lé kó kẹ́ máa jẹ gbádùn wa lọ.
0: Ó yá ẹ máa tẹ́tí lé kókò ẹ máa jẹ gbádùn wa lọ orílẹ̀-èdè nàìjíríà ní ti mú ròyìn kí n tó gbé bàálù mi kí n tó kọjá sókè òkun ó yá pápápá àjọ efcc àti àjọ icpc wọ́n ti ń ṣèwádìí rẹ o wọ́n ti ń ṣèwádìí tani ṣe ẹ rí owó tí gómìnà orílẹ̀-èdè nàìjíríà owó tán gbélẹ̀ bíi 12 billion ti federal government gbélẹ̀ fún àjọ nff ipe tán fi san àwọn owó kan àwọn bónọ́ọ̀sì kọ̀ọ̀kan wọ́n ti ń ṣèwádìí owó yẹn o bówó yẹn ṣe lọ bọ́n ṣe fi sanwó fáwọn èèyàn bọ́n ṣe pín owó yẹn fún àwọn tí wọ́n jẹ ń gbèsè wọ́n ti ń ṣèwádìí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó yá lọ pọ́lísì kàtẹ̀ kọ́kọ́ gbabẹ̀ yẹn wọlé pẹ̀lú ìgbésẹ̀ tí efcc àti icpc gbé kí lẹ rí sọ sí ọ̀rọ̀ yẹn.
1: Òun rúgbóbọ̀ o nǹkan ta ti ń sọ látọdún yìí ó ti ń rúgbóbọ̀ o tí efcc àti icpc tán tí wọ́n ti lè bá wa kojú bọ ọ̀rọ̀ football àti sport in general bóyá nigerian sport a lè padà bọ̀ sípò bó ṣe yẹ kó ṣe wà tẹ́lẹ̀ torí ẹ má jẹ́ àgbàgbé láti 1999 tí a ti bọ democracy ni sport ministry of sport wa ló ti dàbí ìgbà pé àwọn ẹgbẹ́ kan ló kàn ń daṣe owó tó bá ń wọ ọbẹ̀ àkàn lè give account kò sẹ́ni tó lè sọ pé iye báyìí lọ ná ní ọdún tó kọjá iye báyìí ló kù ṣùgbọ́n ilé ń sìn tí efcc àti icpc tó ti kẹnu bọbẹ̀ báyìí ẹni tán máa kó máa pọ̀ o tèmi nìyẹn èmi dẹ̀ mo gbà wọ́n nímọ̀ àyànjú pé kán ṣiṣẹ́ wọn kán ṣọ̀fin tó tó wọn dáadáa kán dẹ̀ rí i pé ẹni tó bá tí ìyá bá tọ́ sí kán fìyà gidi jẹ́ ìyẹn ni mo fẹ́ ni mo ń dúró dè.
0: Ó yá kán ṣọ̀fin tó tó lápá bíbẹ̀ yẹn ẹni tí ìyá bá jẹ́ sí ẹni tí ìyá bá tọ́ sí òun ni kí wọ́n fi ìyá jẹ ó yá stella tèmi fàgbà yìí kẹ èèyàn ti sa adélèrè nìyẹn ó ní olóyè raymond lọ pì good evening ó yá náà ẹ gbé wa débẹ̀ keep enjoy yourself ó ní sa adélèrè ó wá fi emoji ẹ̀rín músẹ́ sí stella tèmi fàgbà yìí kẹ bó o ṣe ń mìsì sa adélèrè bẹ́ẹ̀ ni sa adélèrè náà ṣe ń mìsì rẹ o ó yá pápápá ìròyìn wà ńlẹ̀ ó wà lórí nurudeen awerooro olùkọ́ni kan tí efcc nígbà kan ó ti darapọ̀ mọ́ ikọ̀ alilal alilal ti ń bí ìyẹn lórílẹ̀‐èdè sudan ó yá pápápá lọ pọ́lísì pẹ̀lú ìgbésẹ̀ tí nurudeen awerooro gbé láti darapọ̀ mọ́ alilal ti ń bí lórílẹ̀‐èdè sudan má gbàgbé pé bí ọ̀sẹ̀ tó kọjá sẹ́yìn ni wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ní gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbà ikọ̀ tírẹ̀ẹ́sì ìyẹn shooting star ṣé kò ń ṣe pé ó ti ń bá àwọn ikọ̀ yẹn sọ̀rọ̀ lábẹ́nú tẹ́lẹ̀.
1: Àlè fẹ́ yẹn kù nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ṣe àlè nígbẹ̀ yẹn ò ṣẹlẹ̀ torí pé gbogbo wa la mọ̀ bí nurudeen ipa tó kó nígbà tó wà nínú 3sc òun náà gbìyànjú agbára tiẹ̀ ó gbìyànjú ìmọ̀ tó ní ọ̀dà àdẹ̀rí ibi tó gbé 3sc ya iṣẹ́ tó ṣe nínú wọn lọ́dọ̀ wọn so mi kò yà mí lẹ́nu pé ó lọ sí alilal ibi tí ìyàlẹ́nu kan ti wà fún mi ni pé nigerian league bóyá eléyà táwọn jí láti lè sàn láti lè jẹ́ kí league wa gbé pẹ́lí dsc torí first team coach tó kúrò nínú nigerian league wà lọ ń join team b team láti sudan eyin ni question temi nwo lori oro yin sowo lo fi pe ni sowo lo fi ton ni abi league won daju ti wa lo ki lo ku ta se to fi je pe coach first team coach to sponsor ki Nigeria o wa nde ni to lo sise ko lo di team B coach ni Sudan
0: imagine
1: iyen gan ni nkan to temi ni kayefi ninu oro to wa leyi emi oni su pelu pe o lo sokere sugbon okere jo kere lo to ba ma kuro Nigeria a wa je Sudan team B Sudan
0: a je team A ko je team B
1: o wa je team B won team B to pe won ni nkan o ko ma fi won se recruit fun senior team ni ohun lo wa lo sibe iyen gan lo je ki lemi mo pe o ye ki NFF ati gbogbo sports ministry wa gan ni lo ye kan joko kan tun rira won ro pe lori oro yi ba oni Nigeria na so a whole team first team coach in Nigerian league wa lo ngba se
0: team TRC for that matter
1: TRC to lo continental o
0: beni
1: tele o wa lo se wa lo si team B ni lu Sudan iyen gan o to apero
0: ko te wa se Saudi Arabia
1: ko te ko lo se any other country o wa je Sudan ah iyen gan o se mi kayefi
0: o ya o se wa nkayefi o kuro ni inu iko TRC o darapo mo iko lorile de Sudan tu wa se iko to se kan ri o o ya tin bi ni o o darapo mo tin a tin bi lo darapo mo good one good luck ifunurudin awerero o ya papa pase mo pe ifese won se waye lana ifese won se waye lana ka ba nsoro idije Spanish La Liga Atletico Madrid ohun ti ko Malaga nigbeyin gbeyin ami ayo meji sodo ni o ama kan tori meji sodo yen mi nko o gbera tan o Malaga foju won ri ma bo lana ama Atletico gbianju e mo pe ba se mo won ise won ni o die minute late minute la won ma nbori ifese won se eyin lo policy ta ba wo Atletico Madrid o ti dasa won wi pe abala akoko won ma struggle amon to ba ku iseju perete ki ifese won se pari won si bori won si jawe olubori Shafe so pe Atletico Madrid ni kan se ni sai nigbati won struggle koju iko bi Malaga ko se Villarreal na koju ko se Athletic Club ko se Real Sociedad Malaga
1: ni woye temi Athletic o ma gbianju nu season yin na ki ma je ka gba pe season sese bere ni and team to ba ma win na de ba ma wogbo team to ma record success dada ninu league towards the end of matches no on my own pe until the referee ba blow ton awon ni give up iyen de ni nkan ti mo like loro Diego Simeone ati Atletico Madrid don ti referee o ba ti so pe ija pari ti referee o ba ti so pe ija pari awon gan ki nbebe pe kon la awon e je a ma ja lo ni always guiding ni ti le a fi shu so iyen dere bi team se ma win niyan so ko ba ku 1 second as long as n pe keeper won si wa lojule ese ti wo re wuoju goal ma wole iyen de la ma fi mo team ti o ni kan se ni woye temi o won mo nkan ton se won le ti wear opponent out lati ibere kan ti jo ma gba si awon yen na ma ta biobio o ba ku iseju kan san net go oyinbo ki san wo eni to gba draw oyinbo ki san won pe mo try en to gbe fe lo oyinbo ma san wo fun iyen de ni mo notice ko Atletico mo se dada to ba ku iseju kan wọ́n ṣe àsùnmọ́ yín wọ́n gbé súnmọ́ yín láti bẹ̀rẹ̀ ni so níwò ètèmi o wọ́n mọ nǹkan tó ń ṣe nínú season yìí kí àwọn tó kù nìkan múra.
0: lọ policy ìbéèrè kan tó kù tí máa béèrè ká tó kúrò lórí ọ̀rọ̀ Atletico Madrid tá a bá wo ikọ̀ Barcelona àti Real Madrid agbábí kan ni gbogbo wọn ti jọ wá pẹ̀lú Atletico but ikọ̀ méjèèjì ló kó agbábọ́ọ̀lù wọlé àwọn agbábọ́ọ̀lù jankan-jankan náà kó wọlé àti Real Madrid àti Barcelona but tá a bá wo Atletico Madrid kò fi bẹ́ẹ̀ sí àwọn èèyàn tó gbórí wọlé lápá bíbẹ yẹn ṣé Atletico Madrid jí wọ́n jọ ikọ̀ tí ó máa lè gbesúmọ́ Real Madrid àti Barcelona tá a bá ń sọ̀rọ̀ ìdíje Spanish La Liga.
1: Léwo ètèmi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn Atletico mọ nǹkan tán wọ́n lé tán má ṣàti wọ top 3.
0: Wọn ò lé league.
1: Wọn ò lé league tẹ bá nọ́tìsì trade pattern wọn láti bí 5 seasons ago nsìn wọn ò lé league tó bá wù ìkẹyìn méjèèjì lura yẹn pa àwọn bá gbórí wọlé. Bọ̀ páwọn máa bá yín jàdú yẹn ẹ ṣáàjẹ́ ká máa lọ sí continental ká máa lọ sí Europe kàdẹ̀ máa gbowó ti wa ní steady that's why ṣe máa notice tẹ́ bá lọ́wọ́ financials wọn ò declare loss for over 5 years wọn ò lose àwọn làwọn fẹ́ gba league o ṣùgbọ́n champions league yẹn àwọn ò ní yọ bọ́rọ̀ kúrò nù ẹ̀ so káwọn ṣàrán máa owó yẹn làwọn ń jókòó tì.
0: tọ́mọ́tì ti láǹfààní láti wà ṣe ká gba kópa dẹ̀ rè.
1: ṣe wọn di èèyàn náà tó.
0: Bọ́ọ̀n
1: ti ẹ̀gbá ìyẹn tó wọn so owó làwọn làfojúsùn tiwọn so mi ò bá wọn wí fún ìbọn ṣe ń to tíìmù tiwọn bẹ́ẹ̀ yẹn.
0: o ya wo la foju sin won lapa bibe yen won ni league o kan Atletico Madrid o ibai wu yin ke lura yin pa ibai wu yin ke fo baka lori ko se le to kan Atletico Madrid ka won sha ti wo top 3 lo kan won o ya oluwa seun oye bode oni wedon loye remo tana tana and crew more strength o ya adebayo ti mi leyin ti money baba from iyana fadipe awon ti wa niyan lapa bibe yen o ya se gbagbe pe Europa League nlo lowo qualification Europa League oya ta ba nsoro Conference League na nko iyen na nlo lowo o won ti pari ifese won se kan ta ba nsoro de pari Europa League Kairati Amati awon je ya nle won o Adeleji lo fi ya je won ami ayo meta sodo o ni Anderlecht fi lu won mole o ya Jagiellonia awon lu Iberia lowo ami ayo meji sodo o ni fese won se yen bade o ya Majabi nko odo odo na gba koju Salzburg o won ti wo 62 minutes Shewari Besiktas ko ti ju 17 minutes o ya Kaunas Agris awon tin je ya lowo o ami ayo meji sodo na je lowo o ya Ignatia nko ati Lee Strong odo odo lo bade o o ya Lex Pozan ati Cotun e mo pe Switzerland ni tun ti wa 17 minutes o ya 1-0 lo bade lapa bibe yen Lex Pozan lo ju fi ya je won lowo Shewari Transcendental Sport o ya Andre Onana Onana nana o ti tu se kini yen o o ti yin Ferran Ferros n lu won mole lowo ami ayo kan sodo gbogbo gbogbo Mohamed Salah tan gbe wole ko sa nkankan o ko sa nkankan yi kan sa kiri ori papa ni 18 minute played 1-0 Ferran Ferros lo lu won lowo o ya Craiova nko Ararat Armenia odo odo na gba lowo o o ya to ba di ago meje yen to ba di ago meje o ya Sveda ati Victoria Pleasant so creating ko ati CSK Sofia ago meje ni fese won se na Shewari Saint Truden ati Omonia Nicosia ago meje lo bade o Benfica nko pelu AGF ago mejo ni fese won se won bo se je lagbon ti Europa League niyan o ya bakan na Conference League nko Inter Turku pelu Copenhagen odo odo na gba lowo o ya Lincoln Red pelu Lane odo odo na ni Shewari Midtjylland ati Rijeka odo odo ni fese won se won o ifese won se yen lo lowo Shewari Nordjylland ati St. Gallen ami ayo kan sodo lo bade 19 minute play pere ni o Sheriff Tromso ati Brighton odo odo la won na gba lowo o oya to ba di ago meje Shewari Ikọ FC 20 pelu Karabag won ma bag ara won oya Zabri nko ati AS Monaco ago meje lo bade Shewari Sion ati Ikọ Ajax to ba di 7:15 pm won ma koju ara won Atalanta pelu Apoel Tel Aviv 7:30 lo bade o oya Gent nko ati Ibania 7:30 ni fese won se won oya Shewari Ikọ Lugano to ba di 7:30 won koju Maccabi Tel Aviv

0: ó yá kí n tó fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la ẹ̀jẹ̀ ń fún yín láwọn ìròyìn tó wà ń bí lọ pọ́lísì ó yá jẹ́ ń bí ẹni béèrè Lionel Messi ó gbá ìfẹsẹ̀wọnsẹ̀ lánàá Philadelphia kojú Inter Miami àmì ayò méjì méjì làwọn méjèèjì ta Lionel Messi ti score 922 career goals bí ẹni pé òun náà lé 1000 goals ṣé ó lè bá àti pé tó bá máa bá nínú òun àti Cristiano Ronaldo ta ló lè tètè dé 1000.
1: Ẹ̀yàn ẹni tó máa kọ́kọ́ dé 1000 yẹn tó súnmọ́ jù láti tètè dé 1000 yẹn Cristiano Ronaldo ni torí tẹ bá wo ìròyè ọ̀rọ̀ Cristiano Ronaldo sì ó ti ní 960 something goals if I'm not mistaken mi ìrántí start ti ẹ̀yẹn dáadáa and Messi tó ti ní 922 goals. Goal disparity wọn ó yàtọ̀ ó fẹ̀ gan and another thing tí mo tún yẹ kẹ tí mo fẹ́ kí ẹ tún mọ̀ ni pé Ronaldo ti ń fi àwọn méjèèjì ti ń fi sáyẹ̀ sọ pé ó ṣe é ṣe kí àwọn fi àdàgbà ètò wọn rọ̀ nínú season yìí so ẹni ẹ̀ máa gbàgbé pé bàbá Messi tó kú láìpẹ́ yìí ní ọ̀sẹ̀ tó kọjá bọ́ ọ̀sẹ̀ méjì sẹ́yìn sí ó ti ó rílì wé ẹ̀dá òun gan òun gan ti ń ní èròǹgbà méjì gbé à òun á tún tẹ̀síwájú nídìí fúbọ̀ àbí òun ò ní òun á fàdàgbà rọ̀ síbẹ̀ so lórí ọ̀rọ̀ ti Messi mi ó máa dórí 1000 goals èyàn ṣùọ́ àdébẹ̀ tó bá play 2 seasons sí tó bá continue ní England ní America tó ti ń play yẹn á dé 1000 goals bóyá máa ṣáájú Ronaldo débẹ̀ yẹn mo doubt ẹ̀ torí Ronaldo náà ti sọ pé òun ti 41 already òun dẹ̀ ti ara ti ń bá òun sọ tó ṣe ṣe kóun náà fàdà gbẹ́ ètò rọ̀ ní season yìí but èèyàn Ronaldo ti gbogbo á mọ̀ tó bá rí pé Messi ń súnmọ́ òun Ronaldo tún sì lè fẹ́ ṣe ẹ̀ ní ojú ọdún kan
0: sí
1: ọdún kan sí pẹ́sẹ̀ kàkà kó bá mi kó gbẹ ọkàn yìí lọ́wọ́ mi ayé àmọ̀jọ màá dúró díẹ̀ kó fi kájọ fi bùtù wálẹ̀ ni a dẹ̀ mọ́ rú.
0: Torí ìdí tí mo ṣe béèrè ìbéèrè yẹn ni pé ṣé Messi máa ṣáájú Ronaldo wọ 1000 goals gbogbo alárí fọ́ọ̀mù àwọn méjèèjì tá a bá ń sọ̀rọ̀ World Cup Messi yẹn ò jọ Messi tó ti relent bí mo ṣe ń wo Messi bí ìgbà tó yẹ pé máa score goals lóòrèkóòrè ni lóòótọ́ Ronaldo ta bá ń sọ̀rọ̀ pé kéèyàn mi àwọn iṣẹ́ rẹ̀ ni ó yé gan but pẹ̀lú fọ́ọ̀mù tí Messi fi gbá World Cup yẹn tó bá ń bá fọ́ọ̀mù yẹn lọ tí fọ́ọ̀mù yẹn ò drop tí ó sì ní jùrì tí Ronaldo ò bá múra Messi lè ṣáájú rẹ̀ wọ 1000.
1: Ibi tọ́rọ̀ yẹn kù díẹ̀ sí náà ni mo ti kọ́kọ́ yànnàná yẹn pé one factor kan wà tí mo fẹ́ kẹ́ wò ipa ribiribi tí bàbá Messi kó nínú ayé Messi. Bàbá yẹn tó kù yẹn psychologically ó tiẹ̀ bá ẹ notice ẹ in this season ẹ rí effect àìsí jọjẹ Messi ní ibẹ̀ yẹn ẹ rí effect ẹnu gínú games ẹ kò sí ni psychologically ó máa wà weighed down àdẹ̀mọ́ Ronaldo dẹ̀rí Ronaldo náà sìn òun náà ó ti fòkà sí ìyàwó lọ́wọ́ sìn ìyẹn náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n Ronaldo jẹ́ fighter. Messi wà natural.
0: Bàbá ò ní pẹ́ yọ kùkọ́ lẹ̀ ń sàn.
1: But tí Ronaldo bá ṣe ń wọ ẹ̀yìn tó bá ṣe ń rí Messi pé ó ń léwu bọ̀ Ronaldo kò ní fẹ́ fàdàgbà ètò rọ̀ ìyẹn ni mo mọ̀ ń pààrọ̀ Ronaldo so ìjà yẹn ọmọ àjọ fà á dé ojú ń pé àwọn méjèèjì àjọ fi àfi tí Messi náà wá lóhun náà wá fẹ́ play the 41-year-old ló wá kù which means ó máa ní láti play 2 extra years compared to ti Ronaldo ìyẹn dẹ̀rẹ́ ọwọ́ Messi nìyẹn kù sí ṣùgbọ́n láti dé 1000 goals yẹn àwọn méjèèjì lọ́jọ́ máa débẹ̀ ẹni tó máa kọ́kọ́ débẹ̀ Ronaldo ló ní better chance ju Messi lọ.
0: Ó yá Ronaldo ló ní better chance ìyẹn ju Messi lọ o ta bá ń sọ̀rọ̀ 1000 goals ẹ̀yin olólùfẹ́ Messi ẹ̀yin olólùfẹ́ Ronaldo ó yá ẹjẹ́ a máa wòran náà ó yá mo wọnú ìròyìn lọ mo wọnú ikọ̀ Arsenal Mikel Arteta ó yá ó ti sọ̀rọ̀ sí gbòòrò ayé ó ní we want to be the best club in the world ṣé lóòótọ́ ni àbírọ́ ni ẹjẹ́ a máa wo ṣe mọ̀ pé season arsenal ó máa gbéra tó bá di ọ̀la nígbà tí Coventry bá bójú yín jẹ́ ìgbà yẹn láàtó mọ̀ ìgbà yẹn máa jẹ́ best club abẹ́ẹ̀ni jẹ́ best club ó yá Sabian Alonso náà sọ̀rọ̀ ó ní Enzo Fernandez he's a Chelsea player ó ní agbábọ́ọ̀lù Chelsea ni ó ní top player òun ní Enzo Fernandez we are happy with him ó ní à ń rẹ́dí o à ń gbáradì di ọjọ́ Monday ṣe mọ̀ pé Chelsea máa kojú Fulham ìyẹn tó bá di ọjọ́ Monday lọ pọ́lísì pẹ̀lú ọ̀rọ̀ tí Sabian Alonso sọ ó fi hàn pé Chelsea ò fẹ́ ta Enzo Fernandez kò sì dá kí agbábọ́ọ̀lù wà nù kọ kọ́kàn rẹ̀ má sí nù kọ yẹn ṣé kò ń ṣe pé Chelsea ń ṣe mistake tí wọn ò bá cashin lórí Enzo Fernandez.
1: Níwò yìí tèmi wọ́n ń ṣe mistake ni Chelsea kọ́ ni ò fẹ́ ta Enzo Fernandez manager ló láìkí ẹ̀ ibi toro wa ni awon de so Chelsea fe cash won fe gbowo o manager won fa seyin lori pe ohun fe release tori mo te ba mo so ni ana te ba wo start gbogbo awon major teams across Europe gbogbo awon play team to wa te mo pe won je won se konrin gbogbo won lo fe ni World Cup winning player kan or meji inu team won because of that maturity, because of that exposure, because of that experience, even because of the marketability of the team of that player, you know, team yeah. So already that is a key Fernandez lo sugbon ti awon ton gbowo bo ton ma kowo yen le by kishi en ki coach maule koni choice enu kan ba soro npo ogbeni tun fowo yi lo si
0: buru
1: lo soju oja ko sai lo ra player mi ni Enzo Fernandez mi wa o wa logun pa to ba dogun pa wa Enzo Fernandez mi ra lojo ogun pa so won tete so fun ni but tori pa won yin o ti meet financial target ti Chelsea gbe le lori ti coach ni kan peg le lori 120 million
0: Chelsea so fun won pe to ba di ago marun ni Friday to koja
1: yes
0: ipe gbogbo nkan te ba fe so lori Enzo Fernandez e wa so ko to di igba yen sha won ro pe Chelsea nsere ni abi won o mi ne bi ko ka ni pe bi a Man City approach won lojo Friday yen o sese ki di yen ti pari
1: anyway temi Man City no play mind game ni tori e ma gbagbe pe awon na se ta Rodri ni ije ton le ta Rodri si Barca ko ni Man City ni Chelsea lohun fe gba lowo o mi pe won ma ni lati fowo kun extra owo ton de fe fi kun yen lo nro awon eyan na lara pe awon o fe so mind game ni awon meji jo n bara won play pe mo fun deadline pe play abi
0: iru awa
1: lati
0: gba championship lati gba premiership meji meta e wa fun one deadline
1: player te de fe ta fun ayi ko lohun ko gba league pelu yi ko gba champions league so ki le wa be ma ki le fe kini nkan te fe fi ta fun wa the only thing ti o je selling point fun Enzo ni pe is a World Cup winner very good utility player laarin yen which o ma fit in se Man City aside that from his factor as a Chelsea player market value ko meet iye ton gbele lori yen but because of personal profile because of his own personal business ties o wo ti iye ti Chelsea gbele iyen de ni Chelsea fe leverage le lori iyen ni Man City no ri pe okay to ba ni o te je to rojo mo Chelsea ere kilo ti se fun yin gan ere kilo ti se
0: kilo gba fun yin
1: afani mo ni o ri lara yin
0: tele Champions League ko gbe yin
1: tele fi claim pe tori ti yin toro ti jo mo team yin lo se to fi se konrin to yen but on that ground iyen ni Man City no fi hold back pe to ba ya yin to ba su yin teyin na ba mo pe to wo ba te ba need owo lati meet of financial fair play e ma gba 85 million abi 90 million ta won na ko bo iyen ni Chelsea no se duro den pe te ba mo pe de fe ra o da e lo mu 120 wa wa ka no ka jo se business iyen la o meji se duro le lori mo mo pe ton ba ri owo yen ti Man City ba pada wa to ba 100 wa Chelsea se mata
0: o ya papapa tan ba ri owo yen o sese ki Chelsea lo ta se Man City ma kowo yen le abi won ni ko le o ya je update yin lori awon ifesewonse to nlo lowo se ri Europa League ifesewonse laarin le Pozan ati Tons ami ayo meta sodo ni o 28 minute pere nanti igbalapa bibe yen se ri onana si tin yeyan ko lo ni o 29 minute ami ayo kan sodo oni Ferran Faros fi nlu won se ri Ararat Armenia ohun ti you cry over jail ami ayo kan sodo lo bade lapa bibe yen o ya Midland ti mi awon o ti mi awon rejeka 29 minute play o ya Nigerland na nko ohun na mi awon St Gallen 29 minute play bakan na o ya je ngba ben wonu iko Real Madrid o ya di oisin ti soro leyin igba tan fun ni aso igba ball oni number 4 iyen number 4 o ni mo ti dream e ti pe se mo pe mo ma n so fun yin ipe Sergio Ramos ni idol mi se ri number 4 te fun mi inu mi dun gan o ya papapa mo tun kuro lapa bibe ama inu iko Real Madrid mu wa omo tan se gbe wole omo lenje mo so nipa Yandy Omonde o ya o ti soro o ni I'm proud inu mi dun lati gba bọọlu iyan ninu iko ti idol mi ti play ri tani idol ye Cristiano Ronaldo ni o ya Harry Maguire oun na ti soro si gburaye o oni se ri emi ari magwaya o fowo lu aya le meta oni emi ari magwaya se ri gbogbo awon new signing ti mayu ti gbe se ri mo fe kan gba ife o ki n gba ife pelu awon new signing e se fe fo ni se n fo ni e ra awon new signing ta ti gbe wole ni awon bi andre santos awon bi yuri teliman se awon yen o to gba league ni carlos baliba iyen na wa lo na n bo lowo lo policy oro ti ari magwaya so sori so pelu awon nkan ti mayu ko wole se won le gba fe fun mayu
1: ewe ife wa ife tun wa
0: ife jufe lo
1: ife jufe lo ton ba ehun lo wa mo ru ife ton fe gba bo ni woye temi ati yanan nu e lana be mayu si ni awon aye ton ni lati wo kon ni lati se ise le lori pe won gba pe team awon ton gbe obaleba ton se kowo le lori yen ati mo pe utility player ni o de ma sise fun won laarin but baleba o le da se yen se fernandez gbogbo fun gbogbo troopers to se assist to se last season odun yi gbogbo ojo everybody ti la won ti mo bo se nse so won ati ma ti e ti rorun o la de se so lana pe mayu won ni lati lo ri o ye won ni lati lo se afikun striking force won ko ma duro lori sesco ati glory baba to mo lori dinu won yi
0: Mbemo
1: kon ma do lori awon meji yen nikan kon lo fun another clinical striker to le gbe se fa awon yen to je pe to fun re ba duro eru gburo kokon ma ba
0: won ni Joshua Sizzi sinu ko won
1: si
0: se kon se striker ni
1: se do lo ni won wa jo ni se do lo ni won wa jo ni yen Zigzi ba wo e pe top striker e pe Zigzi tayin ba je defender se yin ma gberu Zigzi ni iyen ni mo so fun mayu pe ki mayu lo ra play kon lo ra striker they need a formidable striker te pe to ba duro eru kokon ma ba defender e wo gbugbo awon top teams to wa ni England Chelsea Joao Pedro o duro ti Joao Pedro ba duro se yan ni Zigzi e need Joao Pedro eyan je defender ta le ru ma kokon ba yen fun na mejeji
0: Pedro ni
1: ah eh eyan lo sinu Arsenal ta se Jokeres lo ma duro Zigzi a duro ta se defender ta le ru ma ba yen fun
0: Jokeres
1: ah eh e lo si Man City e ma se je ndaru ko Haaland e ma teje nlo be
0: o ya lapa bibe yen o lohun o fe daruko Haaland o ya eje en loju oja tin ba toju odade a ma gbe yin tesi waju a ma ja yin ton lapa bibe yen

0: gbogbo eyan mo lede Nigeria e te tike gbo mi daada o lowo lowo ta wa yi ogunlogo awon mo lede Nigeria ni won ti rowo pa wole lona irorun losose nipa lilo oju opo mobile app kan soso app na la npe ni bill station ati pe loni an se afihan gele be ina se le darapo mo ogunlogo awon eyan lati mo fi app yi pa wole
1: odun 2026 mo tun tin lo kilo wa de to je pe salary nikan na la joko ti salary ka to la ara data atu sanwo na owo moto owo onje salary ti tan afi bi afefe ni fo lo je wa ni wa nkan mi soro aye mi bayi ko podo wona ti owo mo gba wole yato si salary ti nwole le kan losu yi
2: tunde o ke soro re ti di petele iwo ko download bill station
1: bill station ewo ni tun je baun
0: bill station loju opo kan ta fi ilana logbon gbe kale lati se amojuto gbogbo idunaduro owo re eleyi ti o ran lowo lati mo ri owo pa wole lati fowo pamo ati lati se amojuto gbogbo idunaduro are loju opo kan soso sugbon wa tete ni bele je ko gbo mi daada o pelu ilana so fun mi kin so fun e ti bill station eleyi ta mo si referral program iwo na le mo ri owo toto egberun marun naira 5000 naira pelu eyan mewa to ba so fun ni kete ti won ba ti foruko sile ti won si bere si ni se idunaduro
1: this rule 5000 naira egberun marun tanyanyan latari pe mo so fun yan eyan mewa e salaye kini ko ye mi o
2: be gele lo se ri ko si ti odiwon ko ye to le ma gba wole bo ba ti so fun eyan ogun o ma gba egberun mewa 10000 naira to ba ti wa so fun eyan ogorun o tun fi egberun lona adota naira se faje 50000 naira ogoro awon eniyan ni won tin lo ti won si ri opolopo owo pa wole lo soso
0: sugbon sa o bill station ki se fun pipa owo wole nikan o le rin lowo lati fi owo pamo nilana ayebaye ta ti mo ni ajo tabi esusu tabo wa laje seku yala lojojumo losose tabi lososu ko si wahala baba lajo eti ide ko si ka mo lere ni kaakakiri ka to gbo ajo ohun gbogbo lo ti wa leto leto tori loju ese lori owo re gba to ba tu akoko lati gbo ajo re lai si an lere ni ki
2: pẹ̀lú bill station o sì le gba owó kó o fowó ránṣẹ́ tàbí kó o ra data àti owó ìpè lówó kọ́ọ̀kú sanwó iná tàbí cable tv àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Tó túmọ̀ sí wípé data ya ọ̀pọ̀ dáadáa lórí bill station.
2: Bẹ́ẹ̀ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì ni wọ́n ti ń lo bill station láti ra data wọn nítorí pé ó rọjú ó sì yára.
1: Ẹni sùúrù o, ó ìkúnnú ìṣòro mi o. Tí mo bá fẹ́ wá ra fóònù àbí àwọn ohun èlò ilé tí owó mi ò sì tí ì pé ń kọ́ kí ni ń ṣe.
2: Túnde, ìyẹn ò kí ń ṣèṣòro o. Lórí bill station, o lè jàǹfààní rà á báyìí kó o sanwó bóbáyá. Èyí tá a mọ̀ sí buy now pay later. O lè ra fóònù tàbí ohun èlò ilé tó o bá nílò lénìí kó o sì máa sanwó díẹ̀díẹ̀.
0: Ẹ̀sùn wa gbọ́ pàpà ń bari bẹ̀ o. A tún gbé bill station kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ olókòwò àtàwọn oníkàràkátà tó bá jẹ́ pé ìwọ ní ṣọ́ọ̀bù iléeṣẹ́ kékèké tàbí oníléeṣẹ́ ńláńlá. Bill station ìní ó fún ọ láǹfààní láti wọ ojútùú sí ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà tó o bá ń kojú. Pẹ̀lú bill station business solution ẹ lè ṣe àwọn nǹkan wọ̀nyí: gba owó yá láti fi ṣe àmúgbòrò owó rẹ̀ tá a mọ̀ sí business loan. Ẹ lè gba ẹ̀rọ POS machine láti mọ̀ fi gba owó lọ́wọ́ àwọn oníbàárà yín. Ẹ tún lè lo ìlànà rà báyìí kó o sanwó bó bá yá láti fi ra àwọn ohun èlò tí iléeṣẹ́ rẹ nílò. Ẹ sì tún lè lò ó láti mọ̀ fi sanwó àwọn òṣìṣẹ́ yín lọ́nà ìrọ̀rùn lójú òpó áàpù yìí kan náà.
1: Tó túmọ̀ sí wípé àwọn iléeṣẹ́ ńláńlá náà lè lo bill station àbí.
2: Bẹ́ẹ̀ni, àwọn iléeṣẹ́ ńláńlá lè lo bill station láti lè san owó àwọn òṣìṣẹ́ wọn lọ́nà ìrọ̀rùn.
0: Bákan náà, bill station tún fún yín láǹfààní láti lo àwọn nǹkan wọ̀nyí: gba virtual card, ìyẹn káàdì orí ayélujára tó ń lo owó dọ́là láti fi gba owó tàbí fowó ránṣẹ́ nílé òkèèrè. Ẹ tún lè gba owó tàbí fi owó ránṣẹ́ jẹ́kẹ̀jẹ́rú àgbáńláyé. Ẹ lè ṣe àmójútó okoòwò yín lórí áàpù yìí kan náà. Ẹ tún wá gbọ́ o. Lọ́wọ́ yìí, bill station ni ló sì ń ṣe kóríyá fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀. Tí wọ́n bá ti gba áàpù bill station tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lò ó ní kété tẹ́ ẹ bá ti gbà á, tẹ́ sì ṣe àkọọ́lẹ̀ orúkọ yín, ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdúnadúrà nìyẹn. Bákan náà, lẹ́kùn bẹ̀rẹ̀ sí ní rí owó gbà wọlé nípa sọ fún mi kí n sọ fún ẹ tá a mọ̀ sí referral. Fún ìdí èyí, wọ́n náà mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ báyìí lọ sórí Google Play Store tàbí Apple App Store. Tẹ bill station BIFF station download rẹ̀ kó o sì forúkọ sílẹ̀ kó o sì bẹ̀rẹ̀ sí ní rí owó pa wọlé lónìí lónìí.
2: Máa gbowó.
1: Máa fowó pamọ́.
0: Bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso ètò ìnáwó rẹ ní ìlànà ọlọgbọ́n pẹ̀lú bill station. Kàn sí www.thebillstation.com tàbí kẹ́ kàn sí wa lójú òpó WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916-858-1914.
3: Bill station ojú òpó kan tuntun fún ìdúnadúrà lọ́nà ìrọ̀rùn.
4: Think thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
5: Oh, wow. Yes, please.
4: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets, all on BillStation. Fast, simple, reliable.
5: Wow, that's amazing.
4: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
6: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
4: WhatsApp 091-6858-1914. Bill Station, your world, your money, one station.
7: Ready to run your money better? Download Bill Station now. iOS or Android Play Store, just search Bill Station. Or go straight online at BillStation.com. Bill Station, no stress, just control.
8: Omo, bills they choke.
9: Huh?
8: No wahala. With Bill Station, you pay sharp sharp. Light, data, transfer, one app, no stress, fast, secure, anytime. Bill Station, where your money they work. Tired of stress when paying bills?
10: Yeah, boy.
8: With Bill Station, everything clicks in seconds. Pay bills, transfer money, stay in control. Anytime, anywhere. Simple, fast, secure. Bill Station, your money, your station.
7: Oh yeah now. Time to run your money correct. Download Bill Station for iPhone and Android. No dolly, no. Or waka go to BillStation.com. Sharp, sharp. Bills, transfer, everything, day one place. Bill Station, money no go.

0: ẹ kábọ̀ látojú ọjà. Ó yá ìkànnì West Radio láwà 89.2 FM. Ó yá pápá àpamọ́ wọnú ikọ̀ Benfica lọ. Benfica náà ti ń gbórí wọlé o, wọ́n ti ń bá Chelsea sọ̀rọ̀. Ìyẹn lórí Tosin Adara bí Ọ̀yọ́. Ó yá ikọ̀ Tottenham. Ikọ̀ Tottenham, àwọn ti ń bá Man City sọ̀rọ̀ o. Wọ́n níṣẹ́ rí Savio. Savio àti Omar Mahmoud. Ẹ tà fún wa, ẹ tà fún wa o. Ṣé ẹ mọ̀ pé wọn ò ní playing time nínú ikọ̀ yín? Àmọ́ wọ́n wúlò fún ikọ̀ Tottenham. Ó yá pápá Barcelona. Barcelona, ojú wọn wà lórí agbọ́wọ́ wájú ikọ̀ Bayern Munich. Mò ń sọ̀rọ̀ nípa Harry Kane. Lọ pọ́lísì elé láfi káàdì ètò ńlẹ̀. Harry Kane nínú ikọ̀ Bayern Munich. Barcelona, àwọn fẹ́ gbé Julian Alvarez, àmọ́ Atletico Madrid kọ̀ jálẹ̀ pé kò sọ́nà ń bẹ̀. Ṣé o máa wà ìdí kí Barcelona lọ fúlì fún Harry Kane?
1: Níwòye tèmi, ó wà ìdí pa láti lọ gbé Harry Kane.
0: Torí ẹ má gbàgbé pé Bayern ti sign replacement. Saibari,
1: bẹ́ẹ̀ni,
0: ọmọ orílẹ̀-èdè Morocco.
1: Bẹ́ẹ̀ni, so gbígbé Harry Kane ni fún Barcelona. Ó kàn tún máa jẹ́ kí iwájú yẹn tún kó tún gbé pẹ́lí sí ni, torí gbogbo alamọ́ṣẹ́ tí Lewandowski nígbà tán lọ gbé Lewandowski náà ní Bayern lọ́jọ́ sí. Lewandowski yẹn ti tán lọ́nà sọ ìgbà tó dé Barcelona báyìí, níṣẹ́ ló dà pọ́n repo sínú ẹ̀ tán tún ṣáná sí. Ọmọlọmọ tún bẹ̀rẹ̀ sí ń gbé náà jẹ ni tó ṣáná gidi gan títí tó fi dín pé ó kò bẹ́ẹ̀ ní season tó kọjá. So tán bá tún lọ fún Harry Kane ní Bayern yẹn náà lé ní season náà sìn, mo nígbàgbọ́ pé Harry Kane bá máa dé Spain nìyẹn, ó máa rí wọn kó jẹ gan ní Spain nìyẹn. So kí Bayern, kí Barca kan lọ full time fún Harry Kane, because striker tó ti prove ara ẹ ni Harry Kane, gbogbo ayé ló dẹ̀ mọ̀. So kan lọ fún Harry Kane. Bayern le miss ẹ púpọ̀ tó wọn ti already ní replacement fún. So kí Barca náà lọ fún, káwọn náà lè jẹ mùdùmúdùn ara ẹ tó kù kó tó dínpọ̀ náà máa tún lọ sókè rẹ̀.
0: Ó yá kí Barca lè jẹ mùdùmúdùn ara rẹ̀ kó tó di kó máa lè lọ kéré. Ó yá lọ pọ́lísì, àkókò ti lọ, dágbére fáwọn tí wá ń lé.
1: Ẹ̀yin tèmi, ẹ ṣe gan tẹ tẹ́tí tẹ̀ ń gbọ́ wa o, ẹ̀yin ti tẹ fi gbọ́ wa lénìí, kò ní dohun tẹ máa náwó lé lórí o. Ẹ̀yin tẹ gbọ́ wa lénìí náà, ẹ̀ ní dohun àwátì. Ọ̀la náà a tún sọ fún yín pé ọ̀la tún dùn, gbẹgbẹ a tún kàn sí, ẹ máa tẹ́tí lẹ́kọ.
0: Ó yá ọ̀la tún dùn, gbọ̀ngbà tún kàn sí. Ó yá ẹ má gbàgbé, ikọ̀ Arsenal yóò gbàlejò Coventry City. Ọ̀la ní EPL ló máa gbìnà yá nínú ìdíje Spanish La Liga. Ìyẹn lọ́la, Real Betis yóò máa gbàlejò Real Sociedad. Ó yá Marseille ńkọ́, Marseille àti Strasbourg, French League One nìyẹn. Ẹ̀yin tèmi tẹ gbọ́ mi nírọ̀lẹ́ tèmi, mo kí yín o, àdúpẹ́ lọ́wọ́ yín. A tún bọ̀ wá lọ́la lórí ètò. Orúkọ tèmi ò yí padà, Raymond Tanátaná. Ó dàbọ̀.

0: Ẹkàlẹ́ àsìkò ṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn lẹwa la mọ́ fún yín láti ìkànnì kànga àgbẹ́mọ̀gbẹ́ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyédè lónú ìròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu tẹ́wọ́ gba gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní ilé iṣẹ́ ààrẹ nílùú Àbújá. Ààrẹ Tinubu ti pàṣẹ fún ṣíṣe àgbékalẹ̀ àwọn ojú òpó eléyìí tó ní ṣe pẹ̀lú àsopọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ẹ̀rọ díjítà lásìkò yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ọ̀tún lórí àtiṣe àmójútó àti mímọ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ohun ìjà eléyìí tó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí. Iléeṣẹ́ ààrẹ bu ẹnu àtẹ lu Àtíkù lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ tó jẹ́ fún ọ̀rọ̀ owó ìrànwọ́ lórí epo. Àjọ INEC ti ṣètò tó sì ti jẹ́jẹ́ láti mú kí ìyàtọ̀ kó láǹfààní àti wà nínú ètò ìdìbò sí ipò gbogbogbò ọdún 2027 eléyìí tí ó wáyé. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ò ní pé ó wà nínú ìpàdé papọ̀ pẹ̀lú ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ní iléeṣẹ́ ààrẹ nílùú Àbújá. Adeleke yẹn tó jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé lọ́jọ́ 15 oṣù kẹjọ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party òní ẹ pé gúnlẹ̀ sí iléeṣẹ́ ààrẹ ní nǹkan wọ aago 5 AM ku ìṣẹ́jú 5 nírọ̀lẹ́ òní. Ìpàdé náà eléyìí tí yóò ṣe pẹ̀lú ààrẹ Tinubu òní ẹ pé yóò láǹfààní láti máa bójú wo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìfẹ́ kálukú lágbọ́n ètò ìṣèlú eléyìí tó sì wá lásìkò tí ọ̀rọ̀ òṣèlú àti ìmọ̀ fẹnu ọ̀rọ̀ kò láàrin àwọn ẹgbẹ́ tí ó mọ láǹfààní àti máa jẹ sọ́kàn kálukú ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà. Ìjíròrò àti ìsọ̀rọ̀ papọ̀ yìí òun ni a pe láǹfààní àti wáyé lẹ́yìn tí a pe wọn ni ààrẹ ti ṣe àwọn ìpàdé kọ̀ọ̀kan pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú lóríṣiríṣi àti àwọn òṣìṣẹ́ ìjọba káàkiri ní ìgbáradì fún ètò náà. Bí ìròyìn bá tún ṣe ń tẹ̀wọ̀ wájú nínú ìpàdé tí wọ́n ṣe a ó mọ̀ jẹ́ kọ́mọdé tí gbọ̀yìn. Mínísítà fọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tún ti ọ̀rọ̀ ọgbọ́n àtinúdá àti ìtọ́ra ajé díjítà Dókítà Bọ̀sán Tìjàni ṣíṣàfihàn pé ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún iléeṣẹ́ ọ̀hún láti kọ́ àwọn ilé iṣẹ́ ìbánisọ̀rọ̀ bí 4,300 káàkiri orílẹ̀-èdè yìí láti dín àlàfo iṣẹ́ díjítà kù fún àwọn èèyàn eléyìí tó tóbi 1,000,000 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Dókítà Tìjàni sọ̀rọ̀ yìí lónìí nílùú Àbújá níbi ètò kan tí wọ́n ṣètò láti fọwọ́ sí àwọn ìlànà àlàyé ìdíwọ̀n àti ọ̀nà ìmúṣẹ eléyìí tí wọ́n gbé kalẹ̀ fáwọn ibùdó àtinúdá káàkiri orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe sọ, ó ṣàlàyé pé ààrẹ Tinubu ti kéde pé gbogbo ẹni tó ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbọ́dọ̀ ní àǹfààní sí ọ̀rọ̀ iṣẹ́ ìbánisọ̀rọ̀ láìka ibi tí kálukú ń gbé sí. Ó ní èyí ní ìpìlẹ̀ fún àyípadà sí ètò díjítà fífún àwọn ará ìlú ní agbára àti ìdàgbàsókè lágbọ̀n ètò ọrọ̀ ajé. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà, Dókítà Tìjàni ṣàlàyé pé ìjọba ààrẹ Bọ́lá Tinubu òun ló ń kọ ọjọ́ iwájú díjítà Nàìjíríà lórí àwọn ìpele pàtàkì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìmọ̀ ààrẹ nípa bí ìmọ̀ ẹ̀rọ ṣe lè ní ipa rere lórí ìgbésí ayé àwọn aráàlú sì jẹ́ ohun tí wọ́n ń ṣe àmúlò gẹ́gẹ́ bí ìlànà tẹ̀lé. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ìmúrasílẹ̀ fún ìwádìí ọ̀tún lórí ipò orílẹ̀-èdè Nàìjíríà lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ohun ìjà tí kò bófin mu lọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan. Wọ́n ṣàfihàn ètò náà lánàá nílùú Àbújá níbi ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan eléyìí tí wọ́n ṣètò láti ṣàyẹ̀wò àwọn ẹ̀kọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà yìí ń kó nínú ìwádìí tó wáyé lọ́dún 2016. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìṣẹ̀lẹ̀ náà, olùdámọ̀ràn sí ààrẹ lórí ọ̀rọ̀ ààbò ìlú Nuhu Ribadu tí Solomon Fẹ̀yìntì Ọláṣojú fún ṣàlàyé pé ìtànkálẹ̀ àwọn ohun ìjà lọ́nà tí kò bófin mu òun ló ní ṣe pẹ̀lú ìṣòro ètò ààbò tó ń wáyé káàkiri orílẹ̀-èdè yìí tó ṣàlàyé pé àwọn ohun ìjà náà wọn ló ń jẹ́ kí ìjà àwọn agbébọn àti àwọn afẹ̀míṣòfò kó mọ tẹ̀síwájú lápá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìbàdàn tẹnumọ́ pé ètò náà gbọ́dọ̀ jẹ́ ìpìlẹ̀ fún ìlànà ìjọba dípò kí wọ́n máa gbé kárí àbá. Ó ní ìwádìí tó péye lórí ipò àwọn ohun ìjà orílẹ̀-èdè yìí ó ló ṣe pàtàkì fún ètò ààbò ilẹ̀ Nàìjíríà nítorí pé yóò jẹ́ kí ìjọba lè tọpinpin bí àwọn ohun ìjà ṣe ń wọ orílẹ̀-èdè yìí kí wọ́n sì lè ṣètò ìgbésẹ̀ ìkó ohun ìjà kúrò lọ́wọ́ àwọn ènìyàn lọ́nà tó múnádóko. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọdún mẹ́wàá tí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìwádìí rẹ̀ àkọ́kọ́ lọ́dún 2016. Iléeṣẹ́ rẹ̀ ti bu ẹnu àtẹ́ lu ẹni tó ti gba àkárí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Atiku Abubakar lórí ẹ̀jẹ̀ rẹ̀ láti da owó ìrànwọ́ orí epo padà bí wọ́n bá lè dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 nígbà tí wọ́n ṣàkàwé àbá náà gẹ́gẹ́ bí àtìtàn àwọn aráàlú àti àwọn ìgbésẹ̀ eléyìí tó péye tún lè wà gbẹdẹ́kun ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ti ń jí padà lágbàbí tó wà. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáràlú sọ̀rọ̀ Sunday Dare òun ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan lónìí nígbà tó ń sọ̀rọ̀ lórí ìkéde àyàn igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku níbi tó ti sọ̀rọ̀ wípé òun yóò dá gbogbo àwọn kan tó ní ṣe pẹ̀lú yíyọ owó ìrànwọ́ padà bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá fọwọ́sowọ́pọ̀ láti gbé òun wọlé gẹ́gẹ́ bí ààrẹ. Dare tó nà kàlébù sí Atiku lórí ìgbésẹ̀ láti yí ọkàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ọ̀rọ̀ òṣèlú ló jẹ́ kó di mọ̀ pé igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà ó ní ìwòye rẹ̀ òyàn pé ó lè ṣe àkóbá fún àwọn ìmúpadàbọ̀sípò eléyìí tó ti dé bá ẹ̀ka ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí Abbas Tajudeen òun ló ti sọ̀rọ̀ ìdánilójú sétí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí òun ló wà ní ìfarajìn láti ṣètò ìdìbò tí ó lọ ní ìrọ́wọ́ àti ìrọsẹ̀ ìyún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà nígbà tó ń ṣàfikún rẹ̀ wípé ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin náà òun ni wọ́n pèsè àwọn àtìlẹyìn tó gbọngbọ́n láti lè mú kí ètò ìṣèjọba àwarawa kó lè láǹfààní àti sẹ́lẹ̀ ró kó sì rẹ́sẹ̀ wálẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ adarí ilé ọ̀jọ̀gbọ́n Julius Ihonvibere òun nígbà tí wọ́n pe wọ́n láǹfààní àti tẹ́wọ́ gba àwọn ìkọ̀ọ̀kan ilé tó wá látọ̀dọ̀ àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ orílẹ̀-èdè káàkiri ìyàn IRI lórí àbẹ̀wò ẹ̀kú iṣẹ́ eléyìí tí wọ́n ṣe ẹni tí ṣe àbẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Abbas olónàka sí àwọn àṣeyọrí eléyìí tí wọ́n rí lásìkò ètò ìdìbò sí ipò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyàn lọ́jọ́ Àbámẹ́ta Sátidé tó kọjá níbi tí wọ́n ní kálukú ti ń pè fún ìlànà tó tọ́ àti ilé ìtúyẹ lásìkò ètò ìdìbò. Ó tún sọ̀rọ̀ lórí ìṣojú eléyìí tó kéré jọjọ láàrin àwọn obìnrin ní ilé-ìgbìmọ̀ aṣòfin nígbà tó jẹ́ kó di mọ̀ pé nínú àwọn obìnrin tí wọ́n ní wọ́n ní wọ́n pé kò ju 15 lọ láàrin ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin nígbà tí wọ́n sì ní àwọn 4 ní ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àjọ tó ń ṣètò ìdìbò olómìnira lẹ̀wà INEC òní wọ́n ti fọ̀rọ̀ dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àwọn yóò tún jáwé sóbì nínú bí wọ́n ti ṣe ṣe ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí wọ́n ó bá máa ṣètò gbogbogbò ọdún 2027 eléyìí tí wọ́n gbaradì fún lásìkò yìí. Ẹjọ́ náà eléyìí tó fọ̀rọ̀ ìdánilójú náà ránṣẹ́ nígbà tí wọ́n pe wọ́n láǹfààní àti máa tẹ́wọ́ gba àwọn ìgboyà táwọn èèyàn kan fi ránṣẹ́ sí wọn látọ̀dọ̀ àwọn àjọ lóríṣiríṣi àwọn ẹgbẹ́ alátakò tó fi máwọn aṣáájú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìkàn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìṣèjọba warawara níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n sì ń gbóríyìn fún àjọ náà lórí bí wọ́n ti ṣe ṣe ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí kálukú sì ń ṣe ètò ìfọwọ́tinni fẹ́ẹ́ ti ṣe alága àjọ yìí ọ̀jọ̀gbọ́n George Amúpìtàn nígbà tí wọ́n pé ń tẹ́wọ́ gba àwọn ìkórajọpọ̀ àwọn èèyàn yìí lórúkọ ẹni tí ṣe alága fún àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ẹni tí ṣe olùbánisọ̀rọ̀ àti olùlánilọ́yẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀ yìí Mohammed Haruna òun ló dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí fún bí wọ́n ti ṣe láǹfààní àti sọ̀rọ̀ bó ṣe tọ́ àti bó ti yẹ pàápàá jùlọ lórí èsì ìbò tó jáde ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Haruna jẹ́ kò di mímọ̀ ẹgbẹ́ ètò ìdìbò tí wọ́n ṣe ọ̀hún òní ọpẹ yóò mọ láǹfààní àti tẹ̀wọ́ iwájú látàrí ìfarajìn tí àjọ náà ní láti rí pé gbogbo ètò ìdìbò òun ló ń lọ ní ìrọ̀wọ́ àti ìrọ̀sẹ̀ tí ó sì mọ fi ayọ̀ sí ẹ̀kẹ́ kálukú. Àjọ tó ń gbógun ti kíkó àwọn ènìyàn lọ ṣe òwò ẹrú lókè ìta nílẹ̀ yìí NAPTIP tó fi mọ́ àjọ tó ní sí ọ̀rọ̀ ilẹ̀ Europe EU àti iléeṣẹ́ fún ìṣèjọba àwarawa àti ìrànwọ́ ètò ìdìbò ni ó ti kọ́ àwọn oníròyìn eléyìí tí wọ́n yàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa ìròyìn eléyìí tó bá ìlànà ìwà rere mu tó sì fi àwọn tí wọ́n pé wọ́n fi ìwà ipá ṣe ìbálòpọ̀ àti ìwà tí kò tọ́ láàrin akọ àti abo tí wọ́n fẹ́ kó di àfẹ́yìn eléyìí tegun fi sọ. Ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ méjì náà eléyìí tí wọ́n ṣètò lábẹ́ ètò àtìlẹ́yìn fún ìfòpin sí ìfipábánilòpọ̀ tí àjọ Europe ń ṣe àtìlẹ́yìn fún òun ló jẹ́ apá kan nínú ìsapá wọn láti dá ikọ̀ kan sílẹ̀ eléyìí tí wọ́n pè ní SGBV Media Corps sílẹ̀ láwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n ti yàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Olórí ẹ̀ka ìròyìn àti ìbáṣepọ̀ pẹ̀lú aráàlú fún àjọ NAPTIP Vincent Adekoye tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórúkọ olùdarí àgbà fún àjọ NAPTIP yìí Binta Lami Adamu Bello òun ló ṣàpèjúwe ìdánilẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí ohun tó wáyé lákòókò tó yẹ. Ó tẹnumọ́ pé iléeṣẹ́ agbéròyìnjáde jẹ́ alábàáṣiṣẹ́ pàtàkì nínú ìgbógun ti ìwà ìfipábánilòpọ̀ àti ìwà tó dá lórí àkọsí ààbò láwùjọ wa gẹ́gẹ́ bí ó ti ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀.
1: Program Tashi, SINAPTIP organized, European Union lo sponsor, IDEA International de lo implemented. Bottom line, everything, pe ki our journalist, media practitioner, in the course of Bola Chimama Shishe won, koma she ethically.
2: This after wa mi ba ili, lati jeki awon oniroyin wa, kama ni pa sexual and gender based violence. Kale ko oniroyin, tuma awon ti LGBT wa affect, tuma frok awon bale, tama tana si ika tuma sele lori oro LGBT then tama so fun awon to je pe awon oga loga ise awon to ye ko se kan to alo so pe kan se kan tan se fun won ni iranlowo lati sise won bo se kan se
0: oga da NAPTIP ni ipinle Oyo Kayode Alfred ati awon egbe tun wa fun eto ilani loya ti itaniji eleyi ti pe won ni olanfani ati lewaju ninu eto igbese yi oni won soro eyan abileko Wilfred Actu Egusu oni won ro awon oniroyin lati se amulo eto iroyin lagbara àti àwọn nǹkan wọ̀nyí láti kó ipa tó tọ́ àti ilé ètò yẹ láwùjọ.
2: Ìdí tí a fi wà bíbá ni láti jẹ́ kí àwọn oníròyìn wa kán mọ̀ nípa sexual and gender based violence. Ká lè kọ ìròyìn tó máa àwọn tí LGBT wà affect tó máa frok àwọn balẹ̀ tá máa taná sí ìka tó máa ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ LGBT then tá máa sọ fún àwọn tó jẹ́ pé àwọn ọ̀gá lọ́gà iṣẹ́ àwọn tó yẹ kó ṣe kan tó lè sọ pé ká ṣe kan tá ń ṣe fún wọn ní ìrànlọ́wọ́ láti ṣiṣẹ́ wọn bó ṣe kan ṣe.
0: Àkójọpọ̀ ìròyìn lẹwa fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ lọ ẹ jẹ́ kí a bójú àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti mọ fún yín pé mínísítà fọ́rọ̀ ìbánisọ̀rọ̀ nílẹ̀ yìí àti ohun tó ní ṣe pẹ̀lú àwọn ètò ọrọ̀ ajé lójú òpó ti dókítà Bọ̀sún Tìjàni òun ló ti ṣàlàyé pé ààrẹ Bọ́lá Tìǹbù ti pàṣẹ fún iléeṣẹ́ náà láti ṣe àgbékalẹ̀ àwọn ètò kọ̀ọ̀kan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti dí àlàfo eléyìí tó wà láàrin àwọn ọmọ Nàìjíríà bíi mílíọ̀nù lọ́nà ogún níye. Bákan náà làwọn afọ̀yín pé ààrẹ Tìǹbù lórílẹ̀-èdè yìí ló ti láǹfààní àti sọ gbẹ̀yìn ṣiṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní iléeṣẹ́ ààrẹ ti ń bẹ nílùú Àbújá. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí bẹ̀rẹ̀ ètò ìwádìí ọ̀rẹ́ kìnìwé lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ohun ìjà àti àwọn nǹkan míì lè táwọn èèyàn ń lò láti fi dà lóru. Iléeṣẹ́ ààrẹ bu ẹnu àtẹ lu ẹni tí ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ yìí Atiku Abubakar lórí ipa rẹ̀ láti dá nǹkan tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ orí epo padà bí wọ́n bá dìbò yàn lọ́dún 2027 gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó ń ṣàkàwé àbá náà gẹ́gẹ́ bí ohun tí kò tọ́ tó sì lè ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti ń padà bọ̀ sípò. Àjọ elétò ìdìbò olómìnira ilẹ̀ wa Nàìjíríà INEC ti fi ọ̀rọ̀ dárẹ́ lójú títa fún ọmọ Nàìjíríà wípé àwọn yóò tún jáwé sóbì bí àwọn ti ṣe nínú ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà táwọn ó bá máa ṣètò ìdìbò gbogbogbò tọdún 2027. Èyí ló pin ìròyìn lẹ́wà fún ti alẹ́ ètò ní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà látọwọ́ Kẹ́mi Sọ́lá Williams. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wells Radio 893. Nígbàtí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wells Radio 893 FM fan page. Ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ tàbí kẹ́ pé sórí ẹ̀rọ 0916893 2000 fáwọn ìṣẹ̀lẹ̀ ilé ètò bá ṣojú ẹni. Adédàmọ́lá òlò èdè lómúrò náà wá sí ti gbọ̀nyí. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín ọ̀run ayọ̀ láòsàn.

89.3 FM, Congo Goma.

Eka Leo Gogo ìpínlẹ̀ Ọ̀yọ́. Eka Leo Gogo ìlú Ìbàdàn ti gogo bi ti ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM tó ń wọ̀ lálẹ́ tòní. Ìpínlẹ̀ Ọ̀yọ́ Eka Leo. Ìlú Ìbàdàn iná ẹ̀ka alẹ́ o. Àdúgbò kọ̀ọ̀kan area kọ̀ọ̀kan junction kọ̀ọ̀kan ẹ̀mà ká alẹ́. Wells Radio 89.3 FM náà lẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọgbẹ́. Èyí tó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Akí ẹ̀yin bàbá, akí ẹ̀yin màmá. Akí gbogbo àwọn ẹ̀gbọ́n pátápátá, ẹ̀gbọ́n ilé, ẹ̀gbọ́n àdúgbò, gbogbo ẹ̀gbọ́n pátápátá la kí o. Ọmọdé ilé yìí, akí yín. Ọkùnrin inú ilé yìí, akí yín o. Ẹ̀yin obìnrin tinú ilé yìí, akí yín. Ṣàlàáfíà ni mo tún bá yín lálẹ́ tòní. Kémi náà má lọ fi wà jọmọdé kan tó pẹ nìkan lórúkọ. A ṣèbà àgbà, a ṣèbà ọmọdé o. Àwárí ìfẹ́ o náà ni ètò tó gorí afẹ́fẹ́ lórí ìkànnì yìí láṣálẹ̀ yìí. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ká tó bẹ̀rẹ̀ ohunkóhun ká tó wọnú ètò ṣe dandan ká ṣèbá Ọlọ́run. Ọba tó dá wa sáyé tó tún fi wá sí ààyè wa o. Bó ṣe ń gbé wa gun ìpele kan ló tún ń gbé wa gun ìpele míì. Ọlọ́run tí ò jẹ́ a wà lójú kan. Ṣé ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tójò bá ń rọ̀ téèyàn bá wà lábẹ́ ilé. Ní pàápàá jùlọ àwọn òjò tó máa ń rọ̀ sọ́wọ́ alẹ́ bí aago mọ́kànlá aago méjìlá yẹn. Èyí tọ́wọ́ ẹ̀ bá ti ẹ̀ wá lé dáadáa. Èmi awájí máa bẹ̀rẹ̀ sí ń ṣèbá Ọlọ́run pé Ọlọ́run máa ṣe ohun tó fún mi ní òrùlé tó bò mí lórí o. Ọlọ́run máa ṣe ohun tó jẹ́ wà ń ta gbangba. Lọ́pọ̀lọpọ̀ ìgbà mi ò tí jẹun mi ò ráṣọ wọ òun gbé tá a máa ń ké. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ oore lọ́lọ́run ṣe fún wa tá a dẹ̀ kà sí. Ìkànnú àwọn oore tọ́lọ́run ṣe fún wa tá a kà sí yẹn wo náà ni pé òjò ń rọ̀ òòrùn ń ràn kódà Ọlọ́run dẹ̀ bá wa ṣe ibìkan tá a rọra ń sùn sí. Ilé yẹn ò fáìn tó ilé tó wù mí kọ́ nìyẹn. Èyí tán fi àwọn òrùlé tuntun yẹn ẹ ti mọrú ẹ̀ tó wà ní estate àdúgbò yín yẹn òun lẹ̀yìn fẹ́. Kódà òjò ti ẹ̀ rọ̀ lọ́dọ̀ ti yín ó wá ń jò ẹ tún gbé bọ́kẹ́ẹ̀tì sí Ọlọ́run dẹ̀ ń wò mí tó fi ń jò lé mi lórí. Kò jẹ́ sọpẹ́ ti ẹ lálẹ́ tòní. A fi yọ gbogbo àwọn táwọn náà ń retí pé àwọn náà ò fẹ́ kúrò nínú òjò ṣùgbọ́n a gbàdúrà fún wọn pọ́lọ́run á ṣe dáadáa fẹ́yìn náà. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kun rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi. Tani yóò gun orí òkè Olúwa lọ, tani yóò dúró níbi mímọ́ rẹ̀. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyàfi fún ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Nítorí náà lálẹ́ tòní ẹgbẹ́ orí yín sókè o ẹ̀yìn ẹnu ọ̀nà.
ki a si gbe yin soke eyin lekun ayeraye ki oba ogo ko le wo inu ile yi wa ki oba ogo ko le wo inu ipinle oyo ko le wo inu ilu ibadan wa lale toni ki oba ogo ko le gba inu radio yi ko wonu okan yi ko wonu ile yi ko wonu baba ko wonu mama ki oba ogo ko le joba ki oba ogo ko le gun wa sinu ile ti idaru dapo tin sele lale toni ki oba ogo le fowo to oko ti ko ti iba iyawo e soro lati bi osu kan tori ija kekere yi ki oba ogo ko le fowo to okan inu iya yi ka won ti ebebe fun nkan ton se ti o da ki oba ogo ko le wonu awon omo won yi to fe da igbe won ti fe sina won ti fe yapa lona ti awon obi won fi won le yi ki oba ogo ko le ba wa tun ilu wa se ko ba wa tun ipinle wa se ko ba wa tun orile ede Nigeria se ta ni oba ogo ti mo nso yi oluwa ti o oluwa ti o le ti o si le agbara oluwa ti o ni agbara ni ogun nitori na egbe ori yin soke eyin enu ona o ani ki a si gbe yin soke eyin lekun ayeraye ki oba ogo ko le wo inu ile yi wa ki oba ogo ko le ba wa se eto awari ife lale toni ki gbogbo oro ta so lori awari ife lale toni ko le mu ogbon wa ko le mu eko wa ko le tun okan se ko le tun ile se ki oba ogo ko le mu itunu wa si okan to nporuru yi ki oba ogo ko le nu omije mama to sunkun yi ko le nu omije enu ki oba ogo ko le se won ayo ko le so won otun ko le mu aro otun ko le mu aro oto wa sinu aye obirin to sunkun yi loko laya to woju olorun fun omo ki oba ogo ko le dawun adura won ko nu omije won nu baba to ronu pe ki lawon omo iya tu je laaro la koba ogo ko le ya lenu mama to ronu pe tile ba mo kini ma ta kini ma fi bo awon omo mi iya nu nbo itunu nbo o ki oba ogo se ko le wo inu ile yi wa ta ni oba ogo yi oluwa awon omo ogun na ni oba ogo lẹ́ẹ̀kan sí ẹ̀ka alẹ́ òní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ohùn mi lálẹ́ tòní wells radio 89.3 FM ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ ọ̀yọ́ rédíò pọ̀ ńlú ìbàdàn rédíò pọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti ń sọ̀rọ̀ o ṣùgbọ́n ẹyẹ méjì kì í jàṣà tó bá dún bíi tiẹ̀ ó kọ̀ jọ ni o kì í ṣe 89.3 rárá rárá àti rárá ni. òpópónà aláàfin avenue lolúyọ̀lé estate ńlùú ìbàdàn níbẹ̀ láti ń gbóhùn sáfẹ́fẹ́ ilé funfun pẹ̀lú àwọ̀ olómi aró níbẹ̀ lagún wà sí tó bá ní ṣe pẹ̀lú kí ìdílé ó dúró kí ìdílé ó wà lálàáfíà ká gbé ọ̀rọ̀ kalẹ̀ ká fún yín lórin ká fún yín ní ọ̀rọ̀ lóríṣiríṣi léyìí tó ń tún ìdílé tó ń tún ọ̀nà tó dẹ̀ ń tún orílẹ̀-èdè ṣe ojúṣe tiwa nìyẹn iṣẹ́ tiwa nìyẹn o láti rí i pé ohun tẹ́ ń gbọ́ láti inú rédíò yín kò ṣe èyí tó tún ń bà yín lọ́kàn jẹ́ kì í ṣe èyí tẹ́ ń sáré papọ̀ mọ́ ògbúdọ̀ gbọ́rú eléyìí o ẹ̀yin náà ó gbà pẹ̀lú mi pé àwọn kan wà tọmọ ògbúdọ̀ gbọ́ wọ́n dẹ̀ ti pọ̀ ń gbòòrò báyìí kọ́ lọ́n ń ṣàánú wa ṣùgbọ́n ojúṣe gbogbo òbí ni láti fáwọn ọmọ ẹ̀ ní ohun tó dáa bàbá wa ti ń bẹ lọ́rùn tá a bá sọ pé bí ń pa wá ó ṣàlóhun tó ń fún wa àbóbí kan wà bí tọmọ ẹ̀ á bèrè pé òun fẹ́ jẹ búrẹ́dì tí ó fún ní nǹkan míì ṣùgbọ́n láì ṣe pé àwọn ọmọ bèrè lọ́wọ́ wa àwa gan mọ ohun tó tọ́ àti ohun tó yẹ torí ẹ̀ lẹ́ẹ̀ṣẹ́ nílò ọ̀rọ̀ oúnjẹ tó ń tà lẹ́gbẹ̀ẹ́ gọ́tà ń títì níbi tí gbogbo ẹ̀ ti dúdú tó ti kọ́lọ̀ọ́ ṣàánú wa
Awari ife o na ni eto to gori afefe lale yi. Ni gbogbo ale Thursday ni dede ago mesan titi de ago mokanla. O le to awari ife man gori afefe lori ikan yi o. Nipa ori ofe Olorun awari ife o na le n gbo ayo Emmanuel Ojo on lo ko temi e kale o.

níbo lẹ́yìn ti ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní ní junction to junction area to area ẹ̀yin olólùfẹ́ ètò àwárí ìfẹ́ láti gbogbo dùgbẹ̀ gbági nkankan mọ́kọ́lá sango bódìjà mú kí yín o ẹ̀yin ti UI samonda ẹ̀yin ti orogún ọjọ́ ọ̀mọ́níyà ṣàlàáfíà ni mo bá yín tí ń bá dárúkọ àdúgbò kan tí mi ìdáwọn kan àwọn kan ó mọ̀ bínú ẹ̀yin ti new garage akala express ẹlẹ́bùkún ọlá nkankan ṣàlàáfíà lẹ́wà o lọ́jọ́ kìíní àná mi ìdárúkọ new garage mrs akinola bínú mo ti kí new garage báyìí ṣàlàáfíà lẹ́wà o challenge mọ̀lẹ́tẹ̀ bòde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàlàáfíà lẹ́wà tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yẹ láǹfààní láti lọ máa wò mí kété kété lójú òpó facebook wá o taiwo àjàwó ògo tiyín láti wọ̀ fún olódó ẹ̀ka alẹ́ o adébáyọ̀ tìmílẹ́yìn team money láti ìyànà fadípẹ́ ní akẹ́dẹ̀mì ẹ̀yìn náà ẹ̀ka alẹ́ o àwọn yẹn ti kàn sí wa lójú òpó facebook tẹ́yìn náà bá wà lórí facebook báyẹ lọ rẹ́ẹ̀pù àdúgbò yín kí n kí yín dáadáa lójú òpó facebook wà wells radio 89.3 fm fan page wells radio 893 fm fan page ẹ máa lọ sójú òpó facebook yẹn lè máa rí mi wò kété kété báyìí ẹ like ẹ comment kẹ́ẹ̀dẹ̀ share bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe ń wo lójú òpó facebook náà ló wà lójú òpó youtube o ẹ̀yin tẹ́ ẹ bá ní smart television lé ẹ lọ sójú òpó youtube yín wells radio 89.3 fm ẹ máa wò mí dáadáa bí ẹni ń wo kí lẹ̀ máa ń wò yẹn ná lójú òpó youtube lálẹ́ yìí wells radio 89.3 fm a tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jẹ́ ká lọ tó tún jẹ́ ká padà o orí ọ̀fẹ́ òun náà lárígbà o àánú òun náà lárígbà kìí ṣe nípa ipá kìí ṣe nípa agbára wa bí kò ṣe ti orí ọ̀fẹ́ ọlọ́run tó ń dìwà mú à ń sọ ó ń dùn létí yín orí ọ̀fẹ́ ọlọ́run náà ni kì ń ṣe agbára èèyàn kì ń ṣe agbára wa o fáwọn tó wà lókè òkun bó dẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ míì lẹ́yìn wà wellsradio893.com www.wellsradio893.com ìyẹn ni wẹ́bsáìtì wa níbi tẹ́ ẹ ti lè láǹfààní àti máa gbọ́ wa dáadáa lókè òkun àti níbikíbi tẹ́ ẹ bá wà tí ò bá ń ṣe nípínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ náà lójú òpó radio garden ẹ̀yìn náà lè máa gbọ́ wells radio 89.3 fm abala méjì òun ni ètò àwárí ìfẹ́ òun ló pín sí abala àkọ́kọ́ lórí ètò àwárí ìfẹ́ òun la pè ní abala ìmọ̀ràn níbẹ̀ láti máa ń gbara wa ní ìyànjú níbẹ̀ láti máa ń bọ́ sínú ìgboro tá a máa wo nǹkan tó ṣeé ṣe tó ṣeé ṣe tó ṣeé ṣe láti domi àlàáfíà ìdílé rú kí láwọn ìpèníjà àti ìdílé ńlá kọjá èyí tó ní ṣe pẹ̀lú ìwà ọwọ́ wa àwa náà kọ́ ẹlẹ́ran ara ni wá oríṣiríṣi ìwà ló kún ọwọ́ wa ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ ọlọ́run tó ń ṣiṣẹ́ nínú wa òun náà la fi ń ṣe dáadáa ṣùgbọ́n èyí kì í tí ì yọ kúrò pé èèyàn náà la jẹ́ o kí láwọn ìwà àbàjẹ́ ohun tá à ń wù o kí láwọn ìwà tá à ń wù tó ṣeé ṣe láti máa dá wàhálà lẹ̀ nínú ẹbí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hun la máa ń sọ ní abala àkọ́kọ́ yẹn à ń gba ara wa ní ìyànjú à ń ran ara wa létí ohun tá a mọ̀ ṣùgbọ́n tá a ṣe bẹ́ẹ̀ ni ohun tá a mọ̀ ṣùgbọ́n tá a ṣe o ọlọ́run àkókò ran ọgbọ́n wa lọ́wọ́ abala àkọ́kọ́ yẹn mẹ́sẹ̀jì gan ti bẹ̀rẹ̀ sí ń wọlé lóríṣiríṣi báyìí
nkan bayi ni mo nla koja e ba nso labala akoko yen bi a ma le sare mu imoran kan meji lori e o da tori e na la se wa nbi ani ti delay ti yin ba ti wa lalaafia ti ayo ati idunnu wa nbe ise wa ti pari omolara yakom loju opo Facebook woni well done e se won apala ikeje eto yi ohun gangan lo gboruko eto yi ru awari ife ni abala keje yen nibe ni ati man ka letter ti won ba fi ranse si wa eyin fe se awari ife tabi ipenija kan waye ninu ebi yin ede ayede kan waye laarin eyin ateni te feran julo daada oro kan toju su yin o kan yin laya e ti ro sugbon ko ti e debi kan e ti gba moran lori sirisi sugbon ko to wa bi ko te yin lorun eni igbagbo lori eto yi pe ta imoran ta won yan ba fun yin bi imoran rere ni abala keji yen eyin gangan lo wa fun ta ba ti kan lu agba mi eto ta ba wa abala yen ma fun yin ni phone number bi te le firu message be ranse si

lẹ́ẹ̀kan sí ẹ̀ka alẹ́ òní gbogbo ibi tí ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ 89.3 FM dé lálẹ́ yìí. Tí mo ṣe sọ lẹ́ẹ̀kan lójú ọ̀pọ̀ Facebook wa wà ńbẹ̀ Wells Radio 89.3 FM fan page. Bẹ́ẹ̀ náà lórí ẹ̀rọ ayélujára Wells Radio 89.3 FM. Ẹni àǹfààní láti máa gbọ́ wa kété kété lálẹ́ tòní. Ẹ jẹ́ asáré dókè lọ́hùn-ún tí ń bá padà dé. A wa kọlu agbami eto gogo lati bere pelu abala akoko. Eka lewe ku kale.

0: ti ba ni mo se ngbadun orin yen to ni ma se file olohun a je ka le seto lale toni e ka bo si abala akoko lori eto awari ife nje yin se ndara po mo wa ikoni kan ga gbon magbe Wells Radio 89.3 FM ikoni akoko fun gbogbo molebi ni ipinle Oyo o na le ngbo Abala koko ono lati ma nfura wa ni oro moran. Tumo se so ngba ti eto bere lekan abala koko lati ma wonu igboro kila won eyan so kila won ipenija kila won eyan la koja. Kere kere ni abala koko o ti di pa won eyan na ti bere si nfi message ranse pe ejo eje nsare gbo imoran die meji wole. Arakunrin kan na fi message eleyi won ko ra fi ranse si mi losan yi nigbati mo ka mi na gba pelu won pe mi igbodo fasiko sofo lori e emi na gba pelu won pe mi igbodo fasiko sofo lori oro na Ninu message ti arakunrin yi fi ranse si mi won lawon ti so fa won obi awon pa won afejo won sun lori radio won fun mi permission yen won ni so daada on tori won le mi se eto awari ife won ni ko se ale thursday na awari ife won ogbodo ma gbo sugbon won ati won ti jo fa wahala die lori oro kan Kela arakunrin naa kini wahala to ba won obi e fa. Olohun ti ba won so ohun ti fi lo awon eyan sugbon won gba o. Ohun wa so won pe won a fejo won sun lori radio. Imoran to ba ti wa gbo lori radio n to ba ti wa wu won nikan se o. Arakunrin ni ohun ati afẹ sọna ohun awọn ti setan ati segbeyawo Koda ojo gbeyawo awọn ti da ojo gbeyawo sọna o Ola awọn ti da ojo gbeyawo awọn ti da ojo gbeyawo sọna Oni ṣugbọn nkan meji lo sele abi nkan kan lo sele ṣugbọn sele lọna meji Oni ngba ti awon ti da ojo gbeyawo Iyawo afẹ sọna ohun o de mo n lo si odo alufai to je iranse Olorun ijo to nlo Arakunrin ti mo fe fe re o e gbadura fun wa ojo bayi la mu ojo bayi la fe segbeyawo wa o Oni ngba ti alufai de gbadura fa awon tan na ba de fa awon ni ikilo o pe igbeyawo yin alarinrin o Olorun a de fi awon mo rere a fun yin ni idunu a fun yin ni ayo ati alaafia o. Sugbon e ma se pe ero e ma pariwo lori igbeyawo yi o. Nkan t'Olorun fi han un re o e ma pariwo. Eyin na ti gboru eri abi. Ikilo wole pe e ma pariwo. Olorun de dupe lowo won pon se o. Oni ṣugbọn ohun mo ru eyan tawon obi toun je awon to n ba eyan se daada ni won ti lo pati won lo lodun yi ohun ti ka ohun ko ti e lo nka oni ṣugbọn ngba to n ba yawo afẹ sọna o so awon obi ti e awon ti gba nti won ngba to n ba won obi toun so na ba ni ko ohun tu danu o awu ṣebọkunrin ni wo Sobirin la wa ma lale e lowo kini kan. Ori asoro obirin le la le nikan lowo la nso yi ni. Ani nkan ti ranse Olorun ye so leleyi. O lawon obi ohun sayari pe ko so ohun to nje be o. Oni ngba to ya ngba ta won fa lo fa bo. Ni baba on ba ni o da ko si wahala se ba won na ni ranse Olorun. àwọn náà ṣàmọ́ lọ́hun àbí ẹ àwọn náà gbàdúrà sí. Ó ní gbà táwọn náà dẹ́ lọ gbàdúrà sí náà bá dénà ní ìránṣẹ́ Ọlọ́run àwọn náà sọ the same thing o. Àwọn ọmọ iléyè ẹ̀ lè pariwo lé wọn lórí. Mo mọ̀ pé àwọn náà ń gbọ́ ètò yìí bó ṣe sọ fún mi, ó ní wọn ò lè mí ìsìn àwárí ìfẹ́, òun dẹ̀ ti sọ pé wọn á fẹjọ́ wọn sùn lórí rédíò. Ṣùgbọ́n lóòótọ́ nǹkan tó sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo àwọn táwa náà ti ń bá ṣe láti jọ nǹkọ́ ń bo la wá ṣe fẹ́ ṣe sí. Àágbàdúrà àágbàwẹ̀ àtàdúrà ni o. Àátu Ọlọ́run lójú ni ẹ ń gbọ́ ṣó ṣe é ṣe kéèyàn tu Ọlọ́run lójú. Arákùnrin ní kàbóhùn fáwọn òbí òun ní ìmọ̀ràn tó bá gbọ́ torí rédíò wọn á gbà o. 0916893 1000. Ó ní tó bá gbọ́ torí rédíò òun ní wọn á gbà o. 0916893 1000 0915 3334 893. Àwọn òbí òun ti gbọ́ ọlọ́nà méjì pọ̀ ní káwọn ó máa pariwo. Ṣùgbọ́n wọn ní kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀, àwọn gbàdúrà àwọn á bẹ Ọlọ́run ni o. Gbogbo àwọn táwọn ti bá ṣe látijọ́ yìí ni káwọn ó sọ fún wọn. Oníkà bóun fáwọn òbí òun ní ìmọ̀ràn bóyá wọn á gbọ́ o. Hello, ẹ káàlẹ́ o.
1: Hello.
0: Ẹlẹ́sà, ẹ káàlẹ́ sà, orúkọ yín àti bọ́lá ti ń pè wá.
1: Ọ̀gbẹ́ni Olúkáyọ̀dé ni o.
0: Ẹ káàlẹ́ bàbá. Ẹ káàlẹ́ sà.
1: Ẹkọ ọjọ́ mẹ́ta, ẹkọ ọgbọ́n inú. Ṣárí kọ́ máa dán wo sí lójú kan o. Kò sí lójú kan. Kẹ́lọ́wọ́ Ọlọ́run wípé àlùfáà àti wọn náà ó sọ bẹ́ẹ̀. Ká ní pásítọ̀ ti sọ bẹ́ẹ̀ ni hàn nígbà. So àwọn ọmọ ọkọ àti ìyàwó ni kó múra wọn gírí. Àrígbó tó bá wọn àwọn òbí kan pa kọ́ má jẹ́ kọ́ má wà lẹ́ o, kọ́ má bà wọ́n dún bẹ́ẹ̀ rárá. So kò máa jẹ́ àtàìsí ni.
0: Àrígbó tó bá wọn àwọn òbí kan pa ṣùgbọ́n káwọn ọmọ má bà wọ́n dún bẹ́ẹ̀ rárá.
1: Yes, kọ́ lọ gbàwẹ̀, kọ́ lọ gbàdúrà, kọ́ yẹn máa lọ fẹ́ àwọn síbì kan ni, tó máa gbàwẹ̀, tó máa gbàdúrà gidi. Go to registry, kọ́ ṣàjẹ́ kọ́ wọn bàbá wọn àti àwọn kọ́ tẹ̀lé wọn dé registry, kọ́ sign. Kìtì chọ́ọ̀chì ò bá ṣe é, torí dẹ̀nà tó máa fẹ́ pariwo, ṣé ò bá ti ṣe é, kọ́ ra the name, that of the registry. Kọ́ máa bá ayé wọn lọ, kọ́ gbàwẹ̀, kọ́ gbàdúrà gidi. Kọ́mọ̀ ẹ̀ kí ìyá àti bàbá wọn ti lọ ayé tí wọ́n. Kọ́mọ̀ ẹ̀ kọ́ kó bá wọn. Ọlọ́run ará wọn lọ́wọ́ tó bá gbàdúrà nù. Ọlọ́run á jẹ òun sọ wa. Mo dá mi lójú.
0: Ẹ ṣeun gba bàbá, ẹ ṣeun gba dúpẹ́ o. Yes sir.
2: Àwọn agbẹ́rẹ́ wa dá Amẹ́ríkà, àwọn ojú ti pa mi, àwọn agbẹ́rẹ́ wa, àwọn agbẹ́rẹ́ wa.
0: Hello, ẹ káàlẹ́ o.
3: Ẹlẹ́ sà.
0: Ẹ káàlẹ́ máa o.
3: Ẹkọ́ àtàwọn
0: ọ̀sán. Yes ma.
3: Àkùṣe ni.
0: Yes ma.
3: Ẹ wá ṣá. Advice tèmi fún àwọn kọ́pìn ní pé káwọn fúnra wọn kọ́kọ́kọ́ níṣòro kán dẹ̀ sora wọn pọ̀ dáadáa kán jẹ́ kó hùn ọkọ àti ìyàwó kó ṣẹyọ kan. Nígbà táwọn òbí ọkọ ti lè gbọ́ lọ́nà méjì tí wọ́n dẹ̀ ti sọ pé dandan àwọn fẹ́ pariwo. Ó yẹ káwọn gan kọ́kọ́ béèrè ìdí tí wọ́n ti sọ pé kán máa
0: pariwo.
3: Oríṣiríṣi níwọ̀n bá táwa náà délé ayé láti gbọ́. Àwọn míì wọ́n lè pariwo lé wọn lórí bó ṣe ní kọ́ máa pariwo kọ́ máa rọ ọmọ bí. Àwọn míì ọkọ lè ṣàìsí àbí kíyàwó ṣàìsí. So oníkálukú ló ní nǹkan tó gbé wá látọ̀run. Èmi á kàn jẹ́ káwọn ọkọ àti ìyàwó yẹn tí kán sọ fáwọn òbí ọkọ yẹn kọ́kọ́ yẹn kan sọ fáwọn òbí ẹ̀ pé tẹ́ bá ti gbà pé dandan a fẹ́ pariwo mi ìṣèyàwó mọ́. Kí ìṣèyàwó mọ́ rárá ìfèmí àti ìyàwó mi lẹ̀ bóyá tọ́lọ̀ bá wá aṣọ ọmọ fún wa tábá bímọ tábá fẹ́ ṣèkó mọ a ṣe gbogbo pàtí ẹ̀ pọ̀. Táwọn òbí ẹ̀ ò bá gbà kó sọ fún wọn pé òun ìṣèyàwó mọ́ kó tó wà lẹ́yìn ẹ̀fà jèjé lọ torí pé a gbọ́ bí ẹni tó dá wa sínú ayé. Olórí wa ò ló rẹ́yìn olórí gbogbo wa. Ìdí tó fi ní kán má ṣe Ọlọ́run gan nífẹ̀ẹ́ wọn ni. Ọlọrun ba ni fe won to ba ko ti won nko. Won ko lo se si bi de isele. Ko se wa ma gbo leyin iyawo yen wi pe ah inowo te se. O lo je ki nkan bayi ma se. Won ma ka ba mo pe akala won mo awon obi se. So won tin ba yan se won ba yan se yen ko ni koko. Ojo ore po lo salalu.
0: Ojo ore po.
3: Gati ngbati ki se pe oko yi nikan ni won bi. Ta ba se lori ele won a se lori mi na.
0: Se lori mi.
3: Ti o ba de je pe iyawo ni o se se to pada bi mo ibo kan ma se ko mo gan to ma fe se odun ko ojo bi. Ko si beyan se le fe nkan ti eyan ba fe se loju. Ede mi mo lowo ti mo fe na.
0: Beeni, beeni.
3: So ka won ko ati iyawo yen to mo pa won fe ran ara won ni kan jira won mo. Won de just asoye po oro ka won bi won ba gba. Ki se dandan kan se iyawo na. Ara won ton se iyawo ton gbe le aye alaafia na. A de rawo to se to ye pe ko posu kan to ti suka. Sawon mejeje ni ko je ko won ko ye ra won.
0: E seun gan. E seun gan baba. Oruko yin ma ti bo le tin pe yi.
3: Opeyemi ni o latologun ere ni ni ko ma lo le.
0: Lati ah e seun gan baba mi mo dupe o. E seun gan ma mo
3: dupe.
0: Hello. Hello. Hello. E kale o.
4: E ku eto ko ni baje.
0: Ami.
4: E ti ma la.
0: Oruko tin yin sa ti bo le tin pe yi.
4: Hello sir. Hello.
0: Mo n gbe yin oruko yin sir ti bo le tin.
4: Imara temi ti awon obi oko yen ni pe abi obi iyawo yen ni pe won gboran tori igboran san ju ebo ruru lo o. Ki won gboran ohun Oluwa lo ko si wa o ki won gboran. Ta ma ko awon omo lo mo si wala.
0: Ta ma ko awon omo lo mo si wala.
4: Awon obi yen ni ki won gboran o. Igboran san ju ebo ruru lo temi ni o. E peto.
0: E seun go baba, e seun go.
5: Kini baro fun yeye o baba kini baro kini baro kini baro
0: 0916893 1000. Hello ekale o. Ekale sa oruko yin sa ti bo le tin pe Oluwa
6: Shola.
0: Oluwa Shola lati agbegbe bo sa
6: lati apata
0: oya e ba n gbohun soke dada ki ma le gbo yin.
6: Àwọn pẹ́rẹ́ǹtì ọkọ̀ yìí wọ́n rẹ̀ fi ogun já àwọn ọmọ yẹn ni. Ibi tí ó bá di

0: 0916 893 1000. 0915 trillion or meta 4893. Tabi 0911 trillion or many 893. Ikilọ ti jade ni ọna meji o ṣugbọn awọn obi ọkọ yari pe awọn ba yan se iya kini ngba to se tomo emi re nwaju baba kini ngba ton se ti won koda mo gbe moto mi le eita lo se nkaduna njo si waju mojoko si eita se lore njo si emi mu le waju o ma wa di temi ki ma so fun won. Ẹjẹ́n wo bí a ṣe lè rí ìmọ̀ràn kan tàbí méjì gbà wọlé ká tó bọ́ sí abala kejì lórí ètò yìí. Olúwa ṣeun yìí bọ̀dé lójú òpó Facebook ẹ̀ka alẹ́ ẹ̀ṣeun gan o. Ẹ̀kú ijọ́ mẹ́ta. Ẹgbẹ́ ẹ̀rí ni àìbéèrè ẹni. 0916 893 1000. 0915 3 ni better 4893 tabi 0911 3 3 3 3 8 9 3. Hello, Ekale sir. Oruko yin sir ti bo le tin pe mi
1: Pastor Ladejo lati
0: Oduoba. Ekale sir.
1: Ekale
0: sir.
1: Seri igboran. Kini igboran o ta. Ama jọ mi ka wa njọ kan. Mo ni ko ma se ipalariwo. O sa wa lo si bi kan enikan ni ko se. Ni bini ni a se ore iya re e gbe san lojo igbeyawo.
0: Olorun sanu
1: ojo igbeyawo ye o se pe awe ale igbeyawo lo yawe
0: Olorun o
1: bi mo se so re kò fọ́ sínú rẹ̀. So bàbá rẹ̀ tún lọ ṣe wádìí pé ta ló pọ́mọ ohun. Wọ́n ní ọ̀rẹ́ ìyàwó ni. Wọ́n tó pa bàbá lọ́sẹ̀ẹ́ rẹ̀. So ìgbọràn ẹ wo ohun tí àìgbọràn rẹ̀ ṣe.

ọkùnrin ní bàbá òun jẹ́ bàbá tán le gidigidi gan dẹ̀ burú gan. Oni ṣùgbọ́n ngbà tó bá máa ṣàlàyé wọ́n ní ìdí táwọn fi ń ṣe gbogbo kiní ni láti rí pé àwọn tọ́ wọn sọ́nà ní ìlànà t'Ọlọ́run. Bàbá òun á sọ pé ìdí tóun fi burú mọ́ òun àti àwọn àbúrò òun ni káwọn ó ba lè mọ ìlànà Ọlọ́run òun fẹ́ tọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ tó mọ ìlànà Ọlọ́run àti ohun tí Ọlọ́run fẹ́ kí èèyàn fi ìgbésí ayé ẹ̀ ṣe. Arákùnrin ni bóun ṣe ń dàgbà ó ní púpọ̀ nú àwọn àǹfààní táwọn ọmọdé nílò òun ní. Ní pàápàá jùlọ òun tóun tiẹ̀ tún jẹ́ ọkùnrin kan tí bàbá òun bí. Àwọn ọmọ kékeré tó kù ládùúgbò à máa ṣeré bàbá àwọn á ní káwọn má ṣeré o. Káwọn ó lọ gbéwé tàbí káwọn ó lọ gbé bíbélì káwọn ó mọ ká. Oni bàbá òun máa jẹ́ bàbá tó le gan ó máa burú gan o. Àwọn á wá dúró lójú wíńdò àwọn á máa wo gbọ́n àwọn ọmọ tó kù tán ń ṣeré. Àwọn ọmọ tó kù á máa yí kẹ̀kẹ́ yí táyà yí kiní kan wọ̀n bí àwọn káwọn lọ ṣe o. Ó ní ńgbà tóun parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tóun á wọlé ẹ̀kọ́ girama. Ó ní bí bàbá òun ṣe rán òun lọ ilé ẹ̀kọ́ Unity School nìyẹn o. Èyí táwọn èèyàn ń pè ní Federal School. Mi ò ní dárúkọ ìpínlẹ̀ tí wọ́n fún mi láti fi bo àṣírí ọ̀rọ̀ yìí. Ó ní ṣùgbọ́n ohun tó jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dùn òun gidi gan ni pé àgbà tọ́dẹ̀ rọ́hùn lọ boarding school ń tóun. Òun ń retí pé ńgbà táwọn àbúrò òun lóbìnrin náà ó bá lọ ilé ẹ̀kọ́ girama káwọn náà ó lọ boarding school. Ṣùgbọ́n àti ilé làwọn yẹn ti ń lọ tiwọn o. Ó níyẹn wá jẹ́ kó o máa rù ú lọ́kàn kí bàbá òun máa kórira òun gan o. Ó ní torí ilé ẹ̀kọ́ boarding ni èyí tó jẹ́ ti ìjọba àpapọ̀ tán rán òun lọ yìí. Lóríṣiríṣi lójú òun bá pàdé ńbẹ. Ó ní ṣùgbọ́n ní ìkóríta yẹn ó ń gbà kí bàbá òun ò nífẹ̀ẹ́ òun rárá. Mo wá bèrè lọ́wọ́ ẹ̀ mo ní màmá yín ń kọ́ ńgbà tẹ́ ń sọ̀rọ̀ bàbá látẹ̀kan màmá náà ń kọ́. Ó ní màmá òun ò fẹ́ kóun lọ sí ilé ẹ̀kọ́ yìí. Ó ní ṣùgbọ́n màmá òun ò lè wo bàbá òun lójú pé báyìí ni kiní kan ṣe rí báyìí kọ́ kiní kan ṣe rí o. Ó lóhun tí bàbá òun bá ti sọ nínú ilé abẹ́ ti gé. Màmá òun gan kò jẹ́ yẹrú ẹ̀ wo pé bẹ́ẹ̀ kọ́.

Arákùnrin mi nígbà tó ń wọ ìpele àkọ́kọ́, ìyẹn ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ girama JSS 1, ó ní ó jẹ́ ohun tó le púpọ̀ fún òun gẹ́gẹ́ bí ọmọdé láti bẹ̀rẹ̀ ìgbésí ayé tòun. Òun dágbé dá lọ wẹ̀ ṣeṣeṣe láìsáwọn òbí òun bẹ́ẹ̀. Ó ní ìpele àkọ́kọ́ yẹn mà jẹ́ ìpele tó le gan fún òun o, nítorí pé àwọn tó jẹ́ senior tó ti pẹ́ ń bẹ̀, wọ́n mà fojú òun, wọ́n mà fojú òun rí màbó. Èyí tó fojú òun rí, ẹnu òun ò lè sọ nílé o. Ó ní ṣùgbọ́n gbà tóun á fi wọ ìpele kejì nílé ẹ̀kọ́ girama, òun náà ti darapọ̀ mọ́ wọn. Kódà arákùnrin ìsọlédé òyìnbó, wọ́n ní I had fallen with into the wrong crowd. Wọ́n ní àwọn ti lọ darapọ̀ mọ́ àwọn tí ò yẹ káwọn ó darapọ̀ mọ́. Nígbà tí mo bèrè pé kí ni ìdí, wọ́n ní ìyá táwọn jẹ ní ìpele àkọ́kọ́ yẹn ó lágbára. Nígbà táwọn dẹ̀ ráwọn kan pé tó bá darapọ̀ mọ́ wa, wọn ní fìyà jẹ́ mọ́ o. Kò ṣáà mọ̀ pé junior ló ṣì jẹ́ ọdún mẹ́ta àbí ọdún méjì sí ni wàá ṣì fi jẹ́ junior o. Darapọ̀ mọ́ àwọn eléyìí, wọn ní jẹ́ kí senior kan fìyà jẹ́. Arákùnrin ní àwọn tí òun wá darapọ̀ mọ́ yìí, olóríṣiríṣi nǹkan tí ò tọ́ ni wọ́n kọ́ òun o. O ní oríṣiríṣi nǹkan ni wọ́n kọ́ òun, oríṣiríṣi nǹkan tí ò tọ́. O ní kódà ohunkóhun tá a bá lè rò ní ohun tí ò tọ́ tó yẹ kọ́mọdé mọ̀ ní gbogbo ẹ̀ pátápátá pátá ni wọ́n kọ́ òun.

0: ṣùgbọ́n gbogbo ìgbà tó òun bá wálé fún ọlídé bóyá àwọn ṣe exam tán àwọn wálé òun á tún rọra ṣe bí ọmọ dáadáa tó òun bá ti délé o òun á rọra di ọmọ àlùfáà tó òun bá ti délé òun á rọra ṣe bí bàbá òun ṣe ní kóun ṣe òun kúkú mọ̀ pé skul á tó wọlé ilé ìjọsìn òun á lọ òun dẹ̀ ń jẹ́ káwọn òbí òun rí nǹkan tó fẹ́ rí ṣùgbọ́n ohun tó fẹ́ rí ń tiwọn nìyẹn nígbà tí mo bèrè pé kí ló dé tó sọ gbogbo ohun tó ń là kọjá yìí àbí ìwọ náà ti ń gbádùn ẹ̀ onígbà tóun mọ̀ pé tóun bá sọ bàbá òun ò ní mò ń kúrò ńbẹ̀ ó ti sọ kébi tí wàá ti ṣetán nìyẹn òun dẹ̀ mọ̀ pé tóun bá sọ bàbá òun á lọ ilé ẹ̀kọ́ wàhálà tún ni gbogbo eléyìí á tún lọ jẹ́ fóun tóun bá tún padà wọlé ìyẹn táwọn bá gbọlé padà tí skul bá kúrò lọ́lídé táwọn bá padà so tóun bá wà nílé déédé báyìí lòun á rọra ṣe o ó ní gbogbo òun tó kan bàbá òun kò ju spiritual life òun lọ o kí bàbá òun tó bèrè ké bó o lè kọ́ ẹ bó o ní gbogbo bàbá òun akọ́kọ́ bèrè ké báwo spiritual life ẹ o ṣóun lọ fellowship ṣe ń gbàdúrà òun á ní bẹ́ẹ̀ ni òun kúkú ti mọ̀ pé òun tó fẹ́ gbọ́ nìyẹn ó lẹ́nu ẹ̀ lòun wà ńgbà tó wọn á fi parí ilé ẹ̀kọ́ girama òun ti wùyẹ́ dáadáa òun náà ti kúrò láwọn ìpele kan bọ́ sí àwọn ìpele kọ̀ọ̀kan ó ní bẹ́ẹ̀ bàbá òun ò ti àbí ìyá òun àti ẹ̀wọ̀ òun fín láti wò ó bí àǹkan kan yàtọ̀ ń pa òun rárá ó ní gbogbo fẹnu fà fẹnu já gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ làwọn ṣe nílé ẹ̀kọ́ girama òun nínú mi ṣe dùn pẹ̀lú ọ̀rọ̀ etí nafdac ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú gbogbo fẹnu já pẹlẹbẹ nǹkan tó wà ń gbòòrò báyìí láti rí pé a kásẹ̀ gbogbo àwọn kinní ńlẹ̀ńlẹ̀ tóró ti bọ́ sọ́wọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti gbogbo iṣẹ́ tí àjọ ndlea náà ṣe ọlọ́run á fún wọn ṣe o jẹ́ máa fi àsìkò ìrọ àwọn àjọ tí ọlọ́run bá ṣe dáadáa fún láti rí pé ẹ̀yin náà fọwọ́ kún wọn láti rí pé àwọn kinní ìyá kásẹ̀ ńlẹ̀ ẹ̀yin náà gbọ́rọ̀ eléyìí láti ilé ẹ̀kọ́ girama ni gbogbo kinní yìí ti ń ṣẹlẹ̀ o púpọ̀ nínú àwọn nǹkan tárákùnrin yìí lòun ṣe ń lé ẹ̀kọ́ girama kò ṣe é máa sọ láfẹ́fẹ́ kò bá ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ tí wá ń bí ìmú gbogbo ẹ̀ ní ìbá sọ ṣùgbọ́n ẹ̀yìn ẹ ṣáàrò ó kí lẹ lè rò pó lè burú já ìtọmọdé lè ṣe ń lé ẹ̀kọ́ girama ó ní gbogbo ẹ̀ lòun ṣe o arákùnrin ní ìgbà tóun parí ilé ẹ̀kọ́ girama inú òun ti dùn pé ilé ẹ̀kọ́ gíga yá next level sì ti dé o òun á lọ ilé ẹ̀kọ́ tìjọba kan òun á tún lọ dolórí níbì kan ambition nǹkan tóun fẹ́ dà àti ẹ̀ tí wá lé lọ́kàn ọ̀ngọ́ pé nǹkan báyìí lòun á dà ṣùgbọ́n ibi tóun fojú sí ọ̀nà gbábẹ́ o ni bàbá òun bá dé lọ́jọ́ kan náà bá ní ilé ẹ̀kọ́ aládàáni tó jẹ́ ti ọmọlẹ́yìn kristi kan lòun ó lọ o nítorí pé àwọn fẹ́ kó wà ń bi tí ìrọ̀rọ̀ ọlọ́run yóò ti máa gbọ́rọ̀ ọlọ́run lóríṣiríṣi àti lóríṣiríṣi arákùnrin yìí ní kò dùn mọ́ òun nínú o nítorí pé ilé ẹ̀kọ́ èyí tó jẹ́ ti bóyá ti ìpínlẹ̀ tàbí ti ìjọba àpapọ̀ òun ló wù òun láti lọ nítorí pé púpọ̀ nínú àwọn tó jẹ́ sínú òun àti àwọn ẹgbẹ́ òun nílé ẹ̀kọ́ girama kọ̀ọ̀kan ti sọ àwọn ibi táwọn ń lọ òun dẹ̀ wò ó pé àkárìnká pọ̀ àjọ ìyá wọn pọ̀ náà ni òun rò pé eléyìí á fóun láǹfààní láti lè ṣe bó ṣe wù òun orí ọ̀fẹ́ á wà freedom yẹn á wà dáadáa ṣùgbọ́n èyí tí bàbá òun tún sọ pé private university lòun á lọ ìwọ̀n á tún lọ há òun mọ́ bíi boarding house ni ṣùgbọ́n ngbà tó yé òun pé kò sí ohun tóun lè ṣe nǹkan tí bàbá òun bá sọ lábẹ́gẹ́ o òun gbà fọ́lọ́ náà ni pé wẹ́ẹ́ tá a bá débẹ̀ kò sí nǹkan táwọn ò tún lè bíréèkì o àwọn á a tu wona la wa tu fi se tawon be o oro ife wa a don woni oni baba on ni high expectation no nkan to baba on fe ko on da o le gan baba on fe ko on di kan nu awon oloso agbantan ijo won o de se daada funran sugbon tolorun la koko o ti baba on ba bi on pe ki lohun fe se to on ba lohun fe sise bayi baba on ani rara koko di pastor na ko to di kini kan ngba to on de ti mo po on to fe niyan to on rara gba pe nkan bayi on fe di nkan bayi arakunrin ni bo on se de ile eko giga e to je taladani yi kuku mo pe iwa buruku yo ma wa iwa buruku kan na ni le fi pamọ won ma n dara won mo sa oni bo on tu se dara po mo awon kan ngba to n dile eko aladani ire o awon rora n se nkan awon labe aso gbogbo ti bi ti bi ta won fenu ja ta won se awon kan won ni bona bo se n ko wole oni sugbon ngba to won a fi de ipele keji nkan kan sele o towo awon adari ile eko giga fi ba awon o won de ni ki awon wa farahan waju disciplinary committee ile eko o gbogbo e won le arakunrin ile eko giga fasiti yo omo ta bi nile onigbagbo ta bi nile re won le nle eko ki n se tori nkan mi bi ko se ntori ogun oloro bi ko se pe won ka ogun oloro atawon nkan mi ti won agbodo ma so lowo omo iranse olohun oni okan baba ohun baje gidi gani oni koda baba ohun so pe ohun doju ti ohun ohun ba ise iranse ohun je nile eko to je ti omo leyin christian bi to tin wo ohun ati ise iranse ohun daada koda oni ise iranse baba ohun mo daada nile eko giga yi won ti pe baba ohun fun ise iranse daada ri nile eko giga yen ko ohun to wo be oni ibi ti inu bi baba ohun de lori oro yi baba ohun so pe ohun ko ohun gege bi omo o lati ojo to ohun ti de ile yen ni baba ohun lo ohun ti ko ohun gege bi omo oni lati ojo na lo ohun de ti jade kuro nle lai se pe nikeni wa ohun o oni lati ikorita yen ni gbogbo nkan ti daru òun wo pé bàbá òun ti kọ òun kò sí nǹkan tóun ṣe tí wọn mọ òun ò nílé òun ò lẹ́nìkan kò sẹ́ni tí ó gbà òun sílẹ̀ bí òòṣà àwọn ọmọ abẹ́ bíríìjì yìí bóun ṣe kúkú darapọ̀ mọ́ wọn straight gan nìyẹn o gbogbo ẹ̀ kò sí èyí tó ń jẹ tóun ò jẹ kò sí èyí tó ń rún tóun ò rún ọlọ́pàá ṣẹlẹ̀ ń bì kan àwọn sá ọlọ́pàá tún dàbí kan rú àwọn lọ bẹ̀ wọ́n ní gbogbo àwọn ọ̀rẹ́ bàbá òun tọ́jọ wà nínú iṣẹ́ ìránṣẹ́ náà dá sọ́rọ̀ yìí wọ́n ní ṣùgbọ́n ó ṣòro fún bàbá òun láti gbàgbọ́ pé ọmọ òun ọmọ ìránṣẹ́ ọlọ́run bíi tòun á máa ṣoògùn olóró wọ́n ní ṣùgbọ́n ní ìkóríta yìí ó ní nǹkan ti lé ó ti bọ́ sórí fún òun nítorí pé ó ti di baraku fún òun bóun ò bá rí òun ò gbádùn ó ní kódà láàrin kan nígbèsí ayé òun òun ò tiẹ̀ mọ bóun ṣe ń mí bóun ṣe ń jí bóun ṣe ń sùn òun á yọwó nu báàgì ẹnìkan òun á já fóònù gbà tóun bá ta nǹkan báyìí lòun tún fi ń ra oògùn olóró oríṣiríṣiríṣi lòun fi ń ra kò sí èyí táwọn ò dánwò oni kódà láàrin ìgbà kan ń ṣe lòun ti ẹ̀rù bóyá orí òun ṣàṣì àṣà àti ẹ̀rín títí àwọn èèyàn ń wo òun bí ẹni tí nǹkan ti dàrú lọ́pọ̀lọ́ ẹ̀ òun gan ò lè sọ bóyá orí òun ṣì ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ní ọjọ́ kan bóun ṣe pàdé ọ̀rẹ́ bàbá òun kan nìyẹn o. Bí yẹn ṣàṣe wá àwọn èèyàn tán kí òun nìyẹn o tọ́jú òun sínú ọkọ o. Ọ̀rẹ́ bàbá òun yìí ló wá gbé òun lọ síbi tí wọ́n ti ń ṣe tán ti ń wo àwọn tí wọ́n mu oògùn olóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tí olóyìnbó ń pè ní Rehabilitation Center. O ní bí ọ̀rẹ́ bàbá òun yìí bọ́ ṣe gbé òun lọ sí Rehabilitation Center rèé o. Ó ní condition òun ó máa burú jáì, ó máa bàjẹ́ gidigidi gan ni. Tó jẹ́ pé bí ọdún mẹ́ta náà fi sòun mọ́lẹ̀ sórí bẹ́ẹ̀dì o. Bẹ́ẹ̀ ni bí ọdún mẹ́ta lòun fi wà lórí bẹ́ẹ̀dì o. Tóun bá fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ lòun á dìde, wọ́n á dẹ̀ tún mú òun lọ bí ẹni mú ewúrẹ́ lọ mumi ni. Ó ní ọ̀rẹ́ bàbá òun yìí ló wá di aláàánú òun níkoríta yìí. Ó ní lẹ́yìn ọdún mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ ìgbà ńgbà tára òun yá. Ó lọ́pọ̀lọpọ̀ ìgbà lòun á tún relapse, lòun á tún padà sẹ́nu ẹ̀ o. Ó ní kódà ńgbà tóun dójú tì wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tán bá ti wo òun tára òun yá tóun tún dójú tì wọ́n. Ọ̀rẹ́ bàbá òun yìí á tún sọ pé òun pé má wọ́rí sẹ́ ẹ̀ wàá gbádùn òun ò ní jáwó lórí ọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ wọn ò dúró láti máa sanwó Rehabilitation Center. Bẹ́ẹ̀ ọ̀rẹ́ bàbá òun yìí tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bíi ti bàbá òun bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ń gbàgbọ́ sí lójoojúmọ́ pé òun á yí padà. Arákùnrin ní gbogbo ìrìn àjò yìí kóhun fi gbádùn àbóhun ò gbádùn ó ló tó 15 years. Tóhun fi wà ní ìkóríta yìí. Ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run lẹ́yìn 15 years nígbà tó pé 16 years tóhun ti wà lẹ́nu ẹ̀ ara òun yá o. Pẹ̀lú ìrànlọ́wọ́ àti àwọn ọ̀rẹ́ tuntun tó fi yí òun ká. Ọlọ́run gbàkóso pẹ̀lú ìgbésí ayé òun o. Òun ò padà síbi èbí òun tàná mọ́ o. Ó ní ńgbà tára òun yá tóun bá wá bèrè nípa àwọn mọ̀lẹ́bí òun. Òun fẹ́ mọ̀ nípa bo ni bàbá òun wà, bo ni màmá òun wà. Wọ́n á rán òun létí pé bàbá ẹ lóun ti kọ̀ ẹ́ sílẹ̀ ṣùgbọ́n má fòyà Ọlọ́run ò ní kọ̀ ẹ́ sílẹ̀. Bàbá òun sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé kò sí ọmọ òun kankan tí ó bá ṣe ìránṣẹ́ òun jẹ́ o. Ọmọ tí ó bá ba iṣẹ́ ìránṣẹ́ òun jẹ́ òun gan lòun á rọra yọ ọmọ òun dànù o. Pé òun ò kí ń ṣe ọmọ òun mọ́ o. Arákùnrin ní ìkoríta yìí òun ti lé ní 30 years ńgbà yẹn o. Ó ní bíi 16 years lòun wọ ilé ẹ̀kọ́ gíga tí gbogbo kinní yìí wá ti pó dàrú. Kinní yìí dẹ̀ rèé, ẹ má gbàgbé oògùn olóró yìí arákùnrin yìí lòun ti mú. Òun ti ń ṣoríṣiríṣi láti ilé ẹ̀kọ́ girama lòun ti ń ṣoríṣiríṣi yìí. Ó ní lọ́pọ̀lọpọ̀ ìgbà òun á wò ó pé ìgbà ti lọ lórí òun àsìkò ti lọ. Iṣẹ́ ọwọ́ òun ò ní. Ìwé ẹ̀rí láti fi ṣiṣẹ́ òun ò ní kan. Ó ní ṣùgbọ́n nípa ọjọ́ orí tóun tún wà yẹn bẹ́ẹ̀ lọ́rẹ́ bàbá òun ṣì ń kí òun láyà pé wàá jẹ́yàn láyé. Òun ṣe jáàmbo òun wọ ilé ẹ̀kọ́ gíga fásitì aládàáni kan ní ìpínlẹ̀ Ògùn. Níbẹ̀ ọ̀rẹ́ bàbá òun yìí tó dúró tí òun tó mú un lọ Rehabilitation lóríṣiríṣi àwọn náà ná tó ń sanwó ilé ẹ̀kọ́ òun. Olóhùn ò wá tiẹ̀ wá rí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ bàbá òun mọ́. Ó ti di bàbá òun gan torí kò sí gbogbo nǹkan tán ṣe fóun yìí bàbá òun náà ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Kódà bàbá òun gan ò tiẹ̀ ṣe tó yẹn tán fi kàn òun lọ́mọ. Arákùnrin lòun parí ilé ẹ̀kọ́ gíga o. Òun dẹ̀ ṣe dáadáa. nítorí pé òun ti pinnu pé ládúró gbogbo wàhálà tó òun fi bàbá yìí ṣe òun ò tún gbúdọ̀ fẹ àgbàlagbà ara òun kàwé kó òun má tún ṣe dáadáa nígbà tó òun dẹ̀ ṣetán òun kúkú ti kọjá ọjọ́ orí tó òun lè ṣàgùnbánirọ̀ ó rọrùn fún wọn láti bá òun wáṣẹ́ ní ìlú ìbàdàn wa ń bí yìí ṣùgbọ́n nǹkan kan ni ó ṣẹlẹ̀ ní oṣù tó lọ yìí tó ń jẹ́ kí arákùnrin yìí wá fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wa kí lóhun tó ṣẹlẹ̀ ní oṣù tó lọ yìí màá máa ṣàlàyé fún wa láìpẹ́ ẹ̀jẹ̀ asáré dókè lọ́hùn-ún tí n bá padà dé a máa sọ̀rọ̀ síwájú àti síwájú sí
1: The Financial Services Regulation and Coordinating Committee, FSRCC, and the National Broadcasting Commission, NBC, don't join body to warn everybody of the plenty wahala where the illegal financial operators, IFOs, they cause every day, where they spoil and counterbalance the trust where public people get on top anything where concern money for Obodo Nigeria. Then they advise us to stop to the follow and do business with financial money operators where no get license. I beg, confirm the license of those kind company on top these websites then. www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any fake financial people or money scam where you suspect, call CBN 0817-665-7060, SEC 0209-462-1168, 0916-772-3240. Announcer, FSRCC.
2: Jesus is the answer for the world today.
3: Voice of Revival, Voice of Revival. Voice of Revival is a program on West Radio 89.3 FM brought to you by Jesus Generation Ministries, also known as Holiness Bible Church. Meet Pastor Johnson Olunia Julo, the presiding pastor and set man for undiluted Word of God. Pastor Olunia Julo will minister to you clearly, distinctly, and directly every Saturday at 6:15 a.m. on West Radio 89.3 FM. The Lord will do you good.
4: Efile, Emma Yikuro, Wells Radio 89.3 FM. Nibe Gongolewa.

0: Ọlọ́run ló ní dáríjì lọ́wọ́, wọ́n dáríjì wọn pé tó bá wá fún kọ́, tó bá yẹ pé kiri wọn, lọ pè wọn fún lọ́jọ́ yẹn, ó máa dùn wọn dégungun, ó máa dùn dégungun gan pé òun máa dáríjì bàbá rẹ̀ tó fi kú. Kọ́ ti ṣírò bẹ́ẹ̀, wọ́n dáríjì bàbá wọn, wọ́n dé tó dùn
1: kiri ẹ̀. Ẹ ṣeun gbọ́, Mrs. Akinola, ó dàárọ̀ mọ́. Ìpè ń kọlu ìpè lójú òpó lálẹ́ yìí. Hello, ẹ̀kalẹ̀ o. Ẹ̀kalẹ̀ sà, orúkọ yín sà. Láti agbègbè bó sà?
0: Délé
1: Àjàó. Láti ológun ẹrú.
0: Àpàṣẹ. Ẹ jẹ́ bí bàbá rẹ̀ rí.
1: Wọ́n
0: yẹ kó jẹ́ bàbá rẹ̀. Bàbá rẹ̀ rí. Òun tó á fi gbogbo ẹ̀jẹ̀ gbà tó yà bẹ̀rẹ̀ fún kọ́. Kó jẹ́ bàbá rẹ̀.
1: Tó darí jì wọ́n. Ó dá. Ẹ ṣeun gan bàbá, ẹ ṣeun gan sà.

0: ẹyin àgbàlagbà náà lè sọ pé ọmọ ẹni kì í burú burú ká lè fún ẹkùn kó pa jẹ. Bàbá ó bínú kọ ọmọ ẹ̀ sílẹ̀. Ọmọ náà fi ó dójú ti bàbá ẹ̀ náà. Hello, ẹ kálẹ̀ o. Hello. Ẹ kálẹ̀ sà.
1: Ayọ̀kúnlé
0: ló ti padà dé. Ẹ ṣeun Baba yẹn ò ṣe òun ló ṣe bàbá ẹ̀.
1: Bàbá lè ó lè má kọ ojú wọn. So ìwà tí bàbá ìgbésẹ̀ bàbá gbé ó gbé nítorí kí ọmọ ṣe ẹ̀fẹ́ sí ó lè ṣe wọn gbé. So kí a ń lo èdè pé kó dárí ju abẹ́ rẹ̀ kò yẹ kó wà ń bẹ̀.
0: Kò yẹ kó wà ń bẹ̀ rárá.
1: Ká sọ ní kó yẹ kó gbà kó ń ṣe àṣìṣe àbá òun dẹ̀ bínú. Gẹ́gẹ́ bí oṣù wà ní dídé lè ní ìtàn ọmọ onímọ̀kúrọ̀. Òun wá òun àtúndà lọ́wọ́ bàbá ọ̀kan lọ́wọ́ ti fà mọ́ra kó ṣe ẹ kó jẹ́ mi.
0: Ẹ ṣeun gọ́sà mo dúpẹ́ o.

Jẹ́ tí ẹ̀yin bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ikọ̀ ní kànga gbọ́mọgbẹ́ rẹ̀ Wells Radio 89.3 FM ètò àwárí ìfẹ́. Òun náà lẹ̀ ń gbọ́ 0916-893-1000 tàbí 0915-3 ní ọ̀nà mẹ́ta 4-8-9-3 tàbí 0911-3 ní ọ̀nà mẹ́rin 8-9-3-0-9-1-1-3-9-3. Àwọn jòpó ti ẹ̀fì ní àǹfààní láti fi bá mi sọ̀rọ̀ lálẹ́ ìnìyàn.

Ìgbà ìdẹ́ra ń bọ̀ ká máa rọ́jú o. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ẹ jẹ́ àṣùwọ̀ bí a lè mú ìpè kan sí méjì ká tó máa lọ lálẹ́ yìí 0915-333-4893 tàbí 0913-9983. Bàbá tó pè wá kẹ́yìn yẹn wọ́n sọ̀rọ̀ kan tó ṣe pàtàkì wọ́n nínú ọ̀rọ̀ yìí kò yẹ kó sí kí ọmọ dáríjin bàbá ẹ̀ kò yẹ kó sí kí bàbá dáríjin ọmọ lóyè àbí mo ti mix ẹ̀ ọ̀ pọ̀ bẹ́ẹ̀. Hello, ẹ̀kálẹ́ o. Ẹ̀kálẹ́ máa ikú ṣẹ́ ẹ̀kálẹ́. Ìpè yẹn ti re o.

0: pan. Hello, Ekaleo.
1: Hello.
0: Ekale, sir.
1: Ọgbẹ́ni Adé Olúkayọ̀ Dèmí láti Kọ́lá.
0: Ẹ ṣeun gan bàbá, Ẹkálẹ́.
1: Yes, sir. Ẹ kú ètò.
0: Yes, sir.
1: Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ ni pàápàá tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lọ̀rọ̀ ìgbé mi ò lè dáwà bàlẹ́jọ́. Mi ò lè dáwà bàlẹ́jọ́. Torí pé kí ni ẹ wo Eli nínú Bíbélì? Ó kọ̀ láti caution àwọn ọmọ ẹ̀ ikú òjijì ló kú pẹ̀lú ọ̀rọ̀ ọmọ. Bàbá yẹn gbọ́dọ̀ rí àti bẹ́ẹ̀ yẹn. Ẹ mọ̀ yín náà ti sọ níwájú iléèwé tó ti ń kọ́ bàbá yẹn lé. Kò gbọ́dọ̀ mú with levity. Ó gbọ́dọ̀ jẹ́ ọmọ yẹn ló yẹ kó rí aláìsùn tó ṣe. Àwa lè sọ ó ń ṣe pé ọ̀rẹ́ tó jẹ́ ìránṣẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ bàbá ti jẹ́ ìránṣẹ́ lọ́wọ́ yẹn. Ó lè jẹ́ bàbá yẹn ló ń kówó fún ọ̀rẹ́ yẹn wípé kó ṣáà máa bá òun mọ́ nítọ̀ ẹ̀. But àwa ò mọ
0: èrè àtọ̀.
1: Ọkàn mi sọ fún mi pé àfààní tó wà pé bàbá yẹn ló gbé ọ̀rẹ́ yẹn dìde nítorí iṣẹ́ ìránṣẹ́ wọn. Ṣé mo ọmọ yẹn lè rí aláìsàn kó lè mọ̀ ọmọ yẹn ló ṣe àbá ẹ̀ o? Ṣé nǹkan tó ń ràn nìyẹn? Ọ̀rọ̀ ẹ̀ lọ síléèwé láti secondary school. Onígbàgbọ́ sí pé hàn kì í jẹ́ kó ṣeré ìṣeré ta ẹbí fún ayé ara ẹ̀. Nígbà tó bá ayé ara ẹ̀ jẹ́ tó wọ ìṣe ayé ara ẹ̀ for good almost 17 years. Ta ló kàn? Ó dẹ̀ tó bá àbẹ́ lórí ìjókòó. Kò sí ìdájọ́ lọ́wọ́ ọmọ. Ìdájọ́ bàbá ò sí ìdájọ́ òbí kò sí lọ́wọ́ ọmọ. Láti ẹ bó ṣe wù kó rí. Kí bàbá yẹn máa nà ọkọ̀ pọ̀ lé lórí. Tí ọmọ ẹ bá lù tó bá lò tó là tó lu, ó gbọ́dọ̀ máa fún bàbá yẹn ní nǹkan. Ó ṣe ìṣe tí ọmọ àṣẹ yẹn. Ó gbọ́dọ̀ ṣe. Ó máa ń pa ọlọ́run ò fojú kékeré wo nǹkan bẹ́ẹ̀ o.
0: Fojú kékeré wo.
1: Bàbá yẹn kò lọ bẹ bàbá yẹn tó bá ṣe kọ́nà òun là. Dáàzíìtì.
0: Ẹ ṣeun gan bàbá láti Kọ́lá. Ẹ ṣeun gan sà. Hello.
2: Hello sir, mo wọlé padà.
0: Hello, Olúwa ṣeun, ẹ kalẹ̀.
2: Kalẹ̀ sọ pé ẹ nínú mi sà.
0: Ọ̀pẹ mi, ẹ kalẹ̀ ma.
2: Ìrọ̀lá sà.
0: Yes ma.
2: Ẹ rí nǹkan tí mi fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí. Wọ́n wá ní kéèmì ìyá ẹ̀jọ́ yẹn.
0: Ẹ dá.
2: Ìyá ọmọ yẹn lè máa dá lẹ́jọ́.
0: Ìyá ẹ̀ lẹ́ dá lẹ́jọ́.
2: Bẹ́ẹ̀ni. Mo rí pé ìwé mímọ́ gan ti pé àdá ọmọdé ni wèrè pé. Hypasan fẹ́rẹ́ báyìí ni wọ́n ti mú jáde. Wọ́n dẹ̀ lọmọ tó bá dá sí bàbá ẹ̀. Èyí tí ò bá dá wọ́n á ní ìyá ẹ̀ lónìí. Nígbà tọmọ yẹn ti lè dé skul tó ti lè ṣe ní fake. Ìyá ló yẹ kó máa gbáwájú kó máa gbẹ̀yìn. Gbogbo ibikíbi tọmọ yẹn bá fẹ́ wọ̀ bára ẹ̀ ò ṣe yá. Ìyá ẹ̀ ló yẹ kó kíbùkí bàbá ẹ̀ máa bú mi létí mo ní kó má pẹ̀lẹ́ ọmọ ẹ̀. Ní ìgbà tí ọmọ yẹn wá dáa tán ní ìsìn ìyá ìyá wá jèrè àdúrà jèrè ló orí yìí lọ́wọ́ ìyá. Bọ́bọ́ yẹn gbọdọ̀ bàbá bẹ́ẹ̀ jà. Bàbá ló pè. Ọlọ́run ló fi òun fún bí ọmọ láti tọ́jú ẹ̀. Ó ti dójú ti bàbá yẹn. Àwa náà ti ń dàbí amọ ní ìsìn ìgbà tó náà bá dàbí amọ á rí nǹkan tí bàbá ẹ̀ ṣe. Òun náà mọ̀ pé kéèyàn sọ pé ọmọ mi lọ ṣe báyìí. Ó wá dójú tì nǹkan ńlá ni. Tẹ̀rígbà tí àwa náà kéré tí wọ́n ń ṣe nǹkan sí wa à ń wò pé àwọn òbí wa burú. Èmi pásínálì ìgbà tí mo wá jáde síta tí mo máa rì mo kírẹ́dìtì láàbẹ̀ ẹ́bídì. Pé àṣé nǹkan tí yàtí mú wa lágídí tó fi ń ṣe báyìí àti nǹkan báyìí máa dà fún wa lọ́jọ́
0: náà.
2: Bàbá ẹ̀ ò ṣẹ́ o. Èmi kan tèmi kọ̀ lù títí bàbá ni pé torí pé wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ó yẹ káwọn náà ní sùúrù wọ́n ní tàbá fọwọ́ ọ̀tún bọ́mọ wí. A ti tò sí
0: ìfamọ́ra.
2: Ó ti ṣàìjà kò mọ̀ pá ìdá ni. Àwọn ló yẹ kó fi ọ̀nà gbàgbọ́ mi tún mú padà wá. Ìgbà tó ìfẹ́ ilẹ̀ ní skul yẹn ká ní bàbá ẹ̀ padà sí ìtì ẹ̀ dáhùn. Tó bá wí tán bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ tán fọ̀nà àdúrà hàn tán fi sọ́nà bòmíì á gbọ́. Bọ̀t lọ́wọ́lọ́wọ́ báyìí kò lè sọ bàbá ẹ̀ dọ̀tẹ́. Bàbá ẹ̀ fẹ́ kó dà fún ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí dádì tán sọ̀rọ̀ tán ní ìsìn. Àmọ̀ bóyá bàbá ẹ̀ náà ló rán pásítọ̀ ọ̀rẹ́ ẹ̀ sí. Torí pé bàbá ò lè fẹ́ kọ̀rọ̀ ẹ̀ jẹ́ pé mo ti kọ̀ ẹ́ nìyẹn. But ojú ẹ̀ náà ò lè gbà ọmọ téèyàn bí nínú ààrẹ̀. Ojú ẹ̀ ò lè gbà á. O ní kó pọkàn balẹ̀ kó ní sùúrù kó lọ bá bàbá ẹ̀ gan kó bẹ bàbá ẹ̀. ti baba ni e ma bi nitori n te ki n ya te fi ni ki n lo bi fi e ni ki n lo yen ni ya o lo ya nkan mi ni baba e na wa su fa mo ra pe ki wo na ma bi ni pe mo se bayi wo lo danu bi ni iwo na mo pe iranse olorun ni ti gbogbo eniyan de mo o fe pa se iranse ni je ni mo gan so pe to ba ye koju otun wa ni agboja ara wa so le ni ja wo jo bon o ti ka yo kuro so emi advice e ke on gogo fura ni ko tun
0: wa
2: eyan mora ko lo be babe ki yan ju aye e gan le da
0: ko le da
2: e se ngo o se ko ti o da ni bere amo ko baba se ti ti won ko ti dajo baba ko si lowo
0: omo to e se ngo
2: a ti pade lo se to bo ama
0: e se ngo ma mo dupe o e se ngo o
3: la la to ba ro
0: ipe kan ti wa loju ilaye to ati se die to ba wole bi a mo se le gbe kin to ma lo ole oluwa seun hello e ka le o
4: hello ogbeni ade olukarade na
0: okay baba yin ma fi kase nle o ya ni iseju kan sa
4: okay orun ti beli ni ko mo dani o ni omo ina kuna o ni emi o tide emi o si ta ba mi lo emi o si mi fun pe baba emi ti dese iwaju oluwa ti iwaju re emi ko ye ni en ta ba ko ni mo re mo si ni si oko ni alaga si re mo baba na si fa mo ra o si o se o so do mo pa ja mo gba gbe pe lagbara olorun won so na si mo oro olorun baba tewo gba
0: pe
4: ji o ni ti eyin na baba mi
0: e se ngo
4: ami o moni ticket ko lodo yin le ati
0: bi bebeni bebeni e je mo ojo te ma wa gba
4: it is well
0: all right sir. All right e se ngo baba yes sir e se ngo o daro yes sir ah asiko ti to ka wa ma lo le o mo ma nso nkokan laarin awon egbe mi ta ba jo nsawada ma ni awon ise iranse kan wa to le daadaa ti n ba ri awon eyan to n se se university missions ni ka pe abẹ awon foundation awon ajo to n lo sile eko giga lati ran awon akẹkọọ lọwọ lori awon nkankan o ma n wu mi lori gidigidi gan nitori pe ọpọlọpọ nkan lo n sele nle eko giga o ọpọlọpọ nkan ló ń ṣẹlẹ̀ nílé ẹ̀kọ́ gíga ọpọlọpọ nkan ló ń ṣẹlẹ̀ nílé ẹ̀kọ́ gíga ẹ̀yin òbí ẹ má sọ pé ọmọ mi ti wà ní yunifásitì ó ti tójú bọ́ o ó ti dọkùnrin na big boy ni na ó kódà ó ti ẹ̀ṣẹ̀ ra kíní kan fún mi ó lóun ti ń ṣe àwọn iṣẹ́ kan díẹ̀díẹ̀ nísìnyí ẹ wá yẹ wò ẹ ń notice pọ́mọ yẹn ń rù kó máa jẹun dáadáa ẹyẹ wò ó lẹ́nu ọjọ́ mẹ́ta ìlàwọn fọ́nrán kan ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára tó bá mọ̀ páwọn òbí ẹ ò tí ì jẹun yó dáadáa má bá wọn ọmọ olówó káyé àṣà oògùn olóró o má bá wọn ọmọ tí àwọn òbí wọn lówó lọ́wọ́ dáadáa káṣà oògùn olóró o ẹniyẹn bírèkì ẹ̀dáhùn yẹ rehabilitation center tó wà lórílẹ̀‐èdè nàìjíríà o èyí tó jẹ́ ti ìjọba iye bed space tí wọ́n ní ìyẹn iye ibùsùn tán ní iye èèyàn tán lè gbà lẹ́ẹ̀kan náà àti iye èèyàn tó wà nínú wàhálà oògùn olóró yìí ó ti di tọ́rán fọ́kálẹ́ báyìí ẹ jọ àwa òbí ẹ má jẹ́ àkáwọ́ lura wọn ká sọ pé ọmọ yẹn ti tójú bọ́ o ọ̀rọ̀ míì tó tún ṣẹlẹ̀ ń bí káwọn òbí kan máa gbọ́ra wọn yé ẹ̀yin bàbá alpha àti omega ẹ dákun bàbá àti màmá lọ́lọ́run dá ọkùnrin àti obìnrin bó ṣe ṣètò ìdílé nìyẹn o ọlọ́run mà lágbára ó lè ṣe é nìkan kó jẹ́ bàbá nìkan ni ó tọ́ ni ó bi ni ó ṣe é ṣùgbọ́n kò ṣe é bẹ́ẹ̀ nítorí náà ẹ jẹ́ kí structure ilé wa náà kó rí bẹ́ẹ̀ bí bàbá ṣe lópinion nìyá náà lópinion ẹjẹ́ àjọ wà lójú kan mi rò bíbí báyìí àdá fọmọ yìí ó yá táwọn méjèèjì bá jọ gbèrò ilé ẹ̀kọ́ gíga tó yẹ kó ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ bí akínní yìí bá má tiẹ̀ bẹ̀rẹ̀ rárá ṣùgbọ́n èmi a wá rọ arákùnrin yìí pé ìwọ náà rò ògbà tí o dójú ti bàbá ẹ ko ti e je pe mi lowo si pe ki baba ko lomo sugbon eni to kan lo mo o. Embrace your father. Bi baba wa to wa lorun ba se nbe to ndariji wa itori pe olorun na lo demi ti e na si tolorun ba demi e si kini ba ma so kini ba se eseun ti e pe awari ife ti e ba wa gbo eto tale eto ni koda ipe si wa loju ago sugbon ojo ti lo agbodo ma koda ti lo iseju merin nu asiko elomi ayo Emmanuel ojo oloko temi o ile wa ni daru lagbara Olorun inu mi adun ngba ta ba ngbo ero ayo si gbogbo wa pe alaafia bayi la wa alaafia bayi ni idile wa wa ago mokanla yen ti koje ma gbagbe asiwa nbi titi de ago mejila lori ikanni o fi yin sile ore ofe Olorun lowo o o fi yin le anu Olorun lowo o fi yin le ire ati ayo Olorun lowo o amo wo ni yaya kuya temi na ni yaya kuya o aja fi fe ka ma fi ba awon omo wa lo omo to ba fe le die olorun wa fun wa logbon ati moye ta fi gbaru omo be mu daada ni pa pa ju le ja ma gbadura fun omo wa e ma gbadura fun awari ife e ma gbadura fun ikanni yi ki alaafia oba le je ti wa ire ati ayo ti mo fi yin se na ma fi pade yin lose to nbo e seun go odaro.

就是你哥，一比买马来，一比买马来，拉上罗金牛，我就怪好路好笑，哎。

A dúpẹ́ pẹ̀lú olùgbé yín lólùfẹ́ wa, eré tí a ti darapọ̀ mọ́ wa láti aago márùn-ún tí a ti ṣe ìkànnì yìí ní ọjọ́ tó ní àkínpẹ́ ṣe tí a ti darapọ̀ mọ́ ìkànnì ti World Radio 89.3 FM. Fún ẹ̀yìn tí ẹ ti gbọ́ àwọn ètò alọ́lọ́kanjọ́ lọ́jọ́ tó ní èyí ẹ̀kọ́ ilé tàbá ti gbá mú lórí àwọn ètò àwùjọ tá a ti gbá fún yín lọ́jọ́ tó ní ẹ jẹ́ ká dé sí ọwọ́ àlàáfíà wa káàbà fi jẹun láti máa fi kọ́ àwọn tó túkù náà ní àwùjọ wa bí a ṣe ń gbé ìgbé ayé ìrọ̀rùn àti ìgbé ayé àlàáfíà. Ayé oníkálukú wa kò ní yẹlẹ̀ ní agbára ti Ọlọ́run ọba. Ẹ tún pàdé wa tọ́jú ní aago márùn-ún ìdájí eléyìí tí a tún ṣí ìkànnì yìí. Ó ní ọ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ògbẹ́ tí bá fẹ́ jẹ́ lọ́jọ́ tó ní àkíyìn pé ẹ ṣe ti rara pọ̀ mọ́ wa. Lórúkọ alága àti àwọn ìgbìmọ̀ tó darí ìkànnì tí a wà yìí lórúkọ olùdásílẹ̀ ìkànnì yìí Evangelist Mrs. Lillian Bademosi, lórúkọ ọ̀gá àgbà pátápátá ní ìkànnì tí a wà yìí Ayọ̀ Emmanuel Ojo, àti lórúkọ àwọn ọ̀gá lọ́gàá ní ìkànnì ti Wells Radio 89.3 FM ni èmi Stephen Adeyemi Ike ni mo kì í pé ó dàárọ̀ oorun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan báyìí òun náà ni oníkálukú wa lájì ẹ jẹ́ ká pàyípa ẹ jẹ́ ká tọ́sítàn Ọlọ́run á sì ṣọ́ oníkálukú wa oorun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan báyìí òun lájì.